0: sísá ìrò dẹ̀dẹ̀ nítòdẹ̀ ètò tó pójú owó kò nílò àyẹnu kiri gbèsè 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kọ́lá ìbàdàn
1: ìyàlú ó yá máa fẹ́ tí ojúmọ́ bá ti mọ́ nírì máa ń fẹ́ ojúmọ́ ní mọ́ kiri ó máa fẹ́ àṣẹ olúwa ni gbogbo èèyàn sọ bí àkókò ìrìn òwúrọ̀ dé ẹ wá gb

0: mo gbadura lori emi ati iwo abudaju
1: amen
0: in the name of Jesus
1: in Jesus name
0: ogun ayo ne bori e
1: amen
0: wa leke sa
1: amen triumph always
0: Jesus oluwa wa
1: amen Jesus name
0: obi sa
1: luke sa
0: abe gbadura
1: you want to pray
0: so te ri
1: did you see
0: igbara oluwa
1: the communion
0: jijara ti mu eje Jesus
1: the flesh and blood of Jesus
0: o le mo yi o dada
1: you may not understand this well
0: most of all people say
1: I told you that it heals
0: odokun ni kan
1: a young man
0: ni church wa ni apata
1: in a branch apata
0: o ti testimony kan
1: a testimony
0: mo fe ko gbo testimony
1: I want to lead you to that testimony after
0: I wa yan na e
1: I will not expatiate
0: ba se fere
1: wa
0: mo pe
1: you know that
0: o se pataki
1: fun it's very important for you to take the flesh of Jesus
2: o je pala olorun ija orugbe christi te ja ki mo riri agbara ko wa ninu ara ati eje Jesus ti an gba ni osese mo je enikan to ni alera ina eje ti won pe ni hepatitis B ara lati odun 2010 ni fukesan ni mo ti mo ni ile iwosan usage ti mo si lo ogun ti won ko fun mi fun igba die ni odun 2011 ki to pinu pe mi o nilo lati ma fi igba we mi pe ara mi sori ogun lolo mo dawo lolo ogun ju lori 2011 mo si fi gbagbo mi si odo olorun pe ohun gbogbo lo le se tori mo mo pe ki se asete ojo kan lara omo ijo se be ba eka ti apata lati gba ti olorun ti ti o baba wa se be ba gbe eka ika re ni apata mo si dara po mo ijo yi ti gbagbo mi si da po mo awon iranse olorun ti olorun le fun wa ni be lati gba na ṣugbọn lati gba ti mo ti n lo orisirisi apẹrẹ igbagbo iye mi ko si debi alera to wa ninu ara mi lati ọdun 2010 nítorí mo jẹ ti gbà wípé mo ní àìlera kankan lára àyàfi ìgbà tó di ẹni oṣù kọkànlá ọdún 2025 tí mo gbọ́ ẹ̀rí àti ọ̀rọ̀ ọlọ́run nípa ara àti ẹ̀jẹ̀ jésù tí mo sì gbọ́ díẹ̀ nínú agbára tí wà nínú ẹ̀jẹ̀ jésù láti ẹnu ìránṣẹ́ ọlọ́run olùṣeyẹ tí wọ́n sì pe ẹ̀jẹ̀ jésù ní awogba ọ̀run lọ́jọ́ náà ọjọ́ ìsinmi yìí gan ni mo rántí pé mo ní àìlera kan lára mi láti ọdún 2010 tí mo sì dáwọ́ ogun ìdúró ní 2011 ọjọ́ ìgbẹ̀gbẹ̀ ni mo bẹ̀rẹ̀ sí ní gbé àìlera ara mi sórí ara àti ẹ̀jẹ̀ jésù tí mo sì nígbàgbọ́ wípé awogba ọ̀run tá ń pè yìí yóò ṣe àwòtán ara mi tí bá ti gba ara àti ẹ̀jẹ̀ jésù tán ní ilé ìjọsìn lọ́jọ́ ìsinmi màá bu díẹ̀ nínú ẹ̀jẹ̀ jésù sínú omi ìyanu eléyìí ni mo gbé lọlé ní gbogbo ìgbà tá bá sì gba ẹ̀jẹ̀ jésù tí mo máa ń mu nígbàkigbà tá bá ti wù mí tí n bá ti délé ṣùgbọ́n nígbà tó di oṣù kẹta lọ́dún 2026 ká tó gba ẹ̀jẹ̀ jésù tó oṣù kẹta ìránṣẹ́ ọlọ́run obìnrin ayẹni wọ́n sọ fún wa wípé ọkàn tí a fi ń gba ara àti ẹ̀jẹ̀ jésù lóṣooṣù ló ṣe pàtàkì àti ìgbàgbọ́ tí a ní nínú ẹ̀ lè jẹ́ kó ṣe iṣẹ́ ìyanu tí a retí lágbo ara wa kété tá a gba ara àti ẹ̀jẹ̀ jésù tán ọ̀ránṣẹ́ ọlọ́run obìnrin ayẹni súgbà níyànjú síwájú sí pé ẹnikẹ́ni tó bá ní àìlera kan ní àgọ́ ara rẹ̀ tó farasin pé ó dá kí wọ́n ẹni bẹ́ẹ̀ lọ ṣe àyẹ̀wò nílé ìwòsàn láti lè mọ ibi tí àìlera yìí náà ó dé dúró èmi náà gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí ní ọjọ́ ajé tó tẹ̀lé ọjọ́ ìsinmi yìí mo padà lọ sí ilé ìwòsàn usage níbi tí mo ti sá kúrò láti ọdún 2011 mo ti ẹ̀sìn fún àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn yìí ní iṣẹ́ ṣe nípa pé wọ́n wá ẹ̀rí pípé mo ti jẹ́ ìkan lára ẹni tó ti gba ìtọ́jú ń bẹ̀rẹ̀ torí káàdì tí wọ́n fi máa ń wá àwọn tí olùdánimọ̀ wọn ń bẹ̀ èmi ti sọnù tipẹ́tipẹ́ nígbà tẹ́mi ò ní lọ́kàn wípé mo tún lè padà síbẹ̀ mọ́ nígbà tí ọlọ́run jẹ́ kí wọ́n rí àwọn àmì ìdánilójú pé mo jẹ́ kan lára àwọn tó ti gba ìtọ́jú nílé ìwòsàn usage yìí mo sì lọ ṣe àyẹ̀wò mẹ́fà nígbà tí àìlera yìí isayewa koko so pe mo ni alera yi ṣugbọn ko fi bẹẹ ni agbara meji ninu ayewo mefa yi so pe ida 25 ni alera yi je ninu agbara mi ti meta to ku ninu mefa so pe iroyin ayo gidi ni awon esi meta yi je pe ko n se iroyin ti o mu ifoya tabi bẹrẹ dani rara dókítà béèrè oògùn tí mò ń lò mo parọ́ fún dókítà pé oògùn tí mo ti kọ̀ sílẹ̀ láti ọdún 2011 ò ní mò ń lò ṣùgbọ́n lójú ẹsẹ̀ tí mo ti parọ́ ìtàn ni ẹ̀rí ọkàn yẹ kí n gbádùn kíákíá ni mo sáré jẹ́wọ́ fún dókítà pé irọ́ ni mo pa o kò forí jì mí wípé awọba ọ̀run ni mò ń lò láti bí oṣù 5-6 sẹ́yìn dókítà béèrè pé kí ni ó jẹ́ awọba ọ̀run mo ṣàlàyé fún un dókítà béèrè ìjọ tí mò ń lọ sọ fún pé ìjọ ṣe débà ni mò ń lọ dókítà rẹrìn músẹ dókítà ní pé kílódé tí ìgboyà àwa ọmọ ìjọ ṣe débà ṣe pọ tó bẹ́ẹ̀ gẹ́ débi pé a ní ìdánilójú nítorí pé òun ní díẹ̀ nínú àwọn tí òun tọ́jú tó jẹ́ ọmọ ìjọ ṣe débà ṣùgbọ́n lẹ́yìn àyàwó tí wọ́n bá ṣe pé ọmọ ìjọ ṣe débà lọ́wọ́ ìyànà ló máa ń jẹ́ fún òun bí òun ṣe jẹ́ dókítà pípé ìgbàgbọ́ àti ìgboyà wa dá wa lójú inú àwọn àpẹẹrẹ ìgbàgbọ́ tá ń lò dókítà ní ọ̀rẹ́ fàlà ni mo rí gbà láti bí ọdún 2011 tí mo ti dáwọ́ lólogun dúró tó wá ṣe ìmójútó ní nǹkan bíi oṣù 5-6 sẹ́yìn ó ní àìmọye àwọn tó ń fi ojoojúmọ́ lóògùn tí èsì àyẹ̀wò wọn kò dá tí ó ti tẹ̀mí rárá dókítà tún gbà mí níyànjú pé kí n tẹra mọ́ògùn ní lílò nítorí pé nípa lílo oògùn yìí ó ṣeé ṣe kí ìdá 25 yìí kó tún wálẹ̀ sí dókítà gbà mí níyànjú síwájú sí pé kí n máa fi ààyè lẹ̀ ní ẹ̀ẹ̀kan ọ̀kẹ́rẹ́ tán lóṣù láti wá máa ṣe àwọn àyẹ̀wò láti lè mọ bí tí ìdá 25 yìí yóò ti wálẹ̀ dé dókítà ní tó bá ti dé ìdá 10 ó ti dìí pé kò sí irúfẹ́ àìsàn bẹ́ẹ̀ pàbí àìlera bẹ́ẹ̀ ní àgọ́ ara mọ́ nù ìdí ọpẹ́ mi rèé o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe bẹ́ẹ̀ bá tó jẹ́ kí mo rírì àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ jésù tí mò ń gbà ní oṣooṣù tí mi ò kàn máa gbà lásán mo sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó pe bàbá wa ṣe bẹ́ẹ̀ bá bàbá sì jẹ́ tí ìpè wọn sì ń ṣiṣẹ́ nínú ayé àwa tí ajé alátẹ̀lé wọn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwọn ìránṣẹ́ ọlọ́run tí ọlọ́run lò lábẹ́ ìpè bàbá ṣe bẹ́ẹ̀ bá àdúrà mi sí gbogbo wọn ni pé ayé kò ní da ìrìn àjò oníkálukú rú ìdọ́pẹ́ mi rèé o hallelujah.
3: Tá a bá rí agbára ìsàn ní ara rẹ̀.
1: Forces of sickness in your body.
3: Mo pàṣẹ ní orúkọ Jésù ti Nazareth.
1: Oye
3: jẹ́jẹ́.
1: Out.
3: In the name of Jesus.
1: In Jesus' name.
3: Wà á di aṣẹ́gun. Ogun ò ní borí ẹ̀. Wà á lẹ́lẹ́kẹ̀ sá. Jésù Olúwa wa.
1: In Jesus' name alone.
3: Ẹ já wo àkọsórí.
1: Let's check our memory verse.
3: Mo wà ní owó ìfihàn.
1: And book of Revelation.
3: Orí kejìléní ogún.
1: Chapter.
3: Ẹsẹ̀ ogún.
1: 22.
3: Revelation chapter 22. And verse 20.
1: Verse 20. He says that.
3: And we tell him.
1: Say after me.
3: Ẹni tí ó jẹ́rìí nǹkan wọ̀nyí wípé.
4: Ẹni tí ó jẹ́rìí nǹkan wọ̀nyí wípé.
3: Nítòótọ́.
4: Nítòótọ́.
3: Èmi ń bọ̀ kankan.
4: Èmi ń bọ̀ kankan.
3: Àmì.
4: Àmì.
3: Máa bọ̀.
4: Máa bọ̀.
3: Jésù Olúwa.
4: Jésù Olúwa.
3: Ní ìgbà kejì.
1: Second time.
3: Ẹni tí ó jẹ́rìí nǹkan wọ̀nyí wípé.
4: Ẹni tí ó jẹ́rìí nǹkan wọ̀nyí wípé.
3: Nítòótọ́.
4: Nítòótọ́.
3: Èmi ń bọ̀ kankan.
4: Èmi ń bọ̀ kankan.
3: Àmì.
4: Àmì.
3: Máa bọ̀.
4: Máa bọ̀.
3: Jésù Olúwa.
4: Jésù Olúwa.
3: Ní ìgbà kẹta jákàfọ̀. 1-2-go. Ẹni tí ó jẹ́rìí nǹkan wọ̀nyí wípé. Nítòótọ́. Èmi ń bọ̀ kankan. Àmì. Máa bọ̀. Jésù Olúwa.
1: Ó
3: gbàdúrà. Ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì.
1: Coming back of the second coming of Jesus Christ.
3: Èmi àti ìwọ.
1: You and I.
3: Mo gbàdúrà.
1: I pray.
3: Kí koro ojú ẹ̀ kò ní kojú sí wa.
4: Amen.
1: We will not face the bitterness of his face.
3: A ní sọlénu.
1: We will not lose home.
3: A ní sọlénu.
4: We will not lose home.
3: Bẹ́ẹ̀ yẹn bá jèrè gbogbo ayé tó bá sọ
1: ẹ̀mí ẹ̀mí.
3: Kí ni òun náà gan?
1: What will you use in exchange of his soul?
3: Mo gbàdúrà.
1: I pray.
3: Èmi àti ìwọ.
1: You and I.
3: A ní sọlénu.
4: We will not lose home.
3: In the name of Jesus.
4: Amen.
3: aye ra didi
1: amen
3: wa de se bi oba
4: amen
3: jesus oluwa wa
4: amen
3: gba dua gbo eyan lojo bi oni
1: also the birthday celebrants
3: oni wedding anniversary
1: for celebration and
3: anniversary ati ibukun re
1: the hand of god and his mercy
3: atoju re re
1: and his favor
3: o si awari re
1: we locate you
3: soro re dayo uri e ko ne gbagbo re
1: you know about evu
3: igbe yawo re yo ne ibukun la
1: marriage we have a great
3: ojo ibi odojo ayo fun
1: o na la fun
3: awari owo olorun jesus oluwa wa
4: amen
3: ya ki
1: let's greet
3: awon one
1: birthday
3: oni
1: o celebrants of today.
3: Ah, with them,
1: we have just been
3: there.
1: Also,
3: the
1: celebrants
3: for celebrating your anniversary.
1: I pray for you in the name of Jesus Christ Nazareth, the very blessed of God and his mercy. His favor in the name of Jesus.
3: Amen.
4: Amen.
3: God will give you a
1: marriage.
3: Amen.
1: God will give
3: you a
1: child.
3: Amen.
1: Amen.
3: Amen.
4: Amen.
3: Amen.
4: Amen.
3: Amen.
4: Amen.
3: Amen. Amen. Amen. Amen. Amen. Amen.
1: Amen.
3: Amen.
1: Amen. My Lord.
3: Celebrant Mejilo and
1: we have to celebrate today.
3: Pastor Adesola Philip.
1: Pastor Adesola Philip.
3: Happy birthday to you.
1: Happy birthday to you.
3: Adesola Adenike.
1: Adesola Adenike.
3: Happy birthday to you.
1: Happy birthday to you.
3: Loruko Jesu
1: mo gbadura. In the name of Jesus Christ,
3: I pray.
1: Goodness and mercy. Divine blessing. Divine help will come to your life. Will make you happy. You have rest of mind.
3: Ben Yori. Happy birthday.
1: Happy birthday.
3: And happy

0: a je pe mo ya lai more gbogbo eyin omo lohun bo ni yemi o se ni si e ki gbe ni ogo ogo ogo ogo ogo fun mesaya gbogbo eyin wa dide so le jajo ki hallelujah ka kan ki hallelujah mefa ati ogo mefa ki gbogbo o je 12 hallelujah mefa ati ogo mefa. Somebody stand up and shout six hallelujah. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Esi ogo mefa, ogo, ogo, ogo, ogo, ogo, ogo fun mesaya. Eyin ayan fe ni gbogbo bi te ba wa kan na wo bayi Olorun jo angeli to npin yanu pase fun ko pin kan ile ni loruko Jesu angeli to npin yanu Olorun jo pin kan ile ni ni lo waju ko yin lo eyin mo wa joko ni bi to joko si yen mo joko si bomi engineer e je ki baba o side ka mo fe lo ka mo mu lo ni wele mo leyo ko kan lo bayi
1: baba mi o emi na le ri o ari mi o po sugbon ile ti mo fe so lale o tu je pa mo baba ri oruko ti mi ni yi ogunda yemi lati ondo ta o je le wi pe mo je gbese kan igbese yen 15 million naira ni oko ni mo ra igbese gan o je pe mo ti bi pe yo me mi lo tori pe mi o ri ona gbegba mo ti gbo ipe lati 2023 tru yawo mi mo gbo mo kan gbo ni mi list tori pe agide okan mi po jo kan wa ti mo ra pe pe mi lati list ki je pe yawo bi ti mo n trouble mi tele e mo ki ti e gbo jo ti mo ra gbo ni pe e kan so ri pe ah gbo eni to je gbese ti oro na abayo pe orun gbesele orun ba san gbese pe ki to ni yeye o to gbe pe orun achise iyanu ah lo wa pe mo da pe ni baba yen ba soro ba mi ka to soro ka to kin to so eni ka to kin to ki te to gbe gbese kankan si mo wa re si ri iyanu iyanu ki ma fara ogun ki ma fa agun ki ma fa kuru ọrùn bá mi sanwó yìí o 15 million tó ẹ pé mi ò tiẹ̀ pé mà pé mo lè rí san láyé ọ̀rùn ẹ̀ ká sùwẹ̀ wọ́n pé ìtọ́ ní yẹyẹ torí pé àwọn kan ti dúró pé yẹyẹ ló kù wọ́n gbé lọ kóòtù ni wọ́n ṣe bákan ni wọ́n ràn lẹ lẹ́wọ̀n ni bàbá mi kí má sọ̀rọ̀ jù ọ̀dọ̀ ẹni tó tún kọ́lé lẹ́yìn ẹ̀ o gbogbo ọmọ mi wà ló wọ́n ti wà òkè everything ti gba oke fun mi ta ti jeun ta ti mu ta ti se bo se wo wa ba mi e ma je soro ju se raje yin oro yo ma je ko tesi waju ni o eni subu danu iyawo ni omo yin gbogbo won ni mo ra na wala la fi awo eni fi yawo to mo yin eni fi se ranse o to ma so po ogun le se good e te bi ma pe mi o ri yin mo ri yin o tori pe mo wa si Jesus ti gbogbo kan tó yẹ kí n ṣe ni mò ń ṣe dámẹ́wàá o ọrẹ o gbogbo ohun tẹ́ máa ń pè yín ni máa mò ń ṣe tó nígbà tí mo ti ríṣẹ́ yanu mi ò pa 77 jẹun tẹ bá sọ pé iye báyìí èmi náà máa fikun lápò ara mi torí pé mi ò kí ń gbà yàn gbọ ẹ tí mo gbà yín gbọ tí lọ dé ọrùn rẹ máa pé bẹ́ẹ̀ ṣe ń ṣe láyè fún wa ẹ padà sí lọ́rùn fún wa o àní sọra wa nu bàbá mi ẹ tẹ̀síwájú o ọlọ́wà lè jẹ́ kẹ́ darúgbó wòlíì o ẹni ṣubú dànù ní orúkọ Jésù Kristì Olúwa.

0: pé ṣe first of all mo fẹ ki dada ni egba ipe because mama na so lojo sunday adupe lowo yin gan sir thank you very much for accepting the call thank you god bless you lakoko oruko mi ni emi ni omo yin kekere yanyan lori afefe adekunle busayo olamide idolu aserele laarin prayer omi 1 to 10 yen oni sunday to tell sunday service ta se ko to di pa bere program olomi yen egborin soke ni church mi le jo unlike me man jo gan praise and worship man jo gan oko to jesus awon to ba wa bi ti won ma duro si won ma bu ke iwo wa yi ki lo ti e se e bo so sunday yen mi o jo tori pe inu mi o dun dada mo ti lo fun interview non stop back to back up and front tepe ikankan ko bo si after sunday yen sha mo jade gan ninu service lojo sunday ni mi le se tan tori mo sunkan ni mi de fe ka ma so pe ki lo se mi ki lo se mi mo jade ni ti mo lo yi ayo se di monday ti mo se ma call kan ti se ni ki ma bo kini kan pe ki wa reason mo nai lai se interview lai se kankan en to ni bi so se bere se on ni ara lu ibo ni o de need omo urgently mo sha lo why ti mo wa nbe ton ya mi pe eni ti organico wa o ti di o mo ti se pe mi bi ibo mi na niyan pe hello mrs busayo congratulations you can now start at greenfield as microfinance bank kini kan sha gba message mo sha so fun yin pe mo bo nbo pe mo ti gbo so mo sha mu de mo bere mo pe bari se pe ise meji lo jade ile ekan na mi mo e ti mo fe mu mejeje because mo wa le evangelism group na so mo sha ni tokan mi ba ti mu ni kin se so mo sha ti bere ise bayi finally mo dupe lowo jesu loni na why then gbadura lowo again mo receive 60,000 lowo boyfriend mi and mo rántí pé last time tí mo gba yín sọ̀rọ̀ mo sọ fún yín pé last owó tí mo fẹ́ send yìí o ni last ìdá mẹ́wàá mi cause I'm out of job mo ń sokún nínú wẹ̀sùn tí mo rí ẹgbọ́ bọ̀ ní ìsìn mo dúpẹ́ lọ́wọ́ olúwa ti pèsè iṣẹ́ gidi fún mi mo dúpẹ́ lọ́wọ́ tí yín náà thank you for not letting us give up cause at some point mo máa ń sokún bí ṣége ni mi ì dá owó kan gidi kankan láti rí bóyá 2 months báyìí tí màmá dáwó báyìí màá ṣàrò wọn àdìde ní fún 500 bọ̀ lónìí mo dúpẹ́ olúwa ò ṣe mo dúpẹ́ thank you very much daddy god bless you ẹ má máa ìdìtẹ̀ sí mú ní ipò ògùnbọ̀ ẹjẹ ẹ bá mi gbé.
1: gbogbo ẹyin ènìyàn dìde ẹ jẹ́ kí àwọn ènìyàn 250 kí wọ́n dìde wá náwó ẹ méjèèjì sókè wá ní bàbá sí ọ̀run àánú mi ibi tí mi ò fọkàn sí fún àlàjá ibi tí mi ò fọkàn sí fún ìrànlọ́wọ́ jẹ́ ìrànlọ́wọ́ jáde fún mi in the name of Jesus Christ ẹgbẹ́ ẹsẹ̀ kejì síwájú ẹnáwó yẹn méjèèjì sókè ẹni bàbá òní ni saturday jẹ́ oní iṣẹ́ eré ọjẹ́ fún mi mo fẹ́ gba ìròyìn ayọ̀ kó tó dalẹ̀ òní kó tó dalẹ̀ ọ̀la ọlọ́run fún mi ní ìròyìn ayọ̀ bí gbogbo èèyàn òdìde mo jẹ́rìí ìwọ̀ òdìde ẹ̀yin 250 ọ yẹ sọ́dàdúà bẹ́ẹ̀ ọlọ́run má jẹ̀mú ísírẹ́lì kó tó dalẹ̀ ọ̀la sílẹ̀kùn fún mi náà ibi tí mi ò fọkàn sí fún àlàjà jẹ́ jáde fún mi in the name of Jesus Christ ẹ wá gbàdúrà ẹlẹ́ẹ̀kẹta ká tó máa lọ gbàdúrà méje yòókù lórí facebook ẹnáwó yẹn sókè ẹ kígbe bàbá jẹ́ kí n tu àga ayọ̀ kọ́dún yóò tó parí jáwọn ọmọ mi ó tu àga ayọ̀ kọ́dún yóò tó parí mo bì ọ́ ni jẹ́ n tu àga ayọ̀ nítorí ikú jésù àti àṣẹ rẹ̀ jẹ́mi náà tu àga ayọ̀ in the name of Jesus Christ mo sọ tàṣẹ tẹ́wọ́ mo sọ pẹ̀lú àṣẹ ire àti àánú àti olùrànlọ́wọ́ kí wọ́n yálé ẹ̀ látòní lọ kí ìdùnnú kó ṣubú lu ayọ̀ ìgbéga lé ìgbéga ọlá lé ọlá ìdùnnú lé ìdùnnú in the name of Jesus Christ you are blessed in Jesus name àti lọ tẹ̀síwájú lórí testimony màá sì gbàdúà méje fún àwọn èèyàn láàárọ̀ yìí aago mẹ́fà sí aago méje ni lórí facebook láàárọ̀ kùtùkùtù yìí sunday ọmọ kẹjẹgbẹ bí mo ṣe ń sọ látàárọ̀ ìpàdé tọ́lá only communion service ni agbára olúwa ẹ̀mú bọ̀ nílé méjì ni ìyẹn nìkan wá kọ́ gbogbo àwọn ọmọ wa pátápátá ni ó ṣe anniversary wọn ni agbára ọlọ́run aba won yo ipade weje we mu wa ge cake awa na nbe nbe ta ba won se ni yo dupo eni kan ni sa won agbalagba na je daada atagbalagba to mode ajo se iwo iso mo lowo bi e ni omo lemi na gogo se nje ti olohun be la se mo yo awon mo ge cake ni ola anniversary awon mo de ni olohun ni jo mo yo yo so ni bi gogo eyan orubo ti awon 250 orubo mo se wa 1000 olohun jo jemi na gbo ara mi ki nsu eri a to fi se tola lori radio e je mo lo bo eyin 250 te fe se e kan mu nkan kan to yato e mu idamewa yin to yato e to fi support e loni Saturday ka le so nipa ti e pe o nse won to le se account number church lele 1966 36 38 73 1966 9 1 9 6 6 3 6 3 8 7 3 Comfort Life Mission International Access Bank Bin your basi wali elele 2017 4290 47 2017 4290 47 First Bank in here Comfort Life Mission International ni o tun gbe jade now kin to mo lo gbogbo eyo mo lohun ti won bi loni atẹyin omo olohun te mark wedding anniversary yen wa kunle mo fe so tele si aye yin oni ni 23 number ti o se pin ni mo so tele si aye yin ibukun ti aye oni ba yin du ire to je ti yin nikan kemi mo ko gbele yin lowo baba mama ibo se mark ojo ibi re o si opolopo odun laye ire ko mo tele o you will never have better last year odun to lo oni dajo odun to wa nu ilo a eku ire gbogbo eyin te mark wedding anniversary yin na idunun ko mo subu lu ayo ile yin o ni baje in Jesus name God will bless you in the mighty name of Jesus e ki gbe be se duo yen a mini testimony kan e di kan ni woli ese bibeli wo la fe ka psalm 71 titi wo 76 psalm 71 titi wo 76 e je mo lori YouTube Facebook ati TikTok o dekunle e paraphras gbogbo eyin omo olohun fe send the testimony e lo number e jo loud ko neat 080-88-71-65-66 E send the message in Ire atanu ko bayin E je man lori Facebook You are blessed It is well with you
2: Kini un o ni ye buramuramu ni ji Meji asun yo si loja agbo Ikoni ti o se bi 32 FM si ti wa ni dunu atayo olohun o gbo kokoke o gbo 22 fm 94.9 am fe ni gba gbogbo aye
3: be mu todo ki se didun ara o jina denu ni won se pariwo ekiri ikoni adani posonu laughter house ori oke tete premier mokola ibadan
4: Playing all the music.

0: lórí Kimo 3-in-1. Omi nìkọ́lókù kò fi kun.
1: Kimo Dairy Mix.
2: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
3: Power Oil.
4: Tupo nara yo pelu ase kagba to mile julo ninu awon eja gbagbadu ni le yero iko meji adaru iseju to ba mo be ati fi eye gagara ibo ni wo fe wa ni bi ase kagba idije fe ye UEFA Champions League logbo jo osu ka rodun ta wa yi
5: Kevin De Bruyne
4: Fẹsẹ̀ wọ́n sẹ̀ ọ̀hún nínú ilé. Máa mú ẹbí, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ bọ̀ ní Watershed Event Center. Lójú ọ̀nà Loyola College, ó di fẹ̀rọ Nìbàdàn. Fún àṣekágbá tínú rẹ̀ wọ́pọ̀. Gbangba ni àwọn móhùnmáwòrán wa. Mọ́kàn kúrò níbi fírìfì tí èrò òyìnbó tí òyìn ọ̀pọ̀ ènìyàn. Bí a ti ń ṣe látàyè wá, ẹ wájà ládùn kọ́ méjì léde Yorùbá pọ́nbélé. Ẹ jẹ́ kájọ gbádùn bọ́ọ̀lù yí pẹ̀lú ariwo, àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi. Nǹkan kò ní fòyín rí nínú ẹ̀gẹ́, ẹ̀kì àti àwọn mímì. Jẹ́ ẹ tún já ọ sí, kì í ṣe nípa káwé bọ́ọ̀lù nìkan. Àkàkà tí àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà. Látòrí aṣọ ọ̀gbá bọ́ọ̀lù tó jọjú. Àwọn ohun èlò tó ń lọ náà, kódà ẹ̀bùn owó gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀. Àwọn alágbàtẹrù ní iléeṣẹ́ Rẹ́gẹ́ London Dry Gin. Ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbàjọ́ oṣù karùn-ún ọdún tá a wà yìí. Bẹ̀rẹ̀ láti

0: ẹkọ ti ẹ imagine pe ẹ jí láàárọ̀ ọjọ́ kan ẹ dẹ̀ rí pé ẹ ti jẹ lótó 20 million naira kí ni ìkọ àkọ́kọ́ tẹ máa kọ́kọ́ ṣe.
1: Ẹ ṣe mo máa kọ́kọ́ san gbogbo gbèsè tí mo ti jẹ ná.
0: Ok.
1: Then 2000 naira tí ó wá ṣẹ́kù. Máa fi yẹn mu jẹ sí. Jẹ káàárọ̀ mọ̀.
2: This case was performed by Funny Governor.
3: 32 FM 94.9.
4: Bàbá fẹ́ ndọ̀ dé.
5: Ìyẹn mélòó ni wo station government mọ̀? Private ni. Ìkòkò ní túmọ̀ tán wọ́n sọ. Bá fẹ́ gbọ́ nísìnyí. Private radio ni máa gbọ́. Television ni máa gbọ́ mi ilé wo ti government. Ìkòkò ní oríkèkè tó ń túmọ̀ tàfẹ́ wò ń bẹ̀. Ju ọ̀rọ̀ tí ò ní túmọ̀ lọ.
6: Èlò lẹ sọ f'olú wẹ̀rí. Owó tí fún omi ẹ̀ tẹ́ fi pe ìpèsè iná. Ṣé rí irẹ́ jẹ́ wà ní gbogbo abẹ́ gbogbo nǹkan tí wọ́n sọ fún wa yìí?
7: Nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ òdun lẹ́nu yóò lè wọ́n lọ́mọ ẹja lè oníbà máa ṣe nínú.
6: Ṣé rí tí ààrẹ Tinubu ò bá járe ẹ̀gbà tí ò bá járe ẹ̀gbà Ọlọ́run má jẹ́ kómi tìdíwọ̀gbìn lẹ́nu.
8: Àwọn politicians ti kọ́ wọ́n ti kó gbogbo nǹkan jẹ wọ́n ti kó gbogbo ẹ̀jẹ̀ jẹ́ pé àfàwọn àti family wọn.
9: Àṣemúyan gan. Àṣega sókè làwọn yẹn ń ṣe ẹ̀sìn wọn àti gbèrú òun ni àwọn yẹn ń ṣe ẹ̀sìn tó bá lọ àwọn ibẹ̀ wọ̀nyẹn ẹ̀sìn áwù ẹ ṣe bẹ́ẹ̀ ní Nàìjíríà àlùmọ̀kọ́rọ̀ jìbìtì là ń fẹ̀sìn ṣe ń bí ẹ̀sìn bojúbojú ẹ̀sìn eégún là ń ṣe ń bí takàn máa fa gọ̀ bojú.

ẹja tí ń gbẹ́ náà kọ́ mi ò lè mọ iye àbàtà bẹ́jọ bá tàtàrí tàtàrí tàbí kiri ẹjọ́ gbẹ́jà járin àwọn ọ̀wọ́nrán àwọn ẹja kéékèèké ò ní mọ iye àti àrò gidigba ń jẹ lálẹ́ odò kó tó wá di bálẹ̀ níbẹ̀ akiyin akiyin aṣeyín ní pẹ̀lẹ́ akọ ayọ́run bọ̀ dá láàyè akéle máa dá kíké kí ọ̀là kọ́ máa dá gila ǹjẹ́ mọ̀ pé tí ò bá solúwa àtàpinà awo òṣùgbó tí pé ẹ̀yin náà lè yan wa àwa lè yan yín ẹwà ń bẹ̀ fún wa ni lágbà lọ́wọ́ ọlọ́run àgbọ́dúnú lẹ́ máa gbọ́ wa bẹ́ẹ̀ ni gbogbo tá a bá ṣe ń ṣe níkànnì ẹ ti mọ̀ yí pé ìdùnnú náà ni yóò máa jẹ́ fún yín tíyín náà ni pé kẹ́ ẹ mọ́kù ńbẹ́ kẹ́ ẹ máa gbọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ bígbà tó pé yẹn bá ń lo oògùn ẹ wà nílò oògùn ẹ máa jẹun yóò sì máa bá yín láàmú ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa bàbá fẹ́ǹdọ̀ ni àtúpalẹ̀ ìwé ìròyìn lédè yorùbá tí ò ní àpapọ̀ àbí àpanlu tó jẹ́ pé ogun rege dáadáa bí wọ́n ṣe kọ́ ọ̀nà náà la ṣe ń mú wá àfikún akàn gbé kalẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ náà ni kò síbi méjì tó gba taari bí ilẹ̀rí ìkànnì 32 fm ni o tá a wà ní laughter house premier hill ní mọ́kànlá nílùú ìbàdàn ìbàdàn láwa ṣùgbọ́n káàkiri àgbáyé ọ̀nà náà ni wọ́n ti ń gbọ́ ìkànnì yìí èmi ni kúnlé fàníyì ifá láti fi kọ̀ǹpútà dáfa mọ́fì àjẹmí àdẹ́dá jẹ́ kí n ló lọ kí n tó sanra àwọn ìrírí lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan ọtí wàá wájú mi àmọ́ mo lọ́kọ̀ọ̀kan àti jèèchì tó bá wá tú àkókò ẹ láǹfààní láti dá sí kẹ́ ẹ tó wá dá sí aláìwílé wa náà tí wọ́n máa gún máa tẹ̀ nípa àwọn ọ̀rọ̀ tí ń lọ láwùjọ àti ọ̀rọ̀ òṣèlú wọ́n máa bá wa pabì tí wọ́n sì máa yọ àbìdínú rẹ̀ ẹ wá wo ibi tó lè bá fi ọ̀nà sí ọ̀nà ni àlejò yọ̀rọ̀ a máa tó ní tá a bá ti dá sí tá a gbé wá ọ̀nà ni kẹ́ ẹ dá sí ìwé ìròyìn the punch ó wà lọ́wọ́ mi bákan náà ni ìwé ìròyìn vangard ó wà ń bẹ pẹ̀lú ìwé ìròyìn saturday tribune ọ̀nà ọ̀gbẹ́yìn màá máa mú lọ́kọ̀ọ̀kan àti èjèèjì nígbà yìí ẹ wá máa fi àwílé yín ṣọwọ́ sórí ìtàkùn ayélujára facebook youtube bákan náà instagram ẹ ṣe àwárí 32fm 949 fẹ̀yìn ẹ̀ ní àwọn ìkànnì ayélujára mẹ́tẹ̀ẹ̀ta 32fm 949 fẹ̀yìn ẹ̀ ẹ máa fi àwọn àwílé yín sọ síbẹ̀ àti bí gbogbo tí ẹ bá ti ń wò mí bí ìran aláǹfààní láti mú láti kà á tí àkókò tó bá ti tó ó yẹ jí ń bẹ̀rẹ̀ sí mú nọ́mbà kí n gbọ́wọ́ ọjọ́ gẹ́gẹ́ kí n bẹ̀rẹ̀ àwọn àkọ́rí ọ̀hún látinú ìwé ìròyìn saturday punch èyí tó jáde láàárọ̀ yìí kókó àkọ́kọ́ tí màá kọ́kọ́ mú ọ̀nà ló ní ń ṣe pẹ̀lú ìgbésùmọ̀mí lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní pé ìjẹ́ ẹ̀mẹ̀ wípé àwọn oko àwọn agijù èyí tí kò ní àmójútó lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀nà ló jẹ́ kí ewì ọlá àwọn agbésùmọ̀mí kọ́ máa rú gọ́gọ́ sí i wọ́n ní pé agbègbè old oyo national park ìyẹn oko ọba ọyọ́ wọ́n ní pé ibẹ̀ ni àwọn agbésùmọ̀mí ọ̀hún ni wọ́n fi ara ń sinko sí bákan náà ni àwọn ẹnu ọ̀nà àwọn bodè tí ò lámójútó èyí ti ń lọ bíi 23 níye ní ìpínlẹ̀ ọ̀sun ó tún jí ọ̀nà tí àwọn agbésùmọ̀mí ẹ̀dá yìí tí wọ́n ń gbà tí wọ́n fi ṣiṣẹ́ láàbí wọn tí wọ́n bá ti wà láàbí wọn tán wọ́n sì kó sí igbó ọba ọ̀yọ́ wọ́n bọ́ sáwọn ẹnu ìloro èyí tí ò lámójútó tó wà ní ìpínlẹ̀ ọ̀sun láti máa fi àwọn èèyàn lápè mo gbàyùndé mo mú mi ní báyìí náà ní tá a bá wo ojú ìwé èyí tí mo mú bẹ ní ojú ìwé kẹrin ìwé ìròyìn punch èyí tó jáde ní àárọ̀ yìí bákan náà tá a bá wo ojú ìwé kẹjọ ìwé ìròyìn punch ọ̀hún wọ́n ní pé ẹ̀wọ́ àfi bígbà tí ogun jàlú òun náà ni àwọn agbègbè kan rí ní ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ́yìn ìgbà tó jẹ́ pé àwọn agbésùmọ̀mí ṣe ìkọlù síbẹ̀ tí wọ́n sì jí àwọn èèyàn gbé lọ́bẹ̀ kọ́nà ọba àmì ẹ̀dùnmàrè kó máa sọ wà bákan náà nínú ìwé ìròyìn punch ọ̀hún ìròyìn kan náà wà ń bẹ̀ lẹ́yìn tí wọ́n fi ń ṣe àmì ọdún kẹta ìṣàkóso ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu ẹ̀mí 29 wọ́n ní àwọn gómìnà wọn lọ́ọ́ rẹ̀ ṣe àbẹ̀wò sí ààrẹ wọ́n sì tún kú kí ọwọ́ ọdún wọ́n ní ààrẹ wá sọ̀rọ̀ pé ẹ̀rí gbogbo rẹ̀ ṣe ń dán tó bẹ alàgbà yúngbayúngba bí ẹ lọ lẹ̀kẹ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà nítorí pé ìgbà tí àwọn ìpínlẹ̀ tí wọ́n máa jẹ àwọn òṣìṣẹ́ wọn lówó ó ti di àfẹ́yìn tẹ́gun aláre ń fi sọ kò sí pé àwọn ìpínlẹ̀ kankan ń jẹ àwọn òṣìṣẹ́ wọn lówó báyìí ó túmọ̀ sí pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ó ti ṣe dáadáa nù bákan náà ni ẹgbẹ́ mẹ́yà ti àlà wọ́n sọ̀rọ̀ wọ́n ní pé ẹ̀wọ́ ṣẹ̀rí ọkọ́lọ́ ní kẹ́ ẹ má fi ọ̀rọ̀ kọ́lọkọ́lọ́ kọ́ àwọn lọ́rùn adé fún ẹ̀ka àti òwú àwọn ò ní nǹkan kan ṣe o pẹ̀lú àwọn gidi kan kó agbébọn fúlàní tí wọ́n fẹ́ yọlé ayé lèmi àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà inú ìwé ìròyìn punch ibẹ̀ náà ni
ele ti jade mo pa yun de mo mu mi ni bayi na ninu oro ti are ba won gomina so are so wi pe oje po ya mira ati pe ri bi gbogbo re sin lo sugba ninu iroyin mi ninu iwe iroyin puncho wa ni pe abo iwadi ati akojo oro yi ti ile ifopa ma gbo orilede wa nigeria cbn ti won so won soro ile kun won ni ewo se ri iye ti a fin ko nje wole lati le okire ni odun 2025 omo fufere wa ni $2.34 billion o na ni owo ta na lori pe an ko nje wo orilede wa nigeria lodun 2025 mo ku nbe inu wero yi punch ibe na ni mo wa timoti mo awon akori loloko jokan atiku abubakar omo soro o soro o ni ewo seri kila an pon gege ninu e degbeta ta ba mu eji oku nbe ti yo wa ku odun lebe sakoso eyi ti are orilede wa nigeria are bel ahmed tinubu eyi ti se oni ta ba nsoro nipa eto raje orilede wa nigeria oni ewo o ti daya dele bi igba ti won gba taya mererin lese oko ni oni eto raje orilede nigeria o ti fi egbe won gana to si wa jeje tole la pe ewo seri o ti wa lori ta se funle bayi ti o wa fi ji ati fowo lu pepepe oni pe won mu ayi pada ere ba orilede wa nigeria gege bi atiku abubakar gege bi won si so ninu iwe iroyin laaro yin ninu iwe iroyin punch ibe na ni gbogbo re wa o e ma mu ke ma ka ke ma gban yebe yebe lori odun keta isakoso are tinubu lori apere won ni pe are ti se afihan re ti won si ni pe wo seri awon igbese ise akanse e to ni o se pelu afefe gas e ti oko nlo si ng won ni pe won fi lole ni ilu eko ilu abuja ati owerri gbogbo e o wa nbe lekun rere bakanan ile ise omogun orilede wa nigeria won dola awon eyan mokan le logban ati won jigbe nigbekun bakanan ni won ni pe awon agbesumame ti won lo bi marun o na ni itakun aye jamo okere won lese pati ti won si jelon ni pe nigbati ile ise omogun orilede wa nigeria to danayan mo ni ipinle sanfara ati ni ipinle katsina inu iwe iroyin the punch ibe na ni awon akori wa ni olokan ojo kan ti won si fa ara won lowo ejin payunde kin gbeju gbere kin rin yawo lese kin bo si inu iwe iroyin mi laaro yi e mo gbagbe ta pe nse se ndarapo mo wa ni ikani 32 fm lengbo laughter house premier inn makola ibadan ibe na lawa ta ti se bi oloba ibe ni afogbagbagba le si e ma fi awon ariwo ye yin sowo sori itakun aye lo jera facebook nka 32 fm 949 feyin eni to ni bayi na mo ti wa ninu iwe iroyin saturday tribune to jade laaro yi iroyin kan wa nbe to gbomi loju eni lori awon oluko ati awon akeko ti won jiko ni ijoba ibile ni iglu ogbumoso won ni on be ni oju iwe karun won ni fanran kan tun jade o le to nse afihan e to je oga ile eko ohun lebi ti o ti nbe ijoba pe edakun edabo edakun edabo e gbo awon se laanu e wo se laanu e ba won dunadura ka won ti eku o ni akata won to je awon gbe yi inu iwe iroyin saturday tribune ibe na ni o wa to ni oju iwe keta iwe iroyin saturday tribune ewe ire ikana wa nbe o ni to ni nse pelu ijinigbe won ni ewo nje me wi pe bagi apo ti won lo fi gbe owo fun awon agbesumami awon to jiyan gbe owo dola won ni pe won ba ni akata seriki fulani e ile idana seriki fulani ibe na ni won ti ba seriki fulani ti bo ko yo wa sugbon seriki fulani ni won wa ko se abere pe seriki fulani na wa so ewo olorun rinu ile erika ijere aye ni ijere aluko amo omo epe omo ohun ajinigbe ni o sugbon ro bi o ti pa ise laabi re ti ni egbo lenu baba onbe ni oju iwe keta iwe iroyin saturday tribune e ti o jade laaro yi bakan na mo gbeju gbere mo ku nbe mo pa yunde to ni bayi na oju iwe keri iwe iroyin saturday tribune ibe na ni mo wa nibi ti awon gukan to je ti wike ninu egbe oselu PDP
ti npa bi yu abidun oro fun Jonathan pe yo da Jonathan ko ye ki agbalagbo mo se kilo bayi wa o se ri ipade apere to ni o se pelu igbimo alase abire nkan bi are nkan kan ti awon kan fe se ni egbe oselu PDP yo da ke mo ban lowo sin bakan na ni balogun ilu ilu orilede yi eyun There's a week, Mr. Fuluwa Abuja, also, pe, gbagan, ayeye, iti wan fè lò, ilè, tura, ti wan fè lò, oni pe, ki wan sora o, ki wan ma ba le jwa wè nyan, ti e gbo, ba fò wò si o, baka nan ni, egu tura, ki nan soro, wani pe, wò, sheri, oro man soko, etan amula wò yi, a wò te, so nani, sheri, iti igu wike so yi, wakan fè man, dakpa, a, le, le, ni, ko si nkan kan to kan awon won ja lohun ni kokayo wi pe tawon fe se igbese tawon fe gbe awon gbe ni dadan won be ni oju iwe kerin mo pada si oju iwe karun iwe iroyin saturday tribune to jade laare yin ibe ni egbe oselu adc tin so fun are bola tinubu pe tinubu gege bi agbeyewo ati igbelewon yi ti won se leyi ti won fi so wi pe awon mo orilede wa nigeria ta ba da won si ogorun ida ogbon nu won pere ona ni won fo si sakoso re to si ndun mo won le tumo si pe ijakule gba ona ni sakoso tu wa lode yi ona lo jama emi ko mo so bi etele pe enu omo gba iya mi e patama won be ni oju iwe karun iwe iroyin punch iwe iroyin ti mun to jade laare yin bakan na egbe oselu APM ni ipin losun won ni pe bo ba ku irawo kan loju sama ti makede ni awon ose gege bi adije dupo are lati ni egbe oselu ohun lodun 2027 ati pe bigba ti fun ba le mayan leyin orun ona ni awon wa leyin makede digbe so mo pa yunde mo mu mi ni odun mete sakoso are bala akme tinubu nje me wi pe bo se nwole to sibe awon ipa kekeke ona ni awon morile ona ni won ri lati ara re e to sun won lara ele nbe ni oju iwe kewa iwe ro Saturday Vanguard e to jade ni ara yi bakana ni ipinle Delta wani pe wo lori gbemi si omi oto e to waye ni bi awon eto dibo abenu egbe osilu APC wani jame pe awon eyan tin bere wani oma agege Victor Ochi wani won di gbadagba won won bo sinu egbe osilu NDC le to pe o tun mu ki e ri ola egbe osilu ohun ko turu gaga daada si wani pe le so lopa won tin topa won tin gbe igbese e to lorin lati tokpa se awon kan ati pe won tun wa tokpa se igbesumo mi ijinige ni ipinle osun lo si ibi kan ti awon fulani ti won gbe won be ni oju iwe kejidinlogun iwe iroyin Saturday Vanguard to jade laaro yi ewo e jade ojide oja ikoni 32 fm le n gbo laughter house premier ibe na lawa lori oke titi makola eku kale

0: tó ṣẹlẹ̀ lọ́wọ́ ni.
1: Àǹgbọ́mọ̀.
0: Ẹ̀bẹ̀ là wá fẹ́ bẹ̀. Àwọn ò ní kí ó má ṣètò ìjọba ètò ìbò. Wọ́n jọ torí Ọlọ́run. Àwọn ọmọ àti àwọn òbí tó wà láhàámọ̀ àwọn pípù yìí ni kó àwọn ìjọba kí wọ́n jọ kán bá wa wá nǹkan ṣe sí i láìpẹ́ láì jìnà. Kán jọ torí Ọlọ́run. Torí àwọn ọmọ yẹn kíní yẹn ó wà so disaster. Ó wà so disaster. Ìyẹn ó lè sùn. Torí abiyamọ làwa náà Ọlọ́run làwa fi bẹ̀ wọ́n o. Àwa ò ká gbé agídí wá. Wọ́n jọ torí Ọlọ́run. Kán bá gbogbo nǹkan tó bá máa gbà kán ṣètò ẹ̀ láti release àwọn pípù yẹn kí wọ́n lọ. Torí ìyá táwọn ọmọ yẹn ń jẹ ó ti tó ìyá yẹn pọ̀. Ìyá yẹn pọ̀ kán torí Ọlọ́run.
1: Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun àti yọ nǹkan tí a fẹ́ yọ níbẹ̀. Ẹ barista ẹ ṣe gan. Hello barista. Hello. Ẹ bá dágbé fún ara lé.
2: Ẹ ṣeun Ọlọ́run wà pẹ̀lú wa. Kan ṣàdá wa lóhun. Àwọn ọmọ yẹn ò tún gbọ́dọ̀ lo ọ̀sẹ̀ míì nínú igbó yẹn o. Ẹ fún wọn lówó tó bá yẹ kówó náà ń béèrè. Ẹ sì lè rí wọn mú. You must go and deploy drones. Ẹ ti ran àwọn èèyàn kan kán lọ kọ́ nǹkan tí Burkina Faso ń ṣe. Àní nínú yàrá ńlá kan ni Burkina Faso ti ń wo gbogbo inú igbó wọn. Wọ́n ń rí gbogbo ibi tágbésùmọ̀ mi wà. Wọ́n dẹ̀ ń deal blows.
1: Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ yára lè kí a tún mọ̀ lọ. Ẹ má gbàgbé wípé òní ni òní jẹ́ ẹni tá a bẹ̀ lọ́wọ́ ẹ. Ó ní ọjọ́ ọgbọ̀njọ́ oṣù karùn-ún ọdún tá a wà yìí Champions League final. Ètò ibi tá a ti máa ṣe watershed ni watershed celebration. Ètò wà ní òpópónà géètì tá a bá ń lọ sí gbági. Ẹ yóò bẹ̀ látago mẹ́ta. Ẹ máa bọ̀ ńbẹ̀ mo gbà bẹ̀ lánàá. Ẹ kàjé kú kalẹ̀ wọ́n ti tó. Ago kan ni ó bẹ̀rẹ̀ báyìí. Ago kan láti wà ń bẹ̀. Ibẹ̀ ni a ti mú ege. Ibẹ̀ láti mú ege. Mo gbà bẹ̀ lánàá. Wọ́n ti ta gbogbo ẹ̀. Ẹ wo ẹ mọ tatu ẹ̀fẹ̀ bẹ́ẹ̀. Mo sọ fún yín pé ẹ̀yin tẹ bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ pínlẹ̀ pé ẹ fẹ́ máa tolé. Ẹ mọ ti ra àwọn ẹ̀rọ lọ training kankan. Ó ṣe é ṣe kó yẹ pé èyí tí wàá rà wà á jẹ́ ń bẹ̀ lónìí. Ṣùgbọ́n ká tó máa lọ náà ẹ jí ká kí ọkàn pàtàkì nínú àwọn olólùfẹ́ wa láti orílẹ̀-èdè Sika Go. Eyín Prince Adéṣọlá Adéoyè. Ó ní ní ọjọ́ ẹ̀bí wọn Prince Adéṣọlá Adéoyè ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́ṣẹ̀ lókè èèpẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run wà ní fìsọ́kù padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. Èmi ni Kúnlé Fani Ifeanyi TV kọ̀mpútà Adáfa. Sọ̀wédowó ni yóò gorí àtẹ̀báyé Lambo ti gbé gbogbo rẹ̀ wọlé. Ẹ wọlé tún jẹ́ tẹ̀ ń jò yìí. Ṣé fún ọdún ọ̀nì náà ni yóò rọrùn ẹkún kalẹ̀.

ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.

0: ti ọlọrọ Nàìjíríà gan kéèyàn fi ẹnu kéèyàn dá kẹni àwọn fi ayò wọn mú nẹpà lójú títì wípé ìwé mọtò wọn ò pé ìgbà táwọn nẹpà ní ọfíìsì àwọn fi ayò ó rí páwọn fi ayò náà wọn fi wáyà kọ ni wọn ò mú lé wọn dáadáa ó lè má já police station làwọn méjèèjì wà báyìí o.
1: This skit was performed by Orolabi.
2: 32 FM 94.9.
3: Baba wa ti Olorun wa awa fi be ti ile lowo atun ti tabi a se man ta Olorun jo ti abari agbabolu ki agbabolu don dey go against the gacha ta baba injury o su be meta jo ba wa gbe lowo opopolo lo foju ori tete wo wa be de ko lori miss of survivor no pe ki se tete ama be o iwo Olorun jo ma je ko gba so Olorun wa tori bo se nlo yi ti awa ko ba je awon kan yo ma gan wa won le ma yo wa awa be Olorun baba jo bi ati fi 200 naira ti a fe fi je 12 million yi Olorun jo je ko wa se mo se o ti ri be Jesu Oluwa wa amen. Ah ile jina lo ku ise ajo pa dura e gba sa.
4: How far with your ticket? It still didn't go or it's gone.
5: Ogbe wa landicap. Ko ko ko be gogo. Ko lo.

bíbí fírífítì òyìnbó tí òyìn ọ̀pọ̀ ènìyàn bí a ti ń ṣe látàyìn wá ẹwà jẹ́ lọ́dún kọ́mẹ́tì léde yorùbá pọ́nbélé ẹ jẹ́ kájọ gbádùn bọ́ọ̀lù yí pẹ̀lú ariwo àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi nǹkan kò ní fòyín rí nínú ẹ̀gẹ́ ẹ̀kì àti àwọn mímì jẹ́ tún já ọ sí kì í ṣe nípa káwé bọ́ọ̀lù nìkan o àkàkà tí àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà látòrí aṣọ ọ̀gbá bọ́ọ̀lù tó jọjú àwọn ohun èlò ńlẹ́ tó ń lọ náà kódà ẹ̀bùn gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn alágbàtẹrù ní iléeṣẹ́ rẹ́gẹ́ london dry gin ọ̀fẹ́ lọ́wọ́ ìwọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbẹ̀jọ́ oṣù karùn-ún ọdún tá a wà yìí bẹ̀rẹ̀ láti agogo mẹ́ta ọ̀sán nígbàgede watershed ní ó di fà.

0: ayé tẹ ti ń gbọ́ mi mo kí yín pẹ́ káàárọ̀. Wọ́kìlú mọ̀ mo ṣe yín pẹ̀lẹ́ o tóbi lọ́bọ̀ ògùn ṣìnà mo kí yín pẹ́ káàárọ̀.
1: Ọ̀rọ̀ yìí dùn bàbá
0: tó. Ètò yín ló gorí àtẹ́gùn tó gbà ló kankan kan láàyè.

ẹni ọ̀rọ̀ jọ dà yí pé ètò yín ló dé láàárọ̀ yìí lórí àtẹ́gù ọkọ síyàwó ọ̀rẹ́ sọ̀rẹ́ alájọgbé ẹ̀gbọ́n àtàbúrò láàrin ìyá sọmọ ọmọ sí baba baba sọmẹ tó ń di péjà ó ń bẹ́lẹ̀ èdè òyédè àìgbọ́rẹ̀ ni yé ń wáyé láàrin wa síra wa ètò yín ló dé o ètò yín ló dé òun ló gbà ló kankan kan nítòkè tilẹ̀

ọ̀rẹ́ àtọ̀rẹ́ tọrọ jọ ń di bí ìjà. Ẹgbẹ́ àtàbúrò alájọgbé alájọṣe alájọbára ẹni rìn tí èdè tí ò yédè mọ́. Ètò yín rèé o, ìjà ò dọ́là ló kó ẹ̀. Ẹ já gbọ́ ohun tó fàjà, ẹ já gbọ́ ohun tí ń lọ, ẹ já gbọ́ ohun tí ń ṣẹlẹ̀, ká lè mọ ibi tí a sọ̀rọ̀ ń sí. Ẹ̀lú ẹ káàárọ̀. Hello. Okay, 09062-9949 09062-9949 pẹ̀lú 070-55-9949.

0: ẹ mọ́ gbàgbé ẹ àti ń fọre rí ẹ pé òní ni kò ní dọ̀là final champions league tí wọn ó gbà lónìí àwòrán rẹ nìbàdàn ibi a ti pàtẹ ẹran wíwo rẹ ń bàdàn tí gbogbo àwọn olólùfẹ́ agbábọ́ọ̀lù ó ti péjú pẹ́sẹ̀ lónìí ni Taito FM dá sẹ́pọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ tó lágbára lọ́tùn lọ́sì a ti dá sẹ́pọ̀ pé ẹjẹ́ pàtẹ ẹran wíwo ló kí gbogbo wa kájọ wo gbọ́ ẹ̀yọ olólù ẹ̀yọ másínà àtẹ̀yìntẹ̀ fẹ́ wá sọ̀ tẹ́ ásínà bẹ́ẹ̀ mọ̀ káwọn tí ó fẹ́ wá sọ̀ tí ásínà gan ni àwọn wọn ó pọ̀ jù ń gbòrò lónìí wọn ò sì mọ̀ pé oríire kan rẹ̀ mi gangan lóríire kan ẹjẹ́ ásínà náà ti ẹ̀gbẹ́nu sílẹ̀ àwọn bá tún ganu sí ẹ mọ̀ pé kinní ọ̀tún ti padà sí england nù kẹrẹkẹrẹ ó ṣeéṣe wá tún di season may kó tún dúró ní england kó bọ́ sọ́dọ̀ club ti ẹ má sọ̀tẹ́ arsenal jù lálẹ́ yẹn dákun ẹ má sọ̀tẹ́ bọ́ọ̀lù tí ó padà dìjà ẹ má búyàn má fèbọ́ ara búyàn bí ẹ ti gbé ń wo bọ́ọ̀lù lálẹ́ yẹn ó lè dìjà kó lipẹ́ bẹ̀rẹ̀ sí kura yín kùkù ẹ jẹ́ kí eré bọ́ọ̀lù ó mọ ní eré bọ́ọ̀lù ẹ má gbáwàdà bọ́ọ̀lù ẹ má bẹ̀rẹ̀ sí fi jà mo bá lọ lé bọ́ọ̀lù lálẹ́ míì tó bá ń wo bọ́ oríṣiríṣi èébú ọ̀rọ̀ àlùfáàṣà wọn mọ̀ sọ síra wa ṣé kinní kan ṣe kinní kan rí ẹni tí ò bá mọ̀ gan yóò rò bí wọ́n ti níjà ti tẹ́lẹ̀ ni ìfẹ́ agbábọ́ọ̀lù ìfẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí wọ́n ní ohun ló fà á tó díjà lẹ̀ alẹ́ yìí yóò yàtọ̀ pọ̀ torí wípé gbogbo èèyàn ló dojú bọ́ arsenal tí wọ́n wá fẹ́ pọ̀ jù lásìkò yìí ẹ dẹ́kun ẹ má jẹ́ kọ́rọ̀ bọ́ọ̀lù alẹ́ yẹn má jò ó dìjà ní psg bá wìn bọ́ọ̀lù ti fi ó rínú ó bá sì jẹ́ pé arsenal náà ló padà gbé kọ́ọ̀bù yìí ẹ ó ti lọ bẹ́ẹ̀ arsenal bá sì fi lè gbé dọ́là pọ̀ wá àtàwọn yòókù ó ti mọ tó jẹ mí o ọmọ ń gbé arsenal rújú àbá ti ń wo bọ́ọ̀lù ẹ jẹ́ kí a mọ ká mọ́ sọ làákà ìwà nù má sọ ìran bọ́ọ̀lù mọ́ sọ dìjà bí ẹ bá ti ń wò àti rí bí wọ́n ti ń wo bọ́ọ̀lù rí tí tíìmù kan ó sùkọ́ tí àwọn tínú wọn ò lò sí ó sì lọ pa tẹ́lì pé anẹ́nìkan kan wọ ẹ̀ ní wo bọ́ọ̀lù ìparí ẹ máa lọ lé yín kò yẹ wọn ó yẹ ó lè fantí àwà bẹ̀rẹ̀ sí yóò àga mọ́ yọ gbogbo ẹ̀ mọ́ yasọmọ́ra ẹni lá ṣé torí àwọn agbábọ́ọ̀lù yìí náà ìdí abánú tó fi jẹ́ pé ojú kan láti wo bọ́ọ̀lù àwa tá a bá jẹ́ pa nífẹ̀ẹ́ sí ẹ máa bọ̀ ní watershed ńbàdàn ẹ ò ní ní kò ní dọ̀là ojú kan láti wò ó ìbàdàn ó mì tìtìtìtìtìtì jù lónìí watershed ó ń bẹ lọ́nà ẹ bá ti ń bọ̀ láti géètì gagodi géètì ó ń lọ ọ̀nà ìsọ̀mìlì kankan ó bá ti kọjá lòyún là díẹ̀ ó kan watershed tí ẹ sí bí ó wà bó o wà ní mọ́kọ́lá bèrè pé ká mọ̀kadà mọ́ gbé ọ lọ àbí wọ́n máa líìdì rẹ lọ watershed ò bá wà ní ẹnìwé ẹ̀ ń bàdàn kò síbi tó ti ń bọ̀ ò bá ti dé géètì watershed ò jìnnà bẹ̀ 32fm ló ṣagbátẹrù ìran bọ́ọ̀lù alẹ́ yìí ojú kan láti wò ó àwọn òṣìṣẹ́ elétò ààbò ti wà ńbẹ̀ bí mo ti ń sọ̀rọ̀ yìí wọ́n ti ń pàráàrọ̀ bẹ̀ torí iye àwọn èèyàn tájọ wo bọ́ọ̀lù lálẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni ìdí abánú tétò ààbò náà fi gbọ́dọ̀ dúró kó lè dán in àwọn osise leto abo dori olopa dori amotekun dori awon eye omo le se ologun won tin pa laaro asiko agbegbe mbayi lati je mo pe ki sere o e nba ngbe adan dan bo ko jina be a wo bolu a joko a farakinra a runrapo o se Arsenal o ba gba lale na ni e o se dede o ma gba bolu omo Nigeria n benu ko Arsenal se PSG na ni e o mi eko eko ni be ba wa bi mi pe wo mo fi o gba na awon mejeji e ma je nso nti yo wa je ki dola ko mo wo pe oga yi ah soju aye le nse fun mi aso ga yi oju aye le nse fun mi odo lapo bi asina ba gba odo re na mo si wa o en to ja je pa ba nbari ta leyi ti ogbe o tun fi lakakiju o ni pe awon ta jo da sepo awon le ise tin pon nkan mimu lotun lori sirisi ni ta ba se nwo ballu la mo se nkan ya fa won ti mo e mo bu nkan ya ogun ti mo so ti yo ja to won ti ba mo se faaji to je pe ba fe wo ball ki ball ko jule kile adada won mo like faaji e ma bo nbe loni gbogbo eto ti to ati jo fowo so wo po ile ise Taito FM ati dowo po pelu awon ile ise yi loni a tu nkan to lagba le a jo tu le nbe watershed ni o ma bo ni odi fe road ni e ba ti koja loyola o ti ri watershed nbe o di fe road ni wa nbo lati anywhere o ba ti de gate so po kada po nlo water share atago meta ni gbogbo eye paparazzi o ti mo bere atago meta osan le to ti mo to ba de be bayi o ba won ko wa ti won ti gbo be ti lagba de gbo awon ko wa se pa wa fi aso funfun wo hotel o awon aso ti won ma tan na si la ke se ru e la fe fi wo e mo ti wa o awon hotel to je pe bi igba te eyan wa lori feed ni o ma ri loju e mo bi ile ise Taito FM ti kan won kini awon aba mi television la la ti mi gan imi fe to di defense ile o la to reke reke kanu be pe ani loni ise ile aye yi fele o ba ibi to tun park oko si ibe tun set ko si kini kankan ibe on lagba o ba tun wa je po fe dawa elomi ke evi le dawo ball bi o ba mu ololufe re de segbe o ba je kanu e ball re oju re wo ball daada bi o ba ti ni enikan legbe ti o mo bo ba ti di pe ge player kan po nti o ti e ti o re rin ti o fi ara nu eh oja aye e tun sile o ba lo fe mu yan leyin e ma nbo ke jo wa janfani eleyin ofe ni agbowo lowo eni body lati wo ben loni ofe ni ofe ni ofe ni ofe na wo ballu wa oju kan lati wo oju kan ni gbọ́n tí bá mọ ibi mò ń sọ ni ó mọ̀ pé ìmọ̀ bá tó gbangba sùn lọ́yẹ́ kò gbọ́dọ̀ dágbá lè póhùn ó fi serú ìpàtẹ afẹ́wo máàjì róbẹ̀ ọ torí bẹ̀ tẹ́jú pọ̀ ìmọ̀ bá ṣe pó kí láyà díẹ̀ bí lè sí ò bá dúró tán kò lè dàyà kọ́bẹ̀ wọn o ṣùgbọ́n Taito FM ìmọ̀ bí wọ́n ti ṣe ti wọn ọlọ́run ọba kòkó ní ìfìyínlẹ̀ ẹ̀ntó tó di di ẹran pàjẹ́ ó kò ní fàájá jọjá aago mẹ́ta ọ̀sán ni ètò ti bẹ̀rẹ̀ ń bẹ̀ láti kọ́kọ́ mọ́ ọjọ́ yẹlẹ̀ wò pé bóun ni ó ti rí àwọn oríṣiríṣi àwọn nǹkan ẹ̀bùn àmúrelé náà sì tún wà ńbẹ̀ tí ẹ̀ẹ́tún mú lọ gbogbo mímu lọ́tún ló sì gbogbo ẹ̀ bá tiẹ̀ ti débẹ̀ ti rí wọ́n ti ń jalẹ̀ bí wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n ti ń jalẹ̀ nú àwọn tí rọ̀ kì wọ́n le ise ta jo sise po e ti ri awon kan mimu won be o ko wa dun mi a gba folo na ati ba n wa omi ti e ma jo tutu o emi o mo lo yun die die ara awon eyan wa kan wa je mi bo ko bun alasi ile aye ani wo pe ago kankan le mi o ti debe ago meji o meta tan son apara won so si ago meji le mi o ti debe ko si gba to re ba ti dago meta ti sina gbogbo e bo le nbe nu iko ege labe dari sporting crystal iko ege be won o ti ma se ogbo commentary lale life ni a lo bi ta lo lesin o a lo mo lodun yi watershed la fe lo ni ba ti koja loyola ni odi fe road ba ti koja ile eko loyola o ri watershed nbe o di fe rati gate o lati worodu o lati anywhere to ba ti nbo o nbo lati dugbe o nbo lati sango oju kan lati wo oju kan lati wo gbogbo ibadan eja pade watershed lale yi wo ki lumo emi go wa nbe lomi tin wo mi lori Facebook pe a wo jesi club si wo ki lumo wo wa pe o fe wa so te Arsenal ni bo fe wa support won je vi yun pa mo dale Charles Olapo si eyan mi atata oju oni ti o si rire oni tu Olorun bo banduro ti o yoku a pade ni watershed lale Charles Olapo si a pade a jo joko a jo run ra nbe ni o wa ko ma se daada gan pelu mi o ke baba omo oba e se bayi omo ba ya wa ba ya ka wo pa agbo ti wa saarin odo run bi ti ma se pelu mi nu pe e ja pa agbo ti wa bi e ka mo jo mo wo ballu pe a le mo ri wo daada nbi yo ku di ale laare mi ati e cha so lapo si mo n lo laaro yi number mi 08066649999 direct number mi no wo kilomo number mi no ti e le fi pe mi leyin eto titi ose ti nbo ta pade lago mokanla lori eto ye lojo Friday ti nbo ire lodo yin lodo ti mi o fere gege ko gbe mi nle o dibi giga o dabo malamo si o
1: Alubata nrese jabata onilu dudun fidunu gbowi apodunu be alusekere onagere tori ba meji ko 32 fm 94.9 lo mudunu paraye
2: 32 fm 94.9 laughter house orioke tete premier mokola ibadan

ẹ̀jẹ̀ rẹ̀. O àwọn nǹkan tí Kristi Jésù ọba ayérayé wá ṣeré o, ó wá fún wa ní agbára, agbára tó borí ayé, tó borí èṣù, tó borí òkùnkùn, tó borí ogun ọ̀run àpáàdì. Ó wá fún wa ní ẹ̀mí rẹ̀, ó wá sọ wá dọmọ, ó wá já wa gbà lọ́wọ́ gbogbo ìdíbàjẹ́, ó wá dá wa padà sọ́dọ̀ Ọlọ́run àlàyé, ó wá fi àánú hàn fún wa, ó wá ṣe wá lóore, bẹ́ẹ̀ni ó wá tún wa ṣe, ó wá mú wa gòkè, bẹ́ẹ̀ni ó wá kọ́ wa ní ọ̀nà sí ìyè àìnípẹ̀kun, bẹ́ẹ̀ni àwọn nǹkan tí Kristi Jésù wá ṣeré. À ń tẹ̀síwájú màmá bàbá, bí a ṣe rí kà nínú ìwé Jòhánù orí 14 yẹn, ẹsẹ̀ 14, mo tún ti sọ pé ohun tó wá ṣe ni pé ó wá fún wa ní orúkọ tó borí gbogbo orúkọ, pé ní orúkọ Jésù Kristì sẹ́, kí gbogbo eékún kó máa wólẹ̀, ohun gbogbo tó wà láyé yìí kò sí tí kò ní orúkọ. Nítorí náà la ṣe rí kà pé nígbà àkọ́dá ayé nínú Bíbélì, a rí pé Ọlọ́run fún Ádámù ní orí ọ̀fẹ́ láti sọ ohun gbogbo ní orúkọ. Orúkọ tó dẹ̀ pè wọ́n ni wọ́n ń jẹ́. Ohun gbogbo tó dẹ̀ wà láyé, mọ̀mọ́ jẹ́ kí n sọ fún ọ, òun làwọn ènìyàn náà. Torí pé a ti dá wa ní ìrí rẹ̀, ní àwòrán rẹ̀, làwọn èèyàn ṣe ń bá ohun gbogbo sọ̀rọ̀ tí àwọn nǹkan yẹn dẹ̀ ń dá wọn lóhùn. Kò sí ohun tí ẹnikẹ́ni ṣe láyé tí ò ní nígbólóhùn tí ó fi tì lẹ́yìn. Bẹ́ẹ̀ni nípa ohun, nípa orúkọ, nípa ọ̀rọ̀ la fi ń dá ohun gbogbo mọ̀. Bẹ́ẹ̀ni torí náà mọ̀mọ́ má jẹ́ òpè, tèmi náà má jẹ́ òpè, ẹ jẹ́ ká gba ìṣíníyè ọ̀tún. Bẹ́ẹ̀ni à ń tẹ̀síwájú nínú ìwé Róòmù yẹn ni orí 8, ẹ jẹ́ ká wo kí ni ẹsẹ̀ 14 sọ. Ó ní nítorí iye àwọn tí a ń fi tí a ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, a tún tẹnumọ́ fún wa lónìí, èmi àti yín a nílò ẹ̀mí mímọ́ Ọlọ́run. Àwọn tí a ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ Ọlọ́run wá, àwọn ní í ṣe ọmọ Ọlọ́run. Ọmọ, ojúlówó ọmọ, má jẹ́ àìmọye ènìyàn. Mi ò sọ nípa lílọ ṣọ́ọ̀ṣì, mo tún sọ bẹ́ẹ̀ lónìí. Mi ò sọ nípa pé a kàn ń lọ ilé ìjọsìn. Ǹjẹ́ ta ni kí ni ìgbénu rẹ o? Torí Jésù Kristì, òun ni ayọ̀ ìgbàlà, òun ló fún wa ní ayọ̀ ìgbàlà. Ǹjẹ́ ayọ̀ yẹn wà nù rẹ? Ǹjẹ́ àánú yẹn wà nù rẹ? Ǹjẹ́ agbára rẹ̀ wà nù rẹ? Ǹjẹ́ ìmọ́lẹ̀ rẹ̀ wà nù rẹ? Ǹjẹ́ ìyè rẹ̀ wà nù rẹ? Ǹjẹ́ ìjẹ́ Jésù Kristì ó láàyè nínú bàbá da ẹ̀jẹ̀ rẹ sínú ọkàn mi, kí n lè ní èrò rere o? Fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí tinú tòde, jẹ́ kí agbára tó wà nù ẹ̀jẹ̀ rẹ kó ṣe mí pé, kó sọ mí dọ̀tun, kó tú mi sílẹ̀, kó dá mi nílé nípasẹ̀ ẹ̀jẹ̀ májẹ̀mú tí a gbà wọlé yẹn. Ìgbà yẹn la ní ìsọdọmọ, ìgbà yẹn la ní ààyè àti orí ọ̀fẹ́ láti sọ wípé bàbá wa ti ń bẹ ní ọ̀run, ọ̀wọ̀ ni fún orúkọ rẹ̀, kí ìjọba rẹ̀ kó dé sínú ayé wa. Ẹ̀mí mímọ́ yẹn, agbára yẹn, àṣẹ yẹn, ẹ̀jẹ̀ májẹ̀mú yẹn ló mú wa lè máa sọ wípé ìfẹ́ tìrẹ ni ká ṣe ní ayé. Láìsí ẹ̀jẹ̀ májẹ̀mú, láìsí agbára Ọlọ́run àti ṣe ìfẹ́ Ọlọ́run kò rọrùn. Èmi náà jẹ́ ká gbà wọlé ní ẹ̀kúnrẹ́rẹ́. Ǹjẹ́ o lè gbójú sókè kó sọ wípé bàbá mi ti ń bẹ lọ́run, ṣàánú fún mi? Jésù Kristì ọmọ Ọlọ́run àlàyé, bàbá mi ti ń bẹ lọ́run, ṣàánú fún mi nípa ẹ̀mí mímọ́ rẹ. Jẹ́ kí n bọ́, ẹ̀mí mímọ́ Ọlọ́run àlàyé. Lọ́wọ́ báyìí, gbà mí. Ẹ̀mí mọ́ ajá má fi ti ọkọ̀ ṣe, ajá má máa là. Ẹ̀mí mímọ́ wá jà fún mi láti tú mi sílẹ̀ kúrò lóko ẹrú. Mo fẹ́ gba ìsọdọmọ ọ̀tún, mo rò pé òun gbàdúrà, mo rò pé òun sọ tirẹ̀. Bá Ọlọ́run sọ̀rọ̀ lónìí, bá làjà lónìí, gbà á wọlé lónìí, jẹ́ kó jẹ́ Olúwa àti Olùgbàlà rẹ lọ́tún lónìí. Bẹ́ẹ̀ni nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹrú mọ́. Ẹsẹ̀ 15 ló sọ bẹ́ẹ̀, ẹsẹ̀ 16 ó wá sọ wípé ẹ̀mí fúnrara rẹ̀, ẹ̀mí wo? Ẹ̀mí mímọ́ Ọlọ́run àlàyé ló ń bá ẹ̀mí inú wa, ló ń jẹ́rìí, òun ló ń testify, is bearing witness with our spirit. Ọmọ Ọlọ́run ni àwa í ṣe. Ǹjẹ́ ẹ̀mí inú rẹ sọ fún ẹ pé ọmọ Ọlọ́run ni ọ, àbí èrò lásán? Má wà lára èrò ní àkókò yìí. Ó léwu láti wà lára èrò, ó léwu láti máa ṣe bankúnjọ, ó léwu láti ṣe benchwarmer, ó léwu láti rìnrìn àjò àìkíyèsára. Gbogbo wa láti rìn sẹ́yìn, ṣùgbọ́n Ọlọ́run ẹ̀mí mímọ́ ó pe àkíyèsí wa sí pé àkókò ti tó láti mú sí àárín ayé wa, ká fi lé Ọlọ́run lọ́wọ́ pátápátá, kẹ́mi mọ́ máa darí wa, kó máa tọ́ wa sọ́nà. Ohun tí Kristì Jésù wá ṣe leléyìí kò wá fún wa láti kàn máa jẹ máa mu lásán. Bẹ́ẹ̀ ni ó ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé
ẹbẹ̀rù olúwa nínú ìwé rọ́ọ̀mù yìí kan náà ni orí kẹjọ yìí ó ní ẹbẹ̀rù olúwa ẹ̀yìn ẹni mímọ́ torí kò sí àìní fún àwọn tó bẹ̀rù rẹ̀ ǹjẹ́ ẹni mímọ́ ni ọ́ ǹjẹ́ a ti yà ọ́ sọ́tọ̀ ǹjẹ́ o ti gba ìsọdọ̀tún ǹjẹ́ a ti gbé ọ sókè ǹjẹ́ o ti ṣẹ́gun ayé ǹjẹ́ ẹ kì í ṣe pé ẹran ara àti ayé àti èṣù àti ẹ̀ṣẹ̀ ló ń darí rẹ̀ bí gbogbo èèyàn ṣe ń lọ nínú ayé àwọn èèyàn kan tiẹ̀ sọ wípé èmi ò rí ìran yẹn rí o pé ọ̀pọ̀lọpọ̀ tó ń kú ló ń lọ sọ́run àpáàdì bẹ́ẹ̀ ni bó tiẹ̀ jẹ́ pé a tún fi ìran ọ̀run àpáàdì hàn mí rí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n èmi ò rí káwọn èèyàn máa lọ ọbẹ̀ tàbí kéèyàn kan lọ ọbẹ̀ tàbí pé àwọn èèyàn kan ló ń lọ sí ọ̀run rere ṣùgbọ́n nǹkan kan ni mo mọ̀ pé ọlọ́run jẹ́ olóòtítọ́ sí ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tó bá dẹ̀ gbà ìlérí àti májẹ̀mú tó ṣe yóò mú ṣiṣẹ́ nínú ayé wọn mo gbàdúrà fún èmi àti rẹ̀ àti gbogbo ohun àti ọkàn tó ń gbọ́ mi bẹ́ẹ̀ ni ìrìn àjò àti làálàá èmi àti rẹ̀ láyé kò ní já sí asán a ó ní èrè púpọ̀ a ó dé ọ̀dọ̀ olùgbàlà wa lẹ́yìn ọ̀rẹ́yìn ní ẹ̀yìn ìrìn àjò ayé yìí bẹ́ẹ̀ ni a ó sinmi ìsinmi tó ní ayọ̀ láòní láti inú ayé yìí lọ a ó ní ayọ̀ ìjọba ọlọ́run láti inú ayé yìí lọ a ó ní èrè pípé a ó ní ayọ̀ lẹ́kúnrẹ́rẹ́ fún ìjọba rẹ̀ a ó ní ayọ̀ a ó ní ire a ó ní ìbùkún tó ń fi ògo kristi àti ìjọba rẹ̀ hàn tó ń pòkìkí kristi tó ń fi ẹwà rẹ̀ hàn bẹ́ẹ̀ ni yóò rí ó ti rí bẹ́ẹ̀ orúkọ mi ni mo tún ráyọ̀ láàrin iwájú ká tó tún pàdé àlàáfíà pípé jésù kristi olúwa wa.

0: I am Adeola. Thank you for staying locked in. We'll catch you again with more music, more vibes, and more it.
1: My name is King Kenny. Catch you later.
2: All the hits.
3: Top 10 countdown.
2: Countdown. 32 FM 94.9.
4: Hey, what's up? It's Nick.
5: This is my station.
6: The joy of a great nation rests on the shoulders of a radio station.
7: Lights, camera, action.
8: Give it up.
9: Drop it.
10: Your music.
6: 32 FM 94.9.
11: I want you to be mine.
12: Ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì Dati 2FM gbóṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dati 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé. Ayé ṣebíṣẹ́ wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọ nìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.

0: lójú ẹ̀kọ́ gìrì ká mú yan gan ká iṣẹ́ yan gan ní yá yan gan lára 32 FM òun gan láyé ń gbọ́
1: ká tújọ lẹ́rìn àárín tàkìtì.
0: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.

0: to yin to won to ge bi ta te ma se awon atunpale atawon kokon to ba sele ka ka kire ere aye lo de wa nigeria ti la dubo wa wa bi bo se je pe ni bayi na oni gangan na ni baba dogo odun o se se kokopo ti e ti a wa pe bayi ta yo ti opologbo eyan gan ti ro papa julo ninu kan to ni se pelu dj yoba champions league ni bi je pe ati ma roye ma guro awon iko ti a se kan ni ti o je pe ojo ori won tabi ogbo nkan ti ni gan o se ju awon akegbe won la le oni na ni lọsọ ni o ni peregi e o gbe ni peregi yo mo gbe na kana tori gbe ni bayi bi ji nkan de duro bayi gbogbo iko mejeji oni o ti wa ni gbogbo abije kaluku won te tin yera wo ni lori ede ni ilu Budapest ni pato abo mo kan to sele nigba ti asiko oro run to ba to ni bayi na ka se calendar bi ta ye to ba ti gbe yo ni kemi aja ni po shun 32 fm 94.9 ṣùgbọ́n aroto ó ní tòní gẹ́gẹ́ bá a ṣe jẹ́ pé a ti ṣe kíní ọ̀hún ní àlàkalẹ̀ ní pé nínú ti gbọ̀ngàn ìṣeré ta sọ nípa ti watershed ibẹ̀ gẹ́gẹ́ la ti ń gbò sí létí àgbàgbé ní bí àmọ́ mú kíní ọ̀hún lọ́kọ̀ọ́kọ́ èjì torí pé nípa ìdánwò tí mo ń bá yín sọ oríṣiríṣi ìròyìn eré ìdárayá ló ti kú pápá jùlọ ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan tí àwọn èèyàn tí wọ́n ti ẹ̀mọ̀ kó ti gbòde gangan òun náà ló ti ń ṣiṣẹ́ ló ti ń ti bẹ̀ẹ̀ jáde tí gbogbo àgbáyé bá irú bẹ́ẹ̀ ròyìn bẹ́ẹ̀ tó tóbi jù ní lọ́sẹ̀ òní ni pé ní kété bí yín bá ń sọ̀rọ̀ lọ láti tóbi ìṣẹ́jú bíbélò kan ṣokó tó di báàlẹ̀ ìbẹ̀rẹ̀ ètò òun náà ni àwọn ikọ̀ alákòóso gbọ́ liverpool ṣé kéde olùkọ́ ni wọ́n yẹ mọ̀sọ́ pàti bàbá astoti pé tọ̀ wọ́n níbi tí bàbá yìí sún àwọn dé kó a máa bá tiẹ̀ lọ sí ìbọn tó bá tún pàti astoti òun náà ni ó jẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ ni ló jẹ́ pé òun ló kọ́kọ́ tẹ́wọ́ gbàṣẹ́ nígbà tí olùkọ́ ni wọ́n jọ club nígbà tó yẹ̀bà tó gbé irúfẹ́ kílé lẹ́yìn kó ọlọ́dẹ mọ fáránìs àti ìmọ̀kan tó lè ṣẹlẹ̀ bóyá irúfẹ́ irú olùkọ́ nìkan tí wọ́n lè gbà tàbí òmí gan ni bóyá nílé ni tàbí dókè ta oníwó ti pé mú irúfẹ́ irú olùkọ́ ni eléyìí tí wọ́n fẹ́ lò àwọn èèyàn sọ̀rọ̀ lọ́kọ̀kejì irúfẹ́ irú olùkọ́ ni tó ṣe yẹ kí wọ́n lè gbà bẹ́ẹ̀ bàdẹ́ ni bẹ́ẹ̀ olùkọ́ ni wọ́n tó jẹ́ ọmọ ilé gan nígbà tó gbósùn pẹ̀lú sábíà lọ́sùn tẹ́tí bẹ́ẹ̀ ló kùn láti gbẹ̀bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn nígbà náà agbẹ́bọ̀lù jẹ́sí wọn ti kéde rẹ̀ gẹ́gẹ́ bíi pẹni tó súnmọ́ tẹ́lẹ̀ gbèsè bọ́dẹ̀ ti gbèsè fún gan ní pàtó ajábọ̀ nǹkan tó lè ṣe láwọn òròyìn bíi náà ó ń gbòde kan torí pé nígbà náà tí mo bá ń sọ̀rọ̀ láàrin nǹkan bíi ọjọ́ bíi mẹ́sàn-án sásìkò yìí náà wọ́n dìbò ààrẹ òmíì nínú ìṣàkóso agbẹ́bọ̀lù ti madrid tí mi láti mọ̀ mọ̀ bóyá bàbá florentino pérez bóyá yóò mọ̀ tẹ̀ sí ọwájú ni tàbí yóò tẹ̀ sí ọwọ́ ẹlẹ́yìn níbi tó bá wọn dé nípa tó bó ti yẹ pé òun tí bàbá yìí rò láti gbẹ bí àsìkò díẹ̀ péré tuntun ní ọdún mẹ́wàá dáadáa tó ti wà lórí ìṣàkóso ni pé kò ní sí ẹnikẹ́ni tí ó lè mọ jáde fojú òun pé wọ́n jọ ju gbé òṣèlú ìyẹn ní àpínípo ti ààrẹ ń bẹ̀sùn pé níbẹ̀ náà gbajúmọ̀jà gbọ́ bọ́ọ̀lù wọn nígbà ikú ẹ̀mẹ̀ òun náà ó ti gbé gba lọ́sẹ̀ kan olùkọ́ pé abẹ́ẹ̀ni òsì ibi tẹ́ ń bá wa lọ yìí ọbẹ̀ súnmọ́ ìgbòrò awòdẹ nílé tẹ̀lé yín lọ́bẹ̀ ẹ máa bọ̀ kẹ́ padà jáde owó gíná kájọ mú kájọ dàálẹ̀ ká lè tún sàmúfẹ́yà bọ́ bá pé tàbí kò tiẹ̀ ní pé gan ní pàtó bó tiẹ̀ kórìí yíyí ọ̀rọ̀ ló ti ń jáde bò jù wọn níbẹ̀ náà àwọn tó jẹ́ àwọn agbábọ́ọ̀lù nígbà kan rí ní ìṣàkóso ẹgbẹ́ bọ́ọ̀lù real madrid àwọn náà wọ́n ti fìfẹ́ wọn hàn àti pé àtìlẹ́yìn wọn wọ́n ti fi hàn de wípé kí ni irúfẹ́ irú agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ òun náà ta bá sọ̀rọ̀ nípa ti bàbá roberto carlos pé wọ́n ní pérez máa báṣẹ̀ rẹ lọ níbi ọba wàdé yìí túmọ̀ tún agbé bẹ́ẹ̀ náà ṣé yóò lọ bẹ́ẹ̀ tàbí kó nílò ṣùgbọ́n ìròyìn tó ń jáde ni wípé wọ́n ní kété tí bá ti dìbò ààrẹ tán ní ìṣàkóso ẹgbẹ́ bọ́ọ̀lù real madrid òun náà ni wọ́n máa kéde wípé agbábọ́ọ̀lù àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbé ṣé bẹ́ẹ̀ mọ̀ wọ́n ti jẹ́ ọ̀rọ̀ tí olùkọ́ ni wọn jose mourinho ti fẹ́ gbà wọ́n ti jẹ́ débì kan tó ti lápara ní ẹni òsì ọ̀wọ́ pé kí wọ́n kékeré rẹ̀ kí bàbá náà kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ gan-an lóní sàn-án òun náà ló kù ẹja mọ òun kan tó ṣẹlẹ̀ bákan náà kí n padà sínú kan tó ní ṣe pẹ̀lú ti ẹgbẹ́ bọ́ọ̀lù ti barcelona wọ́n ní adìẹ sunkún àléyìn ń jọka bàbà ń jẹ àgbàdo ń jẹ kókó ń jẹ egun ẹran bí ọba lé bọ́wọ́ tó wá léyìn gan sọ fẹ́ máa jọjídi ilé ni wọ́n ní kò sí owó lọ́wọ́ barcelona ojoojúmọ́ ni ó kéde agbábọ́ọ̀lù ẹ mọ̀ ìjà bẹ̀bẹ̀ pé nǹkan bí ọ̀sẹ̀ tó kọjá lọ sí ẹni tí ń pariwo pé anthony gordon yóò darapọ̀ mọ́ wọn láti ń ṣàkóso ẹgbẹ́ bọ́ọ̀lù kassus bíbẹ́ ẹ̀ náà wọ́n kéde rẹ̀ ìyẹn ní nǹkan bí àná wípé ó ti darapọ̀ mọ́ wọn àní àná òsì kódà àti rí àsọ̀wọ̀n gbábàlù wọn gan tó ti mú sọ gẹ́gẹ́ bíi pé mo ti wà pẹ̀lú yín ẹ mọ̀ ṣe ń pa di ọdún 2031 ṣùgbọ́n tó ń bọ́ kọrin báyìí ni pé o àti ti kúrò agbábọ́ọ̀lù bernardo silva gẹ́gẹ́ bíi pé wọ́n darapọ̀ mọ́ wọn pé aládé ń pé ọlọ́run ló mọ ọwọ́ àyùn àdéhùn ọlọ́lọ́fẹ̀ẹ́ nínú ìṣàkóso gọ́ọ̀lù fásitì ṣùgbọ́n barcelona àwọn náà pè é wípé àti ìtẹni owó ni ọtí ọ̀tàn bàbá òní lè lọ ni ó sì kú lára wọn táwọn ògbé agbábọ́ọ̀lù míì ṣẹ̀ṣẹ̀ kànìkànìn káàkiri bóyá bẹ́ẹ̀ wá ni tàbí bẹ́ẹ̀ kọ́ ẹja jọ máa wò bọ́ ṣùgbọ́n kíní náà kì í ṣe ìjókòó ẹnìkan òun la wà bí ẹtí bá wà nígbàgbẹ́ ti watershed ẹ mẹ́bọ̀ ẹjẹ bá ń gbé wálé náà ẹsùpọ̀tọ̀ kúṣẹ́kúṣẹ́ bọ̀ kí wọ́n máa wò wá bá ṣe ń gbé kíní ọ̀hún bá ṣe ń gbélé dé
1: ege n tẹsiwaju ni ikanni ti watershed ni gbagan watershed lati ikanada ipo osoro 32 fm 94.9 again tesiwaju
2: akin komi dola kono ki ka bo sori ti ke ma ba bo
3: rafael ambale bo ko nge e ma ba bo
4: aji gala do ayan ki ka bo sori ti ke
5: absalam adigun na ki ka bo yan sori ti ke so ta toni ma ba kalo
0: okay boya ka le se gina ona ka le se bayi tori pe pelu gbogbo nkan to sele ni bayi na boya ka wo bi bayi na oni na ni o nipa je ba bi mo di bi o wa lale o na ni nkan to ni se pelu ti je ti ije unity cup ele to wa lori ede ti le gesi nbe ibi te pori ede meni ototo ti aye won da ju awon yoku lo ti won le lore ko pa ni ije ti be aye agbaye oni ani e pe nbe ani eno si o igba keji na le to de wa nigeria ati ori ede jamaica ti o jo ma koju ara won neba ni gbagbe ni odun to koja awon mejeji na na ti jo koju ara lagbeni ti asikapa me bute gbolu ko ni won ke ti se gaga ni fo sara latara bo se wo igbe oni ko ti super igbu iyan ti ko agbonje to de wa nigeria oni ewo ko se gbe kesi ni owo ebe epo 1 liter ni le wo cctv mu kan tan pa won ba fowo du enu owo ti mona bayo ta won le ma gba ngo ba tu asiko na a mo menu bayun mu ni abi be bakan na je sumo ile na ki nje asu wa le ta da bo je pe asiko re ti awon pe awon ko agba bolu se pa ro oluko ni tabi awon ti won gbe oluko ni mi wole on ta roye ni pe ninu sakoso gbolu ti AC Milan oro to nja leyin bati oluko ni won yemba spiliona agri nigbati baba ti nke ba pelu awon alakoso kan ninu sakoso gbolu ti AC Milan nibe na awon alakoso AC Milan na awon na won ti wo bayi pe o to ba sese o Oliver Glasner je pe ninu sakoso ti conference league to dun ohun logba ko ko ti Crystal Palace won ti o boya ka won lo re ba Glasner soro boro ohun ba bo won ko wa dara po mo won si waju ko to di pe sa tutun yo le bere o le mo ru bi agba bolu eyi ti o ta tabe yi ti o ra nipa to ni bayi no oro to tun jade lori pe a gbe olukan nikan tabi a o ni le gbe olukan nikan lusa ko so ti league to le Saudi Arabia nipa ni pato mo so ma ti kon ati Al Ittihad ni bayi no won ti wo olukan ni ni fugba kan ni lusa ko so gbe Liverpool mo so ba ti baba jọdọ bugbe boya ko wa dara gbọn mọ won latara bugbe wa laro dododo o ti poju ti awon toru ara awon po boya o le awon po nbe sipe nibe na olukọ ni won to fi sele mo so ma ti sajo konsekao o ti yeba won ti wo pe kini jọdọ club ko wa dara gbọn mọ won sibo bo ti si yalenu o jọdọ club o pe ewo ko ti tin jebe ipo ti ipo tagbo oje ki gan mo le ba daru to dimu ninu ti redu e je ka awon jọ mo se lona basiko oro ba to ba dojo waju won le so ohunkohun ni pato ni abibe lekun po nbe na ki npada sinu kan to ni se pelu iroyin awon fese ku bi ojo tori pe bayi na aerospace junior lati gan bi odun bi meta to ti yeba ti crowbot to ti napa tan tokantokan lepele ti waterweight to ti yeba ti o de le jaja kankan mo lati igba ohun nipa na to n jade pe won ni mo ba di ti inu osun keje papa julo ojo karun o din ni ogbon o na ni je alagbajo mo wa loye ede ti australia ohun koju ti timothy tishu awon to ba ti mo won ti mo ru be ru ti akanse kuku iru eni to je se yo le lo be tabi ko ni le lo tabi yo le bori tabi ori ni opo yun ni abi be na mo nbo gbadu ko oro hun bo ba ti de je se awon atupale na kale mo bi ta ti bere e ja bere lowo ti le na kuti
1: atokun
0: teni o suma pe ti atokun gege bi awon yan ba be ti je mo so pelu ohun to nbere bayi baba gba eye music ogbe ko je tutu baba si ni igba na ko je tutu abi ngba ba ti ri bi ti ile tin jo awon kan si lagota awon kan mu ogbon ati se woko awon kan mu ogbon ati gba unity cup sugbo oluko ni jamaica o soro o bi pe iko super league o le tutu benbe o lo fe ngboroju iru fe ru eji awon koju lodun to lo lo ibi anti tatutu ko tori pe won lo gba penalty maru si meri se bori nigba ohun pelu ti bẹ́ẹ̀lẹ̀ báyìí olùkọ́ ni ti ń sọ̀rọ̀ yìí ó ṣe ni ká lè gbà lónìí tàbí ànílẹ̀ gbà ń jẹ́ rí àǹfààní kankan tó lè ti bẹ̀ jáde fún wa.
1: Kò sí ohun tá a lè pè ní àǹfààní tó tayọ ohun tí ó wà pàápàá fún àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ṣe pè sínú ikọ̀ super eagles. Nǹkan kan tẹ́mi rí pé àǹfààní tó wà nínú ti unit cup yìí tó lè mú wá nìyẹn fún super eagles òun náà nìyẹn tá a bá sọ wípé àwọn ẹgbẹ́ wa ń gbá world cup àwa ń gbá unity cup káàkiri ilẹ̀ èmi rò pé kò tó ohun tá a pín léwé bí kò ṣe wípé àǹfààní kan tí mo rí pé ó lè mú wá náà ni pé ó jẹ́ kí a rí àwọn agbábọ́ ojú tuntun nínú ikọ̀ super eagles pàápàá fẹsẹ̀ wọn ṣàkọ́kọ́ tá a bá rí ọmọkùnrin azeez tó mi àwọn méjì fún super eagles yìí a rí pé kò sí ẹni tó fẹ́ rò pé irú nǹkan báyẹn tún ṣiṣẹ́ kù sínú ikọ̀ super eagles tí ìbá ṣe ìrànlọ́wọ́ olùkọ́ni tá à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ríkì ẹ̀ to se ware ma gba ball yi lo to ko ikun lo tin gba ball sugbon o tin pe to na ti gba ball ko to di pe a se wa ri ran ri a ri nti suko ti nse fun wa a ri nti simo moisa nko ti won se fun wa sugbon ti omokunrin ma mu wa super eagles o je un tuntun to tun ma yato se kan ti awon omokunrin meji tin bo daruko yi ti won tin se fun wa tele lo anfani keji ni pe yo tuntun itan tuntun ko iyen fun super eagles ta ba ni ka o made in edition unity cup yi ni odun to koja tan ko gbe le ngba na super eagles na lo gba iko ti won ba gba se ka gba na re jamaica ti won ta omi meji meji ko ri pa pada lo yan yo nigba na sugbon lodun na ba kan na awon na la ti fe ba gba ase ka gba emi o ro pe o to lati ma yo pe agba fe unity cup kan tabi an gba unity cup ase ka gba kankan nkan kan ti mo ri lanfani gege bi nte bere lowo mi na ni mo wo poso saaju yen wi pe yo fun wa lanfani lati ti ri awon oju tuntun mi lati kun iko super eagles o je nte mi ri nbe
0: to e ja jo ma wo be na boya yo ri be tabi go ni ri be raf
1: atokun
0: o ndi mo be bere ni wi pe o se nkan kan ti en fe se lo ni anfani kan tabi o mi ti eyan o fokan si tabi eyan ti fokan si pe yo ri be ki a ma wa paro fira wa
6: pelu bi ti nkan de bi o ba ni sin yi mo ro pe e wo odije unity cup ta play ni
0: odun to lo
1: ben
6: nje le to ka si awon omo kan ta ri ye nbe yen to wulo fun wa di sin abe ero omo kan na awon ti nbe nle to le wulo fun wa o awon lu be run ati ni yo ko ta gba oje super eagle
3: eni kan na ti eni meji le mi si le fowo eso ya won ni okunku iyan asole ati femi asisi awon meji lo ti awon meji lo ti fi nkan te pe won ni la kan ti fi han wa lowo ta wa bayi most awon agbabo to je ti super eagle so wa lowo lo gbogbo won ki se pe gbogbo na lo se dada Moses Simon o ni accord ko to se ngba ni Paris FC ni sata wa je pe igbo na accord yen lo o se accord lo si throw in the other side ni so Moses Simon ni Paris FC to wa so ki je ke boya won agba ball bi awon exceptional ju be lo sugbon kan ma gba bi pe business na won awon people in se won NFF awon agba ball to ma ti pe aba inu ko je pe a fe ta won lati le lo soke ta ko fi a fun won ni platform lati le bo si ipele mi ni pe koju le ri won ni kan ton fun won won so awon agba ball ton je pe keye fi ton pe keye ki je ke boya won ni kan te pe bi awon fe offer wa na lo ti won ma di ojo agba won awon agba ball nbe je pe o ni na lori dada sugbon mi le blame olukọ ni pẹlu awọn irufẹ agbabọọlu to pe to pe unity cup ni se yun victor osimhen la ma fe ko ma gba unity cup abawọn calvin basson wa le ti wo bi la fe ko ma gba unity cup so ri cup te pe ile ti to ya ajo nff te pe o fit won lati ma gba ununa n gba lowo lowo bayi to je ti unity cup ngba to awọn egbe won o ko bi ojo meji la nsta ma fi won work up awọn egbe won tin daade fun work up won tin daade lati ma gba awọn friendly match awọn so pe awọn gba unity cup ngba ti wa ni ati kada awọn olukọ ni je awọn olukọ nu eric chen ohun na ma jo ko ma jo wa pe ohun si ni unbeaten us lati ti kila fe fi yen da so awon agbabo to wa do ko ma ju ojo agba ki se ke boja won ni ko ton fe offer super eagles la ko ti lo la ko ti fi won won la je ti bi bi bi won ta ri nkan ton se na afcon no most awon agbabo ton pe ni afcon ton pe most won gan won ri fe se won so kon da emi bi fi fe se won se ma ri bo no wa nsin ta tu pe won pada a ko pe won pe la ko ti se fi se business ni pe ko ye oju won le won di ka je le ri won ta ka ye le ri won nkan ta se n da won niyan so ko si nkan ton pe ajo nfm bo se se to won awon nikan loye nisi o ti lo bi igba meji ototo te pe de Nigeria ah lo si fe yagbaye kini plan to pe won tin present kale pe okay the next one in 2032 nkan wo ni o ma wulo

0: ṣe ọdún tí ó sì kọ ọdún lẹ́yìn wọn ti gba àgbẹ̀ wọn ti ń tà lẹ̀ kí ni plan ti super eagles ní níṣẹ́ wọ́n jẹ́ kó yọ wọn pé super eagles àti super falcons nìkan wọ́n ní plan fún ọwọ́n dá 7-2 agbóhùn wọn ní plan fún wọn àná wọn super eagles àti super falcons sí lẹ́yìn super falcons ẹ̀kọ́ sì wà exception àti pé wọ́n ṣe dáadáa fún wa super eagles fún ọ̀sìn kọ́kọ́ fún ọmọ tó tábà wá ń tọ̀ wọ́n dá tó jẹ́ bí ọ̀hún wọ́n dá 7-2 ọwọ́n flamingo sáà tí wọ́n lẹ́yìn ọwọ́n sì máa deliver fún ọjọ́ wọn super eagles sí ìrọ̀ wọ́n tó jẹ́ bí ọ̀dọ̀ wọn ọ̀wọ́n jẹ́ wọ́n ọ̀wọ́n lẹ́ ká ti dápọ̀ wọn ní plan fún wọn tó ń lọ́wọ́n fi yà mílẹ̀ tó ní tí kọ̀pítà bá lọ́tà àgbà báyẹ̀ ìgbà náà ọ̀wọ́n nìkan náà ló mọ̀.
1: Ọdún ayọ̀ ọ̀rọ̀ tí ráhùn sọ yìí mi mẹ́mẹ́nu lọ́bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tọ́rọ̀ bá ti ń gorí ọ̀rọ̀ oríṣiríṣi ọ̀wọ̀n ni yóò máa jáde ní ibibẹ̀. Ẹ ráhùn pé ká mójútó àwọn ọmọ ọ̀jẹ̀mẹ́rẹ̀ wa bó ṣe ṣe dárí ohun kan tàbí méjì bẹ̀. Ǹjẹ́ jẹ́bẹ̀ pé nífẹ̀ẹ́sì kan mọ́dá 17 lọ́nà
2: bẹ́ẹ̀ni
1: àṣìbẹ̀
2: bẹ́ẹ̀ni.
1: Ọ̀gọ̀rọ̀ àwọn ìfijábága tó ní ìyẹn pẹ̀lú àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ ọ̀dà 17 ọ̀dà 20 ni o.
2: Kò sí ìta lọ rárá.
1: Bẹ́ẹ̀ lọ bí kankan tó yẹ ká sọ pé a ò lọ púpọ̀ ká mọ̀ sí gbogbo ẹnu sọ. Ṣé tá a bá wá kówó lórí egun bí ọba kọ́wó wáyé? Èmi rò pé kò sí ní burú bá a bá fa ẹ̀kú náà kó lórí rẹ̀. Ká mójútó wú àwọn ìdarí sábà àwọn ọmọ kékeré ni àbí ká tún mójútó àwọn ọmọ kékeré bí ìpadà bí jíjọ́ ṣe bá lọ rè é wò dáadáa lábí ìgbà tí mo ti introduce kíní MRS scan yẹn ni wàhálà ti ń bọ̀. Àwọn tí à ń kó gba tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí àwọn ọ̀jàbù òkòrò sálì àwọn ìdílókọ àwọn òṣèlú akínsọlá gbogbo àwọn yẹn ń gbà yẹn ó ti yíwọ́ ó ti gba nọ́vẹ́lì
2: wọn àwọn ọ̀jà gbé wọnú exam òyìnbó
1: ibi tí wàá láti dé nu.
2: Èmi pé tó bá fẹ́ ṣe àtúntò kíní ipe àti super eagles gangan lọ ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ àtúnṣe mo ṣe pé bẹ́ẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ láti àwọn under 17 cause orí mi ìrò bẹ́ẹ̀ lè rí agbábọ́ọ̀lù kan tó máa lè mú tọ́ka pé ó lè play fún super eagles láti under 17 kò sí ṣèbí ọ̀rọ̀ 17 náà làwọn victor osimhen ti jáde gba àwọn player wa kelechi wa kali so a lè rí àwọn agbábọ́ọ̀lù tó máa dàbí àwọn pípú yìí mọ́ so àtòkè super eagles yìí lọ sí máa bẹ̀rẹ̀ sí ṣe àtúntò tí táko dé ọ̀bẹ́yà under 17 so àwọn jẹ́ nfẹ̀ wọ́n níṣẹ́ tó pọ̀ láti ṣe ṣùgbọ́n yìí ti kọ̀pù yìí náà a sì lè rí agbábọ́ọ̀lù náà bẹ̀ bí a ṣe rí ti benjamin fedrick ní last year pé a ti ọba mi létí lè fọwọ́ sọyà pé bẹ́yà agbábọ́ọ̀lù kan la máa rí mẹ́ so ikọ̀ pàtàkì bá gbá olùkọ́ni ló máa mọ agbábọ́ọ̀lù lè tó máa rí tó máa dá dúró bó ṣe dá benjamin fedrick dúró ní last season.
3: Lórí nǹkan tí a sọ lọ ilé ìtawà pé tá a bá ní ká máa sọ nípa lórílẹ̀‐èdè wa nàìjíríà ní orílẹ̀‐èdè wa nàìjíríà gan pé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá eléyìí tí wọ́n mú lọ́kùnkúndùn náà ni bọ́ọ̀lù àwọn ọkùnrin. Tábá dẹ̀ ní ká máa sọ ní ọwọ́ ilé ìtawà pé bọ́ọ̀lù àwọn obìnrin òun ló ṣe dáadáa jù lórílẹ̀‐èdè wa nàìjíríà mi ì sọ pa NWFL lo ṣùgbọ́n àwọn tó jẹ́ pé wọ́n ń gbé àṣẹ orílẹ̀‐èdè nàìjíríà wọ́n ń gbé ga káàkiri àgbáyé. Ẹ jẹ́ káwọ̀ lọ́wọ́ ilé ìtawà yìí under 20 wọ́n ti qualify fún ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé lẹ́yìn ìgbà tí wọ́n ti pass gbogbo world cup qualifier. Àwọn obìnrin mo sọ òun náà mo ti ń sọ pé ní nàìjíríà tá a wà pé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ọkùnrin náà mú lọ́kùnkúndùn. Ẹ jẹ́ ká lọ wò báyìí wọ́n ṣe ti gbé gbogbo pé òkè bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá pé òkè máa gba ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè Poland pẹ̀lú orílẹ̀-èdè Portugal fún tàwọn ọkùnrin kí náà ní fún tàwọn super falcons. Bẹ́ẹ̀ bá wa àwọn arábìnrin yìí wọ́n máa kópa ní ìdíje AFCON ife ẹ̀yẹ àgbáyé ń bọ̀ọ̀lù náà kò sí kankan tó jẹ́ pé wọ́n filẹ̀ fáwọn obìnrin yìí tó dẹ̀ fún tàwọn ọkùnrin tó wá mú lọ́kùnkúndùn iná rè nǹkan kò jáde ń bẹ̀. Tá a bá sọ pé ká máa fẹ́ pa super eagles lélẹ̀ pé bóyá under 17 ibi kékeré báyìí náà ti máa mú tó ẹgbẹ́ tá a bá rí ẹ pé ibi tó ga òun náà ti máa mú àwọn olóò máa padà débi tó ga ṣèbí láti rí kékèké náà ni. Tá a bá dẹ̀ tún wá ní ká máa sọ pa unity cup yìí lélẹ̀ pé unity cup bọ́n ṣe mú àwọn agbábọ́ọ̀lù láti bíbọ́ líìgì orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn náà ló máa fáwọn ìyẹn náà ní privilege pé tó pé tá a bá ní ká máa mú wọn bẹ̀ yẹn kí lẹ tó ṣe agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà gan ṣé òun kan tiẹ̀ lè pé ara àwọn nǹkan báyìí náà lólè ló máa ń wà ẹgbẹ̀rún pé gbàmí bàtà bá lọ pọ̀ ẹ̀wọ̀n pí ọ̀hún da 17 tó lọ́mọ tó ti dẹ́yẹ pé lójú kẹtì mọ̀ pé lè ti darúgbó tó lẹ̀ sí gbábọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n ní ẹ̀ẹ́dẹ́ bá pé 22 years wọ́n mọ̀ ní ẹ̀ bàbá 40 mọ̀ rẹ̀ kẹ́ gbogbo nǹkan báyìí náà ara kan tá a fi lè sọ pé òkè tó ti fi lè bẹ̀rẹ̀ náà lè pé unity cup ara ẹ̀ náà la rẹ̀ ṣùgbọ́n báyìí a lè pé lè pé pre-season world cup ni fún ikọ̀ super eagles tó pé àti díje ìfẹ́ ìyá àgbáyé àlọ́ akọ́ lòtúkúta tún wò lọ́nà báyìí nítorí ẹ̀ pé ibi tó yẹ ká ti
4: máa gba òkè àwọn náà gba pìnínì bóyá fúwọ́pọ̀ fúwọ́pọ̀ olóòlé àwárí àwọn òfin wọn gba friendly match tiwa pẹ̀lú orílẹ̀ portugal tó ilé gbọ́ ìtẹ́mi kọ́ ni fún orílẹ̀-èdè nàìjíríà ni pé tí wọ́n bá ṣe ń ṣe fọ́kùnrin òun náà nìkan máa ṣe fóbìnrin pẹpẹ báyìí ẹjẹ́gàwó super falcons àwọn olóyè pé gídẹ̀ tó bá máa gbá ìdíje ṣe ẹ̀yà àgbáyé táwọn obìnrin wọ́n ṣàmàpò kí àwọn ọdẹ semi final ọdẹ quarter final láti bá wọn láti pé kíkọ super eagles tó lè rè wà nàìjíríà kó ti ìgbà ọ̀sẹ̀ ló ti lọ́wọ́ pọ̀ fúkẹ́ lẹ́yìn pé bóyá afcon náà kó kákan lọ́mọ ibi yóò gba adé pé ká mú mọ́ ipé ká kókàn jẹ́ fi ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ bóyá adé bíbí àtẹ́yẹ̀ kan ní mẹ́tọ́ náà ìsúwẹ́sẹ̀ ọ̀sẹ̀ méjì pé iná wà gbáǹdẹ̀ sẹ́mìfàìnà àti fáìnà ìyẹn ò tí tó láyé jà pé ká ní òkè o ẹnìkan ṣe dáadáa bí ọgbà àwọn tó bá ṣe dáadáa bẹ̀rẹ̀ òkè ẹ mọ́ wọn náà wọ inú ikọ̀ super eagles káwọ tí ẹni yìí náà lè ṣe ó lè jẹ́ bí ìdíje pòsísìtò fẹ́
5: ó dá lórí ọ̀rọ̀ tí wọ́kọ̀ yẹn jẹ́ ń pé wá padà sínú nǹkan tó níye pẹ̀lú ìwé ìrántí ǹjẹ́ jẹ́ mọ̀ pé ibi ẹ̀yẹ àgbáyé tó rí lẹ́wà nàìjíríà ta play yẹn usa 1994 nígbà yẹn àkọsílẹ̀ kan tí austin jade okocha tó bílẹ̀ kò tí sẹ́ni kan tó ti lè parẹ́ torí pé austin jade okocha ó nìkan ní agbábọ́ọ̀lù ṣe kó gègé ní ìgbà mẹ́ẹ̀ẹ́dógún ọ̀tọ̀ọ̀tọ̀ níye tó jẹ́ kó kò jẹ́ sí ẹnikẹ́ni tó ti dẹ̀wò láti gbà yẹn di àsìkò yìí sẹ́yìn ó gègé tó yẹjú ní 15 times nínú máàchì ẹyọ kan yẹn kojú orílẹ̀-èdè italy ibi tá a ti rí àwọn agbábọ́ọ̀lù bíi paolo maldini lẹ́yìn ìgbà yẹn alessandro yẹn ní ọwọ́ ẹ̀yìn wọn gbà yẹn kò sẹ́ni kankan tó ti dẹ̀wò gbogbo ọkọ̀ fúta lọ ń gbà gan ààrẹ ń pé àwọn chukwueze tẹ́ mọ̀ ti across the country àyíjẹ àgànwò bẹ́ẹ̀ ni àyíjẹ fúnpa yín tẹ́ bá ń gbọ́ wá lé láti sọ fún pé ti àròtọ̀ ó ní tòní láti mọ ibi ṣe àyájọ́ ibi ẹ̀yẹ àgbà ibi ẹ̀yẹ díje ucn yẹn champions league lé pé yóò wáyé nígbà tá a fẹ́ rí wákàtí bíi mélòó kan nísìn oníkálukú yóò mọ ṣe gbùgbùgbùrù táwọn wo ibi ẹ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ti gunners ẹ̀hún àti ẹgbẹ́ bọ́ọ̀lù ti psg gbúdúpẹ̀ yóò jà nílùú budapest nígbà bá ti tú àsìkò òun ẹ bẹ́ẹ̀ bọ̀ ní orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ ń bẹ fún yín lónìí kí ẹ máa bọ̀ ní pápá ìṣeré ìgbùn kan mu ìgbafẹ́ ní budapest ẹ ti mọ rí àwọn èèyàn wa báyìí àwọn gidi kọ́lọ́ láàánú wa ni wọ́n ti gbé yẹn gbé wájú yìí ọlágbára pọ̀ bí yẹn bó ṣe jẹ́ nìyẹn ní àdìgbẹ́ yẹn ní watershed ìmọ̀ ibi tẹ́yìn bá wà o ní ìlú ìbàdàn tó yẹ pé ìwòrò ti lẹ wà tó yẹ pé ìwòrò ti ní ọ̀dọ́ yín já mọ́ bíi alákíá iṣẹ́ bọ́ ìkankan yín tẹ̀ wà ní ọ̀nà ibẹ̀ yẹn tẹ bá ti ń bọ̀ tẹ bá ti di abẹ́ bíríjì sọ́mẹ̀ àbí onípẹ́pẹ́ yẹn ló bá dẹ̀ yẹyìn sí bẹ́ẹ̀ bá ti dé bẹ́ẹ̀ o tó bá di ọ̀kadà ò lẹ́ bá rí ó yẹ gbọ́kọ̀ yín lọ́wọ́ ẹ sọ fún ọlọ́kadà bẹ́ẹ̀ kó lì dìde watershed tó bá ti dìde yín débẹ̀ 200 naira náà ni yóò gbà kó lè jù bẹ́ẹ̀ yẹn lọ sọ pé yóò gbowó ọdún 500 kò tiẹ̀ lè tó bá ẹ ti ní bọ̀ kò ní ní fi ká wá yà wọlé ká wá yà á bí ẹ kán ẹ ti dé bẹ́ẹ̀ sẹ́yìn ni wọ́n bá ti dé bẹ́ẹ̀ ẹ ti mọ̀ wípé pátá kò ṣe ju ipa ní kò sọ̀rọ̀ lórí ẹ báyìí yóò di bí àwọn èèyàn ti wà níbí lọ́kọ̀ọ̀kan èjèèjì sọ̀tọ́ ẹ pé ní ògbóró òun lẹ́yìn bá ti ń bọ̀ bóyá ibi gẹ́gẹ́ bọ́ńbọ̀tò bẹ́ẹ̀ di òjé géètì nálẹ́dẹ́ mọ̀bọ̀ lórí ìta pẹ̀lú ọ̀nà òdíńjọ mọ̀bọ̀ ládẹ́sọ́lá ẹlẹ́ta mọ̀bọ̀ lọ́nà ẹgbẹ̀rẹ́ ìdí kan sógóyè mọ̀lẹ́ mi mọ̀lẹ́dẹ́ mọ̀bọ̀ bá ẹgẹ́tì ẹ̀ ẹ kọ́kọ́ mọ̀ jẹ́ ẹjẹ́ kanlẹ̀ ní géètì ẹ bá ti jẹ́ kanlẹ̀ ní géètì ẹ lọ́ bọ́lọ́kadà yìí pé ẹ ń bọ̀ watershed òjú bá lọ watershed kò ní kọjá 300 ẹ̀yìn méjì 500 ó gbé yín wọ́n gbowó ọdún ẹ bọ̀ ká gbádùn ayé ara yín ẹ mọ̀ nira yín la nílé pákó mọ́ iṣẹ́ burúkú yẹn pọ̀ jù mẹ́rin kan yìí lé mọ́ ẹ bọ̀ ká gbádùn ara yín ẹ géètì ẹ̀ kò sí kankan ẹ̀ kàmọ́ ọmọlúàbí bọ̀ bẹ́ẹ̀ bá ti kú olú géètì ẹ̀ mọ̀ bọ̀ ẹ̀yìn yẹn wá nu géètì ẹ̀ mọ̀ bọ̀ kẹ́ fọ́ra kẹ́ mọ̀ bu nǹkan mu kẹ́ tó mọ̀ wo bọ́ọ̀lù ni ẹ géètì ẹ̀ ẹyọ ẹni tó bá wá bí lónìí ó ti ládá márùn bóyá ó wà lìjẹ náà ó ti jẹ́ mo sọ yẹn kúti
6: atọ́kùn
5: ká padà sí orí ibi tí ó ń ṣẹlẹ̀ lórí wípé ọ̀rọ̀ barcelona ẹ̀ ká ọkọ̀ mọ̀ náà adìẹ wọ́n ní pé òun ò lè yín o òun ò lè yín o òun ò lè yín ẹ sáré bóun ṣe wa o wọ́n bá lágbàdo tó lè yọ jẹ́ gbọ́dọ̀kà bàbà yọ ṣàjẹ́ bóni kòkò yọ ṣàjẹ́ gbẹgbẹ ọ̀rọ̀ bá wọn lẹ̀ yóò tún ṣàjẹ́ kí sì pariwo pé òun ò lè yín ẹlẹ́kùn tó bá lè yín
6: se o fe mo je iroko ni abun to fe je bi omo bo sun na ojojumo ni pariwo to ba ya ni o la ti ta video to ba ya o la ti ta pa ni o awon ti ba awon ti sawo sugbo du ti moko ri bayi si ba aroye uwe Barcelona o gbe godion ti won ba tagbada loku won ti yanju oro re koda mo ti ri fora mo wo bora kala ni ga ti won bin ye 2031 ade o ti han ti won jo tenu boku ade ene ko kọ́pọ̀ ẹ̀ ti gbé a jẹ́ gbọ́ pé bernardo tiffany ọ wá ládé ogbó epo sọkúnà ọrùn rẹ̀ kò ní bí yíru yẹn ò lè lọ wọ́n tún sọ wípé àwọn tún lọ́mọ míì dáwọ́ oṣù gbé sí ajú kó tó di pé ìdúnàdúrà gangan yóò bẹ̀rẹ̀ gan lórí pẹrẹwu ẹjọ́ kan barcelona ṣé ń wá ìnira ní gbogbo ṣòwò nítorí lé mú ìdẹ́lẹ̀ àbọ̀dúró ọmọ gọ́jọ́ yẹn ṣé ká gbàdú pé ayò rashbọ́ọ̀dù olórin ni.
7: Lórí ọ̀rọ̀ Barcelona ẹ rí wípé láti bí ọdún bíi mẹ́fà iṣẹ́ kù sí márùn-ún ni ọ̀rọ̀ wọn ti dàbẹ̀ gbó ń lọ́jú bákan-bákan láti ìgbà tí COVID-19 ti tẹnubodò àbíká ní pé láti ìgbà tí COVID-19 ti dé tí wàhálà yẹn ti dé bá wọn táṣìírí tú tí ogun tó fi ń ṣe agbárangbá yẹn tó jóná mọ́lé látàrí pé gbogbo àwọn agbábọ́ọ̀lù tí wọ́n sanwó ribiribi fún gbà náà nígbà tó di pé àwọn èrò owó pápá láti wo bọ́ọ̀lù tí ò sí èrò wo rán tí ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ gan tí wọ́n sásẹ́yìn nígbà tí ò sí tí wọ́n fẹ́ fi ṣe àfihàn tí wọ́n fi ń ṣe àtìlẹyìn fún ikọ̀ tí wọ́n kówó lórí àti pé Barcelona fi bẹ́ẹ̀ rówó ná tó fi di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gé owó ẹ̀yà àwọn agbábọ́ọ̀lù kankan táwọn kan yarí pé àwọn ò ní gé owó ẹ̀yà wọn tó di pé wàhálà kan méjì tó ń ṣẹlẹ̀ nínú ikọ̀ yẹn láàrin agbábọ́ọ̀lù àtàwọn alákòóso láti ìgbà yẹn láti rí pé Barcelona ti ń ètò ìṣúná wọn ti já sínú ṣùgbọ́n láti ìgbà yẹn náà kò sí season tó máa parí tí Barcelona ò ní rí agbábọ́ọ̀lù kan tàbí méjì tó ṣe kan rìn pé wọnú ikọ̀ wọn. Ọdún kejì nígbà tí COVID-19 parí wọ́n lọ gbé ju Skunde wá gbà yẹn àmọ́ ọmọ ayé owó tí wọ́n fi rà lóòótọ́ kó tó di pé wọ́n rí ju Skunde register sínú team wàhálà fẹ́ ṣẹlẹ̀ nígbà tí ojú ìwé wọn ò tí balance nígbẹ̀yìn gbẹ̀yìn wọ́n rí register wọ́n gbé àwọn agbábọ́ọ̀lù míì lẹ́yìn ẹ̀ náà sísìn tó tẹ̀lé wọ́n tún bẹ̀rẹ̀ sí ní ra àwọn agbábọ́ọ̀lù ìgbà kan wọ́n tẹ̀sí ń gba àwọn agbábọ́ọ̀lù lọ́n lóhùn ẹ̀ṣá ìyá wa ká lò ó ẹ̀yà wa ká lò ó last season àárín àwọn agbábọ́ọ̀lù tí wọ́n gbé wọnú ikọ̀ yìí tó dẹ̀ ń ṣe dáadáa fún wọn season náà bákan náà wọ́n tún ti bẹ̀rẹ̀ sísìn tẹnubodò kò tí ì pé ọ̀sẹ̀ kan a ti bẹ̀rẹ̀ sí ní rí àrà tí wọ́n ti ń dá lóòótọ́ ẹni pé kí ni Barcelona fi ń ṣagbára amẹ́ríkà yóò gbé pé Barcelona jẹ́ ìkan gbòógì lára àwọn tí wọ́n ń ká má sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù láfẹsẹ̀gbá orílẹ̀-èdè spain gan-an fúnra ẹ̀ asẹ́ẹ̀tì kan ní bákà jẹ́ ní spain fún àwọn tí ń ṣe ìjọba ní spain ká má ṣẹ̀ wá sọ àwọn tí ń darí bọ́ọ̀lù láfẹsẹ̀gbá spain àtàwọn tó ń ṣàkóso léègì wọn tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí bákà ní spain nǹkan ṣẹlẹ̀ sí spain entirely nínú ìṣúná ni o nínú ọrọ̀ ajé ni nǹkan kan báyìí torí ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ ajé tí spain ní ta bá wádìí ẹ̀ dáadáa á lọ dé ẹ̀ mọ́ Barcelona ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin ni wọ́n ti bend ní spain fún Barcelona tá bá ní ká wo ipò tí Barcelona wà lénìí ní spain ká yọ pé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bí nkankan ó wo ju ẹnikẹ́ni lọ even madrid tó ń ṣe fúlengefúlenge páwọn olówó wọn ní ẹnu tí bákà ní ní spain wọn ní tó bá pé madrid ní nǹkan tó ṣẹlẹ̀ sí bákà yìí ṣẹlẹ̀ sí ó ṣeṣe ká má gbúrò madrid mọ́ ní spain ṣùgbọ́n pẹ̀lú agbára àti influence tí bákà ní wọ́n ṣì ń ṣẹ̀mí lọ ní spain kíyàn tó lè sunkún pé òun ò rówó ná throughout last season pẹ̀lú agidi gan-an agbábọ́ọ̀lù kan fi wà registered sínú tíìmù yẹn kí season kí wọ́n á gbá last match of the season kó yẹ pé ọ̀sẹ̀ tó tẹ̀lé ẹ kó 70 million euro ẹ lọ fi kó gbé agbábọ́ọ̀lù ẹ tún lọ gbé agbábọ́ọ̀lù Bernardo Silva ó wá láti Man City pẹ̀lú àdá àyálò ọlọ́fẹ̀ẹ́ free transfer ó dẹ̀ ṣe pé òun ṣetán láti dín owó ọ̀yà wọn fún òun àdínkù at least silver ń gba over £300,000 every week ní Man City tó bá tẹ̀lé fẹ́ dínkù ní pákà ṣé yóò máa gba tún àṣé yóò gba £150 ní àbí yóò gba £80,000 lọ́wọ́ Barcelona kò gbà rárá pé fẹ́ dín owó ọ̀yà wọn kù láti 3+ á ṣègbà bíi 2 something
8: ara e naa ni
7: won ti tin sora gba ball mi pa won ti fa gbe wole nigba ti transfer do ba wa open nko ki na fa da lara e ri pe opolopo gba ni mi won ti apa bi kan pa ni stadium awon fe tabi bayi awon fe se kini kan bayi e ma yan ka ti gbagbe pe nigba ti won ko pa sere won lowo won lo papa sere kan ti je pe ko gba ero to po je pe oye ti won pa wole lati papa sere kan ko to nkan ke tu se pa won gan na na tun gba owo yen atawon to ni papa sere atawon o la de won to jo wa laarin won Barcelona de tu sin rowo na ibo won tin rowo ina ti ba je pe won ni atileyan awon tin se akoso lorilede Spain ati awon tin tuko league spell la liga emi o fe ri pe nkan kan to special wa ti baka iba si ma mu temporary club ni baka ni Spain o se ye ka ti gbagbe n tun je baka ni Spain sugbon ti yan ba ti born you are big ko si ta le fi we pelu pe nkan sele si won pe wala ba won lati 2019 2020 sister wa yi won ti gba league be meji abe meta se mi ba mistaken e kan ni laarin e labi Madrid tewo gba ta ba yo champions league kuro nbe ati tiko na ti gba le kan laarin e so e ri pe won ka so pe awon ti won wa ni gbono akoso baka won menu e won de mo nkan ti won se e ri pe are won nisin mi ro pe nikan kan ti baba mi ro pe nikan kan de wa ti yo ba afrika gbaga after body ko fe so pe won o se mo fun rara won won mo se to wa nbe won de mo se igba ti maria wa nbe gan Bartomeu ini chama awon betele e ri pe won na mo bo se nse looto ohun lo tabe ni pe o lo ti wa la yen fe fi de pupo ju tori oro messi nigba ti won da shobo ton da shobo ton da shobo ton da shobo nigba ti wa la de ohun na se kini o yeba e to ti won be na nse ohun na ogun le nti baba yin se bo to je pe tradition yen ti wa nle won o de ye kuro nbe so o nira lati le ri pe lati le ri di Barcelona nipa eto isuna won ta wa kan ka ma tu o nira gan lati le wa tori pe bi ti won ti feyan mimo won ti fi soro ni Spain o de ma nira ka to le ri kokan to le overtake won in terms of financial abi nkan kan ni Spain
9: alam
8: okay era atoku
9: je ka wo bayi na nkan ti o sele ara lele yin she guys nkan te yin de ri daada o se je ke ri ju ba wa lo tabi ke bon abi ka mo ri to yin rara gan ni pato pelu to nbe le yin nja le pe ogbon Rashford wo rara ni no bi pato je ko fi yonda re o so nkan kan abi oja 25 si ta gba gbe nle ya to si yun gan o tun pe owo iya mu owo ge kuro gbogbo ru be nkan to le je ki nko nira Rashford ti be ge o da alagbeju e wa nu mo wa da pada bayi mu ra nisin o fe pada se ko pada si man yun ni tabi ko ogbon iko mi da tori ta ba wo waju man yen nisin mo ro pe o ti nori je
7: fun ti ko Barcelona won mo kan to won se lori Marcus Rashford nigba ti Deco to je bi sporting director won ati Hansi Flick atawon to je bi alakoso ko Barcelona ti won joko so so lori Marcus Rashford won je ko yi wan pe nigba ton ba tun return a ko yin pe Lewandowski ti lo on ma owo ton won so owo oya ton won so fun on ma ri yen ko pamo bakan na ti Marcus Rashford ba pada lo sinu ko Manchester United on ma owo ton owo oya ton ma tun fun on ma tun yen ko pamo lati fi se awon deal mi ton ma fi le gba wa gba ball wole ka ma gbe mi pe ko Barcelona won yi won jogidi won je nlati get defender kin se won agba ball lowo waju ni ko Barcelona ma ko wole ni sati afelo mu yi ton ma fe ri nkan gidi se ni DJ UEFA Champions League won budo ko lati lo gba won agba ball lowo eyin na lati le fi strength won eyin dada so ni ti oro Marcus Rashford se won alakoso Manchester United won pin pe ko ma pada bo ohun so pe o lo te hun lorun ko won je bi ball boy ninu ko Barcelona ju ki ohun pada lo sinu ko Manchester United lo ni ya ti Marcus Rashford nkan di se pe ye ya to hun ko si ni kin je se parakun yi ko deliver fun won ni saa kan to jo to je ko Barcelona ki se pe boya o pe ko to adapt bo je je pe won fese won se kan wa je pe won need da bi ara je pe ko wu ko fi be se dara fun won iyen ni fese won se bi semi final quarter final ti Barcelona ti ko Atletico Madrid gba nla si afi afi ni farapa ni run kan yen won need de gan ni time ti no ko ipada bi nkan kan deliver fun won iyen je ko fi je wa pe Marcus Rashford ni no ri e ti jo lo de patapata
0: so ko fe se ko pe Barcelona ti ba nse ko to e po sele gan ti ma se pe oju oja te po ko fe ri nkan ti o fe se dada Barcelona pelu form ti ba nkan Rashford wa Barcelona ko fit be Rashford o fit nu ko Barcelona ni time ta wa yi ka ma wule pa o tun awaje so won ko nba to ko si any other option won ni ko Barcelona no fi dan pe ko wule ma bo ni adehun aya alaya lu and then ko je ti fi cross there sile pe ti ko Manchester United to ma le je ko pada wa ni adehun alaya lu ni e kan si iye owo ko pada wa and adehun arakunrin ko fe ju bi odun meji lo nu ko Manchester United so deal yen ko pe ko Manchester United igba ta ba tun yonde fun ni alaya lu o ma wa ko odun kan lo bi deal e kile wa fe ki o je ireti wa so won ni ko Manchester United no na won na je pe e te wa so 25 million so iko Barcelona so won ti je ko on business won se nsin won je ko je wan pe ma ko Rashford nsi o te lohun ku duro sinu ko Barcelona ju ko pada lo sinu ko Manchester United lo oko e ti si oun nikan te ko fun Barcelona layo yo pe gogo ko si ko ni fe pada boya ko Manchester United ki transfer wo ko to ko ko to tenu bodo won ma le yan de ki ko tu wa ni adehun alaya alaya lo so ya kun ya ti fe mole ninu ko Manchester United to wa ka ma je pa to wa to ba wule so ko fe pada lo sinu ko Manchester United yen won ma gbe joko ni to yo je ti rede oun na je ti bale je ko to ku nbe den to ku le den to bede je ni to ba fe pada se de ibo lo fe de si so e se ri ni e so ni se ko Barcelona so won na dogbon ni won dogbon so awon pe ti a ba fakini die si waju o se se ki ko Manchester United pada yan de ni adehun alaya lu to ti ma ko Rashford ko to wa pada lo sinu ko Manchester United ile ti carry ki tin to bo die e die kini e ma daru o ma daru to ba wo to ba a pada ti be to ya agba me ke carry ku le ka ma ko Rashford ye ma ti mo mo le ke se gbo won baje ko yin kan te ba ni ko ma se kan gbo no ma so won fe se so o possible pe ko di pada si pe ko kini e ma fe daru so gbo ni ko Barcelona na no pe ta ba se fakini si waju die si o se se ki ko ba ko Manchester United ko pada yan de ni adehun alaya lo an ka di ba de pe ko Barcelona na won se gbe ju na Barcelona so won ko yin na gbo wo lo ma ko Rashford Alvarez ni ko to ma offer Barcelona ju na Alvarez ju ma ko Rashford lo so won na ma fa Alvarez jo ko pe a ko dede ko so pa ko fe lo ko we le lo ya kun yi so ti mo se re ni
10: eh o ti yo Oun ti mo loye ti oro ti Ralph je so oni pe oni ile ti cardiac ti bade o ya bi linchu tabi ti do ti be pari pe ti Ralph ti bade be o ni se o ti wo pe sagula road ni ko ti wo kale se lo
2: o le sele be sugbon e ko ma yin gan re de lati gba ma ko so so ti pada won ti so mo pe ti o ba ti pe o ko e baka o le sign e pe ko wa ite wa e ko mi to ma lo a de ti gba won iko ni ori de gesi ati ri ori jamani won ti so pe awon fe gbe ma ko so so so yi ko ma yin won si ton lati so pe ki agbobo le ko pada wa so do awon ni pe ki won nitori won be ki se ko ku olu kan to ba ye pe boya won ni pada ri gain lori e so won so fun pe ko wa iko to ma lo so awon si lati ta won de si lati lo nu si ko kokon so emi pe ko si aye fun ma ko Rashford ni ko Manchester United mo
10: okay na ya gogo o ya eja ka wo bayi na ka wo do sele si oluko ni joint club bi mo be ke boya eru ni mo se ro ni awon asiko kan wa oluko ni Zidane ninu Madrid o fa so pe ibe lo ti bere se ru re gan ni pato o de tan bi egbe le mu pura wo abi ngba ta ba ri odun meta bi odun bi marun te yan ba Champions League bi e meta e di pe ru be oruko ni be o fe so pe o ko ni pe omo bo ni sugbon wa je to ya ni lenu ngba to wa to tun pada pe won wa bi se lo lake o pe be ko won bi se lo loko o tun pe be ko ni si ba ni si o ni se France do ndu fe gba ina la yan du lowo ta ti ri yan du yi sugbon oro joint club ile wa ku ti mo be ka wo nkan ti nje be nigba to ni o nbe lo be yin ti pe o ti dagba ju gbe edo un se kulukulu gogo onu eje nkan kan baka baka to ta ru awon ejo rododo o fe lo fara ni simi nisini ise red bull wa to nsi bayi ko sise oluko ni o mo ma ti o paje ni se ti se nbe equality adinism mo bi o ma bo o tu pe ro ni pe o ti se tan se je se pe ru ogbon ti ide nda boya ise gan o wule ye ara bi daada gan gba yen e ge ti e
11: ta ba ti ni ka ma so gboru nkan bayi lo to en ti mo fe le so pe boya o ti e sa fun se ju o na ni Zinedine Zidane de pe a ti gba ti oluko ni to ti e ti kuro ninu Real Madrid ko ti e ni ko ke oke o gbe awon iko wa gba iko kan lele o to ba sha ti gbe iko to sha je iko agba bolu abo ni ara ya ni se eyin o ti oro yin o ti le wo bayi ta ba ri ka wa so pa jogging club lele e je ka wo nkan ti baba yi to se ninu ko Liverpool de pe after 30 years ngba na lo baba yi o gba ife eye league le gesi fu iko Liverpool lo to ba lele ta ba ni ka wo o na re o ti sise doju ala to do pe won ni de ba se kini kan ni o to kan o to ke na lasiko gbadun bo ko pe boya asiko gbadun yen lo na o si wa bayi mo ta ba se ni ka ma wo jogging club emi o be le pe boya ohun fi be safuye to pe eyan tun lo into administration ise kan na tun ni ye loto te ko wa ninu ko re re ni red bull sasbo te gogo to ati to ni se pelu bola lati se gba ati to je to ni moto ni ati gogo e o lo ohun dari e je ka lo o zine di zine ki people ti ala le so pe abayi o ise wo gan lo se pato o de lo ise orile de france ohun lohun duro fun ipe kini ko bayi lo new dakar te mimi le so pe jogging club boya o sa fun ise sugbo e wo ko ni kaluku na lo ma pe ah soro ile iso ti ma wa bo ohun gangan fun ara re ye pe to ba de bi kan pe wo wahala ku ni ise oluko ni na yo pa o je ki ra ma gbadun ele ti mo tin je lo yi to ba de pe nkan mu yes fun lo o to ko hun e ko na joko sibe pe ah ele na o ti to fo hun sugbo ta wa ni ka ba wo pe ka ba fi jogging club ka fi ma wo ti sinedis de emi o le gba be to pe lo ele ta wa sinedis de boya nkan to ti e jo wo luko ni abi to jo ma administration ko sibi ko sinedis de ka wa be ni bi gba fun yen kan gba fe mi e o le de france de lo fe gba gan lele a mo le de france ni bo se kan rin to a ele won la gba bolu ko si gogo e ka ba lo nkan tun ma de ni to je pe boya nkan te and ta ba se ni ka wo nkan ti oluko ni sinedis de to se nu ko real madrid it e je ka lo won arias of stars to fi gba idije UEFA Champions League to ye pe lati gba na re ti re to fe se be to ye pe o ma gba idije UEFA Champions League le meta ni sentele abi oluko ni sinedis yi na lati ri to ba de ti je pe lale to ni lati wa ri pe boya awon kan na boya awon na tun le ma tu pe boya awon mo na bo bi so igbo sugbo lati gba lele ti sinedis to se nkan yin ninu real madrid boya ko to wa ti less than real madrid ti e wa fun e ba ko oluko ni sinedis ko ti e ni so pe o fe wa fun rara te ko mo pe ni woye temi ni a mo to n gba lere o sugbo ni woye temi igba pa awon iko agbabole won to real madrid iyen de re iyen tun ma fun ni wahala se gbo jogging club igba ase odun melo na lo si fi fe iko liverpool e je ka si won kan to na si le se igba boyo na igba boya to ba gbe ise orilede kan wa boyo na ni le to wa gba sugba a le ti fi a le fi ti jogging club iye igba to won ti fi se oluko ni sile ka fi we ti sinedis de
12: kuti e je ka si oro yi na bi owe mo pe gbogbo awon to n gbo wa patapata oye won o konju ti wa lo e je bi oro isakusu baba parents oya kemi to yin leti
7: Florentino abi
12: eyo won be se election to ba didi oya on the 7 yen no su ti abe mu ta ti mu tan yin tele baba yi on the post ni mo nse o ba ti gbe baba yi o ti mark ele ko je wo ti o asede akan ri enikan ni iye di kweme agbabolu omaje dida to gbabolu do won ogode olono ojugbo oni abojo du ni o sugbo si eju asiko ti ri kweme jade oni baba din pa le gbeye awon ile kan ba kowo yin o be kowo yin je ni won ni nkan kan to be se fun yin ni ka mo paro tan ra ba je bi kweme e deserve ko wa nbe abi baba parents si ni nkan to po yàtò tí ọba madrid ní tọba dé
7: ẹ wọn jà tán ra wa jẹ wọn máa sọ kínní kan pé ìwọ máa sọ kínní kan pé àgbàlagbà ní wakọ epo
12: ọmọ ẹgbẹ tí wà mọ lọrọ tí wà o.
7: Ṣẹ́rí ẹrú madrid kò ń ṣe fúnra àwọn request tí lóòótọ́ òun náà ó ní charisma láti lè sọ pé òun fẹ́ darí ikọ̀ gẹ́gẹ́ bí olùṣàkóso àsọ̀rọ̀ nípa olùkọ́ni báyìí ṣùgbọ́n bàbá requirement àti ẹrù tó ń bẹ fún madrid èmi ò rò pé ó jẹ́ ẹni tó le bá perez takàngbọ̀n tàbí kó fi gba gágbá lórí ọ̀rọ̀ à ń ṣe adarí president fún ikọ̀ madrid. Ikọ̀ madrid ti kúrò ní ikọ̀ tó yẹ pé a lè kàn mú ẹnìkan wá pé ẹ wá darí wá. Ta bá wo láti ìgbà tí àwọn olùkọ́ni tó ṣe kànrin ti wà nínú ikọ̀ yìí pẹ̀lú àwọn tí bàbá ilé ti wà ńbẹ̀ ẹ wá dúró olùkọ́ni tí bàbá yìí ti lò kìí ṣe pé ó lò wọ́n nìkan o èyí tí ò bá gbéná ojú ẹ̀ kó tó kúrò ńbẹ̀ ṣàṣà ni tí ò bá ti jù bẹ́ẹ̀
12: like
7: ọdún mẹ́rìnlé ní ogún ni ìṣàkóso tí perez ń bá lọ báyìí nínú ikọ̀ ti madrid. Ẹ jẹ́ wo àwọn olùkọ́ni tó ti lò ẹ jẹ́ káwọn agbábọ́ọ̀lù tó ṣe kan ẹ wo galacticos tí perez ti kójọ tó ti túká mọ lórí ẹ wá ní pé irú ikọ̀ báyìí nírú àwọn requirement fẹ́ wá tẹ́lẹ̀ sí lóòótọ́ náà wá fira ẹ̀ hàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó fẹ́ takàngbẹ̀ pé mo fẹ́ dupò ààrẹ ikọ̀ yìí ṣùgbọ́n mi ò rí gẹ́gẹ́ bí ẹni pé ó tó láti bá pre fi ìgbàgbága fún ipò adarí ilẹ̀.
12: Bẹ̀rẹ̀ sí kí ni tó fẹ́ ọ́fà mà nídìí mọ̀.
7: Tí ò bá tẹ̀ ní tó fẹ́ ọ́fà, ǹjẹ́ lómìn lè jáde láti wá ba ìgbàgbága yàtọ̀ sí irú àwọn requirement yìí. Àkọ́kọ́ requirement yìí sọmọ Spain, ọmọ Argentina ni. Àwọn factors kan wà tí wọ́n á fẹ́ consider pé ṣé àwa ní jẹ́ pé ọmọ tí ìṣọmọ ìlú wa wá ṣe àkóso yìí. Ara factor kan náà nìyẹn. Akeji ni pe iriri
12: ni pe won lo federal guarantee na ni be
7: o se se na to ba je pe yin na ni nko e mean tun ni pe iriri wo ni requirement ni ninu administration lo to bi kan niyan ti ma nbere sugbon wa lo bere lati bi to kere ma bo loke ni ke se ru iko Madrid ni wa kan na ga mu giri pe o fe ma se sakoso be
12: mi je wo ni wi pe o ma je wi pe baba parents na lo lo gbe requirement wa
7: pe ka fi wa tayo
12: South America eni pe bi kan ba tin to gan wo kan tun lo we
7: eni kan wa ni
12: ipo to ba ta ko wa awon je ko ra won jo je ko ra won jo lo dara ko be gbe won o ya lo ma daru ko ma je be ni ebi ojo kalu o
7: to ba ri be na a ri wi pe baba peresi wa on post na ni baba se wa on post
12: oyin obi dia mu na o
7: ìròyìn òfin
12: díẹ̀ mú. Àwọn ẹgbẹ́ ẹgbẹ́ oníkẹ̀kẹ́ ni.
7: Ẹgbẹ́ onítaya.
12: Kọ́mọ̀ wà tó yẹ lọ́wọ́ wọ̀ jáde ń bi ní ìṣègbè ẹmọ fọ́tà.
7: Ṣẹ́rí.
12: Ibi tí súnmọ́ tó sì kọ́nà lè yan gbàdé bẹ́ẹ̀.
7: Ṣẹ́rí ká pàtí àwàdà tí kìí ṣe ẹrú requirement. Number one, Carlo Ancelotti bó ṣe gbóngbé ẹ̀ tó jẹ́ àgbà kóòtù tó ó lọ fún Pérez ìgbẹ̀yìn ni o. Ka ni pe Ancelotti fi bọ́ọ̀lù láfẹsẹ̀ gbálẹ̀ kò wá kóòtù mọ́ a ni pé ó rìtáyà ni ṣùgbọ́n ó kúrò ń bẹ̀ ó dẹ̀ lọ gbaṣẹ́ America ṣe Brazil national team wọn tó ń kóòtù wọn bẹ̀. Ó túmọ̀ sí pé bàbá Pérez ìwọ tó bàbá forí gbárí wàá ṣe. Ẹwà dúró ìjà tó hàn àti Mourinho jà nígbà tó wà Madrid kó tó di pé bàbá fẹ̀yìn lẹ̀ pé ìdílé tá à ń sọ yé gan kò dágbére tó fi kúrò ní tíìmù yìí mi rò pé wọn sáàkì ẹ ó kàn ìdílé kúrò pé èmi ò ṣe mọ́ tó túmọ̀ sí pé ẹni tí ó bá tukọ̀ Madrid yóò jẹ́ ẹni tó tó gbangba sùn lọ yẹ kìí ṣe irú àwọn ìdíkù ẹ̀mẹ̀ bàbá sì wọ́n ọ̀nà post náà ni lójú wòye tìmọ̀.
13: ṣé ráàpù láwọn ní ìgbàlódé.
14: Kò fẹ́ mú kọ kiri nípa ti Florentino Perez ni bàbá yìí mi máa wí pé bàbá yìí ó fẹ́ jọ mo lè fi wé pé

0: 32 FM, 94.9.
1: Owó iyebíye lọ̀pọ̀ èèyàn fi tú fóònù ṣe síbẹ̀ kò gbádùn ẹ̀. Ìròyìn ayọ̀ rèé, Real Phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà. À ń tún fóònù pẹ̀lú láptọ̀pù ṣe. Bóyá ẹ ti gbé fóònù pẹ̀lú láptọ̀pù yín káàkiri, tí wọn ò gẹ́ tiẹ̀, ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú láptọ̀pù tó jẹ́ London use, tó fi ni lọ́kànbalẹ̀. Real Phones, for your phone repair, phone unlocking, we are always there for you. Real Phones, a wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúpẹ́ ẹnu ọ̀nà tó wọlé sí Pòpò House, Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí ago 0706-436-8169, 0706-436-8169, tàbí 0809-695-7878, 0809-695-7878. Real Phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà.
2: Kò ní ṣú mi kò ní rẹ̀.
3: Má jẹ́ ó sú ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32

0: iṣẹ́ my Abuja Home Limited ni mo ń pè ọ́ sí. Àwọn ni wọ́n ní ilẹ̀ tó tó bíi 50 plots, 50 plots of land ni Mòwe Ọ̀padà. Láàrin méjì ìpínlẹ̀ Ogun sí ìpínlẹ̀ Èkó. Ìrìn ìṣẹ́jú 15 ni o láti Redeem Camp àti Fega Bus Store. Gbogbo lẹwa pátápátá ló jẹ́ ojúlówó tí kò sì sí wàhálà ọmọ onílẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí 500 square meter plus 5 million naira péré là ń tà. Ẹni tó bá wù láti ra éka alẹ̀ kan 25 million naira ni o. Ìwọ náà tara sàsà. A ti ta Mòwe fẹ́ sùn tán. Fẹ́sù là ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ìwé ẹ̀rí tó jẹ́ ojúlówó ló sì wà níbẹ̀. Gbogbo plus tó kù lórí ilẹ̀ yẹn kò ju 50 lọ 50 plus. Nǹkan rere ni kéèyàn ó dókòwò nínú ilẹ̀. Dá ilẹ̀ lónìí nílé iṣẹ́ My Abuja Home Limited láti ra ilẹ̀ tiẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó máa pè ní 0701 148 9931 0701 148 9931 My Abuja Home Limited ilé iṣẹ́ tó ṣe fọkàn tán lórí káralẹ̀.
1: Kòní ṣúmi kò ní rẹ̀.
2: Má jẹ́ osú ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32 FM 949 ẹ̀yìn ẹ̀.
1: Kòní ṣúmi kò ní rẹ̀.
2: Bẹ́ẹ̀ni.

0: ìdíje league ilẹ̀ gẹ̀ẹ́sì òun náà ni pé kíni ó sùn lórí nǹkan tí bàbá òun náà continue lórí nǹkan tí jogging club tó fi sílẹ̀ lọ tó dẹ́ pé òun náà dẹ̀rẹ̀ ó fi gba league nígbà náà náà dẹ̀rẹ̀ kò yẹ kó gba league ọ̀ tàbá ní káwọ bí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ṣe lọ ṣùgbọ́n 1+1 gbà mí ó lè má ikú ọ̀sìn 2 tó pé nígbà yẹn rẹ̀ jẹ́ káwọ bá sà ṣe dominate tó fi yẹ pé ó kàn kú díẹ̀ báyìí náà ni nǹkan padà yí rẹ̀ wọ́n fi gba bẹ́ẹ̀ ni wọ́n fi gba league ilẹ̀ gẹ̀ẹ́sì ṣùgbọ́n lọ́ọ́ ta àwà story ti padà change fi pasna ibi tí mo wá lọ kọ́ ni èlélẹ̀ pé ẹ máa rí pé ní sáà tó lọ yí rẹ̀ ikọ̀ liverpool lábẹ́ olùkọ́ ni slot tàbá ní bad record ó kàn wọ́ lu ra wọn ni ara àwọn akẹ́yẹ náà dẹ̀ ló fi fún àwọn olólùfẹ́ kan liverpool pé ṣé èyẹ pa àti sanwó rù báyìí pé nígbà tó kọ́ gba ife ẹ̀yẹ fún wa yẹn pé ó sùn lé ní jogging club iṣẹ́ jogging club ló jẹ nígbà tó náà dẹ̀ nǹkan tó tún wá wà bẹ́ẹ̀ ni pé jẹ́ ká wà dúró owó tí bàbá yìí ná over $500 million tó ná lórí àwọn agbábọ́ọ̀lù ká tún wá tún máa wọ̀ mo tún wà pé kì í ṣe bóyá àwọn olùkọ́ni kankan ni problem ikọ̀ liverpool báyìí tẹ́ pé jẹ́ ká wò láti bí 3 seasons báyìí ikọ̀ liverpool wọ́n kàn release player ni wọn ò gbowó kankan lórí àwọn player yìí ẹ̀dẹ̀ ń ra àwọn agbábọ́ọ̀lù wọlé ìyẹn gan ṣé kò tí máa dàbí wa pé ikọ̀ liverpool àwọn gangan fúnra wọn ti kúrò lórí áráàkì nǹkan tó fi lẹ́tọ̀ọ́lẹ́tọ̀ pé àwọn gan rè tó yẹ pé tiwọn táwọn gangan ìlànà tí wọ́n ń tẹ̀lé wọ́n ti ń kúrò lé lórí ẹja wo robertson ó ti kúrò nù kan liverpool báyìí muhammadu salah ó ti kúrò nù kan liverpool ẹja wo gbà tí alexander arnold náà kúrò nù kan liverpool ó tẹ̀ pé àwọn agbábọ́ọ̀lù wọn kò wọ́rọ̀ òun tiẹ̀ kó ọmọ akẹ́dẹ́ kọ̀ọ̀kan tí olùkọ́ ni anslot ipe yìí ó kàn sí di goal ní set piece by balasan lónìí set piece àwọn ilé wọn kàn sí di ju set piece wọn kàn sí di ẹ̀jù ipe yìí ó lulẹ̀ nínú kọ ní pápá ṣeré anfield ó kú díẹ̀ báyìí kí fẹsẹ̀ ọsẹ parí tán lulẹ̀ báyìí ikọ̀ liverpool àbí olùkọ́ ni anslot record yẹn kò ṣeé kà tán ṣùgbọ́n bó ṣe wá wà lórílẹ̀ ìta wa pé nígbà tí wọn èmi rèé o mo ti ẹ̀sọ́ ẹ̀jẹ̀ kan ti sáàkì olùkọ́ ni tipẹ́tipẹ́ tabaríkàmà òun náà pé ẹjẹ́ ká wò bí ikọ̀ chelsea like liverpool ni ṣùgbọ́n ká wá máa wo ikan olùkọ́ ni ló àfẹ́ tí wọn ikan management ló àfẹ́ tí wọn tòyí pé nígbà tí ẹpẹ tí kọ́kọ́ gba olùkọ́ ni lélẹ̀ ẹni pé láti ìbẹ̀rẹ̀ sáà pé nígbà tí èèyàn ti lọ́ máa tí èèyàn tó bá ra player fún wọn ti ra màá wọn bá ní màtíríàsì pọ̀ nílẹ̀ yá ẹ̀ bí yorùbá ló lè ṣe bọ́ sọ màtíríà pọ̀ nílẹ̀ orí àwọn agbábọ́ọ̀lù yẹn rè tẹ́ pé owó iyebíye ló fira wọn tẹ́ pé mi rè farapa lógbèrè bí irú àwọn alexander isaac odi èkìtì kẹ náà rè lóòótọ́ agbábọ́ọ̀lù ó ṣáná díẹ̀ ó tiẹ̀ ṣáná díẹ̀ pé ṣáná díẹ̀ ó ṣáná díẹ̀ bìkan tó fi yẹ pa agbábọ́ọ̀lù padà fi ní farapa ṣùgbọ́n àwọn agbábọ́ọ̀lù tó rà yìí wọn ò padà deliver fún ikọ̀ liverpool owó tó tún wá náà lè lórí ìyẹn ó tún wá tóbi jai ẹjẹ́ ká tún wá wò báyìí pé olùkọ́ni tó fẹ́ lọ gbé anthony raula ẹjẹ́ ká wo ibi tó gbé ikọ̀ bournemouth dé bournemouth lélẹ̀ for the first time in their history wọ́n lọ ìdíje uefa champions league àbí europa league oje wọ́n tiẹ̀ lọ europe for the first time wọ́n lọ sí europe ká tún wá máa wò olùkọ́ ni rè mi mo kàn ó pa àwọn ikọ̀ ikọ̀ pọ̀ tó lè kí ìgbà tẹ́mi ríro ìyẹn rẹ̀ mo gbé báyà leverkusen lé olùkọ́ ni crystal palace ń lé ó ti ẹ̀pọ̀ dá wọ́n pọ̀ jáǹtì rẹ̀ nílẹ̀ gẹ̀ẹ́sì yẹn rẹ̀ ìwọ́n ikọ̀ liverpool rẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé ikọ̀ chelsea wọ́n gba olùkọ́ ni sabi alonso wọ́n ti ní àwọn òní pé aslot iná rẹ̀ àwọn ọmọ kíṣẹ́ rẹ̀ máa tẹ̀ sọ́wọ́ wájú ìwọ́n ó dà pé nígbà wọ́n padà lọ rò pé tàbá kọ̀ọ̀tínú pẹ̀lú ẹlẹ́ wọ́n yàn náà dẹ̀ pé andoni raula ipò dà pé hot cake ni káwọn náà ètè sáré sí ṣùgbọ́n kó wọ́n padà lọ ju wọn lẹ́nu ṣùgbọ́n ilé náà olùkọ́ ni náà àlè sọ pé nǹkan tóun náà ṣe àlè kò dànù nínú kan bournemouth tẹ pé bournemouth tó fi parí sáà tó ata wà yìí bournemouth ò pàdánù ìfẹsẹ̀wọlẹ̀ pé close to like say 15 or something match tẹ ẹ pé wọn gbáragbá tí wọn ò dẹpẹ tí wọn ò pàdánù yóò ṣe pa andoni raula iná rè tó náà bá dẹnu ikọ̀ liverpool ikọ̀ liverpool dẹ̀ nílẹ̀ gẹ̀ẹ́sì mi fẹ́ rí pé ikọ̀ tó fẹ́ ní much pressure bí àwọn ikọ̀ kọ̀ọ̀kan nílẹ̀ gẹ̀ẹ́sì ìṣe bí irú àwọn ikọ̀ chelsea ìṣe bí irú àwọn ikọ̀ man u liverpool náà sì máa ń fọ́lùkọ ní ara balẹ̀ ìyẹn tó bá pé òun ṣe dáadáa tó dẹ̀ gbé wọn lọ sí champagne tí o ṣe pé bóyá ikọ̀ kan tẹ́ pé o gbọ́dọ̀ gba líìgì ni o gbọ́dọ̀ tí ìyá bá ti pọ̀ jù náà ojú èèyàn gan padà ni yóò padà máa wo bàìbàì ni.
1: ọ̀dà ṣé ọ̀rọ̀ ń bẹ lórí ẹ̀ ni àbí ẹrú yẹ olùkọ́ni kan tí liverpool lè gbà tó lè gbé wọn débi tí wọn bẹ dé gan.
2: ẹ bí wọn olùkọ́ni tó wà lẹ́nu wọn máa ṣe kọ́kọ́ ní sùúrù tó rí àwọn alákòóso kọ liverpool pẹ̀lú wọ́n máa padà dogo àánú pẹ̀lú tí àwọn minister àwọn administration tó ṣe ń ṣe bálabàlà báyìí ṣùgbọ́n olùkọ́ni kan tèmi bá andoni ọlá ó dá tó ń ro having nǹkan tó ṣe pẹ̀lú kọ bournemouth ṣùgbọ́n ìmọ̀ bá advice wọn kàn lọ fún oliver glasner tí nìkan crystal palace sáà méjì pé ló ṣì lónú kọ crystal palace tó fẹ́ kúrò ńbẹ yìí ó ti gbàfẹ́ mẹ́ta fún wọn ó gbàfẹ́ lọ́wọ́ liverpool
1: lórí rẹ̀
2: èyí ti mìlà ń bẹ lórí ẹ̀ ṣùgbọ́n liverpool náà lè lọ́wọ́ agbára àti gbárùkùnrin yìí ohun le mi siri Anthony Yola o da mi ni ko da ṣugbọn e temi ni pe o si le fit in fun ti ko Liverpool yin Oliver Glasner o de nuko Crystal Palace ni sami jo gba fe meta fun won ki je se awon ife ejo pe ife kekenke o gba confess gba o ko je pe Crystal Palace ma ko lo sinu dije to je ti Europe ohun na je ohun na lo ko ohun na lo ko ku won lo o je tun ko won gba fun da koko yin o gba fe ye lo Liverpool o gba lowo o gba committee lowo Liverpool o tun gba FA Cup na so ki se ko bi orukọ ni o je ni kan je pe mi si ma respect ma je respect ki ko Liverpool kan gbe se yen fun fun gege bi je pe mi ko o si ma meet standard sinu ko Liverpool yen Oliver Glasner mo le gbe fun apa be
1: odo ayo Oliver Glasner ni AC Milan tabi ni Liverpool kale wa ni su yen ibo ile ma tesebo
3: emi pe iko AC Milan ni o le lo ko si ko Liverpool won se iko to le ma gba 3 at the back pelu gbe bo se pe won ni agba fun lo we
1: Tibaru
3: leyin o le dabi ati le
1: lati Don't come play attack blocking game ni
3: Kani u Chelsea lin si bayi le o be lo si bayi so pe Chelsea ti gba be arbitre at the back ri ko Liverpool won se iko to le gba meta leyin pelu to be se pe won tun ni agbabolu lo weyin to leyin Van Dijk nikan atawon eleyi ti won fi to fi ro mo laso awon
1: ilu mi si be
3: le dabi sinu ko AC Milan ni oluko ni Glasner le lo to le ti le so si de mi ori gege bi pe o le wa duro sinu ko Liverpool ko de wa se nkan pelu isowo ti o se ngba bolu e o yato si tradition Liverpool to oluko ni to le gba normal football to pe se bo free flow football o se mo la ni ko mo lo gbe free pong wa ati keke se pe won lana nitori won se aya gba ya awon je player ten ko man gba bi three at the back bi wing back lo man play e yi pe won resuscitate in first season won ni ko Liverpool so emi pe Glasner yi ko se olukan ile to le gba bo fun ko Liverpool
1: yes kuti alu din bele ba ni sin yi bi ba se alise o ya ke ke ran mi leti o ni gbogbo iko ogun ti o gba ligi to ba di sat n bo bayi mo ba le so pe a le ri olukọ ni meta to ti gba ligi ile gẹsi ri ninu iko ogun jo gba ligi to ba di sat n bo ajeta ni kan olukọ ni gba ligi ile gẹsi ni wa le so o ti ba ti lo gbe olukọ ni mi wa sugbon nu awon ti o se tan bayi aslot ni o si le lo yin to so ti pe ko ni sise mo sugbon ibere kan ti awon owoye ti won so na ni pe nje ohun ko ohun kan be to le mo mu adeta tutun ade ide mo
3: ije
1: mo pe pelu alakale bayi ni sin yi ti ko ba gba ball ti o ba gba league a wo olukan ni a tu wo isowo nawo tabi ti ipa awon ka lati yonda gba ball tabi lati le wole abi kara yin se boyan bo la se lu olukan ni wo le ti ro pe o tun le ba jupo pe league odun tun gba bi kadi la ye se
2: ko si nkan ti o le sele kosin to ni pe Arsenal ma tun league gba kosin to ni ki come in na ma dide lati gba league legesin ni sa to nbo sugbon tin ba tun ni ki ngbe lori isiro ki tutun gbe lori isiro emi si gbe fun iko Arsenal idi ti mo fi gbe fun won re oluko na leta ni kan loruko to seku ni nsin to gba league legesin na awon ti o ko pa ni league
1: legesin
2: ti won tun ko pa ni sa to nbo gege bi awon ti won ti to wa ni arakale atawon to ti promote wa ni o atawon ti won tun jo bere nigba de saba bere oluko na ta nikan lo ni iko to je wi pe won wa stabilize going to next season awon oluko ni awon iko mi wa to je pe won ta omo won ra omo kan paro oluko ni won tun se bere another process lati ma build the team won si standard ti won fe sugbon stability ti wa fun iko Arsenal ati iko Arteta lati bi on lo bi odun meje bayi nisin ti Arteta ti wa nu team yi so won ti wa stabilize won ti mo tradition na ara won atawon players yen so o se se fun won lati to continue ni sa to nbo lati retain league ile gesi ju awon iko mi lo ta ba ba ni iko mi to ba tun se tayo ohun ti Arsenal le se won le gba league sugbon lowo lo bayi o lori isiro emi si ri pe iko Arsenal won ti wa at the edge lati retain league legacy on pe won wa stabilize la agbabolu ni o olukọ ni o lati bi odun meje nisin ni olukọ ni won ti wa pelu won agbabolu kokan na ti wa pelu won over 5 years ti won ti jo n gba bolu yi bo awon mi na se darapo mo won ti awon na ti adapt mu project yi te pe ti mo tun ma wonu next season adaptivity won yi won tun gbe won next season after jacket team we now come to have very compact see junta turi ni sayilo ewo ewo
4: Eucharist won gbe wole o na wa lara awon to mi awon fun Arsenal ni saa ni saa to koja ni to tenubodo yo tun ba adaptation ina wo next season iru awon bi ebere chiesa nko ti won gbe wo e ri pe stability ti wa fun Arsenal ti won ba wa tun le retain e a je pe a wa ri commit to tun se jun Arsenal ni lowo e lo ya tuku
1: se oran be lori e mu eyin be se wa eyin na gba mi pe lotoloto bi nkan se nlo yi to ba lo bayi ti sa ti nbo ba bile tan e ro oluko ni kankan mo to le deru fe ru da ti oluko ni gadio la dewo to le so gba awon oluko ni yoku di fatua kusi mo
4: ah kusi a le so ku sento mole to le mo la o a le so kusi awon team ti a ma watch out for this next season yen number 1 Arsenal wa no only first contender for Premier League ni sa to nbo eni keji ka ma watch out for Tottenham Hotspur no that will be to disabi but lo won agbo to won tin gbin oja ti ma ku wole nsin a ri nkan ta ku yin se fun the Tottenham Hotspur most of the name no ko igila so pe team yin ma relegate a je gba to lu ko ni je pada de a ri nkan to se fun won to pe won je pada relegate to bu to pe last month lo se decide pe won ni pada relegate so o be to disabi no watch out fun Sabi Alonso no nu ko Chelsea a ma pe ko Chelsea no won na gbegbe se kin se won ko je ko je head coach manager no fun won no je din se oje lati ma gbe pe awon agbo lo la ma gbe wole awon wo la ma tabota so yen no wa nbe kan ka je ma je pe Sunderland yin no si wa nbe abi tu ti team yin no pa so ki se pa deta ko ma no ma dinet to e gadi o lati lo o ma wa je kabale won lo yin o le se league legacy la wa o league legacy to ma tu ma disa to nbo ife se won se ma tu le ju ti sa ta wa yi lo do a le ma ri en to ma da bi Pep Guardiola kia kia bo bo to at the place you man pen ba mi sugba ma tu elomiran te pe won ma dominate sugba mo ti bi cause na bi team de pe won le support won fe dominate bi a lo bi sa me maun abi meta le alera ni ko ma gba league legacy bi ti Pep Guardiola sese won le gbianju agbara won ni sugba Arsenal yin a ti pe won ti de point yin sugba ni under Mikel Arteta ri ko ta ri improvement to ti de ba iko Arsenal lowo lowo ta wa ba improvement wa lati bi odun maun ti won tin ba bo a ri pe po keje po keta won si wo ko to de pe kini wa pada jamo lowo so consistency won lo je ko pe epu timu yi and ki je se pe Arsenal nikan ni team de po ma nowo Liverpool no won se ma won se ma so pon fe ko ojo bota nipo ti le so olukọ ni te pon na lede olukọ ni lede si pon po na ma ni na lori te pon na ma tu sa na ju be lo Carrick na ka ma be nkan ti me ke Carrick to na se fun onunu ko Manchester United lo ta wa bayi e wo idaji sa lo gba se o ko won de po eleketa lori awon Liverpool an ko yo awon timu beyin so Michael Carrick no wa be ale so ko te pe aku ni no ma pada mule fun ko Manchester United to Manchester United ona ni so pe boya on fe le top form ni se to je bi okan gogin ninu team ni ilege so ti lo so ona wa pa na le se kini ko ma je Arsenal ko lo ma dominate Michael Carrick no ma so fun no fe dominate ni next season to ona ba pada si ni je player to gbe orisiriche player wole so ko si team je ko le dominate o ka ma kon focus pe bi Arsenal no ma tun do ma dominate won bi sa ta we bo pe Arsenal dominate to se padanu fe so won se tun lo bi meji ni league legacy so o ri won won ni Champions League so ko si nkan je ko le sele ni league legacy e to wa number 20 o le wa ba to wa number 1 ko ba ta ko je pe o le padanu abi ko je pe ma ba o ma gba 2 points lo won te ko ma pada bi points kan mu fu lodo won so ko si nkan to le to ba ti je pe legacy o ko si nkan ko si bi ti match o le ku si so ko si pe nikan lo ma pada ma je gaba lo ti beyin a le so le to le mo la o
1: ti oro nbe lori eya gugu abi aku nbe
0: obi be soro to lo titi lori e na to ri pe to ba fi le ndi ni sa to nbo a ma ri awon areas of staff to ye pe awon young coaches ba be ni ta wa ni ka ma so ni DJ league legacy wa ble ndi ni sa to nbo leyin awon bi David Moyes awon bi Unai Emery mo le fe so pa awon olukọ na te pa awon na won ti ri kaakiri ton ti ri kaakiri ninu ninu iwe ere idaya ball alafesegba mo bo wa fi le ndi ni sa to nbo lo to re ta ma mu pe a to nbe ni pa akoko pe ta ti e le mu pe a ni ni sa to nbo o na ma contend òun náà ni ikọ̀ Arsenal tẹ́ gbọ́ta wá níkàwọ̀ láti bí sáà mẹ́rin sẹ́yìn báyìí ikọ̀ Arsenal wọ́n ṣàpẹ́ ókè táwọn bá parí sí number 1 àwọn ó parí sí number 2 tẹ́ pé láti ìgbà yẹn báyìí ó pọ̀ ju tẹ́ bá máa rí ikọ̀ Arsenal wọn máa wà top 2 nǹkan tó mú lẹ́yìn pé Arsenal náà ló máa wà pọ̀ àkọ́kọ́ ṣùgbọ́n àwọn yòókù náà tẹ́ ṣe gbọ́ olùtọ́ ṣe gbà yìí náà rè ẹwọ̀n tó bá fi lédi ní sáà tó ń bọ̀ bí irun kan tó ti àmọ́ sọ̀ irun kan Chelsea irú àwọn méjì tá a bá ní ká máa sọ wọ́n méjì wọn ní lọ sí ìdíje UEFA Champions League Michael Carrick tó ṣe èdè sínú ikọ̀ Manchester United ní sáà ìtọ́ pé wọ́n pé good football lóríṣiríṣi tá a bá gbé àwọn player ẹwọ́n jẹ ìtọ̀ yìí máa yù tẹ́bẹ́bẹ́ ẹwọ́n jẹ kọ́ńtẹ́dá sáàtò bẹ́ẹ̀ mi ò rí bẹ́ẹ̀ o káwọn máa yù má bínú tẹ́wọ́n bá gbá àwọn bọ́ọ̀lù tẹ́wọ́n bá gbá àwọn àgbá bọ́ọ̀lù tó yẹ dáadáa tó yẹ pé eléyìí tí wọ́n gbá ẹ̀wọ́n match Monday night football tó yẹ pa ẹ̀wọ̀n ní Chelsea ó gbà next season tó inú wọ́n dùn ní sáàtò tó yẹ pé Champions League kì í ṣe eré ọmọdé nkan tí mo tẹ́mi fẹ́ ṣùgbọ́n nísà tó ń bọ̀ gbogbo àwọn olùkọ́ ni tuntun tún sẹ́yìn tó yẹ pé àwọn náà dẹ̀ rèé wọ́n ti gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbárí òun náà ló fi wá jẹ́ pé kí sáà sáà tó ń bọ̀ yóò tún dún yàtọ̀ nínú ìdíje league ilẹ̀ gẹ̀ẹ́sì.
5: ọ̀dà
1: lẹ́ẹ̀kan sí gbọ̀ngàn ìṣeré ìgbafẹ́ ìgbùnkànmu ìfaralókun ìfaranísinmi ní watershed nílùú ìbàdàn náà lẹ ti ń gbọ́ ikọ̀ ègé lápapọ̀ ẹ ti ń gbọ́ ètò ègé lónìí láti inú kulu adẹ́rin pòṣónú 32 fm ibẹ̀ láti fàá tẹ́ bá ti ń gbọ́ fàájá evangelist michael yóò lọ fà fàtán ibẹ̀ láti ń fà tán sí ilé tí báyìí à ń bẹ live báyìí bẹ́ẹ̀ ṣe wà lójú ògbó facebook ẹ tún lè máa bọ̀ ẹ̀yin tẹ́ pé ẹ bá ti ṣe tán ẹ mọ̀ bọ̀ ní watershed sí ajú kó tó di pé ìgbàgbọ́ yorùbá champions league yóò lè bẹ̀rẹ̀ ní aago márùn-ún tí ó wò sí ibi tá a fẹ́ dí owó sí àwọn tí wọ́n jẹ́sí náà ni ọgbà díje ń sọ pé tá a fẹ́ dá sí àwọn tí wọ́n jẹ́sí náà ni ọgbà tíìmù tó dẹ̀ wọ blu tó ti wọ blu season náà ni ọgbà ó wá kú bá bàjẹ́ ṣe ara yín kò sí ẹni tó jẹ táàjẹ́ ó pólì bàgì làwa àìpé kìlù ọmọ tù òsì tó kà wá bẹ̀ àgbọn pa ẹmọ̀bọ̀ ní gbọ̀ngàn watershed kẹwà bójú lókun ètò fónà òbí tó lè pákó tí ẹni tí ó wà máa béèrè lọ́wọ́ rẹ ní etí sẹ́wọ̀n mi ìrẹ́jọ sásìnà lọ́wọ́ rẹ di mọ́ bọ̀ wá pẹ̀lú àwọn èèyàn gidi ń bí wọ́n náà wá kún gan mu fara ẹ lókun mọ̀jẹ̀ wọ́n fi sóhàn lè mọ̀ lulẹ̀ pákó ọ̀fẹ́ ni o yóò bá kọ́mẹ́ntì ìka fi mọ̀ wà tọ́ba sọ fún ọgẹ pé àìǹkan bá ìṣẹ̀lẹ̀ omi irọ́ méjìlá fún ọmọ fi bẹ̀rẹ̀ ikọ̀ ògè ní mọ́kànlá ni tí wọ́n lọ fi ba ló fi ba táyé ń sọ tó fi ba mọ́ ọjẹ́ ìgbàdùn ayé díjítà kùtì ẹja wo inú ìpele agbẹni àwọn abẹ̀sẹ̀kùdì òjò kó tó di pé a lè sọ mọ́ ojú ọjà torí wọ́n fi ń tọ́ mi létí wípé ó dàbí pé ìṣẹ́jú mẹ́wàá kan ń bẹ tí wọ́n ti rà ẹ̀rọ láti 2023 nígbà tí kúrọ́bọ̀dù tó ti ń tẹ́pa nígbà yẹn nísìnyí báyìí wọ́n lọ́ fẹ́ẹ́ bá tìmísù wọ́n fẹ́ẹ́ bàjá ẹ̀bùn tìmísù ọkùnrin tó ga tí ọbẹ̀ orí ẹ̀jẹ̀ orí ìfúndóra kò ní ọbẹ̀ àbífúndó àlọ́ síbẹ̀ lórí ńgbà ẹ dàpọ̀ ẹ̀jọ̀ láàrin ìrìn àti ṣé kí ni òun ti pẹ́ ju ìdíje ẹ̀fẹ̀sẹ̀kù bí ojò ọdún mẹ́ta kẹ́ padà wá káwa fẹ́ tí wọ́n active jà
6: ní generally gbogbo sports níbi tá a dé dúró yìí ní sẹ́ńtúrì tá a wà ní ló dé ẹ̀bá ni pé èdè panadà ń ṣe ń bẹ nísìnyí
1: kí ló dé
6: wọn take care serious ó tọ́ ni náà ẹ̀yẹ́ ká wò lágbọ̀n ẹ̀ṣẹ́ ní gbogbo categories featherweight ni o lightweight ni o super featherweight ni o bantamweight ni o heavyweight ni o
1: cruiser làwọn èèyàn sọ̀rọ̀ ṣì wà cruiser.
6: Àwọn tó wà ní cruiser náà gbogbo náà ti ń sá kúrò ń bẹ̀ náà ìbẹ̀ yẹn kọ́ mo tiẹ̀ fẹ́ lọ ẹ̀rí pé kò sí bíákà ní pé kò sí passion fún àwọn nǹkan ìmọ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣe àbí owó tó wà ń díẹ̀ ti jẹ́ kí ó wọ́n rẹ́ndà kó má fẹ́ relevant mọ́ bíi
1: ti tàbí
6: ẹ̀wògbà táwọn mike tyson kò tí wọ́n ń jà kíní ó rinlẹ̀ dáadáa
1: àwọn bá ṣàlì ìjà ń gbà yẹn ni kò sówó púpọ̀ ń bẹ́ẹ̀
6: ẹ wo àwọn blava àwọn kisco àgbà kó tó di pé àbúrò dé ẹ gbogbo àwọn ẹni tí wọn jà ń gbà yẹn ẹ rí i pé ẹ mọ wo boxing gẹnu yẹn á máa dùn mọ ní ìsìn gbogbo ẹ ti di balabala bí
1: nǹkan ó ti di wúlábà
6: ó ti di búlábàlù flábùlù
1: lọ́mọ gbàdúrà fún wọn nù.
6: lóòótọ́ àwọn tí wọ́n sì ń ja ẹ̀ṣẹ́ yìí sí wa ṣùgbọ́n eré pàtí fẹ́ẹ́ dàbẹ̀ ni ló fẹ́ pọ̀ jù nígbà tẹ́ bá lọ ń gbèrú nínú heavyweight táwọn dubois àwọn paka tó ń gbé ti pé kí irú usiki kó lọ́mọ bá paka heavyweight kó lọ́mọ bá dubois heavyweight ẹni pé erépa ti rí bígbà tó pé erépa nígbà táwọn tó jẹ́ true heavyweight champions wọ́n sì wà nínú boxing ẹ wà ní nǹkan tó ti jà láti ọdún mẹ́rin ẹ wà máa gbé bọ̀ wá sórí okùn pé kinní kan nígbà tí wọ́n ti rí pé owó ti wà ń bẹ̀ àwọn promoter ti rówó lórí tala lè fi fìjà yé pawó ẹ lọ mẹ́rin báyìí wá ẹ kó tí wá takùngbùn irú bàbá ní ẹlẹ́kù dọ̀tí wáìdà nígbà táwọn yẹn sì ń ja heavyweight sí wà lójú ẹ̀ kéde pé ó sì pẹ́ náà o mo kàn mú àwọn relevance kankan wá ni o táwọn yẹn sì ń ja ẹ wo ìjà mẹ́tẹ̀ẹ̀ta tí wáìdà àti usyk tí wọ́n jà ta ni onímọ̀ pé òun wo ẹ̀ṣẹ́ ṣùgbọ́n àwọn yẹn ti ń fi àdàgbẹ́ tó rọ̀ díẹ̀díẹ̀ kúrò lágbọ́n heavyweight kí wọ́n kò heavyweight o ṣùgbọ́n relevancy wọn ti ń lọ díẹ̀díẹ̀ ẹ wá wò ẹnìkan wá ti jà fún bí ọdún mẹ́ta tabalo wo bo pro boss record again but you matter were inactive
1: 2023 lo di ye kan ise
6: eh 2020
1: pro board to na pa gan ti ba go bet o gan o active o gan o jama
6: nkan ta n so na niyan
1: ah
6: e wa ni pe kan ti lo tun won gbe wa pe kan gbigba ka sa fe afa fi ja pawo afa fi ja ko ye ki re ma ko ye kan ma je ki boxing ma wa relevant mo ijo la ti wo everywhere to dun ta ti wo gbeyin won nisin
5: oda
1: eh gbogbo eyin ara le je ba n gbo wa patapata tabi eyin to je gbe ori o fe n be fun yin te mo wa ni oju opo yara facebook wa e me lo bi kankan o laarin asiko die nisin a se mi mu a wa pada wa wa tu kini o gan lo ni pe pe a tu pale daada si aju ko to ri pe giga ba gan o yo le bere sugbon bayi na e mo bo ni gbagan sere watershed ni loyola ni o di fero ni lu ibadan bo ba je ona woro de ba wole mo bo la pe bridge summit kin wo lead yin de bi ko ju 200 naira lo to ba po na gate na lo na ja so na do yin boya mo ko la le tin bo e mo bo na bi be ba de gate ko le ju 200 lo wa pot pa pa 300 ti olokada ti won fine kokan ti won fine de bi ke wa wo ran yo ibe na ni kan eto ege ibe lo ti wa CAT gbo yin yin o ni osan to ni ba kan na atupale ati yoruba commentary lo ni sepana e get e na e mo boya kin fe fun yin olodun 100 o suba mo sumo e get e ko to mo di pe a mo lo a na yin na o aja ibo ni asna PSG ta ni o je nti mo kan fe gbonu
0: o ti o ni pe mi le ko a mu so ba
1: e so e so ro
0: mi le so ba ba
1: odo yin na lo ti wa
0: ko gbo ko ti wa bayi
1: ta lo pa santi alagbara
0: ni o mo
1: e so mi na lo mu safa di oye
0: mo e be ko mu so a mo
1: e so ro
0: ki le le bayi
1: ta lo je la se ta ni
0: mo fe ri lona re gisa
1: ona re ni ni ta ni liverpool
0: ai mi o mo red sha red we red
1: ta fun ko
4: Arsenal ni all the way
1: ben awon ba ti Arsenal be duro
4: ba Arsenal all the way
1: putin ko
6: to ba se se ki asiko yo re koja
1: o re koja fun
6: sugbon ni gbogbo ona won jo gba ballu ni eni kan o si bori sugbon mo ri team to je pe won ni blacks to poju ninu team yen ko bori
1: team je se black lo ti wa
6: team to ni dudu to poju ni o bori
1: I want to go to the house. Bobo pata ko ta mo da ruko a le da ruko ni ba yen so si waju asiko na e ja lo ni fara loku na ka fara bale die baba je pada se tan a ju afa ja e get e evangelist michael pata ni pe e ku kale

ìwọ ọlọ́wà yanrú ìgbésí ayé tó fẹ́ gbé ẹ kú dédé àsìkò yẹ kú àfọmọ nìyẹn ṣe mo kí lọ́kùnrin mo kí lóbìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà àjọ business entrepreneurship project àwọn náírà mi wáde o wọn níbẹ̀ bá fẹ́ gbégbé ayé tó jẹ́ titi yín ẹ̀yin lè tú sírú ayé tẹ́ fẹ́ gbé yálà bóyá ayé tí mo fẹ́ máa gbé nínú ọ̀rọ̀ mo fẹ́ máa gbé ni àbí nínú iṣẹ́ you need to choose between wealth and poverty ntí àjọ business entrepreneurship project tó gbé dání rè akọ́mọ nírọ̀rí ni wọ́n tí wọ́n wá jókòó tí wọ́n wò pé ọ̀dà àwọn èèyàn ń lọ ilé ẹ̀kọ́ tòótọ́ wọ́n lọ primary wọ́n lọ secondary wọ́n lọ ilé ẹ̀kọ́ gíga gbogbo ṣùgbọ́n bẹ́ẹ̀ lomi bá parí tán yóò tún padà sí labour market ni ntí ò fi kúnrín àjò rẹ̀ níbẹ̀rẹ̀ ọjọ́ yẹn ṣẹ̀ṣẹ̀ máa wá dààmú fi kún wọ́n wá ní kí tiẹ̀ má bàa rí bẹ́ẹ̀ bọ́ ọba láǹfààní láti gbọ́ mi lásìkò yìí ire jẹ́ tiẹ̀ o mo wá kí ọ kú oríire gbá business entrepreneurship project wọ́n ní kì í ṣe àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń jí nínú ayé nìkan làwọn ń ṣègbìyànjú fún ìwọ́ tó wà ní ọmọ ọdún méjìdínlógún títí di ọmọ àádọ́rùn-ún ọdún 90 years iná làwọn gbé ètò yìí

0: The hits are here.
1: 32 FM 94.9.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí ọyà ẹ̀sì pẹ́ẹ̀lì celery
3: SELARIE salary
2: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di salary ọyà lọ́pìn ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
4: TURMERIC turmeric
2: ẹ káre pálí ohun ìṣebẹ Maggi chicken flavor kan fún yín
5: ohun ìṣebẹ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀ Oh.

0: aṣọlẹ tó bá rọrọ gẹrẹ sọwọ àwọn tí ó mọ ṣe àtúpalẹ ìyẹn ní èdè yorùbá pọnbélé yorùbá commentary mama yọnda ọgẹrẹ fún abimbola lamere sporting crystal àti àwọn ikọ tí ó máa ṣe kínní.
1: All right. Kó tó di pé Abimbola Lamid máa tẹ̀síwájú. All right. Ẹjọ́ tí wọ́n bá ti pass kò sí prediction mọ́ o. So gbogbo àwọn tá a fẹ́ predict ẹ jẹ́ kí a máa mú wá bá yo. Ẹyin lẹ máa gba Ogonos Ogonos OBSJ. Ọ́pẹ́sì ẹ̀jẹ̀ jẹ́ kí gbogbo owó jókòó ọmọ yú ẹ̀yin ọlọ́tẹ̀sẹ̀ pọ̀jù àwọn tó ní tíìmù gan-an. All right ẹjọ́ gbogbo àwa tí àbáráyè ń bí tábà wo ilé tó wà lẹ́yìn wa ẹ̀ ayé wa ń bẹ̀ screen wa ń bẹ̀ tàbí lè wo àwa tá a bá tún wò ó pé apá àlàáfíà yìí a tún lè wọbẹ̀ náà láti wò ó. Ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ Abimbola Lamid. Adébáyọ̀ ti àmì yìí ń lo ọkọ mi ó ta sílẹ̀ yìí olólùfẹ́ mi máa ń pè mí á tẹ̀síwájú ní

0: Chelsea bá bá ṣe lọ báyìí ikọ̀ Arsenal wọ́n tẹ̀ tó wọn wájú bó ṣe ń lọ tó dẹ̀ pé wọn ò fi kọ PSG kí wọ́n gbá bọ́ọ̀lù yẹn bí wọ́n ṣe máa ń gbá bọ́ọ̀lù yẹn tọwọ́ fún aláyè kó gba àwọn ará skelly àbọ̀ṣe wọn sáré lọ wájú ìdílé kan wọn rí rẹ̀ ṣe ikọ̀ dẹ̀ pé mi pé ikọ̀ Chelsea ikọ̀ Arsenal bó ṣe lọ lọ́wọ́ eléyìí tá a wà ikọ̀ Arsenal gbà ìdíje.
1: Pẹ̀lú bí nǹkan ṣe lọ bá àwọn ikọ̀ Paris Saint-Germain náà ni kíni ọ̀hún ṣì wà láti ọwọ́ ẹgbẹ́ ọ̀nà àti ilẹ̀ kíni ọ̀hún. Wọ́n ń pe kíni ọ̀hún láàrin ara wọn lásìkò eléyìí tá a wà rẹ̀ ṣùgbọ́n ikọ̀ Arsenal ti fẹsẹ̀ ta kíni ọ̀hún lọ sọ́nà ta. Pẹ̀lú bí nǹkan ṣe lọ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí agbábọ́ọ̀lù lọ́wọ́ ikọ̀ Paris Saint-Germain ó lé kíni ọ̀hún wọ́n sì tètè lẹ̀ ọ̀dọ̀ náà ni wọ́n lẹ kíní ọ̀hún sí bìtí àṣì di kíní ọ̀hún mú láti ọwọ́ àárín gbogbo wọn àti sí àbáwò ni wọ́n ti ẹ̀ka lọ fi pé Paris Saint-Germain nínú ìdíje UEFA Champions League ní sáàtà wa ó ti sí ẹ̀wúlẹ̀ jẹ́ pé wá sáré Emery eléyìí tó ṣe wípé olóòtú ṣe fẹsẹ̀wọnsẹ̀ tó pọ̀jù fún ikọ̀ PSG ní sáàtà wa kò gbà bọ́ọ̀lù ó wà lórí àga nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ṣùgbọ́n ìfẹsẹ̀wọnsẹ̀ yìí tẹ̀síwájú àtọwọ́ ẹ̀yìn òun náà ní ikọ̀ PSG náà ṣe wá ọgbọ́n dára ti jẹ́ pé kí wọ́n má di ọwọ́ ẹ̀yìn eléyìí ti ikọ̀ Arsenal tí wọ́n ti fà àtọwọ́ ẹ̀gbẹ́ òun náà ti lọ
2: so ká máa wo ibi tí kíní òde àwọn àkíyèsí láti ọ̀dà ní stibet láti sọ fún wa tí wọ́n fi kún ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó ń lọ lọ́wọ́ yìí Arsenal ti dá orúkọ tí wọ́n ń pè é onígbò òjè kọ́ ìrere onígbò tọ́lọ́ tánú ni onípa kúkúrú pa gígùn láti ìsọ̀rí ìsọ̀rí wọ́n dà bí ara wọ́n gbá mẹ́jọ wọn borí mẹ́jọ wọ́n mi àwọn tó tó bí mẹ́rìnlélógún níye wọ́n sì jẹ́ pé títílọ́kù ikọ̀ PSG ò bá bí àwọn ikọ̀ Arsenal ní ìṣẹ́jú kẹta ó lé ní ogójì ṣùgbọ́n ọpẹlẹpẹ òní tí wọ́n mọ sójú ilé ọ̀hún ló jẹ́ kí ní ọ̀rọ̀ rùn ẹjẹ́ wà tẹ fọ́nrán nùnà mẹ́ndẹ́sì látàpá àlàáfíà ó sì rán wọn rọgìrì ọ̀rọ̀ wọn wọnúkulu kíákíá ló sọ bọ́ọ̀lù sọ́wọ́kẹ̀ tí ẹnìkú PSG olórí fọ́lọ́ àìkọ́rẹ́niyé ló sọ bọ́ọ̀lù ọ̀hún nù mẹ́kọ̀ tí PSG lọ́wọ́ láàrin ọmọ ọmọ ìyá méjì tí wọ́n bára wọn ní gbólóhùn akínbíbẹ̀ jẹ́
1: Abian Ruiz agbábọ́ọ̀lù eléyìí tó ṣe wípé ó mi àwọn ojú ikọ̀ Arsenal ní ìpele semi-final ti sáà tó kọjá òun náà ló kan bọ́ọ̀lù ọ̀hún sọ́wọ́ òkè àtọ̀hún àti Kwara Skelia. Bí wọ́n jọ gbìyànjú àti ẹgbẹ́lẹ́gbà sọ́nú òun náà ṣe ẹ̀yọ̀ gbà lásìkò eléyìí tá a wà yìí ó sì ti gbá kíní ọ̀hún lọ sọ́nà nù lásìkò tá a wà ọdọ́ọdọ́ agbábọ́ọ̀lù rẹ̀ ṣùgbọ́n bìtí àtúntò súnmọ́ bìtí bọ́ọ̀lù ọ̀hún wà ó sì ti na kíní ọ̀hún sọ́wọ́ lásìkò eléyìí tá a wà yìí ọwọ́ ikọ̀ ẹgbẹ́ olùfàyè Saint-Germain lọ́dọ̀ Ousmane Dembélé ló ń gbìyànjú àti wá ṣùgbọ́n Luis Kelly àtọwọ́ àti Pierre Ngakoue wọ́n dúró sí àtibẹ̀ yẹn wọ́n ní òsàn náà bẹ̀ẹ́ Luis Kelly lè tó ṣe wípé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ilé yìí ó di agbábọ́ọ̀lù láti ilẹ̀ gẹ̀ẹ́sì tí ọjọ́ orí ẹ̀ ó kéré jùlọ tí ó gba bọ́ọ̀lù ní àṣekọ́bá ìdíje UEFA Champions League lẹ́yìn tí Trent Alexander-Arnold tóun ṣe lọ́dún 2019 ọwọ́ ikọ̀ Paris Saint-Germain òun náà ni kíní ọ̀hún ṣì wà.
2: Ó máa ń fún ọrùn lọ́pọ̀lọpọ̀ gbà fún Vitinha láti ṣílẹ̀kùn aláàtúntò tó jíròrò ọ̀fẹ́ o ìyẹn ò bọ́sí kò bọ́sí fún ikọ̀ agbábọ́ọ̀lù PSG nípasẹ̀ Vitinha láti ṣí ọ̀nà láti àárín gbogbo fún alákòjú alátakò tí wọ́n bá ní. Ṣùgbọ́n pẹ̀lú Declan Rice ní àárín fún ikọ̀ ti Arsenal ọjà yìí ọ̀fẹ́ rọjú bí ikọ̀ ti ẹgbẹ́ PSG bá ti tẹ́lẹ̀ kí Mara Kelia ó ti bẹ̀rẹ̀ o ó ti ní ìyẹn dúpẹ́ lóṣù tó ṣe sáta wáyé pẹ̀lú ìfẹsẹ̀wọnsẹ̀ lẹ́pọ̀ ti pèsè ìrànwọ́ tó lọ́wọ́ nù góò lọ bí mẹ́ta ó lé lógún ó tún mẹ́fẹ̀ lónìí. Ikọ̀ PSG yarí o.
1: Bọ́ọ̀lù eléyìí tí Ousmane Dembélé bọ́ọ̀lù eléyìí tí ó gbá ọ̀nà òkè òun náà ni bọ́ọ̀lù ọ̀hún lọ Ousmane Dembélé eléyìí tó ṣe wípé òun ló gba ìdíje Balúdíọ̀ tí ẹ rí ẹ̀rí ìlẹ́lẹ̀ ẹni tí í ṣe mọ́ọ̀nì gbàgbé agbábọ́ọ̀lù fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal tí àwọn ọmọ bíbí orílẹ̀-èdè wa Nàìjíríà bíi tí wọ́n máa ń pè ní ìgbùgbé òun náà ni wọ́n ṣe àfihàn lásìkò eléyìí tá a wà yìí àwọn olólùfẹ́ ikọ̀ Arsenal wọ́n ń pàtẹ́wọ́ ní Budapest olùkọ́ni wọn Mikel Arteta òun náà ń pàtẹ́wọ́ ó gbé ikọ̀ Arsenal súnmọ́ àti ìwọ́ṣe yọ. Ó gba ilé ìlú ìlẹ̀ gẹ̀ẹ́sì fún ìgbà àkọ́kọ́ láàrin ọdún méjì àṣẹkẹ́gbẹ́ ìdíje yọ̀ọ́ champions league àkọ́kọ́ lẹ́yìn tí ikọ̀ Arsenal máa gbà wọ́n lè borí orí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ilé ọwọ́ ikọ̀ PSG òun náà sì ní bọ́ọ̀lù wa ṣùgbọ́n Declan Rice ó ń ta kíní ọ̀gbà lásìkò kíní ọ̀sìkò tá a wà ó ní kíní ọ̀sìkò kíní ọ̀sìkò sọ́wọ́ ìpín ikọ̀ Arsenal wọ́n gbìyànjú àti bọ́ọ̀lù wa bọ́ọ̀lù owó òdòdó
2: rẹ̀ bí ẹ bá ṣe àfihàn ti ẹrí lórí ìpapa bí àṣekágbá ìpapa àkọkọ bó ṣe ń tanú òbòdò lọ ẹ ó ti di pé àṣetíkú ìṣẹjú mẹfà náà ni adáyà yòókù ló fi kú ìfẹsẹ̀wọnsẹ̀ o. Bí ẹ bá ń mẹ́nu bá ọ̀rọ̀ ti ẹrí ẹ̀rí àbí wọ́n sọ nípa rẹ̀ pé mọ́nà ọ̀gbẹ́ni fásità ó tó bẹ̀ ojú bẹ́ẹ̀ lọ nínú òun náà wà létí pápá lónìí láti ṣẹ̀rí ẹ̀ wípé bẹ́ẹ̀bọ́ọ̀lù Arsenal wípé wọ́n pè é ṣe yẹn ti UEFA Champions League fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tó jẹ́ pọ̀ wá ti bàbá Arsène Wenger àwọn ọ̀dọ́ ṣẹ̀mí pọ̀ nínú nǹkan ti ẹgbẹ́ bẹ́ẹ̀bọ́ọ̀lù Arsenal ni kó tó di pé ọwọ́ adé líìgì lọ sí orí èdè Spain nínú kọ ti Barcelona nígbà náà lọ. Àfikún ìṣẹ́jú mẹ́fà ẹja máa wo bí wọ́n ti lò kó tó di pé àwa ò sí ní gbọ́gẹ̀ nílẹ̀ máa wo ara mí tí àwọn ikọ̀ ìgé tí wọ́n dà nínú fẹ́kẹ́fẹ́kẹ́ dé.
1: Kò ara Skelly àlélẹ̀ látọwọ́ ẹgbẹ́ ó lẹ fún Vitinha. Vitinha tún ṣe ní kíní ọ̀hún mú lọ́wọ́ àárín gbùngbùn fún ikọ̀ ìgbọ́nù Paris Saint-Germain. Ó ti kíní ọ̀hún lọ sọ́dọ̀ ẹgbẹ́ lọ́sọ́dọ̀ títí Ousmane Dembélé lọ́wọ́ ẹgbẹ́. Ousmane Dembélé náà ṣe lélẹ̀ fún ikọ̀ Paris Saint-Germain nù. Ó di kíní ọ̀hún mú. Ó lẹ kíní sínú olùsọ́dọ̀ ti Désiré Doué. Désiré Doué ń gbìyànjú àti wá Ousmane Dembélé padà. Ṣùgbọ́n àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ ikọ̀ Arsenal wọ́n sùn síbẹ̀ ni wọ́n jẹ́ kọ́nà ọkọ̀ jábẹ̀. Wọ́n náà wọ́n ti tilẹ̀kùn. Gabriel Magalhães ọmọkùnrin kan sáré kiri lọ́wọ́ yìí fún ikọ̀ Arsenal. Kò dẹ̀ fẹ́ẹ̀ jẹ́ kí ikọ̀ Paris Saint-Germain kí gbogbo iṣẹ́ tí wọ́n ṣe kò jẹ́ kí ó hàn. Fún Araskeli Alele àtòun àti agbábọ́ọ̀lù ọmọdé Telenje eléyìí tí ikọ̀ Arsenal gbé láti inú kọ Valencia Christian Mosquera. Wọ́n dá kíní ọ̀hún padà lọ́sọ́dọ̀ ti Vitinha lọ́wọ́ àárín. Vitinha òun náà ti kíní ọ̀hún lọ́sọ́wọ́ ìgbé lọ́sọ́dọ̀ ti Akimi. Akimi lẹ kíní ọ̀hún lọ́sọ́nà òkè lọ́sọ́dọ̀ ti Désiré Doué lọ́wọ́ ìgbé. Ikọ̀ Paris Saint-Germain wọ́n gbìyànjú àti lu ọ̀wọ́ yìí tí ikọ̀ Arsenal dé. Ṣùgbọ́n gbogbo bọ́ọ̀lù tí wọ́n ń lẹ̀ ó ń jọ bí ẹni wípé ọ̀dọ̀ Vitinha náà dá kíní ọ̀hún padà sí láti wá ọ̀nà láti sí ọ̀dọ̀ àwọn aṣọ́lé eléyìí tí wọ́n ti fà. Wọ́n ti gbá kíní ọ̀hún ọ̀nà òkè òun náà sì ni bọ́ọ̀lù ti Désiré Doué tó gbá ọ̀nà òkè ló lọ.
2: Lóòótọ́ bí kíní ọ̀hún ṣe ń lọ pẹ̀lú àkọọ́lẹ̀ tó ń bẹ̀rẹ̀ nísìn àkíyèsí kankan wá sí mi ní orí nísìn pẹ̀lú bóyá jẹ́ pé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ bẹ́ẹ̀ yóò bá tanra rẹ̀ lókù nínú ìfẹsẹ̀wọnsẹ̀ iná Kayabas ló fẹ́ẹ̀ tán jù yàtọ̀ sí pé omi àwọ̀ ipa tó kó nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ṣùgbọ́n láti ní obìnrin bíi Gyökeres ní ọwọ́ iwájú kí ọ sì gbé Kayabas láti wá léwájú fún agbábọ́ọ̀lù Arsenal nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó jẹ́ àṣekágbá ṣé pé kíbi ẹsìn máa retí pé ogún tó ń bọ̀ lápá kejì ni nígbà tí Gyökeres tó lè wà lórí àga gẹ́gẹ́ bí akamọ́tàsí tí Kayabas tó sì lọ léwájú.
1: Ó ń jọ bí ẹni wípé olùkọ́ni Mikel Arteta mọ̀ọ́mọ̀ lo Kayabas torí ìrírí tó rí àti ìrírí tí ọmọkùnrin ọ̀hún ní láti lè jẹ́ kó gbé ẹ̀mí àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn ikọ̀ Paris Saint-Germain bíi Marquinhos àtòun àti Falcao láti lè gbé ẹ̀mí wọn gbóná kó ti rẹ̀ wọ́n sára kó tó di pé Victor Gyökeres kó tó di pé ìwọlé Kayabas tún rẹ̀ pásítà o Kayabas ti gbà ṣùgbọ́n agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn ikọ̀ Paris Saint-Germain wọ́n súnmọ́ wọn jẹ́ kíkíní ọ̀hún wọn jẹ́ kó ráàyè wọlé àmì ayò kan sọ̀dọ̀ náà láti ṣe ìlékè nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ní Budapest lórílẹ̀‐èdè Hungary.
2: Nínú ìṣẹ́jú mẹ́fà tí wọ́n fi kún ìfẹsẹ̀wọnsẹ̀ yìí gẹ́gẹ́ bí abala àkọ́ṣe ń tẹnubodò lọ wọ́n ti gbá mẹ́ta ní bá ṣe ń sọ̀rọ̀ yìí ó kú mẹ́ta míì tí wọ́n ó tó gbá kó fi jẹ́ pé abala yìí yóò tẹnubodò yóò rọ̀bí kòókòdò. Àwọn tí Kayabas tó ti mì lábala yìí náà ni ó sì ń bẹ́ẹ̀bẹ̀ o tí ikọ̀ Arsenal tí wọ́n fi léwájú PSG ní àṣekágbá ìdíje ti UEFA Champions League eléyìí tí a tẹ́ pẹpẹ rẹ̀ láti wọ́tẹ́ 92FM 94.9 ní gbọ̀ngàn gbàgbélejò ti Watershed ní ojú ọ̀nà ti Old Ife Road nígboro Olúbàdàn ìpínlẹ̀ Yorùbá orílẹ̀-èdè Nàìjíríà amẹ́yọ kan fún Arsenal odò fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù PSG.
1: Pẹ̀lú bí nǹkan ṣe lọ lásìkò táwọn ikọ̀ PSG wọ́n lẹ kíní ọ̀hún sínú kulu ikọ̀ Arsenal ṣùgbọ́n ọwọ́ ọ̀tá òun náà ni bọ́ọ̀lù eléyìí tí ikọ̀ Paris Saint-Germain tí wọ́n gbá ọwọ́ ọ̀tá òun náà ni kíní ọ̀hún lọ àfihàn Kayabas àtọ̀hún àti Kaká Akimi òun náà ni wọ́n fi hàn lásìkò táwọn agbélẹ̀gbẹ́ ọ̀fẹ́ láti bí àsíá wà òun náà lélẹ̀ kùnrin ikọ̀ Arsenal adarí ayò ọmọ bíi orílẹ̀-èdè Germany ó sì ti súnmọ́ wọn láti bá ẹni tó jẹ́ aṣọ́lé ikọ̀ Arsenal David Raya àtọ̀hún àti Fabian Ruiz ọmọ orílẹ̀-èdè kan náà làwọn méjèèjì àtọ̀hún orílẹ̀-èdè Spain òun náà ni wọ́n ti jọ wá ó bá àwọn méjèèjì sọ̀rọ̀ láti ẹbí kí wọ́n jẹ́ kí ìfarabalẹ̀ kó wà nínú kulu wọn ikọ̀ Paris Saint-Germain gbá kíní ọ̀hún aṣọ́lé ikọ̀ Arsenal ó gbé kíní ọ̀hún ó gbé bí ọmọ ni ìṣẹ́jú mẹ́rin ti lọ nínú ìṣẹ́jú mẹ́fà eléyìí tí wọ́n fi kún ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ David Raya ó gbé bọ́ọ̀lù ọ̀hún dáadáa.
2: Tó bá a ṣe kọ́ pé yóò rí náà ló ti rí lọ yìí o torí pé abala nǹkan yóò tẹnu bọ́ọ̀lù ó lè bí kòókòó lára àwọn olùfẹ́ lọ́balẹ̀ pàápàá jùlọ láti gbùtì ọ̀dọ̀ Arsenal pé bí ó ṣe mọ bí ìfẹsẹ̀wọnsẹ̀ ó já síbi kan kókó náà àwọn ti ní àmẹ́yọ kan tí wọ́n fi ń léwájú nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kojú PSG ikọ̀ ti PSG náà lórí òkè gàgàrà tí wọ́n ó gùn torí pé wọ́n kọ̀ san gbèsè kan kó tó di pé wọ́n dámọ̀ràn omi débi pé wọ́n sọ pé àwọn fẹ́ gba ìdíje ti UEFA Champions League àṣekágbá yìí fún ìgbà méjì léraléra gẹ́gẹ́ bí eléyìí bó ti ṣe ń rí ó kú ìṣẹ́jú kan dondo tí wọ́n fọ fèrè wípé abala àkọ́kọ́ ó ti tẹnubodò nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tòní ṣùgbọ́n àtúntẹ̀ àwọn tó ti wáyé láàrin kan méjì òun náà láàrin Kayabas àtọwọ́ àti ìkọlù látọwọ́ Marquinhos ògbólógbòó agbábọ́ọ̀lù lọ́wọ́ yìí fún ikọ̀ ti PSG tó sì tún jẹ́ balógun wọn kíni ọ̀hún tẹnubodò lọ a sì kéde ẹ̀ fún yín tó bá parí bẹ́ẹ̀ pé ikọ̀ Arsenal ó ń léwájú kan PSG pẹ̀lú àmì ẹ̀yẹ kò sódò ní àṣekágbá Arsenal ti wá bẹ́ẹ̀ rí tó yẹ pé kojú kan ti Barcelona ni ṣùgbọ́n lọ́dọ̀ lọ́hùn bí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe lóhùn ọ̀rọ̀ tí ẹ gbé káàdì pupa fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Arsenal ó jẹ́ bí ìpèníjà lọ́jọ́ náà lọ́hùn amẹ́ni ó sì gbàlọgbà lọwọ tí ikọ̀ arsenal tó sì ń wo kinní ọ̀hún gẹ́gẹ́ bíi pé àlàfo kékeré báyìí ló ń bẹ láàrin òun àti fi ẹ̀yẹ UEFA champions league.
1: Ikọ̀ arsenal ni ó lẹ bọ́ọ̀lù sọ́nù lásìkò ilé ìta wa ẹ̀ pẹ̀lú bí nǹkan ṣe lọ Declan Rice ni ó sì lẹ kinní ọ̀hún òun ni ó lẹ sọ́nù ó lẹ kinní ọ̀hún o ó lẹ sínú kúlú ikọ̀ Paris Saint Germain àwọn agbábọ́ọ̀lù arsenal fò Kayavati ló fò tó forí ka kinní ọ̀hún Mumu Skwera náà kan ṣùgbọ́n jọ bí ẹni wípé àgbélẹ̀gbẹ́ ọ̀fẹ́ lélẹ̀ ó jẹ́ láti bí àsíá wà fún ikọ̀ arsenal wọ́n jẹ Kayavati mọ́lẹ̀ ó ń bèrè lọ́wọ́ adarí ayò wípé wọ́n ti òun ṣùgbọ́n jọ bí ẹni wípé adarí ayò ọ̀hún orí bí tọmọkùnrin ọ̀hún wà ó sì ní pẹ́kójú bẹ́ẹ̀ kò sí nǹkan kan pẹ̀lú àtúwò fáwọn òun eléyìí tá ń rí Kayavati fò láti kọ bọ́ọ̀lù ọ̀hún agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn wọn Pacquiao ìyẹn ti kọ Paris Saint Germain bí ó lè rẹ títí kiri ẹ̀ ló gba kinní ọ̀hún ó forí kan kinní ọ̀hún sọ́wọ́ ta láti kọ eléyìí tá a wà iná pẹ̀lú bí nǹkan ṣe lọ àgbélẹ̀ láti bí àsíá wà òun náà ni kò arsenal ó sì ti gbà Bukayo Saka òun náà ni ó gba ikọ̀ arsenal ti mi àwọn láti bí àsíá ní ẹ̀ẹ̀mẹtàléníogún ní sáà tá a wà yìí.
2: Àǹfààní míì túrè fún ikọ̀ agbára arsenal láti ṣàfikún àwọn ilé tí wọ́n mìíràn fẹsẹ̀wọnsẹ̀ torí bí wọ́n bá rí oore ọ̀fẹ́ àti àgbélẹ̀gbà ọ̀fẹ́ láti bí àsíá wà gbogbo ìran tó. Atakunrin atobirin tó ń bẹ nígbègbè ti Watershed ní Old Ife Road nílùú Ìbàdàn pẹ̀lú bí ìfẹsẹ̀wọnsẹ̀ ṣe lọ àṣekágbá ìdíje ti UEFA Champions League láàrin ẹgbẹ́ bọ́ọ̀lù Arsenal àti PSG ó ti abala àkọ́kọ́ rẹ̀ ó ti wá sí òpin àmẹ́yọ kan fún Arsenal odo fún ikọ̀ PSG ni. Tó àmẹ́yọ kan sódò fún ikọ̀ ti Arsenal kojú PSG nínú àṣekágbá ìfẹsẹ̀wọnsẹ̀ Champions League eléyìí tó ń lọ́wọ́ láàrin PSG àti Arsenal ọpẹ́lọpẹ́ àwọn eléyìí tí Kai Havertz tó mìn ní ìṣẹ́jú kẹfà tí ìfẹsẹ̀wọnsẹ̀ ìgbìnàyà òun ló fún Arsenal òun láǹfààní láti lè máa borí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ abala àkọ́kọ́ yìí ǹjẹ́ ó ṣeé ṣe kí Kai Havertz pẹ̀lú àwọn tó mìn kó mú Arsenal jáwé olúborí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí kí wọ́n sì gba ife ẹ̀yẹ Champions League àkọ́kọ́ nínú ìtàn ìgbésí ayé wọn. Clever gbogbo alárí lọ ní abala àkọ́kọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ àṣekágbá Champions League ní Budapest láàrin Arsenal àti PSG. Gbogbo ala ń retí ohun tó ṣẹlẹ̀ yìí pé ó ṣeéṣe kó súnmọ́ látàrí pé Arsenal ìṣọwọ́ gbá bọ́ọ̀lù wọn láti bí ìfẹsẹ̀wọnsẹ̀ bíi mélòó kan kí sáà tó parí nínú líìgì lẹ́gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ bá ti mi ayò àwọn ayò kan wọ́n jókòó-lé títí wọ́n fi gba líìgì. Àtúrí pé fẹ́ súnmọ́ kó ṣẹlẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí. Ǹjẹ́ akitiyan PSG ǹjẹ́ ó lè dá Arsenal lọ́wọ́ kọ́ pẹ̀lú ọ̀nà tá Arsenal fi ń gba gbá bọ́ọ̀lù nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí.
3: Nǹkan tó wà bẹ́ẹ̀ ni wípé Fẹ́bá lọ́ọ́rẹ́ wo Kvaratskhelia yìí níbi tó wà yẹn níwájú yẹn ọ̀pọ̀lọpọ̀ ayò wọn ní àtàkì ọwọ́ Kvaratskhelia ló wà. Ẹ̀jẹ̀ bá dẹ̀ wọ Kvaratskhelia yìí dáadáa

iléeṣẹ́ my Abuja Home Limited ni mo ń pè ọ́ sí. Àwọn ni wọ́n ní ilẹ̀ tó tó bíi 50 plots, 50 plot of land ní Mòwe Ọ̀padà. Láàrin méjì ìpínlẹ̀ Ogun sí ìpínlẹ̀ Èkó. Ìrìn ìṣẹ́jú 15 ni o láti Redeem Camp àti Vega Bus Stop. Gbogbo lẹwa pátápátá ló jẹ́ ojúlówó tí kò sì sí wàhálà ọmọ onílẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí 500 square meter plus 5 million naira péré là ń tà. Ẹni tó bá wù láti ra ẹ̀ka ilẹ̀ kan 25 million naira ni o. Ìwọ náà tara sàsà. A ti ta Mòwe pé sùn àtàn. Bẹ̀rẹ̀ là ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ìwé ẹ̀rí tó jẹ́ ojúlówó ló sì wà níbẹ̀. Gbogbo plus tó kù lórí ilẹ̀ yẹn kò ju 50 lọ 50 plus. Nǹkan rere ni kéèyàn ó dókòwò nínú ilẹ̀. Dá ilẹ̀ lónìí nílé iṣẹ́ My Abuja Home Limited láti ra ilẹ̀ tiẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó máa pè ní 0701 148 9931 0701 148 9931 My Abuja Home Limited, ilé iṣẹ́ tó ṣe kọkàn tán lórí kára.

0: 32FM, 94.9.
1: Bẹ́ẹ̀ni gé mi ènìyàn ṣùgbọ́n kàṣọ ti wọlé bọ́ọ̀ yẹn ó ṣe òògùn ṣùgbọ́n ọwọ́ adájọ́ ayò tí ó ń darí fẹsẹ̀ wọn sẹ́yìn wípé ó bálàǹsì kìíní gẹ́gẹ́ bá ti mọ̀ pé ó máa fẹ́ kí bọ́ọ̀ kó flow kò kì í sábà fọ fèrè káàkiri gan ní sáà tàwa ibi head card méjì pé ló ṣì pín ní sáà tàwa fẹsẹ̀ wọn sẹ́yìn ó ṣì ń lọ kàṣọ nǹkan tó máa ṣe ṣùgbọ́n bóyá agbábọ́ọ̀lù kan wà tí ikọ̀ PSG fẹ́ gbé wọlé àti fẹ́jọ jáde gbogbo àwọn starting eleven tó máa ń lò gbogbo wọn náà lélẹ̀ tí màá ṣe pé máa ń bẹ̀ṣọ̀ agbábọ́ọ̀lù yẹn táàṣì wọn fi tú sọ àṣírí wọn ti wá tú ní àsìkò táwa báyìí ó ní kí lẹ́ẹ̀dí padà àwọn síta báyìí.
2: Ó dà Jumoke, ìmọ̀ràn wo láàrin ìṣẹ́jú kan lẹ ó gbà Luis Enrique tó bá ṣe é ṣe fún kó yí padà fún láti gba ìdíje UEFA Champions League lọ́tà wa yìí ẹ kàn gbà Luis Enrique ní ìmọ̀ràn láàrin ìṣẹ́jú kan.
3: Ọ̀yọ́ ti sọ̀rọ̀ sí náà ni pé ibi tó lè yí padà tó yí kó tẹ bá ní ká nǹkan tá à ń wò lọ́wọ́ ẹ̀ pé

0: tí bọ́ọ̀lù ń bọ́ sí lọ́wọ́ ju olóòrì Baraskelia. Adẹ̀bọ́ bí Baraskelia ṣe wà pé tó jẹ́ kó ní pace. For pace yẹn báyà tí ìlú oyè tẹ̀lé àwọn olóòrì rẹ̀. Tó dẹ̀ fún yẹn dandan ní owó àràkọ́ tó ṣàkóbá. Nípa PSC táàbọ̀ tẹ́lẹ̀ ni tó bá ti rí páàsì kan báyìí tó ti gbé fò níwájú bá àìsàn kó ti lọ ni. Ṣùgbọ́n báyìí ikọ̀ Arsenal mú wọn lọ́wọ́ lẹ́pẹ́ àníṣe ẹ̀ní rí kankan ṣe bíbí. Báyìí ṣe wípé látìgbà tí wọ́n ti tó lọ́n tó láìnà kalẹ̀ làwọn máa ṣàgbà ti ní ṣàdúgbò báyìí pé olùkọ́ ni àtẹ́ta ó fẹ́ jókòó sẹ́yìn ni. Ní tó dẹ̀ fẹ́ jókòó náà nìyẹn. Ṣé pa bá ti rí gò kan báyìí.
1: Ká jókòó lé.
0: Jókòó lé. Ìtọ́yìn tí mistake ti kọ PSC náà dẹ̀ ṣe nìyẹn pé wọ́n ti jẹ́ kí Gunners kó score síwájú wọn. Pé wọ́n dẹ̀ ti sọ báyìí ẹ fẹ́ break the best yẹn. Mi ò pẹ́lẹ́ á kún. Tó bá ti ẹ̀fẹ́ break ẹ̀ gbọ́dọ̀ padà mi àwọn bó ṣe pásínà wọ́n máa double goal.
1: Ó dàka ohun tí ó ṣẹlẹ̀ nígbà tí abalẹ̀ kejì ó bá fi gbìnà yá kí mọ́ yọ̀ǹda rọrọ gẹ̀dẹ̀ fọ̀ ga wa.
2: All right, DJ.

0: ó ti yára di ẹ ti ẹ ṣe sùúrù sa. Ẹ bá mi fún wọn ní àtẹ̀wọ́, ẹ bá mi fún wọn ní àtẹ̀wọ́, ẹ̀yin ṣòjóró, ẹ̀yin náà ṣòjóró, ẹ̀yàn dádì jẹ, dádì ẹ lọ jókòó. Ẹ bá mi fún dádì látọ̀wọ́ dáadáa. Ta ló kọ́ mu tán láàrin àwọn méjì? Tó bá jẹ́ pé ẹni yìí ló kọ́ mu tán àwọn kan. Ọkọ̀ mú tán ẹ lọ jókòó. Tẹ bá bílì fáwọn ní ọmú tán ẹ jí jẹ́ rán. Ẹ máa lọ sọ́fíìsì àwọn rẹ́gà báyẹn. Ẹ máa lọ sọ́fíìsì àwọn rẹ́gà báyẹn. Ẹ máa lọ sọ́fíìsì àwọn rẹ́gà. Ọ̀rọ̀ ẹ ní sin jẹ́ ṣùgbọ́n a máa pa.
1: So kakara sori papa gbẹgẹdẹ ti ilu ibadan nibi ti a ti n tẹ pẹpẹ ase kakara idije ti yọba champions league laarin ẹgbẹ bọọlu arsenal ati psg ẹ mọ ẹ pe abala akọkọ ẹgbẹ arsenal ati odo fun psg wọn ti tun. Padà sórí pápá báyìí láti jẹ́ kí ìtẹ̀síwájú kó nígbà ìjàgùdù láàrin kan méjì ní ìpàṣálẹ̀ tòní lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn láàrin kan ti arsenal àti psg lẹ́ẹ̀kan sí abimbalala mi lorúkọ mi fún ikọ̀ ege.
2: Akínkùnmí ni lápò náà lorúkọ tèmi náà ń jẹ.
1: Kẹ́sìtẹ́síwájú torí bẹ́bí tí a bá dé nísìn àwọn ikọ̀ olùkọ́ni àti ìsọmọgbẹ́ wọn jáde bọ̀ láti ìyẹ̀wù àwọn agbábọ́ọ̀lù tó ń jẹ́lá torí àga báyìí ná àwọn ẹgbẹ́ olólùfẹ́ arsenal ní bákẹ́ ṣọ́kẹ́ ọlọ́run tó ṣe ti líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì ó lè ṣe ti uefa champions league náà ní ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal ṣáàdì dájú wípé ó wà lọ́sùn mọ́mọ́dún àbí ẹ̀dá ní torí pé ẹnikẹ́ni yòówù tí ìgbàgbé àmì ẹyẹ lọ lọ́wọ́ àti ọwọ́ ẹ̀yìn náà ti ń to bọ́ọ̀lù ọ̀hún láti mọ ibi tí ó lè dúró sí láàrin agbábọ́ọ̀lù makio àtọwọ́ àti pato lọ́wọ́ yìí pato gba sí mendes mendes ìwà ètò súnmọ́ ṣe ó fún ọwọ́ fìtíà ní bọ́ọ̀lù bọ́sùn láàrin gbogbo fìtíà ń darí kíní ọ̀hún náà láàrin tó súnmọ́ kìfàrà kẹ́líà eré iwájú ló sáwọ́ yìí ọlọ́tẹ̀pá ó dín láti bẹ lẹ́yìn kọ́ arsenal ó tún ti lu arúgà láti lu bọ́ọ̀lù ọ̀hún jáde ètò fún ikọ̀ ìfọ̀kànbalẹ̀ ṣẹ́jú iná àbíbà àti magalhaes náà ń dára lẹ́yìn fún ikọ̀ tẹgbẹ́bọ̀lù ti arsenal fabianus ọlọ́wà kan débi ìrọ̀rùn ṣùgbọ́n lópin rẹ̀ kò wá débi èrè bọ́ọ̀lù tí wọ́n rí ṣẹ́jú iná.
2: Arsenal ni ó lẹ bọ́ọ̀lù láti ọwọ́ ẹgbẹ́ lásìkò ilé ìtawà Christian Mosquera òun náà ni ó sì lẹ̀ ṣùgbọ́n àwọn olólùfẹ́ Arsenal wọn ò tí ì ní fẹ́ dunnú jù nítorí pé ká bá rántí nǹkan tó ṣẹlẹ̀ lógún ọdún sásìkò tawà nígbà tí ikọ̀ Arsenal kojú ikọ̀ Barcelona ní Paris lórílẹ̀-èdè Faransé níbi tí ikọ̀ Arsenal ti ń lékè wọjú kọ́tọ́mí lékè wọ ìṣẹ́jú ẹlẹ́ẹ̀karùnléláàádọ́rin níbi tí wọ́n ti kojú ikọ̀ Barcelona kó tó di wípé Samuel Eto'o àtọ̀hún àti Julen látọwọ́ ẹ̀yìn láti wá fún ikọ̀ Barcelona ní ààyè láti gba ìdíje UEFA Champions League mọ́ ikọ̀ Arsenal lọ́wọ́ lógún ọdún ṣe ń lọ. Arsenal ṣì lẹ́kẹ̀ pẹ̀lú àmì ẹ̀yọ̀ kan sódò lọ́wọ́ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní 2006 kò tí ì lè fẹ́ jẹ́ kí wọ́n dunnú jù.
1: Pẹ̀lú bí ìfẹsẹ̀wọnsẹ̀ ṣe ń lọ àti ibi tó dé dúró yìí káàdì àkọ́kọ́ ti wáyé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ó sì lọ sọ́dọ̀ ikọ̀ Arsenal tí wọ́n ti kọ́kọ́ mi àwọn nǹkan dondo nínú eléyìí ti lọ lọ́wọ́. Ẹni tó sì gba káàdì òfẹ́fẹ́ náà ni Mosquera gbọ́bọ̀dọ̀ lọ́wọ́ yìí fún ikọ̀ ti Arsenal látàrí pé ó ń jọ bí ẹni pé ń fi àkókò ṣòfò lójú adarí ayò. Báyìí ná bọ́ọ̀lù tún ti débi ìdádúró torí pé William Saliba ó ti mú ẹlòmíì balẹ̀ gbogbo tó bá kọjá lọ́dọ̀ rẹ̀ ní wọ́n bí ìgbà tí ò sọ ọ̀ bá kíyèsí ni. William Saliba
2: lásìkò ilé ìtawà.

0: no, I told them a lane in the side way. I got found a little shall we pay near Chicago. I did a UEFA Champions League Nissa to Koja. This are a duet on me and one meti. What you call Inter Milan. Oma for your own city shed and Nissa. I don't care one retail CB Mepa. Nino did a full digital UEFA Champions League figure Paris and German Nissa. That one. Baba no. Déclarer si les balles sinon coulou sinon coulou sinon coulou comme Paris Saint Germain je me lance sur les étoiles ouais moi gagne au attaquant comme Paris Saint Germain dans les kinés on gagne au dernier match ça dit kinés aussi non on les sort on les sort de Miles Miskelly Skelly le débat le boulot on gagne
1: on peut pas taquer il y a des gens chez moi là où il est chez ton chaque batteur ou parti voir si bagarre ouais chaque film il fait ça ouais c'est il est chez ton parti regga non non c'est à tirer il faut les gens t'as dit 2 FM et si tu peux attendre à ta barre ni un tinja ni un tinto la tête quand car le coup back ok et des médias aussi t'en sont faut dire oui mais on fait lẹnu o tutu dekun regard riding lo ni pele ni pele ni ti jija jo pe pe oke lo ni pele sanko fun emi ati ka jo pe mo atoni ko rodi rodi fun ko ma adugo ka le fi se normal regard riding adupe lowo yi adupe pe oko ife se won se won te si waju o di iseju keji o di ni adota bayi laarin iko meji enikan ko si ti rogbon da iko ti psd ni en to bo lato weyin safanov o ti wa pa otun re o gba sibe akimi da na wa nbe yen o makuyo ti gba ballu o wa kimi ti be lagbon ti be won pe ballu laarin ara won ari gbogbo sofo asta ti dodimo won ti fun olorun won be won ojori ballu on gba laarin gbogbo fun fitinya fitinya gba para saarin owo pako lo bo si pako na we to sumo lati gbe ballu ohun fun pako ti da para fun makiyo makiyo farabalẹ owo sale ni won wo boya ona jela ni ati be won o fitinya lo tu gba ballu e pada o ironu lo ba de fun iko ti psd erele oluo oluo oluo oluo astanduo astanduo astanduo dembele na gbegbe iko psd won ori ori ofe ohun lo
0: iko paris saint germain ori anfani eleyi ti won ri won ori lo iko astan city jackini ohun gba won le sowo waju won le calvert mole sugba dari ayo oni o si nkankan ni ati be yen paris saint germain na si ni latowo egbe ti sare due o pe kini ohun sinu kulu o gbiyanju ati wa usman dembele sugba ballu ohun ti poju ninu ifese won se ile pelu bi nkan se lo ifese won se ele kesan lele ni saata wa ti alatako ama leke iko paris saint germain lo si abala ile keji lato mama leke iko paris saint germain ni abala akoko nigba ti abala ile keji o ba si bi bere iko paris saint germain o wa ni owo eyin ninu emejo ti kini ohun ti sele ni saata wa iko paris saint germain o ti bori ifese won se kankan ninu gbogbo ifese won se mejejo ile ti kini ohun ti sele won padanu marunu e won de ta omi le meta ti alakato alatako won to ba leke won ni abala alakoko kẹdẹrẹ fún ipò ẹgbẹ bọọlù arsenal láti bí ìfẹsẹwọnsẹ bíi mẹta ó dín ní ọgọfà eléyìí tí wọn ti gbá sẹyìn tí wọn ti lékè alátakò wọn ní abala àkọkọ pẹlú àmì ayò kan àbí jù bẹẹ lọ arsenal ò tí ì pàdánù ju ẹyọ kan lọ nínú ìfẹsẹwọnsẹ tó lọ sí bíi abì mẹta ó dín ní ọgọfà tí wọn lékè ní abala alákọkọ.
1: So pẹ̀lú bí abalẹ́lẹ̀ kejì ṣe ń léwájú yìí tó di àádọ́ta ṣẹ́jú yìí à ń wo ọgbọ́n tí àwọn olùkọ́ni ikọ̀ méjì tí wọ́n dá láti mú ìyípadà dé bá ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn bóyá arsenal ó wá ìṣípòrọpò eléyìí tí ó sọ góò tó ń bẹ́lẹ̀ ìdí méjì àbí jù bẹ́ẹ̀ lọ àbí wọ́n jókòó láti dílé mọ́ àmì ẹyọ kẹdodo létí bẹ́lẹ̀ wọn nǹkan tí ikọ̀ ti psd náà lè ṣe bóyá ká pààrọ̀ ààyè látọwọ́ olùkọ́ni o kí dembele kó bọ́ sí apá ti bòmíì bóyá kó bọ́ sọ́wọ́ òkè kí dúwẹ̀ kó bọ́ sí sálẹ̀ sùúrù náà láàánú láti wo tí ó fẹ́ ṣe nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tẹ̀lé gbogbo ìyànjú òsìdó dembele láti lu ẹ̀yìn arsenal gbogbo ẹ̀ ló ń já sófo ọ̀ ń pa bí idán eegun rẹ̀ ń dé yàn.
0: Ọwọ́ ojú ilé wọn náà ni kíní ọ̀hún wà lásìkò táwọn ẹ̀sápọ́nọ́ọ̀ ti ṣe aṣọ́lé wọn lọ́lẹ̀ kíní ọ̀hún lọ́sọ́dọ̀ ti nù mendes ó fún bìtíyà lọ́wọ́ àárín bìtíyà dá padà lọ́sọ́wọ́ yìí lọ́sọ́dọ̀ ti aṣọ́lé wọn náà ló di bọ́ọ̀lù mú lásìkò ilé ìtawọ̀ ẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ó dá kíní ọ̀hún padà lọ́sọ́dọ̀ ti akafa akimi lọ́wọ́ òkè akimi ó ń gbìyànjú piero incapie òun náà ló sì lé ọmọkùnrin òun mọ́lẹ̀ lásìkò ilé ìtawọ̀ àì àgbélẹ̀gbẹ́ ọ̀fẹ́ lélẹ̀ yóò jẹ́ fún ikọ̀ paris saint germain wọ́n sì sáré gbà kíní ọ̀hún látọ̀dọ̀ agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn wọn bí tí a náà lọ lẹ̀ kíní ọ̀hún sọ́dọ̀ títí agbábọ́ọ̀lù wọn láàrin ìyẹn jaun nevis lásìkò ìtawọ̀ àì nevis ti kíní ọ̀hún dání ó dá padà sọ́dọ̀ ti wílẹ̀
1: bọ́rọ̀ ṣe wá lóun ó rí ó ti di ìṣẹ́jú kejì ó lé láàádọ́ta báyìí ó túmọ̀ sí pé a ti lo ìṣẹ́jú márùn-ún àti díẹ̀ nínú ìfagagbága yìí pẹ̀lú abala ẹlẹ́kejì tá a bẹ̀rẹ̀ àbábí tá a bá dé ìrásọ́kú tiẹ̀ ní ìtàn a ti rí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ ẹ tó mi àwọn àkọ́kọ́ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ arsenal ni ẹ tó gba káàdì àkọ́kọ́ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ arsenal ni ta ni ọ̀kọ́kọ́ ṣe pàṣípààyọ̀ àkọ́kọ́ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú pòtíkálukú wa.
2: lọ́wọ́ tí mo wọ̀ tá a bá ní ká sọ tá a bá wo mikel ateta dáadáa tá a bá máa ń wo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ẹ rí i pé tó bá ti ní ìfọ̀kànbalẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ó máa ń ṣòro fún ateta láti ṣe ìṣípààyọ̀ ìṣípòrọ̀pọ̀ agbábọ́ọ̀lù tó túmọ̀ sí pé ninu ifẹsẹwọnsẹ yi emiri pe ikọ PLG ni o kọkọ fẹ ṣe iṣipọrọpọ agba bọọlu akọkọ ninu ifẹsẹwọnsẹ to pe Mikel Arteta ti o ti ifẹsẹwọnsẹ oba ti debi kunkun tabi ti o ba ti ri pe oun ti ẹ ti n buri convincingly ko ki n fẹ ṣe aṣipayọ agba bọọlu lori papa bolu ṣe wa ninu ifẹsẹwọnsẹ to ti n leke pẹlu amẹyẹ kan sodo yi yoo fun ni ifọkanbalẹ to pọ pe awọn apalo to n koso de papa yi wọn le ṣe fun ohun lati le gba ifẹsẹwọnsẹ yi tan bo ṣe n lọ bayii emiri pe ikọ PSG ni o kọkọ fẹ ṣe iṣipọrọpọ agba bọọlu bí nǹkan ṣe lọ́nù fẹsẹ̀wọ́nsẹ̀ yìí.
0: pẹ̀lú bí nǹkan ṣe ń lọ ọwọ́ ojú ilé ikọ̀ arsenal náà ni bọ́ọ̀lù ọ̀hún wà david ryan ó fọ́n kíní ọ̀hún lọ sọ́nà nu ó lẹ̀ kíní ọ̀hún lọ sọ́dọ̀ àárín ikọ̀ ọgbẹ́ arsenal leandro trossard ló ń gbìyànjú àti wa ṣùgbọ́n agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn ikọ̀ pẹ̀lú paris saint germain wọ́n ti fò mọ́ra wọn jẹ́ nevis ọmọ kékeré láti inú orílẹ̀-èdè portugal òun náà ló sì gba bọ́ọ̀lù ọ̀hún lásìkò ilé ìtawà gbẹ́lẹ̀gbẹ́ ọ̀fẹ́ fún ikọ̀ paris saint germain àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn wọn wọ́n ń pè láàrin ara wọn.
1: ẹ jẹ́ ká wo bí tí wọ́n bá ìrìn àjò ọ̀hún dé bó ti jẹ́ pé ikọ̀ ti PSG àwọn náà ń to bọ́ọ̀lù láti ọwọ́ ẹ̀yìn dé apá àlàáfíà lọ́wọ́ iwájú wọ́n sì gbìyànjú ọ̀hún kífẹ́ ṣakẹ́lẹ́à ló ń parí lọ lọ́wọ́ àlàáfíà àwọn méjì nìyẹn sì bò mọ́bẹ̀ yóò jẹ́ kó nira fún un nígbẹ̀yìn gbẹ̀yìn bọ́ọ̀lù padà lọ sí ìta ni ikọ̀ PSG náà ló sì ní orí ọ̀fẹ́ láti lẹ bọ́ọ̀lù ọ̀hún wọ́n ti lẹ́ sọ́wọ́ ara wọn wọ́n lọ rè tún bọ́ọ̀lù ọ̀hún tò láti ọwọ́ ẹ̀yìn pàtó fún Makurio Makurio ti gbé bọ́ọ̀lù dá àrígbùngbùn àrígbùngbùn náà ló sì gbé sápá ọ̀tún apá ọ̀tún dúró ti padà sọ́wọ́ ìsàlẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń wò yìí ká máa wo tí wọ́n fi dáadáa Ousmane Dembélé ni o àwọ̀ àtúntò kìíní o PSG ló sì ní bọ́ọ̀lù wọ́n tún sí alátakò ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn gbogbo iṣẹ́ tí wọ́n fi wàhálà ṣe ìrọ̀rùn náà fi dà á lẹ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal Adéyẹ Yostabe Daniel ó ti fọn láti orílẹ̀-èdè Germany ẹja wo tó ṣẹlẹ̀ mẹ́wọ̀n.
0: adarí ayò ti fọ́n fèrè ó sì ti yọ káàdì àyìnrìn lásìkò ilé ìtawà fún agbábọ́ọ̀lù ikọ̀ arsenal yẹn bukayo saka nítorí pé ọmọkùnrin ọ̀hún ó ti kópa fún agbábọ́ọ̀lù tó jẹ́ ọ̀jọ̀ léjeléje ikọ̀ paris saint germain ìyẹn desire doué nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ilé àwa jẹ́ wípé àwọn agbábọ́ọ̀lù méjèèjì tó wà lápá àlàáfíà fún ikọ̀ arsenal àti christian musquera tóun àti bukayo saka wọ́n ti jọ gba káàdì lásìkò ìtawà lẹ́yìn táwọn méjì jọ gbìyànjú àti gba bọ́ọ̀lù lọ́wọ́ ara wọn bukayo saka gba bọ́ọ̀lù ọ̀hún dẹ̀ gbìyànjú àti sáré lọ padà ṣùgbọ́n ìpayẹ ba desire doué ó dẹ̀ tẹ́ lójúgun òun náà ló fà tí adarí ayò sì fi fọ́ fèrè tó sì fi fún bukayo saka ní káàdì àyìnrìn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí.
1: so kábà wá bá kíní ọ̀hún bọ̀ àdúrà náà ló ti gba káàdì fún saka o abala méjì ti ní ìrọpárọsẹ̀ báyìí torí saka ní apá lọ́wọ́ alápá ọ̀tún tó wà bákan náà ni mosquera jẹ́ ẹsẹ̀ àtàpá ọ̀tún àtàpẹ ẹsẹ̀ ọ̀tún báyìí nìsín ó ti di wọ̀jọ̀ pẹ̀lú káàdì òfééfèé fún ikọ̀ ti arsenal ẹ jẹ́ wọ́n náà fẹ́ tí ikọ̀ ti bsd ní bóyá wọ́n lè ṣe àmúlò rẹ̀ kí bọ́ọ̀lù ọ̀hún kò sì di àwọn agbábọ́ọ̀lù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà wà nídìí bọ́ọ̀lù ọ̀hún láti gba ẹ jẹ́ wọ́n raya tó ti gba àmì ẹ̀yà aṣọ́lé tó dáa jùlọ tọmọ lẹ́mú nínú líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì òun náà bẹ lójúlé rẹ́gùn náà ló sì kù síbẹ̀ káwọn tí fi ti àfẹ́ kó nípa nínú bọ́ọ̀lù tó fẹ́ gbà.
0: vitia àtòun àti nuno mendes tó rí dórí balógun wọn makuyo nájọ dúró ti bọ́ọ̀lù ọ̀hún lásìkò tá a wà ẹ́ nuno mendes vitia àtàkà akimi ló dúró ti bọ́ọ̀lù ọ̀hún vitia táàdì mọ́ yóò sì gbà kíní ọ̀hún o ó gbà dáadáa ṣùgbọ́n aṣọ́lé ikọ̀ arsenal david ryan ó gbé kíní ọ̀hún kárí ni ó gbé bọ́ọ̀lù ẹ̀jọ́ akabakimi ló gbà kíní ọ̀hún ọwọ́ ikọ̀ arsenal náà ni kíní ọ̀hún wà wọ́n ń pin látọwọ́ ẹ̀yìn
1: bẹ́ẹ̀ ò bá ṣàwọ́ ànájú kò lè darí àṣekágbá ìdíje kankan bó ti wù kó mọ torí pé láàrin gun méjì pínrẹ́ láàrin kan gbọ́dọ̀ jù kan ó náà ni dani stabile ló fi ìfẹsẹ̀wọnsẹ̀ ṣe torí bó ṣe ń wo àwọn kan láwò mọ́jú fún ikọ̀ psv bẹ́ẹ̀ náà ló ṣe fún ikọ̀ ti arsenal ó túmọ̀ sí pé wọn ò dúró láti ṣègbè fún ẹnikẹ́ni abájọ́ tí àjọ uefa ṣe ń fi irúfẹ́ adarí ayò báyìí náà ló da fúrú ìfẹsẹ̀wọnsẹ̀ báyìí lẹ́yìn tó ti darí ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́wàá nínú ìdíje uefa champions league ti sáà tá a wà nínú rẹ̀ psv náà ló sì ń darí ayò látàpọ̀ ọ̀tún wọ́n ń da bí ara lọ́wọ́ ọ̀dọ́ wọn fún ikọ̀ ti psv Ashraf Hakimi ó ti gba sẹ́yìn padà wọ́n tó bọ́ọ̀lù látẹ̀yìn ikọ̀ ti arsenal wọ́n fọgbọ́n dí ilé wọn wọ́n ṣe ẹ̀kan kù wájú àìbámọ́ tẹ́sùn máa fẹ́ ṣe psd káà lè gbẹ̀kùlé tàwọn lọ́fà ikọ̀ psd sì ń dàbí ọgbọ́n o láti wọ ẹgbẹ́ àlàáfíà náà ti tó bọ́ọ̀lù arsenal wọn ò gbá bọ́ọ̀lù bí ọ̀gọ̀ wọn ò jáde sí ikọ̀ ti psd bó ti wò kéré mọ́ ikọ̀ psd wá gbóbi tí yóò wà láàrin arsenal láti lè gbàbẹ̀ wọlé kí ó sì ti náà bọ́ látakò lẹ́gbẹ̀ẹ́ bọ́ọ̀lù ti lọ sọ́wọ́ ta alẹ́ sọ́nù ni.
0: bọ́ọ̀lù ọ̀hún ti lọ sọ́wọ́ ta lásìkò tá a wà fabian ruiz ó sì náwó káàkiri fún àwọn agbábọ́ọ̀lù ikọ̀ paris saint germain láti dúró sí àyè tó yẹ kí wọ́n lè rí ọ̀nà láti fi tú ọwọ́ ẹ̀yìn ikọ̀ arsenal eléyìí tó ń jọ bí ẹni wípé ó lè gádígádí láti ṣí lásìkò eléyìí tá a wà ikọ̀ paris saint germain òun náà sì lélẹ̀ látọwọ́ àlàáfíà kòhánskẹ́lì àlélẹ̀ agbábọ́ọ̀lù tó ṣe pé gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tó ti gbá ní ìpele kan bá ti nà kó bọ́ta òun náà ló ti mi àwọn tàbí kó ṣe ìrànwọ́ lásìkò eléyìí tá a wà ó lè bọ́ọ̀lù sọ́wọ́ òkè ṣùgbọ́n ọ̀dọ̀ akabakimi ló fẹ́ lẹ̀ sí akimi ti trossard ṣùgbọ́n adarí ẹ̀ ní òsín kankan bẹ́ẹ̀ ó lè bọ́ọ̀lù ọ̀hún sínú o ṣùgbọ́n trossard gbà kíní ọ̀hún padà ó sì di bọ́ọ̀lù ọ̀hún mú ó fún David Raya lójúlé David Raya lẹ̀ sínú ọ̀dọ́ Kayabat ló gbìyànjú àti lẹ̀ sí àti Kayabat àti Pakao wọ́n jọ lé kiní ọ̀hún Kayabat ó fọ kàpá ó fa Pakao ó fà sọ́wọ́ ọlẹ̀ adarí ayò sì fọ béèrè wípé Kayabat ó ti bá ọmọ ọ̀hún ó ti ṣe léṣe.
1: Ẹ jẹ́ ká wo àbájáde ṣíṣe tó ṣe ra wọn léṣe irú ìpè tó lè dún níbẹ̀ látọ̀dọ̀ adarí ayò látàrí pé ẹnìkan ti fara káásá níbẹ̀ hàn Kayabat náà ló gbé ìgò wọn ló gbélé pátó lọ́rùn ó sì ti di ògógó rẹ̀ mú báyìí káwo tí adarí ayò wọn sọ àtúntẹ bọ́ọ̀lù àgbélẹ̀gbẹ́ ọ̀fẹ́ ìkẹrẹlẹ̀ ọ̀sọ̀ gẹ̀rẹ̀ sọ́ọ̀bọ ni wẹ́kú oníráyà mú bọ́ọ̀lù ọ̀hún bí ìgbà tí ò tiẹ̀ sí ìpèníjà kankan lórí bọ́ọ̀lù ọ̀hún ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún gùn sí ìṣẹ́jú kejì ó dín ní ọgọ́ta báyìí o arsenal náà ló sì ń léwájú lọ pẹ̀lú àmẹ́yẹ kan sí òdo eléyìí tán fi ń lékè àwọ̀ ọgbọ́n tí kálukú lè dá etí wọ́n ní àká wọn láti lè yí ojú bọ́ọ̀lù yìí padà bóyá látọ̀dọ̀ Bani Bakola fún ikọ̀ PSG ni àbí Randy Coloranda fún ikọ̀ ti PSG àbí ká sì mọ retí pé Gabriel Jesus yóò wá ṣe àfikún ìfẹsẹ̀wọnsẹ̀ bó ti jẹ́ pé sáà yìí ń tẹnubodò lọ wọ́n sì ń tẹnumọ́ ọ̀rọ̀ rẹ̀ wípé Jesu kì í ṣe lè pé yóò pẹ̀dé eléyìí lọ ní sáà yìí ní fukasna.
0: Pẹ̀lú bí nǹkan ṣe lọ ikọ̀ Paris Saint-Germain tún pín kíní ọ̀hún láàrin ara wọn balógun wọn Maguire ló lẹ bọ́ọ̀lù sọ́dọ̀ òkè lọ́sọ́dọ̀ ti Nuno Mendes ti ti kíní ọ̀hún sọ́wọ́ ìgbé lọ́sọ́dọ̀ ti Kwaraskelia di kíní ọ̀hún mú ó gbìyànjú àti lẹ̀ sọ́dọ̀ ti Nuno Mendes nínú kulu ṣùgbọ́n jọ bí ẹni wípé adarí ayò ó ti fọ́ fèrè ní àti bẹ̀rẹ̀ wípé wọ́n ti jẹ Bukayo Saka wọ́n ti jàn mọ́lẹ̀ bọ́ọ̀lù ọ̀hún lọ adarí ayò sì fọ́ fèrè fún ikọ̀ arsenal wípé kí wọ́n gbà gbélẹ̀gbẹ́ ọ̀fẹ́ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ilé pẹ̀lú bó ṣe lọ.
1: Kíní ọ̀hún ti ń kọ́ ló bá ṣe kọ̀wé rẹ̀ ó sì ti di ọgọ́ta ìṣẹ́jú ó nìkan báyìí ó túmọ̀ sí pé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àkọ́kọ́ ti lọ nínú abala ẹlẹ́ẹ̀kejì lápapọ̀ gbogbo ẹ̀ ó jẹ́ ọgbọ̀n ìṣẹ́jú tí ó kù tí ìfẹsẹ̀wọnsẹ̀ yóò fi wá sí òpin àyàfi tí ìyàtọ̀ bá dé bá àwọn tó ń bẹ nílẹ̀ bí ikọ̀ ti arsenal bí wọn bá fi kun àbí psg bí wọn bá ṣe bẹ́ẹ̀ tí wọn dẹyọ̀ kan tí wọn jẹ ní gbèsè padà àmọ́ báyìí náà bọ́ọ̀lù ti lọ sí ọwọ́ ọ̀ta bá ṣe ń súnmọ́ ọgọ́ta ìṣẹ́jú bóyá sọ fún ẹ ká tún wo ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àkọ́kọ́ káwo tó ti ṣẹlẹ̀ ní ìfẹsẹ̀wọnsẹ̀ ẹ tó ṣeṣe káwọn adarí ayò kan ṣe láti mú àyípadà bá ìfẹsẹ̀wọnsẹ̀ Ralph.
2: Pẹ̀lú tí ìfẹsẹ̀wọnsẹ̀ ṣe lọ́ba tí wípé ikọ̀ arsenal náà ọwọ́ wọn ló ṣì wà lókè ṣùgbọ́n ikọ̀ Paris Saint-Germain àwọn ṣì ń dominate gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé àwọn máa lo bá wípé possession ó fẹ́ jìnnà sí àwọn ṣùgbọ́n mi pé ọwọ́ olùkọ́ni ni kíní ṣì wà káwá wọn tó máa gbé wọlé ṣùgbọ́n kò ní fẹ́ ìyá mi lẹnu pé gbogbo starting level tí olùkọ́ni Luis Enrique tó máa lo gbọ́n náà ló ti kó so ìpápá yìí àná ọ̀nà jẹ́ ló lè mú nǹkan fún so àkàrà máa wọ ẹntẹ́ pé ó máa sọ pé òun fẹ́ gbé wọlé láti lè dá nǹkan padà ṣùgbọ́n àwọn agbábọ́ọ̀lù ọwọ́ ẹ̀yìn kan arsenal yìí mo wípé àwọn pípọ̀ ìwọ́n kan post wọ́n jẹ́ ìfarabalẹ̀ fún àwọn agbábọ́ọ̀lù kọ Paris Saint-Germain kí ló lè padà fẹ́ yíwọ́ ṣùgbọ́n pẹ̀lú àwọn agbábọ́ọ̀lọ́wọ́ yìí fukọ́ arsenal ọkọ̀ mi sì balẹ̀ pẹ̀lú wọn pé wọ́n máa ṣe nǹkan mú dáadáa ní agbábọ́ọ̀lọ́wọ́ yẹn tó yí pé David Raya amáyépo olùgbàyà aṣọ́lẹ̀ yìí ó ń dàbẹ́ tàwọn agbábọ́ọ̀lọ́ ibi tí wọ́n dúró sí òun ni ò fún àwọn ọkọ̀ Paris Saint-Germain àwọn agbábọ́ọ̀lù wọn wájú wọn òun ni ò fún wọn ní chance láti lè ráyè wọnú wọn dáadáa tó èyí jẹ́ ìkọ́ yípo tí ń ọkọ̀ arsenal lọ́wọ́ tó ká máa wo bí tí ìfẹsẹ̀wọnsẹ̀ máa kú lọ bóyá pé kò fẹ́ ju bí ìṣẹ́jú bí ọgbọ̀n lọ tí ìfẹsẹ̀wọnsẹ̀ máa fi parí báyìí bóyá ẹkọ̀ arsenal wọn máa lè dáàbò bo àmì ayò kan tó ti mí yìí ni àbí ikọ̀ Paris Saint-Germain máa tún lè rí nǹkan ṣe ká máa wo bó ṣe máa bá wà bọ̀.
1: Bọ́lá ṣe lówó rí òun náà ni Ralph ti sọ yẹn a máa pẹ̀lú bẹ́ẹ̀ mi ṣe ń wo ìdánlá pọ̀ káàkiri sí abẹ́lẹ̀ rárá PSG ti jákun o PSG jákun ṣùgbọ́n wọn ò rí lò gbogbo iṣẹ́ ṣe níwàlà pátápátá PSG ló ń jẹ́ kí yẹn kó dúró sábẹ́ àwọ̀ báwọn àwọ̀ gẹ̀dẹ̀gbẹ̀ ìdọ́lápọ̀ àkíyèsí mi jẹ́ amúkiri ìtàn PSG ti jákùn látàpá àlàáfíà wọ́n sọ́ sí bí tó ti lérè o ṣùgbọ́n bọ́ọ̀lù ti di àgbélẹ̀ ìgbọ́ ọ̀fẹ́ láti bí àṣàwà ọwọ́ ẹ̀yìn arsenal ó dí gádígádí tó sì di ìnira fún PSG láti lè lu wò síbẹ̀ o sàkálẹ̀ nìkan tún jábọ́ lára lẹ́ẹ̀kan yẹn ó pé torí pàgbábọ́ọ̀lù lọ́wọ́ wájú ni ṣùgbọ́n pàṣẹ ti ní káàdì tí mọ̀síkírà ní káàdì tọ́lá bá jẹ́ kí Luis Enrique rántí ó parọ́ agbábọ́ọ̀lù àbí kó jí kó ta àwọn tó ń bẹ́ẹ̀ kó ta wọ́n jí láti máa lu apá abẹ́ wọn ẹnì kó gbà kó káàdì tí adarí ayò yòó láti olùkọ́ni àtẹ́ta ò bá ṣe nǹkan síbẹ̀.
0: Àwọn oúnjẹ bíi ẹni wípé olùkọ́ni Mikel Arteta yóò nílò láti ṣe láti gbé agbábọ́ọ̀lù mi wọlé sí apá àlàáfíà yẹn bí ó bá sì máa gbé agbábọ́ọ̀lù mi wọlé lásìkò tá a wà ó ní ẹlú bí nǹkan ṣe lọ wọ́n ti mú àgbélẹ̀gbẹ́ ọ̀fẹ́ fún ikọ̀ Paris Saint-Germain nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ikọ̀ pẹ̀lú Paris Saint-Germain wọ́n ti rí àgbélẹ̀gbẹ́ ọ̀fẹ́ penalty nínú kíní Kwaraskelia wọ́n ti jẹ́ mọ́lẹ̀ adarí ayò ó yẹ kíní ọ̀hún wò lọ́wọ́ pẹ̀lú bó ṣe ń lọ ṣùgbọ́n lórí pápá náà ó lóun gba òun dẹ̀ mọ nǹkan tó hùn mú àgbélẹ̀gbẹ́ ọ̀fẹ́ lóun mú kí ikọ̀ Paris Saint-Germain kí wọ́n wá gba olùkọ́ni wọn náà rèé Luis Enrique wọ́n tún kíní ọ̀hún wò lórí àgàmbí ó jókòó sí.
1: káfọ́ àní ìfarabalẹ̀ lẹ́ẹ̀kan sí káwọ tí ó gba ibi ìjáde torí pé stipe daniel láti orílẹ̀ èdè germany àtọwọ́ àtàwọn pẹ́lẹ́gbẹ́ adarí ayò àti bóun máwó ràn wọ́n ti jẹ́ bojú wo kiní ọ̀hún bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bóyá omi ń gbẹ́sẹ̀ sọlẹ̀ àtútẹ̀rẹ̀rẹ̀ kífà áskẹ́líà àtọwọ́ àti mosquera nẹ́jọ tẹ kiní ọ̀hún léra wọn tó ó dọwọ́ àgbààgbà pẹ̀lú ìwọ́ta jọ bẹ́ẹ̀ nukulu kí ló ti pele àgbẹ̀lẹ̀gbẹ́ ọ̀fẹ́ ni àbí adarí ayò sì yẹ̀ wò.
0: ó ń jọ bí ẹni wípé ẹsẹ̀ ọmọkùnrin ọ̀hún kọ́kọ́ kan bọ́ọ̀lù ṣùgbọ́n a nílò láti mọ nǹkan tí adarí ayò àwọn tó wà nínú ilé agbára tí wọ́n kọ́kọ́ rí ṣùgbọ́n pẹ̀lú nǹkan tẹ̀mí rí níbi tẹ̀mí jókòó sí ẹsẹ̀ mùsùlùmẹ́rà kan bọ́ọ̀lù ṣùgbọ́n bó ṣe pín ẹsẹ̀ yẹn lọ adarí ayò ó mú àgbẹ̀lẹ̀gbẹ́ ọ̀fẹ́ pẹ̀lú nǹkan tí mò ń wò ṣùgbọ́n nǹkan ìyàtọ̀ wà nínú ìdíje UEFA Champions League àti ìdíje League ilẹ̀ Gẹ̀ẹ́sì kó bá ti ní ṣe pẹ̀lú àgbẹ̀lẹ̀gbẹ́ ọ̀fẹ́ kò ní yà mí lẹ́nu bí adarí ayò bá ní pé kíní ò kí n ṣe àgbẹ̀lẹ̀gbẹ́ ọ̀fẹ́ tó ra àti ríru ẹ̀ dáadáa nínú ìdíje UEFA Champions League ní sáà táwọn pàápàá jùlọ ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ Sporting CP àtàwọn àti ikọ̀ Bordeaux Glimt abala àkọ́kọ́ wọn.
1: Rafael Soki.
3: Lápọ̀dọ̀ tètè mo rí pé penalty ní kíní ẹ̀fẹ̀ jẹ́ tí ó yípa máa rí pé alákùnrin wọn ti ń fàwẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà tó pé adarí ayò jẹ́ ti ń fojú fò ṣùgbọ́n ilé ìlú box 18 ló ti wáyé mistake èlì mi sọ pé kò yẹ kí kò wáṣẹ pé kò ṣe àṣọra fún mistake any mistake báyìí ó lè lead to goal àti kò bá ti wáyé ikọ̀ PSG wọ́n máa ń dominate wọ́n jẹ̀ máa press yẹn so pressure yẹn máa tún wá pọ̀ sí lórí kò wáṣẹ àbá tí ikọ̀ PSG tó máa ti fi lè yí àmì ayò kan mi báyìí so penalty ni ní ìyá ọ̀dọ̀ tètè mi.
1: torí ẹ náà ló jẹ́ kí n gbé kinní ọ̀hún sọ́wọ́ ẹni tí kì í ṣe ọ̀tá arsenal tí ẹ̀ṣẹ̀ alátakọ̀ àbí jẹ́ ẹ̀ṣẹ̀ ara alẹ́ pẹ̀lú bí kinní ọ̀hún ṣe rí nìsín ìdájọ́ adarí ayò yìí náà ni pé penalty ni bọ́
0: bẹ́ẹ̀ ni adarí ayò ti mú àgbẹ̀lẹ̀gbẹ́ ọ̀fẹ́ fún ikọ̀ paris saint germain kojú ikọ̀ ìgbọ́nà arsenal nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ó wá di ìgbà ẹlẹ́ẹ̀kejì ní sáà táwa yìí ti ikọ̀ arsenal tí wọ́n rí tí ó jẹ́ pé wọ́n mú àgbẹ̀lẹ̀gbẹ́ ọ̀fẹ́ kojú wọn ìgbà àkọ́kọ́ tí kìdí ọ̀hún ṣẹlẹ̀ ní sáà táwa yìí kojú ikọ̀ atletico madrid ní ìpele quarter final díje UEFA Champions League. ó ń jọ bí ẹni pé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ ó ń jọ bí ẹni pé ikọ̀ paris saint germain wọ́n ti rí ibi tó ju léwọ̀n àgbẹ̀lẹ̀gbẹ́ ọ̀fẹ́ fún ikọ̀ ìgbọ́nà paris saint germain nínú ìfẹsẹ̀wọnsẹ̀.
1: tó àwa sì retí kí wọ́n pèrun láti gábásì ká lè mọ ibi jádojúro tí wàá kọ́ wá ìtọ́ni pé iná ọ̀tọ̀ọ̀tọ̀ ṣáájú ọ̀gbọ̀n báyọ̀ àgbẹ̀lẹ̀gbẹ́ ọ̀fẹ́ láàrin bsc àti aster ẹsẹ̀ káwọn ti kíní ọ̀hún lọ pẹ̀lú rọrùn.
0: àgbẹ̀lẹ̀gbẹ́ ọ̀fẹ́ lélẹ́yìn fún ikọ̀ arsenal aṣọ́lé ikọ̀ arsenal david ryan ó dúró sójúlé ousmane dembélé ní ọgbà ousmane dembélé gbà gbọ́ ọ̀gá bọ́ọ̀lù ọ̀gbẹ́lẹ̀ ousmane dembélé.

0: ọ̀kan lásìkò tá a wà Sporting Cristal.
1: Bọ̀ bí a ti ṣe kọ̀wé rẹ̀, house red light, ara ole o, ó ti di àgbẹ̀yẹ kọ̀ọ̀kan báyìí ní ìṣẹ́jú kẹta, ó lé ní ọgọ́ta láàrin pẹgbẹ́ bọ́ọ̀lù Arsenal àti PSG. Bọ́ọ̀lù yìí ó tó ra wọn lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn torí pé gẹ́gẹ́ báyìí sọ lọ́lápọ̀ alájí ara mi lẹ́kẹ̀rí wọ̀mọ́lá káàkiri ó káàbọ̀ sí kùnú bíi tá a dé dúró yìí. Ọ̀rọ̀ sọ lẹ́ẹ̀kan ló padà jájà yìí, ọ̀rọ̀ tí mo sọ ló jájà yìí torí pé alájí ṣe ṣẹ̀dé ni, alájí ṣẹ̀dé ni, ọ̀rọ̀ tí mo sọ ló jájà yìí wípé ní abala ní apá ọ̀tún yẹn kí Arteta kó wà nǹkan ṣe lórí àwọn pápákọ̀ ìṣòwò abẹ́hùn, ó ti dàbí ọgbẹ́ Julian Timber ti wọlé mẹ́yẹn.
0: Bẹ́ẹ̀ ni ó ti gbé Julian Timber tòun àti Victor Gyokeres, ó ti gbé àwọn méjèèjì wọlé lásìkò ilé ìtawà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àti Martin Odegaard àtòun àti Christian Mosquera, òun náà ló sì gbọ̀nyọ́ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ láti wá nǹkan ṣe, ó ti yọ balógun ẹ̀, ó dẹ̀ ti yọ agbábọ́ọ̀lù tó fa àgbélẹ̀gbà ọ̀fẹ́, ó ti gbé Julian Timber wọlé lásìkò yìí.
1: So láàrin wa fún ẹ̀yin tẹ bá wà lórí òkè táwa yìí, ẹ rí pé ẹ rí ẹnìkan tó ṣe ara ọ̀tọ̀, Alhaji Olamilekan ríwà ọmọ ọlá oníròyìn eré ìdárayá láti John Cobo látàyè 1960 ni, ó di àṣekágbá àtijọ́ máa ń ṣe náà rè látàyè láíláí kó tó di pé ọlọ́ṣọ́ ọ̀nà kálukú ni rè kì í ṣe lọ́tọ̀ọ̀tọ̀ torí ká náà ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ni àtúní ìpàdé ara bíi jókòó sí kágbó kinní òun láàrin.
2: Tọ́ adúpẹ́ bọ́lọ́run ọba ọba tó tún fi sí ẹ̀sán adọ́jọ́ tèmi, wọ́n ní gbogbo tó bá ti níbẹ̀rẹ̀ náà ní lépin ìdíje UEFA Champions League abala àṣekágbá òun náà là ń tẹ̀lé bí ṣe ń lọ ọmọ ẹyọ ẹyọ kọ̀ọ̀kan ní Budapest ìbòrò fẹ́ wo sí PSG ni ó tó tádégbà ní àbí Arsenal yóò bá ṣe lọ. Akíọ̀gbọ́ ẹ̀yin olùfẹ́ olólùfẹ́ wa ẹ̀yin olùtẹ́tísíkà ní yìí ìfọ̀kànlẹ̀ wa fẹ́ 32 FM 94.9 ojú òní ti wà ẹ̀rín ayọ̀ lámọ̀ ọlámi lẹ́kan rí ọ̀mi.
0: Pẹ̀lú bí nǹkan ṣe ń lo àgbélẹ̀gbà ọ̀fẹ́ lélẹ̀ fún ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Paris Saint-Germain bíi tí à ní ó sì gba Nevers lọ́jọ́ ti kíndé ọ̀hún sọ́wọ́ ara wọn, wọ́n lẹ̀ sí Pacquiao lọ́wọ́ ẹ̀yìn, Pacquiao ó fún báyìí tó jẹ́ balógun ọ̀yẹn ìyẹn mú ọ̀dọ̀ Havertz ló ń gbìyànjú àti ilẹ̀ kíndé ọ̀hún sí, ṣùgbọ́n àwọn agbábọ̀ lọ́wọ́ ẹ̀yìn pẹ̀lú Paris Saint-Germain wọ́n ti fẹsẹ̀ tari kíndé ọ̀hún padà sọ́wọ́ ọ̀tá ikọ̀ PSG, òun náà ni kíndé ọ̀hún bọ́ọ̀lù ti lọ mọ́ wọn lọ́wọ́, agbábọ̀lù tó ṣẹ̀ṣẹ̀ pé wọ́n lé Julian Timber, òun náà ló sì ń sọ fáwọn olólùfẹ́ ikọ̀ Arsenal wípé ká farabalẹ̀ nǹkan sì lè sọmù Pacquiao náà lélẹ̀yìn lórí pápá fún ikọ̀ Paris Saint-Germain.
1: Káwo tí ó jà sí torí pé kálukú ti mọ pé òun rí nǹkan fẹsẹ̀ tilẹ̀ lórí ẹ̀ báyìí nísìnyí, àmẹ́yọ kan ti Arsenal tí wọ́n fi ń ṣàgbàtẹ́lẹ̀ ó ní PSG náà ti rówó rà báyìí, ó túmọ̀ sí pé tó bá ròbù kọ èmi náà lábu ẹran ni, ṣùgbọ́n ká máa wẹjọ́ padà lórí di àgbò níbi ìfẹsẹ̀wọnsẹ̀ torí kò lè gbẹ bẹ́ẹ̀ láéláé, ìfẹsẹ̀wọnsẹ̀ yóò débì kan dúró ọwọ́ PSG náà sì ni àṣẹ wà tí ó sì ń darí kinní ọ̀hún lọ́wọ́ láàrin gbogbo fún ikọ̀ PSG, wọn náà sì ń darí Jara Kelia, wọ́n ti darí gbogbo Blau Nevers, káwọn tí ó fi jẹ́ lára lọ́wọ́ ìsàlẹ̀ Akimi Demi bọ́ọ̀lù pẹ̀lú ẹsẹ̀ àtúrò látàkùnkùn àtúrò fún ikọ̀ ti PSG, ṣùgbọ́n bọ́ọ̀lù ń lọ síta àgbélẹ̀gbà ọ̀fẹ́, àwọn ọlọ́pàá ti gbogbo gẹ́gẹ́ o, àwọn ọlọ́pàá ti kó pápá.
0: Akaba Akimi ó fi ọjọ́ àti gbé bọ́ọ̀lù sínú kulu ṣùgbọ́n Piero Incapié ó fẹsẹ̀ tari kinní ọ̀hún sọ́wọ́ ọ̀tá àgbélẹ̀gbà ọ̀fẹ́ láti di àsíá wà, òun náà ni kinní ọ̀hún sì jẹ́ fún ikọ̀ Paris Saint-Germain nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ilé lásìkò ilé ìtawà iná ikọ̀ PSG, wọ́n mọ̀ gba àgbélẹ̀gbà ọ̀fẹ́ wọn láti apá àbí tí àsíá wà ní àti bẹ̀yẹn, àwọn agbábọ̀lù Ousmane Dembélé sáré gbá kinní ọ̀hún ó gba kíákíá, ọwọ́ de Sangare Doué ló gba sí, àwọn agbábọ̀lù méjì láti inú pa Arsenal òun náà ló sì dúró tì, wọ́n gbìyànjú àti ilẹ̀ kinní ọ̀hún de Sangare Doué ó dúró tì Declan Rice lọ́hùn, wọ́n tó dúró tì àwọn ni de Sangare Doué ó padà fún Akimi lọ́wọ́ ẹ̀yìn.
1: Àṣẹ̀ṣẹ̀ wá ń gbádùn bọ́ọ̀lù gangan báyìí ní Dọlápọ̀ láàrin ikọ̀ méjì tó ló tóra wọn.
0: Bẹ́ẹ̀ ni bọ́ọ̀lù ọ̀hún tó ra wọn láàrin ikọ̀ bọ́ọ̀lù Paris Saint-Germain àtàwọn àtikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Arsenal nínú ìfẹsẹ̀wọnsẹ̀ torí pé lásìkò iná àorí olùkọ́ni méjèèjì yóò mọ gbóná láti wá ọ̀nà láti ṣe wípé ikọ̀ mi gbúdọ̀ borí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú nǹkan tó ń lọ. Ikọ̀ Paris Saint-Germain wọ́n ti ń wá gbogbo ọ̀nà láti mi àwọn láti ìṣẹ́jú ẹlẹ́ẹ̀kẹfà tí ikọ̀ Arsenal ti mi àwọn, wọ́n dẹ̀ padà rí ọ̀nà àti wá ìkejì òun ikọ̀ PSG ó mọ̀lé bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ikọ̀ Arsenal máa wà pé kí nǹkan tó ṣẹlẹ̀ lọ́dún 2004 ó má tuntun rẹ̀ ṣẹlẹ̀ ká máa wo bí ti kíní ọ̀hún ò jà sí.
1: Rasekuchi Eritan àmọ́rọ̀ ìbò lẹ́ẹ̀kan wípé olùkọ́ni Arteta gbọ́dọ̀ ṣe pàṣípayọ ní apá ọ̀tún rẹ̀, ó sì sáré bojú wo bẹ́ẹ̀ báyẹn sọ pé Saka ò ní ìyọnu gẹ́gẹ́ bí apá bọ́ọ̀lù wájú, ṣùgbọ́n nígbà tí ó ti jẹ́ pé àwọn méjì wọn lápá abẹ́ wọn ní ti gba káàdì òféèfé Mosquera àti Botta nínú ìfẹsẹ̀wọnsẹ̀.
2: Kò sí àní-àní pé tí a bá ti rí nǹkan báyìí tó bá ń ṣẹlẹ̀ nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀ gbá ó ṣeé ṣe ká irúfẹ́ nǹkan báyìí torí mo sọ tẹ́lẹ̀ pé ó ṣeé ṣe kí Mikel Arteta kó maintain first eleven tó ń bá bọ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀, ṣùgbọ́n nígbà tí kéde eléyìí tí àmì ayò kan tó wọlé mọ́ lára tó fi dẹ̀ ayò kọ̀ọ̀kan a rí wípé nǹkan dàrú mọ́ Mikel Arteta lọ, tó sì túmọ̀ sí wípé ó nílò láti mú wí agbábọ́ọ̀lù míì wọlé sáré torí pé àwọn tó wà lápá bẹ̀ tí wọ́n ran àwọn ọwọ́ ẹ̀yìn yẹn lọ́wọ́ tó wà ní igun wọ́n ti gba káàdì òféèfé tó túmọ̀ sí pé wọ́n máa ṣọ́ra ṣe láti má lè gba káàdì pa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí olófà ta fi ri pé mákìyàn ò tó lápàbẹ yẹn bá ti ń ri tẹ́lẹ̀ tó fi di pé ọmọkùnrin yìí ó wọlé sínú kulu arsenal tí penalty yẹn fi wáyé.
1: So ó ti di àádọ́rin ìṣẹ́jú báyìí ó ku ogún ìṣẹ́jú kí ìfẹsẹ̀wọnsẹ̀ abala ẹkẹrẹ jìnnà kó tẹnubọ̀nà bá tẹnubọ̀nà tí ò bá wá sí kò kankan ó túmọ̀ sí pé àfikún ìṣẹ́jú là ń kọjú sí bẹ́ẹ̀ yẹn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà amẹ́yọ kan fún ẹgbẹ́ bọ́ọ̀lù PSG amẹ́yọ kan fún ẹgbẹ́ bọ́ọ̀lù Arsenal. Ó ń jẹ́ bí ẹni pé ọkàn PSG balẹ̀ lábalẹ̀ jù torí pé ọmọkùnrin eléyìí ní jẹnu bí ẹranjọ́ kẹta léyá ó túmọ̀ sí pé kinní ọ̀hún sì ṣẹ́kù láka àwọn nìkan Havertz agbábọ́ọ̀lù tó ṣe ìyàtọ̀ ní ọdún 2021 láàrin kan ti Man City àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea nígbà náà lọ́hùn bó ti mi àwọn kan jọ́nà náà lọ́hùn tó sì jẹ́ pé iná fi gba ife ṣùgbọ́n lẹ́nu àwọn kan rẹ̀ ò tí ì di ọbẹ̀ torí PSG wọ́n ti dágbèsè padà.
0: Góòlù ilé tí Ousmane Dembélé tó mì yìí òun náà ni ìgbà àkọ́kọ́ ti ikọ̀ alátakò tí ó máa mi àwọn ní ìpele àṣekágbá ìdíje UEFA Champions League láti ọdún 2018 nígbà tí Ousmane ti agbábọ́ọ̀lù lọ́wọ́ wájú fún ikọ̀ Liverpool ìyẹn Sadio Mane tó mi àwọn kojú ikọ̀ Real Madrid. Lásìkò tá a wà iná ni Ado Trossard nílé fi ikọ̀ Arsenal ṣùgbọ́n Vitinha ó ti já kiní ọ̀hún gbà lọ́wọ́ ọmọkùnrin ọ̀hún ó sì lẹ̀ sọ́wọ́ ọnú. Lásìkò ilé ìta wà iná ọwọ́ ikọ̀ Paris Saint-Germain òun náà ni kiní ọ̀hún wà bọ́ọ̀lù ọ̀hún jan bí ẹni wípé bọ́ọ̀lù ilé ìtálẹ̀ sọ́dọ̀ ní Sarah Edwin ó ti bọ́ sí ọwọ́ ọ̀tá William Saliba lélẹ̀ tó ń pariwo mọ́ àwọn agbábọ́ọ̀lù tó kù.
1: Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ṣetán láti jà takuntakun láti dájú pé àǹfààní ò tún bá wọn lọ́wọ́ bíi ti ọdún gbọ̀nràn sẹ́yìn torí pé nínú ìfagabága ẹ̀ àní ẹ̀kọ́ yọ agbábọ́ọ̀lù kejì pé àní ẹ̀kọ́ yọ agbábọ́ọ̀lù nìkan wọ́n yọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ bó ti yọ kan lẹ́yìn ìyẹn Timber tó wọlé fún Mosquera bákan náà lọ́wọ́ wájú onígo Kenneth wọlé fún Odegaard ikọ̀ tí PSG tó lérò àfẹ́ Ousmane Dembélé
0: Dembélé gbá bọ́ọ̀lù ọ̀hún dáadáa ṣùgbọ́n gbá bọ́ọ̀lù lọ́wọ́ yìí fún ikọ̀ Arsenal ó dúró ti kíní ọ̀hún àtúmọ̀ fún ọ̀hún rẹ̀ David De Gea ló gbé ọjọ́ àtìlẹ̀ bọ́ọ̀lù sọ́wọ́ àmì ó tó di pé Vitinha já kíní ọ̀hún gbà ó fà bí àwọn ìjà kílẹ̀ lọ sọ́dọ̀ títí Ousmane Dembélé gbìyànjú àti gbà kíní ọ̀hún ṣùgbọ́n gbá bọ́ọ̀lù lọ́wọ́ yìí fún ikọ̀ Arsenal gbá ó dúró tí ó sì fẹsẹ̀ tari kíní ọ̀hún lọ sọ́wọ́ ọ̀tá.
1: Àgbélẹ̀gbà ọ̀fẹ́ láti bí àsíáwà wọ́n ti gbá o bọ́ọ̀lù sì ti dé àárín gbogbo báyìí ikọ̀ PSG wọ́n ń ṣe àgùdù láàrin bọ́ọ̀lù ń bẹ ní ìṣàkóso wọn wọ́n sì ń gbalẹ̀ ara wọn látàpá sí o ní àǹfààní ọ̀hún wà kì í faraṣkẹ́lẹ́à látàpá àlàáfíà àwọn tí ó lé lé o wọ́n ń bò méjì méjì lórí ẹnìkan diodimu kọ́nítọ̀ kò fi dé ẹja òtí kìrẹsìkẹ́lẹ̀ àti ọ̀dà láràtàgbà bẹ́ẹ̀ wọ́n súnmọ́ kúrú alátakò wọn o láti ọwọ́ psd àwọn vitinha ló dé náà o.
0: Vitinha gbá bọ́ọ̀lù ọ̀hún dáadáa ṣùgbọ́n iṣẹ́ ilé tí Vitinha tó gbá ọwọ́ òkè òun náà ni Vitinha ló gbá bọ́ọ̀lù ọ̀hún sí a ní bọ́ọ̀lù yẹn lọ títí ní kékeré díẹ̀ sí ni kò bá di àmì ayò méjì
1: sínú ilé òun náà ní bọ́ọ̀lù ọ̀hún lọ́dà báyìí agbábọ́ọ̀lù ọ̀wẹ̀ ikọ̀ ti agbábọ́ọ̀lù Arsenal ó ti yọ̀ǹda rẹ̀ fún aṣọ́lé mọ́tò wọ́n pé o ìkápì àtàwọn àtàgbábọ́ọ̀lù ọ̀lọ́wẹ̀ yìí ó ti ní ìkápì ti lẹ̀ sínú káwọ́ tí ó fi dá lára bọ́ọ̀lù ó ti balẹ̀ bí balẹ̀ tí ó balẹ̀ àárín PSG àti Arsenal ni àǹfààní rẹ̀ fún fún ikọ̀ gbẹ́bọ̀lù ti PSG.
0: Safanov gbé bọ́ọ̀lù ọ̀hún dáadáa lásìkò ilé ìta wa yìí ṣùgbọ́n ká rán wa létí wípé láti ọdún 2016 kò tíì sí àṣekágbá ìdíje UEFA Champions League kankan tó lọ sí ìpele a máa fi àfikún ìṣẹ́jú sí eléyìí olóyìnbó ń pè ní extra time kò tíì sí kankan látọdún 2016 nígbà tí ikọ̀ Atletico Madrid àti ikọ̀ Real Madrid tán jọ gbá àmì ayò kọ̀ọ̀kan ní àádọ́rùn-ún ìṣẹ́jú kó tó di pé wọ́n padà lọ sí ìpele aṣọ́lé gbà mí sí wo léwò mí kí n gba aṣọ yẹn penalty shootout níbi tí ikọ̀ Madrid ti padà lọ borí pẹ̀lú àmì ayò 5-3.
1: Akínkùnmí darapọ̀
0: atọ́kùn
1: Kayavas ló ní abala àkọ́kọ́ fẹsẹ̀ wọn sẹ́yìn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣùgbọ́n bí kejì ṣe rí nìsín, ibi tí agbára agbábọ́ọ̀lù PSG wà náà ni àwọn èsì ti ń jáde. Vitinha àti Ousmane Dembélé wọn ti gbéná sórí. Kí a ní Arsenal lè fi kún láti dájú pé iná tí PSG ń gbé bọ̀ yìí, àwọn bomi rẹ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ bomi pa, àbọ̀ lè ṣe àṣelé tí ó fi ìyàtọ̀ tí ó ti sọjú PSG lọ.
0: Lásìkò ilé ìta wà iná tí olùkọ́ni Mikel Arteta ní tó lè lò láti máa ṣe náà lélẹ̀ lásìkò táwọn ètò wípé lásìkò iná ara àwọn ikọ̀ Paris Saint-Germain ara wọn lè lọ́wọ́ gbogbo nǹkan tán dẹ̀ máa nílò láti ṣe òkọjá wípé kí wọ́n gbìyànjú láti má jẹ́ kí ikọ̀ Paris Saint-Germain kó mi àwọn ẹlẹ́ẹ̀kejì tí ó fi wọ bóyá bíi tó máa kú bíá bí ìṣẹ́jú mẹ́wàá ó sì láwọn agbábọ́ọ̀lù bíi nọ́ọ̀nì mádùn èké lórí àga ó sì láwọn bíi agbábọ́ọ̀lù bíi ebere chiesse náà lórí àga tó lè gbé wọlé ṣùgbọ́n lásìkò yìí kan torí àwọn agbábọ́ọ̀lù tí mo kà lẹ̀ wọn èyí àwọn agbábọ́ọ̀lù tó lè padà sọ́wẹ́yìn láti wá bá sáré láti wá múyàn.
1: Ó ń jọ bí ẹni pé ọkọ̀ olùkọ́ni Lucien Rigg ó sì balẹ̀ pẹ̀lú ìfagabága ẹ̀ torí kò gbé ẹnì kankan dìde látòrí àga wípé kọ́lọ̀ rẹ̀ máa gbára dì yálà wípé òun fẹ́ dálérò láti yọ̀yàn ni àbí bẹ́ẹ̀ kọ́ bó ṣe ṣe kó jẹ́ pé tí wọ́n ń gbá lọ́wọ́ ẹ̀ ó sì tẹ lọ́rùn nínú ìfagabága ilé ìṣẹ́jú karùn-ún ó lé ní àádọ́rin ọ̀hún lọ́dà báyìí ó kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gẹ́gẹ́ sí abala kejì náà tí ó tẹnubodò ṣùgbọ́n kò lè parí láìṣe pa abẹ́yọ kọ̀ọ̀kan ní PSG àti Arsenal ni wọ́n ń ta lọ́wọ́lọ́wọ́.
0: Pẹ̀lú bí nǹkan ṣe lọ bá ipe ikọ̀ Arsenal, wọ́n ti rí àgbélẹ̀gbà òfin eléyìí tí wọ́n sì gbà láti ibi wọ́n ti fẹ́ gbà. Gabriel Magalhães náà rèé, ó ń pariwo mọ́ àwọn agbábọ́ọ̀lù tó kù. Ẹ fi ara yín balẹ̀ ẹlẹ́ntẹ́lẹ̀, ẹ sì mọ tẹ̀sẹ̀. Aṣọ́lé wọn David Raya náà ni ó sì gbà bọ́ọ̀lù ọ̀hún. Àgbélẹ̀gbà sọnù, ó gbá kiní ọ̀hún lásìkò eléyìí tàwọn ọ̀dọ́ agbábọ́ọ̀lù ẹ̀ lọ́wọ́ ìwúlẹ̀ Saliba ló gbá kiní ọ̀hún sí. Ó fún Jurgen Timber, Timber náà ti kiní ọ̀hún sọ́wọ́ ìgbẹ́ lásìkò eléyìí tàwọn ẹ̀. Ọwọ́ ikọ̀ Arsenal náà ni kiní ọ̀hún wà Kayavert lélẹ̀ fún ikọ̀ Arsenal lọ́wọ́ àárín. Ó ń jọ bẹ́ẹ̀ ni pọ́mọkùn yẹn ó ti padà sọ́wọ́ àárín láti wá dúró sí àyè ibi tí olùbálógun ẹ̀ tẹ́lẹ̀ wà, ìyẹn Martin Odegaard tí Victor Gyokeres bọ́ sọ́wọ́ wájú gẹ́gẹ́ bí àtàmátàsí.
1: Ẹja wo tó múlẹ̀ náà dání, ikọ̀ tí PSG ló ń ṣàkóso lọ́wọ́, wọ́n sì ti gbá bọ́ọ̀lù ọ̀hún síbi tí akọ̀wé ti balẹ̀. Yóò jẹ́ lílẹ̀ sọ́sọ́wọ́ ọnú látọwọ́ ọkọ̀ ti Arsenal, wọ́n sì ti gbé Trossard ó tilẹ̀ sọ́mọ ìyá ẹ̀. Ẹja wo tí Gyokeres yóò ṣe látọ̀dọ̀ ọkọ̀ Arsenal lẹ́ẹ̀kan sí, wọ́n pín bọ́ọ̀lù ọ̀hún ṣùgbọ́n ikọ̀ PSG ò jẹ́ wọ́n rí mú mi. Arsenal ló ṣe ni bọ́ọ̀lù o, wọ́n lẹ̀ sílẹ̀ alátakò ṣẹ́rí ó tibẹ̀ jáde. Arugari kọ PSG ìlú wọn ò jẹ́ kí bọ́ọ̀lù ó balẹ̀. Irú ìlànà tí PSG tí Arsenal gbẹ́ lákọ̀ọ́kọ́ òní PSG náà wá yálò báyìí torí pé ikọ̀ PSG náà ti pọ̀ lọ́wọ́ ẹ̀yìn wọn. Bẹ́ẹ̀ ni Arsenal náà jáde sí wọn tán wípé yóò tora wọn láṣàlẹ̀ tòní gbẹ́gbẹ́gbẹ́ ní pápá ìṣerékún fún àwọn tó wọṣọ gbábọ́ọ̀lù ẹgbẹ́ gbábọ́ọ̀lù Arsenal. Ó túmọ̀ sí pé àwọn olólùfẹ́ wọn wọ́n ti retí irúfẹ́ ọjọ́ ìrìn ó ti pẹ́ gan. Púpà yìí ó borí aṣọ tó kù lórí pápá.
0: Àsìkò ìdáwọ̀ ilé ikọ̀ Arsenal rí àyè ṣùgbọ́n agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn ikọ̀ Paris Saint Germain William Bakayo kò jẹ́ kí kinní ọ̀hún rí mú mi. Bukayo Saka lè fi ikọ̀ Arsenal ọmọkùnrin òun bí ẹjọ́ ti kọjá bọ́ọ̀lù ọ̀hún ò jáde ikọ̀ Paris Saint Germain. Wọ́n ti tún kinní ọ̀hún wọ́n ti gbà. Kwaraskelia sì ti jákùn kí ibi jákùn Kwaraskelia ó ti jákùn lásìkò tá a wà yìí. Ọmọkùnrin ọ̀hún lọ Kwaraskelia gbé kinní ọ̀hún wọnú kúrú ikọ̀ Arsenal. Kwaraskelia ọwọ́ ọ̀ta òun náà ni bọ́ọ̀lù tí Kwaraskelia tó gbá ọwọ́ ọ̀ta ló lọ.
1: Bó ti sọ àǹfààní ọ̀hún nù ni olùkọ́ ní eré ìkìlọ̀ káyíwọ́ rí wípé irú àǹfààní bàtà bàtà lálàtàn ó sáré jọbọjọbọ rẹ̀ nù í torí pé Luis Kelly ó lé lójú àmì ni Kwaraskelia sáré ẹ̀mí ẹ̀ sì fẹ́ẹ̀ bọ́ sórí àwọn ẹjẹ́ àwò aṣọṣá ni wọ́n ń pè é aṣọṣá ni bọ́ọ̀lù ọ̀hún Kwaraskelia jákùn bẹ́ẹ̀ lálàtàkò ń lé lọ àlàfo ìgbòòrò ẹnìkan sáré bọ̀ lókè pé bọ́ba yọ Mari fi dára ó gbìyànjú ẹ̀ wò ṣùgbọ́n eré yìí pọ̀ lápọ̀ jù ọ̀pọ̀ lápọ̀ gẹ́. Bọ́ọ̀lù ọ̀hún bá ní lọ ta ni.
0: Bọ́ọ̀lù ikọ̀ Paris Saint Germain tó bá rí nínú ìfẹsẹ̀wọnsẹ̀.
3: Ballet takes it, he's overhit it, swings in over everyone and beyond the far post and behind, and that was a waste by Dembélé. Goal kick, 1-1 the score.
4: Do you feel a shift of Arsenal to try and get higher up the pitch, John, since they conceded? It feels that way. Yeah. The substitutions, I think, have made that happen. But Arsenal in a position now, you may as well have a right pop at this. You've made the subs. You know, not to be reckless, you're still going to apply what you've been doing, but have that freedom to go forwards, because at the end of the day, you could, if you don't, you're going to end up losing the game anyway.
3: That's what they're doing. Havertz to Rice, now to Saka, into the penalty area, but Saka, two men on him, and Nuno Mendes was able to
0: òun ni aṣọ́ni ẹlẹ́ẹ̀kẹrin tí ó ní clean sheet tó lọ síbi mẹ́sàn-án nínú díje UEFA Champions League. Ta ló ní clean sheet kan nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ni kò bá di mẹ́wàá. Bukayo Saka lélẹ̀ nínú kulu ikọ̀ Paris Saint Germain ó gbìyànjú àti gbà ṣùgbọ́n àwọn agbábọ́ọ̀lù ikọ̀ PSG wọ́n dúró ti ọmọkùnrin ọ̀hún gbágbágbá wọn sì jẹ́ orí nǹkan tó fẹ́ gbágbá. Luis Kelly lè látọwọ́ àárín.
1: Tó pẹ̀lú Kẹ́tíbẹ̀ òun wò yìí ẹnikẹ́ni á fẹ́ bi olùkọ́ni Henrik lérè ìdí tí òfin ṣe paṣípayọ ṣùgbọ́n ọgbọ́n àtinú láti mọ ní tó ń lò nísìn ò ní wípé ó ń tan Arsenal jáde ó sì wàá ṣọ́ wọn gbá pẹ̀lú àṣọṣá counter-attack ló ń ṣọ́ wọn gbá. Ẹlòmíì àwọn oníwò pé bí wọ́n ṣe ń dílé òun ó dàbí pé ọwọ́ fẹ́ mọ dun PSG ṣùgbọ́n olùkọ́ni Henrik ń wọ́wọ́ pé kí ọmọ kò bọ̀ kó mọ̀ ṣọ́ wọn lágbẹ̀ẹ́ láti ri pé Kwaraskelia ó ti ń sa eré báyìí láti bí ìṣẹ́jú márùn-ún kan sí àsìkò yìí.
0: Ó ń jọ bí ẹni wípé olùkọ́ni Luis Enrique ti fẹ́ máa lo ọgbọ́n ilé tó lò nígbà tí wọ́n gbá bọ́ọ̀lù kojú ikọ̀ Bayern Munich ní ìpele ẹlẹ́ẹ̀kejì eléyìí tí wọ́n gbá níbi tó ti fi ikọ̀ Bayern lẹ̀ láti máa dá gbogbo ara ilé tán fẹ́ dá. Ó dẹ̀ fi Kwaraskelia tòun ó dẹ̀ fi Kwaraskelia Ousmane Dembélé sílẹ̀ lọ́wọ́ wájú láti máa wá ọgbọ́n àti mi àwọn kojú wọn. Pẹ̀lú bí nǹkan ṣe lọ bá olùkọ́ni Mikel Arteta ó ti fẹ́ kó àwọn agbábọ́ọ̀lù méjì míì wọlé. Ìkánú agbọ́ọ̀lù tó dẹ̀ fẹ́ kó wọlé òun náà ni Nani Madueke tó gbé láti inú kọ Chelsea àtòun àti Gabriel Martinelli tó ti mi àwọn mẹ́fà nínú ìdíje UEFA Champions League sáà táwọn yìí.
1: Gèdè ọgọ́rin ìṣẹ́jú lọ́dà báyìí o ká sì máa wo àwọn tí wọ́n kó sẹ́tí pápá yìí káwọ́ èyí tí ó wọlé àti àyípadà tí wọ́n mú bá ìfẹsẹ̀wọnsẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìṣẹ́jú mẹ́wàá náà ló kù tí abalẹ́lẹ́kejì yóò tẹnubodò yóò sì jẹ́ pé amẹ́yọ kan náà ní PSG ní Arsenal náà ní àyàfi tábàrí ẹ̀ tó mú ìyàtọ̀ báyìí sọ́wọ́ iná wọ́n gbé bọ́ọ̀lù ti ìtọ́ tó ra wọn láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ta lò kọjá ikọ̀ ti PSG wọ́n gbéra pẹ̀lú ìdá méjì ó dín ní ọgọ́ta sí èyí tí ikọ̀ ti Arsenal tí wọ́n kó sàtẹ̀lẹ́wọ́ ó túmọ̀ sí pé bí ikọ̀ PSG wọ́n ṣe darí abala àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n lórí ọ̀fẹ́ ọ̀hún lábala ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n èmi mo kọ́ ìdádọ́gbọ̀n kò yé di góòlù lọ́pọ̀lọpọ̀ gbà ẹni bá fi ẹsẹ̀ tí ẹ gbá bọ́ọ̀lù wọlé orí àlàdé ayò máa ń kí pókú oríire ó ti tó ra wọn ìṣẹ́jú kọkànlélọ́gọ́rin báyìí ká máa wo ohun tí wọ́n lè ṣe tí ó yàtọ̀.
0: Àwọn eléyìí tí Ousmane Dembélé tó mì nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ló sọ di àwọn ẹlẹ́ẹ̀karùn lé ní ogójì eléyìí tí ikọ̀ Paris Saint-Germain tí wọ́n ti mì nínú ìdíje UEFA Champions League ní sáà táwa yìí wọ́n ti wá bá àkọsílẹ̀ eléyìí tí ikọ̀ Barcelona tọ́kọ́lẹ̀ látọdún gbọ́rọ̀ láti jẹ́ ikọ̀ tí ó mi àwọn tó pọ̀ jù nínú ìdíje UEFA Champions League sábà ìdè mi kan sí a jẹ́ pé ikọ̀ PSG wọ́n ti kọ àkọọ́lẹ̀ tuntun nínú ìdíje UEFA Champions League ní sáà táwa yìí.
1: PSG ló ṣì ní bọ́ọ̀ wọ́n ń tò láàrin ara wọn sí ọwájú sẹ́gbẹ̀ẹ́ kìjàrá kẹ́líà ó ti wọnú ilé wọn ó ti wọnú ilé alátakò ó sì ń dá wọn ríboríbo ṣùgbọ́n ẹ̀yin Arsenal ó dí gádígádí ni yóò nira fẹ́ nìkẹ́ni láti rí bí ó ń já bí ọba tí pé ó nídìí ọ̀nà wọn fẹ́ lu bọ̀rọ̀ PSG tó ti gba bọ́ọ̀lù padà bí kọ́sà ṣe ń gbé lọ PSG ló láǹfààní inú ilé wọn náà ni nínú alátakò náà wà wọ́n dá bọ́ọ̀lù ọ̀hún ó ti lọ síta àgbélẹ̀gbẹ́ ọ̀fẹ́ láti bi àsíá wà ọmọ ẹrúkú bọ̀bọ̀ ẹ̀.
0: Àgbélẹ̀gbẹ́ ọ̀fẹ́ láti bi àsíá wà òun náà ni kíní ọ̀hún ó jẹ́ fún ikọ̀ Paris Saint-Germain lásìkò ilé fún ikọ̀ Paris Saint-Germain

0: Hey, he's sorrow. I'm gonna ask. Allah Allah, they ask now for me. I'm Jesse. I'm a Jesse. See, brother, sorrow PSG. He say, "We won't change. We'll sorrow them." I'm Jesse. Allah, as you go back, God, they learn nothing. Come on. Ah, you can see me. All right. Waki Luma, Mama, para one long tenny. Oti shoti oshelu, shoti oshelu. Iwa atori yomi si wahala. All right, awata aje iko ti asna e mo fo. Awata aje ko ti gona Usmanu. Asolo te ni o. Everybody mo woju e o. Eh? PSG ni. All right. Awata ni gbagbo pe asna lo ma win eja pato funra wa. Olo te ni DJ Y. Àwọn tó a ní gbàgbọ́ pé PSG ló máa ń win ẹ pàtẹ́ fúnra yín. Ẹjọ́ níbo làlájì Ibrahim ààrẹ wà? Ẹ̀yin ará géètì tẹ wà ń bí ẹmọ bá ń chẹ́ kàlájì Ibrahim ààrẹ o. Èmi náà ti mú mi, mo ti mu water bottle bíi mẹ́ta. Kí lẹ sọ sà?
1: PSG
0: ọlọ́tẹ̀ òṣì.
1: PSG.
0: Ẹjọ́ gbogbo àwọn tá a bá jẹ́ ikọ̀ Arsenal tí kinní yẹn bá ti ń ká wa lára. Ẹjẹ́ a máa 40 step down. Ẹ bèrè fún rẹ́gà. Ẹ wà pa bí wọ́n ta ń bẹ̀. Yes. Èmi náà lè sáàfù yín ní sàtìbò. Ẹ máa gbà kẹ ẹ máa lò ó. Ọ̀rọ̀ ṣáàrí ẹni tó lè jó dáadáa tí èso ọmọ Arsenal ni o. Ọmọ Arsenal mọ̀ wá bí o. Ẹ lè jó ijó yín ò lè bá bíi tìmú. Ha! Ọlọ́run tọ́ba Yusuf. Ọlọ́run á bí ẹ. O sáré wá gba mic. Mo tún ń kọrin. Ọ̀tá pọ̀ ju ẹni mi lọ o. Ẹ̀yàn máa ń sìn ẹ̀ máa wẹ̀gbẹ́ yín o. Tó bá ti rí ẹ̀wẹ̀gbẹ́ ẹ̀ dáadáa. Yes, ẹ̀ ń pàtẹ́wọ́. Ok, wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ lẹ̀. Dádì yìí ń gbàdúrà ni. Bí ẹ bá fẹ́ ra rẹ́gà, ó wà ń bí ẹ̀bùn dẹ̀ wà pẹ̀lú ẹ̀. Mo ń sọ̀rọ̀ nípa tíìmù, mo ń sọ̀rọ̀ nípa àwọn tó ń wa dánwò àti mikra lẹ́ẹ̀kan. Ẹjọ́ àwọn wo ló pọ̀ nú àwọn tó máa ń wa mọ́tò yẹn sọmọ Chelsea ni àbí? Sọmọ Chelsea ni àbọ̀mọ Arsenal? Kò sẹ́ni tí ẹ wà? Sọmọ Chelsea ni àbọ̀mọ Arsenal?

0: olólùfẹ́ pẹ́ kú jòkó lẹ́ẹ̀kan sí pẹ̀lú ìrànlọ́wọ́ iléeṣẹ́ tó pọ̀ tí rega dry gin náà la ṣe tán eléyìí gbàgede ibi tí a wà yìí abala nǹkan ní àfikún ìṣẹ́jú ó ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí láàrin psd àti arsenal wọ́n ti tó kù lọ́rọ̀ méjì wọ́n ti dẹ ọ́ síra wọn ìṣípò rọpò sì ti wáyé láàrin kan méjèèjì àṣípò rọpò ti wáyé agbábọ́ọ̀lù méjì wọ́n ń wọlé sí ebelechi eze àti zubi mendy ní ìṣípò rọpò ti arsenal ti hàn mú jáde báyìí ká máa wojú ti apá ọ̀dọ́ alátakò náà wá.
1: olùkọ́ ní mikel arteta ó ti yọ miles lewis kelly àtòun àti kai havertz nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ìbẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ ó gbé ebere chiesi àtòun àti martin zubimendi wọlé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú bó ṣe ń lọ báyìí ìfẹsẹ̀wọnsẹ̀ ń tẹ̀síwájú láàrin kan arsenal ti kan paris saint germain nuno mendes lélẹ̀ lọ́wọ́ ẹ̀yìn ó ti kíní ọ̀hún sọ́rọ̀ ìgbẹ́lẹ̀ sọ́dọ̀ ti bẹ̀rẹ̀ bàkólà bàkólà lásìkò tá a wà iná ó fún agbábọ́ọ̀lù ẹ̀ padà ó gbìyànjú àti kéna ní madueke ò yí kíní ọ̀hún ṣe lásìkò tá a wà yìí wọ́n dẹ̀ ti padà sọ́wọ́ ìgbẹ́ wọ́n fún yurien timba látọ̀wọ́ ẹ̀yìn fún ikọ̀ arsenal yurien timba ó fún declarice lásìkò tá a wà yìí declarice ilẹ̀ sọ́wọ́ wájú o ọ̀dọ̀ ìbẹ̀rẹ̀ chiesi ló lẹ̀ sí ó ti lẹ̀ sọ́wọ́ ìbẹ̀rẹ̀ sọ́dọ̀ ti nọ́ọ̀nì madueke gbé kíní ọ̀hún rìn lásìkò tá a wà yìí wọ́n lẹ̀ sínú kudu ṣùgbọ́n agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn kan gbọ́dọ̀ paris saint germain bàkà ó fẹsẹ̀ tari kíní ọ̀hún sọ́wọ́ ọ̀tá.
0: ẹnìkan padà juwọ́lẹ̀ fún ẹnìkan nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ni ṣùgbọ́n bá ṣe ń wo ọwọ́ ọkọ̀ ti arsenal lóṣù kọ̀ọ̀kan léwájú ná ní abala àkọ́kọ́ àfikún ìṣẹ́jú èyí tí wọ́n dá sí àrà tí wọ́n fi dá à ń bọ̀ lọ́wọ́ òkè ní àtibẹ̀rù kádẹ́wò agbẹ́lẹ́gbẹ́ ọ̀fẹ́ láti ibi àṣẹ wà òun náà ni nọ́ọ̀nì madueke ló fẹ́ ṣe agbátẹrù rẹ̀ báyìí bẹ́ẹ̀ ni ikọ̀ arsenal ni a ti kú kárí-kárí sí ojú ilé ikọ̀ ti psg ẹjẹ́ wà ní ìfarabalẹ̀ kádẹ́wò tí wọ́n mú jáde láti ibẹ̀ pápá ìṣeré ti fẹrẹ puskas tó wà ní budapest lórílẹ̀-èdè hungary pápá ìṣeré elérò ẹgbẹ̀rún mẹ́ta ó dín ní ó lé ní ọgọ́ta òun náà ni wọ́n kóra wọn sí báyìí ẹjẹ́ wo tí wọ́n mú jáde láti ibi àgbélẹ̀gbẹ́ ọ̀fẹ́ láti ibi àṣà
1: agbẹ́lẹ́gbẹ́ ọ̀fẹ́ láti ibi àṣìyáwó àkọ́kọ́ fún arsenal lẹ́ni madueke gba ṣùgbọ́n àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ ikọ̀ paris saint germain wọ́n forí tari kíní ọ̀hún lọ sọ́wọ́ ọ̀tá goncalo ramos tán ṣẹ̀ṣẹ̀ gbé wọlé òun náà lẹ́ni tó forí kan kíní ọ̀hún sọ́wọ́ ọ̀tá àwọn olólùfẹ́ arsenal méjì rèé tí ojú wọn ó kọ́rẹ́ lọ́wọ́ ṣùgbọ́n arsenal ti rán agbẹ́lẹ́gbẹ́ ọ̀fẹ́ míì láti ibi àṣìyáwó lásìkò ilé ìta àwàyí agbábọ́ọ̀lù ọ̀hún kan náà ni ó sì gbà nọ́ọ̀nì madueke ilé tó ṣe wípé ní sáà ta àwàyí òun náà ti mi àwọ̀n nínú ìdíje uefa champions league ó kéré tó ti mi àwọ̀n méjì fún ikọ̀ arsenal nínú ìdíje uefa champions league ní sáà ta àwàyí òun náà ni ó gba kíní ọ̀hún láti ibi àṣìyáwó ó tà dì mọ́yìn ó sì gba kíní ọ̀hún pẹ̀lú bí kíní ṣe lọ ká máa wo bí ti nọ́ọ̀nì madueke tí ó lárí bọ́ọ̀lù ọ̀hún sí.
0: ọ̀dọ̀ tí ó pẹ́ kò kọ́ tọ́jú ẹgbẹ́ ẹni tí ó kojú arsenal kó múra pẹ̀lú bọ́ọ̀lù àǹfọ̀rí kan wọ́n tún ti ná bọ́ psg lára tán nù fẹsẹ̀wọ́sẹ̀ ilé èyí tí nọ́ọ̀nì madueke ló fọkùnrin confidence náà.
1: William Pacquiao ó wà lára àwọn agbábọ́ọ̀lù eléyìí tó ṣe pé ní sáà tá a wà yìí gbogbo òṣẹ́jú pátápátá ló ti gbá fún ikọ̀ ẹgbẹ́ olùpàá paris saint germain nínú ìdíje uefa champions league látòrí ìfẹsẹ̀wọnsẹ̀ wọn àkọ́kọ́ dé ìtàngbàdì àsìkò ilé ìtawà ẹ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ ọmọkùnrin ọ̀hún ó ṣe dá lọ́wọ́ ẹ̀yìn náà ló tún dá lójú lé torí pé ọmọkùnrin ọ̀hún ti mi àwọn fún ikọ̀ paris saint germain lẹ́ẹ̀mejì ní sáà tá a wà yìí nínú ìdíje uefa champions league ó ti gba champions league rí ọkẹ́ ó balẹ̀ dáadáa.
0: À ń tẹ̀lé lọ o torí gbogbo àwọn èrò tó ń bẹ nínú watershed ni ó di fẹ̀rọ nìbàdàn bí ẹ ṣe wà ní ìfarabalẹ̀ bẹ́ẹ̀ làwọn tó ń bẹ ní budapest náà ní farabalẹ̀ báyìí ẹnìkan ò tí mo ibi tọ́lọ̀ ò wò sí ara kálukú balẹ̀ a sì máa wà ókè last náà ni ọ̀rọ̀ ń bá dé olólùfẹ́ arsenal wọ́n ń wò lábẹ́ orí tí ṣùgbọ́n psg náà wọ́n kó àwọn abánisọ̀tẹ̀ wọ́n kọ́ ọ dání láti àlẹ́ kálukú sì retí kí bọ́ọ̀lù kó yẹ̀ síbì kan kádẹ́gbò láti ẹnu wọn ìṣẹ́jú kẹrin lé ní àádọ́rùn-ún ó túmọ̀ sí pé a ti lò ṣẹ́jú bẹ́ẹ̀ ni nínú abala àkọ́kọ́ àfikún ìṣẹ́jú báyìí ẹnìkan kò tí ì rí àmì àwọn ara wọn wọn ò tí ì rí mi àwọn kọ̀ọ̀kan tí ó ti mi láti abala àkíní àti ẹ̀kejì tó jẹ́ ojú ọjọ́ gangan náà kálukú sì ń lò nírú àkókò yìí.
1: ọ̀dọ̀ nọ́ọ̀nì madueke òun náà ni bọ́ọ̀lù wà lásìkò tá a wà yìí nọ́ọ̀nì madueke ń gbìyànjú àti kọjá lára nuno mendes ó fún agbábọ́ọ̀lù rẹ̀ lọ́wọ́ àárín lásìkò tá a wà yìí yurien timba ṣùgbọ́n adarí ayò ti fọ́n fèrè ó ní ti yurien timba ó ló ti fa agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ ẹgbẹ́rún paris saint-germain lásìkò
0: irú tọ́ni timba yìí ọwọ́ atamọ́tàṣe mo ti kanrú ẹgbẹ́ yìí tó bá mú jẹ́ yéèyàn wọ́n lọ sábọ́ọ̀lù náà wọ̀ ni.
1: bó bá ilé kọjá ló ń bẹ̀ yóò ṣe jẹ́ kó di méjì sẹ́yọ̀ kan ṣùgbọ́n lásìkò ilé ìta àwà iná olùkọ́ni fún ikọ̀ paris saint-germain luis enrique ó ti gbé wazari emri ó ti gbé wọlé lásìkò tá a wà yìí ó dẹ̀ yọ fabian ruiz wazari emri òun sì ní agbábọ́ọ̀lù tó ṣe pé fún ikọ̀ paris saint-germain ó ti gbá iye ìṣẹ́jú tó pọ̀ ju fún ikọ̀ paris saint-germain nínú ìjẹyẹ bá champions league ní sáà yìí nìkan ó ti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́tàdínlógún fún wọn nínú ìjẹyẹ bá champions league ṣùgbọ́n kò tí ì mi àwọn kankan bóyá èní ni wazari emri ló tọ́jú góò rẹ̀ náà.
0: agbábọ́ọ̀lù tó wọlé fún ikọ̀ psg yìí bí wọ́n bá pe orúkọ rẹ̀ nílé

0: Paco, won pe lapeton ni
1: Sare Emere wa Sare Emery agbabo lo le ti se wi ke omo ogun odun ni lati nu ko gbe lo Paris Saint Germain ko je wewe won o na lo mo ku yen o lo ti jade o wa la awon iko eleyi ti o lo sojo ile de fun France ninu DJ fi aya agbaye eleyi ti o gbina ya laarin ojo meji la sasiko ta wa ni e lo ile de USA be kiko ato ile de titi ato ile de Canada la siko iko Aston na e ball so na wa aju sugbon ball eleyi ti won le ona ta o na ni o lo Piero Incapié o na lo si nwo iro akaba kimi ni o le ball ohun la siko yi
0: eyin ti ba fe ti re na da lara e je tun wo pelu pe je pe kaluku n sara won ni o awon eyan ti yan fokan si lodo gan bi pe won le da be benu fe se won se ara kaluku ba le ni su Usman Dembele o ti bota kiba Kelia o ti bota o ku do e ati Gonzalo Ramos ato ati Sadio ni awon waju fun iko ti PSG bakan na Arsenal awon ko ta wole ni iseju iseju ni lati daju pe awon kan alatako won kan ni o kan jamba
1: lasiko ta wa Arsenal ti japun odo ebere chese na si le ball ohun si ese gbianju ati wa na ni madu eke sugba ball ohun o de bi ohun pakao o gbianju ati je ki ball ohun lo sugba lasiko ta wa o gba fun Wazari Emery ti ball ohun lasiko ta wa o be gba sona nu sugba na ni madu eke duro ti ball ohun si ti pasoro Jurgen Timber fun declarise lo wa rin o fun na ni madu eke pada madu eke na fun Timber o be le ball ohun so lasiko ta wa o gbianju ati le sodo Victor Yokeres sugba lasiko ina won ti gba ball ohun lowo e Victor Yokeres si le Jao Neves o ti le mele
0: agbele agbe ofe ni ball ohun iko PSG o je fe ni suru ara bi e ti ki ball ohun lo sare fun ni ajigba gege bi o se lo lowo ina o Jao Neves na ni agbe ball to lori ofe ohun jokele pekun o na si nbe lori papa to wo pe bi e bi ba di alatako ke yo je bobu ko hun won si bi to ni apere PSG na lo si gba ball won si nlo lowo sugbe yi bi asa yi ko jo be ni pe fe faye le fun kankan tayo wi pe ki awon o da bebe fun iko agbe ball PSG loya ti gba ball o so sinu gẹ́gẹ́ bí o ṣe ń fẹ́ kí Arsenal kí ẹ tún rí lò báyìí tá à ń sọ̀rọ̀ ó ti di ìṣẹ́jú kẹjọ ní abala àkọ́kọ́ àfikún ìṣẹ́jú ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún ará àdúgbò.
1: lásìkò ilé ìta wà iná owó ikọ̀ Arsenal náà ni kinní ọ̀hún wà látọwọ́ àárín wọn ọ̀dọ́ ti declare ìṣọ́ náà ni kinní ọ̀hún sì dìmú lásìkò iná gavin martinelli náà ló di bọ́ọ̀lù mú lásìkò táwa ó lẹ̀ sí ọwọ́ ẹgbẹ́ fún ikọ̀ ẹgbẹ́ Arsenal látọwọ́ ẹgbẹ́ náà ni ikọ̀ Arsenal náà ti ti bọ́ọ̀lù ọ̀hún ṣùgbọ́n Wazari Emery ó ti yọ kinní ọ̀hún ikọ̀ Paris Saint-Germain sì ti jákun lásìkò táwa yóò lásìkò iná Victor Yokeres
2: ó ti rà heavy drums today on beat you want another one.
3: Àwo mi bí mo ṣe fẹ́ yín.
4: Mo ń gbọ́ 32 FM.
5: 32 FM 94.9.
6: Wait, have you heard? Domino's and Cold Stone Mega Week is here. And this is not your regular kind of offer. We're talking your favorite hot, fresh pizzas. Now at prices that just make sense. Cheesy, creamy, soothing goodness. Without the can I afford it moment. Buy one, feel like you've won something. Buy more, and it's a full celebration. Lunch break, sorted. After work cravings, handled. No energy to cook, say less. This mega week has something for everyone. So bring your friends, come hungry, and show up ready. Because mega week isn't just a deal. It's a full-on food party. Visit any Domino's Pizza and Cold Stone Creamery outlet near you. Or order now. Mega week. Indulge your cravings.
7: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ Maggi chicken flavour sí ọyá ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
8: S-E-L-A-R-R-I-E
7: sálárì bọ̀dá mi ẹ̀sìfẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì ọyá lọ́kùn ìgbìyànjú ẹ̀ sípẹ́ẹ̀lì turmeric
9: T-U-R-M-E-R-I-C turmeric
7: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
10: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
11: Gbogbo kólékólé àtàgbàlékò ẹ̀ wá gbọ́n tí mo fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ ẹ bá ń fetí sí. Orí pàlàyé inú rẹ̀ ní ṣe lọ́dà bíi ABC. Pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló tí mo fẹ́ wí. Òrùlé jẹ̀rá di tó jójúlówó kì í ti ṣá tàbí pàwọ̀dà. Bẹ́ẹ̀ o lè gbọ́ ṣàrẹ̀ṣàrẹ̀ òjò lábẹ́ òrùlé jẹ̀rá di. Bóònù ràn mímímí lábẹ́ ilé tẹ́ bá fi òrùlé jẹ̀rá di bu ọmọ tutù. Ó tún bu ẹwà òun yìí kó lé tí ó sì gbé yọsọ ń bẹ̀ láti wá ra ojúlówó òrùlé jẹ̀rá lẹ́dínwó pátápátá. Laola Mega Top Concept Limited. soju atalagbata kan gbogi lorilede Nigeria mo le ise to nse Gerard Roofing System to je stone coated lati orilede New Zealand to wa pelu warranty adota odun bako lo se nilo lati da mo lo si ilu Eko mo awon kole kole atagbaleko ti won mo yi hun dara dara ni won mu di truck wole Silaula Mega Top Concept Limited Adex Road Orogun Express opopona marosi ojo ni ilu Ibadan ni won kale si 08185481113
5: Ìrọ̀rùn dé. Ǹjẹ́ wọ́n gbọ́ ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na where to unlock your phone dey bother you? Don't soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútún fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lóní rọrùn bíi power banks, chargers and charging cables, earbud tàbí headphone. Wait o. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty, original and affordable. Our address nko, number 31C. Post Shopping Complex ni Dojuko Coco House ke tun wole leti kan wa lapa otun yin se ba tun wa wole tan e tun kan wa kugu lapa otun yin be na ni be ba se nwole tolo tolo wa re o 0706-436-8169 0706-436-8169 Real Phone Repair and Unlock Services ojutu si gbogbo ipenija phone
8: Tomato sachets. Oh, Sonio. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ dodo, o ki, o dun. Tin ba fi sebe. Jollof rice, tabi spaghetti. Awori atun yo. Onje mi adun si. Sonia tomato mix n je ki onje dun.
9: Owo iye bi yo lo pe yan fi tun phone se. Sibe, o ba du e. Real phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer. Antu phone pẹ̀lú laptop ṣe. Bóyá ẹ ti gbé phone pẹ̀lú laptop yín káàkiri. Tí wọn ò gẹ́ tiẹ̀, ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use. Tó fi ni lọ́kànbalẹ̀. Real phones for your phone repair. Phone unlocking, we are always there for you. Real phones, a wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúpẹ́ nú ọ̀nà tó wọlé sí Coco House. Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí ago 0706-436-8169 0706-436-8169 tàbí 0809-695-7878 0809-695-7878 Real phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer.

0: iṣẹ́ my Abuja Home Limited ni mo ń pè ọ́ sí. Àwọn ni wọ́n ní ilẹ̀ tó tó bíi 50 plots, 50 plot of land ní Mòwe Ọ̀padà. Láàrin méjì ìpínlẹ̀ Ogun sí ìpínlẹ̀ Èkó. Ìrìn ìṣẹ́jú 15 ni o láti Redeem Town àti Mega Bus Store. Gbogbo lẹwà pátápátá ló jẹ́ ojúlówó tí kò sì sí wàhálà ọmọ nílẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí 500 square meter plus 5 million naira péré là ń tà. Ẹni tó bá wù láti ra ẹ̀ka ilẹ̀ kan 25 million naira ni o. Ìwọ náà tara sàsà. A ti ta Mòwe Pẹ̀sù àtàn. Pẹ̀sù là ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ìwé ẹ̀rí tó jẹ́ ojúlówó ló sì wà níbẹ̀. Gbogbo plus tó kù lórí ilẹ̀ yẹn kò ju 50 lọ 50 plus. Nǹkan rere ni kéèyàn ó dókòwò nínú ilẹ̀. Dá ilẹ̀ lónìí nílé iṣẹ́ My Abuja Home Limited láti ra ilẹ̀ tiẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó máa pè ní 0701 148 9931 0701 148 9931 My Abuja Home Limited ilé iṣẹ́ tó ṣe kọkàn tán lórí káralẹ̀.
1: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals taste.

0: 32 FM, 94.9.
1: Libi fese won se bi ma won abi mefa ninu league orilede France o se se ko je ko mo kiyan be bi kini ohun ko fi di arin tori pe bere chiese o tin ri ball lo dada ninu fese won se
2: to o ku iseju meji ibi se meji ohun ke tin pe tan lo bayi ki abara la kokoko ko tenu bodo libi ifagbagba eleyi tori pe amo kokoko ti kaluku won ti esibi na na si dimo niru iseju tan soro yen iseju meji o ku iseju aya ogbon kan to fan fere pe abala koko tu pari ta ba pari eleyi be ti o se to mi awon o je pe amore ti abala lekeji ta abala lekeji na ba de to ba je ko bi gba te bo fe na ko sole a je pe o je si bi ologun gbe sanu lale enikan oke enikan fo fayo
1: lale a mo boya iko Paris Saint Germain won ba akosile eleyi ti iko Paris ti iko gbe lori Real Madrid ni lati gba idije UEFA Champions League le meji lera lera abi iko Arsenal yo gba idije UEFA Champions League fun igba popo ninu itan igbesi aye won
2: so fere ti duro atako atabo to gbe wa ninu gbagede ti watershed lowo ajale toni ballu asekagba laarin PSG ati Arsenal odogun odode o awon ko kan se timi nibere fese won se o na ni won si dogbo ro bayi bitiya agbawa laarin gbogbo fun iko PSG o na ti se lakalaka gege bo ti waye fun ikapi to na je gbogbo lowo yi fun iko ti Arsenal agbawo ni won da si o de fe si be fun PSG lati paro agbawo lu laarin gbogbo bitiya yi sugba fun iko ti Arsenal o lo ikapi won lo be ti abara ti o fe tenu bodo tan ni oro ti lohun o ri nu
3: gẹ́gẹ́ bí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ dáyẹ̀ tí ń pé kínní ó ti ń lọ sí kùnkùn díẹ̀ díẹ̀ ká má gbàgbé pé tí ìfẹsẹ̀wọnsẹ̀ bá ti lọ síbẹ̀ wá jẹ́ pé pẹ́nátì àbí ká máa wò kán tó máa ṣe lẹ́ẹ̀ṣẹ̀lẹ̀ tí ó bá máa di ìṣẹ́jú tó kò tẹ́ pọ́ máa fi kún ìfìkẹ́gbẹ́gà òun ṣùgbọ́n ká máa wò bóyá ikọ̀ Paris Saint-Germain bóyá wọ́n máa ṣèlérí ìkànṣe àbí ikọ̀ Arsenal kẹ́rin bẹ́ẹ̀ náà má bẹ́ẹ̀ náà ló ṣe lọ kí mìíràn bí wọ́n ibi tí kíní máa padà wá já sí a máa padà máa mọ̀ nígbà tí adáwọ̀ ẹ̀ bá tún padà pé wọ́n wọlé láti lè wọlé fún abala tí ó máa kọ́kù sí àṣìkágbá so bákan náà bó ṣe ń lọ báyìí ní ìmọ̀ bóyá ọmọ ńlá bóyá ẹni kan tí ẹ lè sọ sí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ báyìí.
4: Ìfẹsẹ̀wọnsẹ̀ ń tọ́ra àwọn bá wo bí ṣe ń lọ lábala àṣekágbá ní Budapest. Àṣekágbá ilé yìí tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ náà ti ràn kan pé yóò gbóná òun náà ni tá a bá sọ̀rọ̀ nípa UEFA Champions League. Kì í ṣeré fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù PSG kì í sì ṣeré fásitì tó jẹ́ pé kò gbárí. Àtẹni tó gbà ń sà tó lọ tó fẹ́ tún gbà. Àtẹni tó jẹ́ pé kò sí ẹ̀gbárí gbogbo aná làwọn àpò yẹ kó tóra wọn. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń béèrè pé Mádùúwẹ́ kékeré lọ sí ní DJV ẹ̀yẹ àgbáyé. Ṣùgbọ́n lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ tí ń lọ lọ́wọ́ yìí, mo lérò pé àwọn tí a máa wò ó pé kí ni lọ ṣe. Wọ́n ti rí ní ìsìn wípé iṣẹ́ sì ń bẹ lára ọmọ òun ó sì níṣẹ́ tó pọ̀ láti ṣe. Ní tèmi o pẹ̀lú ìfẹsẹ̀wọnsẹ̀ lẹ́yìn tí ń lọ lọ́wọ́ yìí, kò síbi tí kò lè wò sí bẹ́ẹ̀ bá ń gbọ́ 50-50 ni. Yorùbá ni kò sí ẹni tí ìdun ò lè jẹ àfẹn tó bá tún lé ẹ̀ṣẹ̀. Kò síbi tí ò lè wò sí láàrin PSG àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal lásìkò yìí pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí. Ṣùgbọ́n tó bá ṣe bẹ́ẹ̀ tó bá ṣàmúlò àǹfààní níbi tó kù sí òun náà ni ó pe ìfẹ́ ẹ̀yẹ lọ́lé. Tá a sámọ̀ náà ni wípé ẹnìkan káwọ́ lérí àwọn kò sì káwọ́ sápò. Àwọn kò mọ̀ báyọ̀ bákan náà làwọn kò mọ̀ kédùmáwé má pa wá lẹ́kún.
2: Tó ìṣípòrapò ti wáyé báyìí o, Vitinha àti Macrio ti ń jáde fún Bernardo àti Zabayi nínú ìfọsẹ̀wọsẹ̀. Dọ́lápọ̀ Zabayi àti Sabonov lórí pápá lẹ́ẹ̀kan náà.
1: Ní táìmù tí wàhálà wà ní àsìkò eléyìí tí ogun lọ lọ́wọ́, ó gbé aṣọ́lé agbábọ́ọ̀lù lọ́wọ́ ìyẹn eléyìí tó ṣe wípé wọn lè jọ nífẹ̀ẹ́ ara wọn torí pé Zabayi fẹ́ tí ò bá mọ̀ ọmọ bíbí orílẹ̀-èdè Ukraine ni. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ Sabonov ti ṣe aṣọ́lé fún ikọ̀ Paris Saint-Germain ọmọ bíbí orílẹ̀-èdè Russia ni. Orílẹ̀-èdè méjèèjì ò jọ kí wọn jọ kí ń ṣe ọ̀rẹ́ torí ogun tó ń lọ lọ́wọ́ láàrin orílẹ̀-èdè méjèèjì. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ látìgbà tí Zabayi ti darapọ̀ mọ́ ikọ̀ ìbọ̀lù Paris Saint-Germain láti inú kọ Bournemouth ní sáà tó kọjá, àwọn agbábọ́ọ̀lù méjèèjì wọn kì í jọ bára wọn sọ̀rọ̀ débi pé wọn jọ máa kí ara wọn. Ṣùgbọ́n ní táìmù tó gún wà báyìí, olùkọ́ni ọ̀hún ti níyàn láti ké pé ọmọkùnrin ọ̀hún ká máa wo nǹkan tí ó ṣẹlẹ̀.
2: Olùkọ́ni tó bá mọ nǹkan tó ń ṣe dọ́lápọ̀ máa ta ìkandànù náà méjì lópin sáà ni.
1: Àìkan nílò láti lọ kí sáà yìí ìbátan àwọn méjèèjì ò lè jọ wà nínú ikọ̀ kan náà. Ṣùgbọ́n ẹ mọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé sábà yìí wá ni. Mi ò dẹ̀ wò níwò bí wípé ikọ̀ Paris Saint-Germain wọ́n mọ̀ wípé ní sáà ta wà Sabonov yóò jẹ́ ẹni tí ó mọ̀ múlẹ̀ torí pé Lucas Chevalier tọ́lọ́gbẹ́ láti inú kan lílà òun lẹni tí ń retí gẹ́gẹ́ bí ẹni tí ó mọ̀ jẹ́ aṣọ́lé wọn àkọ́kọ́ ni saa ta wa iko to di wipe Cavalier o pana ti won de bere si ro Safanov ti se asole won ile keji sugbon be ilu bi kini se nlo boya ngba ti sa yi o bayi tan won pada ni lo lati yo Nazar bayi tabi ka le lo si adehun alaya lo tori pe won ara lati wa je agbabolu lowo eyin won ile keji ti o ma ropo Macron ti se balogun won ni
2: so abale ile keji tun ti gbina ya ni bi afiku iseju asekagba idije ti yebo Champions League laarin PSG ati Arsenal ninu watershed ni ilu Ibadan fun ta sele toni 32 FM 94.9 ikanni adani posonu pelu ifowosowopo ile ise to poti Reggae Driving ajo te pepe ile isinu watershed awon olufe nbe nbe nu bi pelu wa be tin gba wa nle te tun ri wa wo bi ran ni ayin abala ikeji na lo tin tesi waju yi ka wo ti seju medogun ile ti order PSG Jacobi ti wi eja wa ti won fi da won pase fun awon lowo enike ko ti sumo PSG na lo si lo isemi lowo lati waju ile ko ti Arsenal ni PSG yo tin dara awon lowo bayi won ta Arsenal bo lowo ta sugba Arsenal ko wo mori bo ta nu fagaba guy eja wo tun ti won fi pa o PSG ti nse bi won ti nse bo latabala kankan si ele keji lata igugun ni ko PSG lati lo ball won
1: o njo bi eni wi pe alatako PSG yen iko Arsenal o njo bi eni wi pe won ti tile gun mori won fe bo ta lasiko ile ita wa be gede re ko Paris Saint Germain won wa gugu ona ile ti won le gba Adebi Dryan lo so iko Arsenal o titi loku iko Paris Saint Germain o ba mi awon iko Arsenal sugar David Dryan o yo kini ohun bo ti se ma nse ni Santa Wai ati won fo ohun re Paris Saint Germain le kini ohun sinu kulu won pe kini ohun le iko asole iko Arsenal o fo tete fun o de yo kini ohun wo ninu ball eleyi ti Bakola to kan to be kan lo sodo titi Goncalo Ramos to fe mi awon ninu be ye ki ball ye ba dodo Goncalo Ramos ni in ta so iko la ba ma so iko Paris Saint Germain won ba ti mi awon elekeji sugbon pelu bo se nlo owo iko Arsenal na se ni ball wa lasiko ile ita wai won den di ball ohun mu Paris Saint Germain won tun ti jagba o won den gbe ball ohun lasiko ta wai latowo egbe iko Paris Saint Germain gbe kini ohun rin lasiko ta wai won ti jagba ball ohun ele to gbe kini ohun rin mele sugbon owo PSG na lo si won badi bakola won fi ajo ati gba kini ohun sugbon owo iko awon gbe ball lowo iko Arsenal won dibe gadigadi won ni o so na nbe ti iko PSG fe gba
2: o ti di ogarun iseju ati iseju mejo bayi o tumo si pe iseju meji o din ni adofa ba se soro wo emi ami ara won David Ryan na ni asole to fun iko PSG to fun olorun tori gbogbo bo ti wa na ni han ni star yi nikan David Ryan gege bo se je pe o la sole to tun gba mi asole to da julo ninu fese won se league ile gesi meta odilogoji to ti kopa o ti so oju ile nigba mokandinlogun ti ball wole rara bakan na lo ti dola ball to lo nu awon to lo bi ogota niye ninu udije UEFA Champions League nikan o ti gbe kopa ninu fataga meri la ototo o ti do dabo boju ile nigba mesan ti ball raye wole rara bakan na ball to lo nu awon meri o din ni ogoji lo ti da duro awon ife eye to je tile boya bi ife eye ti EFL abi ti FA Cup ni omokunrin e meji pere lo kopa nitori asole keji leyan kepa di sabalaga lo sise nbe o si dabo boju ile ti ball wole lekan o da ball marun to n wole lo o da duro lapapo lori ni sa yi nikan ninu fese wonse meta o le ni adota ti David Raya to ti kopa nbe o ti dabo boju ile ti ball wonu awon re nigba mokandinlogun ifese wonse be lo je pe o ti seyin ogorun atejo kan fawon go ti wole lo
1: ninu udije UEFA Champions League nikan omokunrin ti dabo boli e lati yo ball to n lo nu awon lẹ́ẹ̀mẹrin ó lé ní ọgbọ̀n ní sáàtà wáyé ó fi hàn irú aṣọ́lé ilé tó ń ṣe nínú UEFA Champions League góò márùn-ún péré ló ti wọnú àwọn ẹ̀ tó yí pé góò méje òun Arsenal ti yé ní sáàtà wáyé ṣùgbọ́n nínú góò méje yẹn Kepa Arrizabalaga ló yé méjì níbẹ̀ nínú fẹsẹ̀wọnsẹ̀ ojú ikọ̀ Kaira Tamate àgbélẹ̀gbà ọ̀fẹ́ lélẹ́ fi ikọ̀ Arsenal Declan Rice ni ó sì gba kíní ọ̀hún lásìkò ilé ìta wáyé ó ti náwó òkè ká máa ti Declan Rice yóò gba kíní ọ̀hún sí ó gbé kíní ọ̀hún sínú kulu ohun ikọ̀ Arsenal orí ibìkan torí Safanov ó yọ bọ́ọ̀lù ọ̀hún dànù.
2: Ó ti di ẹrù arúgá báyìí ẹrù ulẹ̀ Arsenal ló gbá bọ́ọ̀lù àgbélẹ̀gbọ́n ọ̀fẹ́ ọwọ́ PSG ló padà bọ́ sí ṣùgbọ́n méjì méjì ni Arsenal ni ó ń bu àwọn agbábọ́ọ̀lù PSG ọ̀nà ṣe àbáyìí ni o torí pé ejò tó kọ́nù ìjà lọ ni fún ẹ̀ ní ọgbẹ̀mí ara rẹ̀ ikọ̀ ti Arsenal wọ́n ti gbéná lé PSG kọjá àpẹẹrẹ àmọ́ báyìí okùn ti tú lọ́rùn alátakò báyìí PSG náà ti jára wọn lẹ́ o wọ́n ti kọlu ra wọn o ó gẹ́lẹ́gẹ́rọ̀ lẹ́ni ègé ọwọ́ ọ̀rọ̀lẹ́ bọ́ọ̀lù ti padà bọ́ sọ́wọ́ Arsenal ó sì ti sọkò rabata ó dilé olódì PSG ló padà rí bọ́ọ̀lù ọ̀hún mú ọgbà sọ́wọ́ ìṣọ́ aṣọ́lé wọn Safanov.
1: àtọwọ́ èèyàn náà ní ikọ̀ Paris Saint Germain ni wọ́n ti ń gbé bọ́ọ̀lù rìn báyìí o. Jao Neves lélẹ̀ láti ojú lébu ikọ̀ Paris Saint Germain. Jao Neves lásìkò eléyìí táwọn ẹ̀yìn náà ó ń gbé kíní ọ̀hún rìn lásìkò táwọn ẹ̀ ó ń gbìyànjú àti wọlé wọn. Ó fún Akimi Jao Neves ló ń di bọ́ọ̀lù mu lẹ́yìn tí wọ́n ti yọ Obitian. Òun ló sọ ara rẹ̀ di agbábọ́ọ̀lù tuntun tó di kíní ọ̀hún mu sọ́wọ́ àárín tó dẹ̀ ń bá ikọ̀ Paris Saint Germain tó ń bá wọn fọ́ bọ́ọ̀lù káàkiri. Ọmọ bíi orílẹ̀-èdè kan náà làwọn méjì àti Jao Neves àtòun àti Obitian wọ́n jọ ń pín bọ́ọ̀lù láàrin àwọn lásìkò táwọn ẹ̀ bọ́ọ̀lù ọ̀hún ti dẹ́yìn lọ́dọ̀ ti Pacquiao. Pacquiao fún Nuno Mendes. Mendes dá kíní ọ̀hún sọ sọ́wọ́ ìgbẹ́ lọ sọ́dọ̀ ti Bakola. Bakola náà fún agbábọ́ọ̀lù ẹ̀mí ìyẹn bẹ̀rẹ̀ ọdún lọ́wọ́ àárín ní àti bẹ̀rẹ̀ ikọ̀ Paris Saint Germain. Wọ́n ń gbìyànjú àti tún kò lọ́rùn ikọ̀ Arsenal ṣùgbọ́n wọ́n dá bọ́ọ̀lù ọ̀hún padà sọ́wọ́ ẹ̀yìn.
2: Àṣekágbá yìí léwu fún Enrique láti gbé sábà yìí àti sábà náà sí papọ̀. Ó léwu gidigidi.
1: Àwọn méjèèjì ti jọ lẹ bọ́ọ̀lù síra wọn lẹ́ẹ̀kan lẹ́yìn ìṣẹ́jú bóyá bíi mẹ́wàá àbí ìṣẹ́jú bíi márùn-ún tí agbábọ́ọ̀lù ọ̀hún yẹ Sàbáyì tó wọlé torí Sàbáyì ti lẹ bọ́ọ̀lù kan sọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ ẹ̀yìn ṣùgbọ́n má jẹ́ ká gbàgbé wípé Sàbáyì ti wulẹ̀ sọ ní sáà yìí wípé lórí pápá òun ó ṣe bí akọni òun ó dẹ̀ ṣe bí agbábọ́ọ̀lù tóun jẹ láti máa bá agbábọ́ọ̀lù ṣùgbọ́n òun ò lọ́rọ̀ kankan àbí ìdáwọ́ ọ̀dùnnú kankan láti bá a ṣe ṣùgbọ́n lórí pápá báwọn bá ti jọ wà lórí pápá òun ó ṣiṣẹ́ òun òun dẹ̀ máa retí kí ọmọkùnrin òun kóun náà ṣiṣẹ́ rẹ̀.
2: Ó tọ́ fún Sàbáyì yìí láti sọ bẹ́ẹ̀ nítorí pé agbábọ́ọ̀lù tó ń wá látòrí àga ni ṣùgbọ́n Sàbá náà ló ní ayé tiẹ̀ lójú ilé Sàbáyì yóò gbọ́dọ̀ sọ jù bẹ́ẹ̀ ló ń dáàbò bó ṣe rẹ ni.
1: Lásìkò ilé ìta àwà iná Martin Zubimendi lélẹ̀ ìfún ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Arsenal agbábọ́ọ̀lù ìdẹ́ pé àtinú Korea Societal òun ni ikọ̀ Arsenal ti lọ gbọ́ ọmọkùnrin ọ̀hún wá kó tó di wípé ó padà wá ẹni orí àga nígbà tí olùkọ́ni Mikel Arteta tó gbé jókòó nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ilé ìtì ikọ̀ Arsenal gba kojú ikọ̀ Fulham tí Miles Lewis Kelly tó ṣẹ̀ṣẹ̀ dáadáa láti ìgbà ọ̀hún náà lọmọkùnrin ọ̀hún ti dẹ wọ́n lẹ̀ kíní ọ̀hún sọ́wọ́ ọ̀tá gabriel martinelli ló gbá bọ́ọ̀lù ọ̀hún dànù.
2: A máa tẹ̀lé bó ṣe lọ náà ni ó ti di ọgọ́fà ìṣẹ́jú báyìí àti méjì pẹ̀lú bí ìfẹsẹ̀wọ̀sẹ̀ bó ti ṣe ń lọ. A kí àwọn onímọ̀ ẹ̀rọ wa náà látòrí ọ̀gá lẹ́ka ti bẹ̀rùn kọ́láṣẹ́ pàdé àtàwọn ọkọ̀ tẹ́jọ́ ń ṣe ilé ìpapọ̀ tẹ́jọ́ kíṣẹ́ ìkó rọrùn fún wa nígbàgede ti watershed lọ́wọ́ ajálẹ̀ tòní. Àwọn ẹ̀tẹ́ síwájú pẹ̀lú kíní ọ̀hún bá ṣe kọ̀wé rẹ̀ àṣírí tí ẹ tí ó lu àwọn ara wọn nínú kọ́ ti PSG àti Arsenal náà ni. Wọ́n fẹ́ wọ́n kọ́ ọba tí ó parí ìfẹsẹ̀wọnsẹ̀ òun náà lélẹ̀ ọwọ́ akùnkẹ́dàrà mi ọdọ̀wọ́ ọlọ́run gbà sásọlé kó mu àbí kó gbà sáwọn kí wọ́n kà máyò gbọ́dọ̀ tí lóun ó rí nù.
1: Àtọ̀wọ́ àárín mọ́ wájú ikọ̀ Arsenal náà ní ikọ̀ Paris Saint Germain ni wọ́n ti ń pín bọ́ọ̀lù láàrin ara wọn lásìkò ilé ìta àwàyè pẹ̀lú bí kíní ìṣe ń lọ. Ọwọ́ ikọ̀ PSG náà ló ṣì ń rán òkè lásìkò Jao Neves lélẹ̀ fún wọn lọ́wọ́ àárín. Ó wẹ́ ni retí ó lẹ bọ́ọ̀lù ọ̀hún fún lásìkò ìta àwàyè Jao Neves ó sì di kíní ọ̀hún mú. Ó fọ́ kíní ọ̀hún padà lọ sọ́wọ́ ẹ̀yìn lọ sọ́dọ̀ ti Nuno Mendes. Nuno Mendes ilẹ̀ kíní ọ̀hún sọ́wọ́ òkè lásìkò ilé ìta àwàyè náà ọ̀dọ̀ agbábọ́ọ̀lù ẹ̀lọ́ òkè ìyẹn Badi Bakola ló lẹ kíní ọ̀hún sí. Wọ́n pín kíní ọ̀hún láàrin ara wọn àti ikọ̀ Paris Fabian Ruiz. Wọ́n lẹ kíní ọ̀hún sọ́dọ̀ ti Sàbáyì lásìkò ilé ìta àwọ̀ pọ̀ tó yẹ pé ní sáà tó kọjá ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ló kojú ikọ̀ Arsenal láti inú kọ Bournemouth. Kò dẹ̀ pàdánù kankan kojú ikọ̀ ìgbọ́lọ̀ Arsenal nínú kọ nínú líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì ní sáà tó kọjá. Àtọ̀wọ́ ẹ̀gbẹ́ náà ni ikọ̀ Paris Saint Germain ni wọ́n ti ń pín bọ́ọ̀lù láàrin ara wọn.
2: Dọ́lápọ̀
1: Atọ́kùn
2: nǹkan méjì ló ń bẹ ní ọkàn mi bí mo ṣe ń sọ̀rọ̀ rẹ̀.
1: Bẹ́ẹ̀ni
2: nǹkan méjèèjì náà ni wípé kí ló mú Arsenal jókòó lé báyìí? Ṣé wọ́n ń retí kí wọ́n ṣọ́ PSG sani àbí wọ́n gbọ́kànlé Kepa Arrizabalaga gẹ́gẹ́ bí aṣọ́lé tó mọ pẹ́nàtì mú torí wọ́n fẹ́ jáde mọ́ báyìí?
1: Aṣọ́lé eléyìí tí wọ́n lè gbọ́kànlé lásìkò yìí yóò kọjá David Raya torí pé wọn lè gbé agbábọ́ọ̀lù kankan wọlé mọ́. Àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì tó wà ń bẹ̀ ni wípé lásìkò eléyìí tí ikọ̀ Arsenal wà ó ń jọ bí ẹni wípé wọn láwọn agbábọ́ọ̀lù tán lè fi di bọ́ọ̀lù mú ṣe dáadáa mọ́ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ òun ló fà tán lè fi jókòó kalẹ̀ báyìí láti lo àwọn agbábọ́ọ̀lù méjèèjì àbí mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ní lọ wájú. Àwọn agbábọ́ọ̀lù bíi Gabriel Martinelli náà ni Madueke àti Victor Gyokeres ṣe wípé eléré làwọn méjì níbẹ̀ yẹn. Madueke àti Martinelli eré náà ń sá wọ́n ń gbìyànjú àti lo àwọn agbábọ́ọ̀lù méjèèjì láti fi ṣọ́ ikọ̀ Paris Saint Germain sani.
2: Ọ̀dà ó ku ìṣẹ́jú mẹ́fà báyìí tí igun yìí tí ó tún wá sópin torí pé ọmọ ẹyọ kọ̀ọ̀kan tí ó ń gbá ẹnìkan kò rí nǹkan kan ṣe sí láti abala àkọ́kọ́ àti ẹ̀kejì ojúlówó àkókò tí à ń lò gangan ní báyìí tó ku ìṣẹ́jú mẹ́fà báyìí tí ò bá sẹ́ni tó tún mi àwọ̀n á jẹ́ pé ọlọ́run ọ̀rọ̀ ọmọ rẹ bí ni kálukú ọ̀rọ̀ ọmọ sàdúrà máa gbé kéwú máa gbé kùránì máa gbé bíbélì lórí ibi tí ó padà já sí tọ́lá nìkan kò láyò tí bọ́ọ̀lù bá ti di pẹ́nàtì olùkọ́ níbi káàdì ń ta rẹ lẹ́yìn káàdì òfẹ́fẹ́ luis enrique náà rẹ ilé ọ̀gbà ọ̀nà ọ̀gbà bíi ti ewé ara àgbà ni bíi igbá tó jókòó lórí omi ni kálukú wọn ò ní dín ìjókòó mọ́ báyìí o wọ́n ń sáré kiri ni ọkàn nìkẹ́ni wọn ò balẹ̀. Adarí ayé olùkọ́ni méjì láti orílẹ̀-èdè spain Mikel Arteta orílẹ̀-èdè spain Luis Enrique orílẹ̀-èdè Spain àmẹ́jì náà wà láti kàgbá láṣẹ òní ó sọ nípa ipá àti agbára tí orílẹ̀-èdè Spain ní láàrin àwọn adarí ayò.
1: Ìgbà àkọ́kọ́ dẹ̀ lélẹ́yìí nínú ìtàn bọ́ọ̀lù aláfẹsẹ̀pá àti ìdíje UEFA Champions League tí olùkọ́ni méjì láti orílẹ̀-èdè Spain tí wọ́n jọ máa kojú ara wọn ní àṣekágbá ìdíje UEFA Champions League bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ìgbà àkọ́kọ́ náà lélẹ́yìí ikọ̀ láti ilẹ̀ Gẹ̀ẹ́sì àti ikọ̀ láti orílẹ̀-èdè Faransé ó kojú ara wọn ní ìpele àṣekágbá ìdíje UEFA Champions League ikọ̀ tó mọ àwọn méjì tó dàjù lọ́wọ́ wájú àti ikọ̀ tó dàjù lọ́wọ́ ẹ̀yìn nínú ìdíje UEFA Champions League lásìkò tá a wà yìí a máa wo nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún sásìkò tá a wà yìí a mọ ohun tí ó ṣẹlẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ bí kò yọ bí kò ní yọ ẹnìkan ò tí ì lè sọ.
2: Tó PSG sì ló gbà lọ́wọ́ wọn lo dáúlà wọ́n sì ń darí ayò ọ̀hún látakọ́ ọ̀tún akímọ̀ rẹ o bàbá tó ní àpújọ sí tí máa ń gbé padà wọ́n lọ́wọ́ lọ́ṣọ́ òun náà ló ń darí bíọ́ látakọ́ ọ̀tún yẹn káwọ́ tún tí wọ́n fi pa PSG sì ń darí ayò láti àárín gbùngbùn fún ikọ̀ ti ẹgbẹ́ bọ́ọ̀lù orílẹ̀-èdè Faransé ọ̀hún tó gbadé líìgì tó sì di ìgbà márùn-ún léraléra báyìí kẹ́ẹ̀tù sáráyè kù dìgbẹ̀wù dání nínú líìgì orílẹ̀-èdè Faransé eléyìí tó ń pè ní tàwọn àgbẹ̀ nígbà kan bí tàgbẹ̀ ní bí tàgbẹ̀ kan àbájáde eléyìí ni wọ́n sọ bóyá wọ́n mọ oko bẹ́rẹ́ fún ẹgbẹ́ bọ́ọ̀lù PSG àbí wọ́n kọ yan rẹ̀ wọ́n ṣe ewé kúrò lórí rẹ̀ gbogbo olólùfẹ́ náà ni ẹ sì wo ibi à ń bá kiri lọ ẹ já mọ retí èsì.
1: Pẹ̀lú bí nǹkan ṣe lọ ọbẹ̀ ẹwẹ́ ikọ̀ Paris Saint-Germain, òun náà sì ní kíní ọ̀hún wà Désiré Doué ó gbìyànjú àti ilẹ̀ bọ́ọ̀lù ọ̀hún sọ́wọ́ iwájú fún ikọ̀ Paris Saint-Germain ṣùgbọ́n agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín fún ikọ̀ Arsenal fẹsẹ̀ tari kíní ọ̀hún sọ́wọ́ ọ̀tá bọ́ọ̀lù ọ̀hún sì wà lọ́wọ́ ikọ̀ Paris Saint-Germain lásìkò ilé ìta wà iná wọ́n pín kíní ọ̀hún láàrin ara wọn lásìkò wọn lẹ̀ sọ́dọ̀ títí agbábọ́ọ̀lù wọn lọ́wọ́ yìí yẹn Pacao Pacao ohun ẹni retí ó lẹ̀ bọ́ọ̀lù ọ̀hún fún ọ̀dọ̀ Sàbáyìn ló lẹ̀ kíní ọ̀hún sí lásìkò ta wà yìí Sàbáyìn gbé kíní ọ̀hún rìn ó dẹ̀ lẹ̀ lọ́sọ́nà ìgbé lọ́sọ́nà ti Désiré Doué agbábọ́ọ̀lù tó yẹ pé ní àṣekágbá ní sáà tó kọjá àwọn méjì lómì ó fún akaba Hakimi lọ́wọ́ ẹ̀gbẹ́ Hakimi náà da padà sọ́wọ́ àárín lọ́sọ́dọ̀ ti Désiré Doué Désiré Doué ohun ẹni retí ó lẹ̀ bọ́ọ̀lù ọ̀hún fún ọ̀nà ẹ̀yìn ló dá kíní ọ̀hún padà sí lọ́sọ́dọ̀ ti Nuno Mendes Nuno Mendes náà gbìyànjú àti wẹ́ ẹni retí ó lẹ̀ bọ́ọ̀lù ọ̀hún sí ó ti kíní ọ̀hún lọ sọ́wọ́ iwájú ọ̀dọ̀ ti João Neves ló sì lẹ̀ sí João Neves ó di kíní ọ̀hún lásìkò táwọn ó fi bọ́ọ̀lù ọ̀hún dára.
2: Ó kú ìṣẹ́jú mẹ́ta tí abala ẹlẹ́ẹ̀kejì àbí kú ìṣẹ́jú náà tí ó wà sópin ẹnìkan gbọ́dọ̀ mí àwọn bí bẹ́ẹ̀ kọ́ yóò di ọlọ́run rọmọ rẹ bí wọ́n yé tẹnumọ́ látẹ̀kan wò mí kí n gbá sí aṣọ́lé tí kì í ṣáájú ẹnìkan àfi ẹlọ́run bá bù ṣe níbi ìfagagbága eléyìí dání tí wọ́n fẹ́ lọ ní fọ́mọ náà ìkànnì ẹ̀dá nípò òṣèlú ẹ̀dá ká wà ní sùúrù ká wà ní kalẹ̀ ká bàbá kìíní ọ̀nà eré là ń fọ́ ọmọ yòóṣe o eré là ń fi ọmọ yòóṣe kò gbọ́dọ̀ sí ìjà kankan níbi tí a wà.
1: Pẹ̀lú bí nǹkan ṣe lọ, àǹfààní lágbàgbà nílé bí ikọ̀ Paris Saint-Germain ṣùgbọ́n David Raya ó tún gbé kíní ọ̀hún ikọ̀ Arsenal tún ṣe ń gbé bọ́ọ̀lù rìn lásìkò tó tà wọ́n látọwọ́ ẹ̀gbẹ́ wọ́n ti fà á kalẹ̀ o wọ́n ti fa ọmọkùnrin ọ̀hún kalẹ̀ agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Paris Saint-Germain Nuno Mendes ó fa Anoni Madueke ó fa kalẹ̀ láti má jẹ́ kó lọ ó sì ti gba káàdì àyẹ̀rín níyà ti bẹ̀rẹ̀. Pẹ̀lú bí kíní ṣe lọ báyìí náà àǹfààní lágbàgbà tí ikọ̀ Paris Saint-Germain rí lẹ́ẹ̀kan òun náà ni wọ́n ṣe àfihàn yìí pẹ̀lú bí kíní ṣe rí lásìkò yìí aṣọlé ikọ̀ Arsenal ó gbé kíní ọ̀hún wọ́n ṣe àfihàn bí Nani Madueke àtòun àti àìtọ́jú agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yẹ̀wò bí ó lè Portugal Nuno Mendes tó ṣe fara wọn.
2: Káàdì òfẹ́fẹ́ ti wáyé fún Nuno Mendes náà torí pé eré tí akínkẹgbẹ́ rẹ̀ tó gbé sá ìyẹn Nani Madueke eléyìí tó wú dáadáa ni tó sì kódà ó lè jásí ibi tí wọn fọkàn sí àwòkè victor.
1: Pẹ̀lú bí kíní ṣe ń lọ báyìí a dáa kí àwọn olólùfẹ́ ikọ̀ Arsenal kí wọ́n mọ̀ dáadáa wípé aṣọ́lé ilé tó wà lójú ilé fún ikọ̀ Paris Saint-Germain yìí ìyún Safanov pẹ̀lú bí kíní ṣe ń lọ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ nígbà tí ikọ̀ Paris Saint-Germain tí wọ́n kópa nínú ìdíje Intercontinental Cup níbẹ̀rẹ̀ sáà yìí ọmọkùnrin ọ̀hún ó mú àgbélẹ̀gbà ọ̀fẹ́ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ilé tó lọ sí ìpele aṣọ́lé wọlé wòmí kí n gbà sí ọ ìyẹn penalty shootout penalty mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun lọmọkùnrin ọ̀hún mú nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí ikọ̀ Paris Saint-Germain tí wọ́n fi borí pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ kan.
2: Tó ìgbàkúgbà sí ìta wà yìí ìpè ó dùn ó ó dójú ẹ̀ pé ó ẹnìkan kò rí àwọn mi o àárẹ̀ tí ẹ dáyò kó fọ fèrè ni o bí mo ṣe wọ kíní ọ̀hún fèrè gan ti Dubai torí bọ́ọ̀lù òsì lẹ́sẹ̀ bọ́ọ̀lù sì ń tẹ̀síwájú ni bọ́ọ̀lù sì ń bẹ́lẹ́sẹ̀ wọn torí èyí tí ń bẹ́ kíní ọ̀hún bá jáde báyìí ó ní pé ọgọ́fà àṣẹjú ó ti pé báyìí o ọgọ́fà àṣẹjú ogún àti mẹ́fà àfàdísí ẹgbẹ́ àwọn ó tẹyìn ìbáṣọ yuri ẹ ti ń bà ni ó rò pé kó òun ó ti ń bà ni ṣùgbọ́n ẹgbẹ́ àwọn lọ́jọ́mọ́ ọkùnrin ta òpópó yìí gègé ó lè gbáradù kiri lè gbáradù o.
1: Agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn lápá àlàáfíà fún ikọ̀ Arsenal ilé ìtẹ́gbẹ́ níbi ọdún mẹ́ta sẹ́yìn láti inú kọ Ajax Amsterdam òun náà ni agbábọ́ọ̀lù ọ̀hún ṣùgbọ́n pẹ̀lú bí nǹkan ṣe ń lọ ọmọkùnrin ọ̀hún gbìyànjú àti mi àwọn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ṣùgbọ́n kíní ọ̀hún ò ṣẹlẹ̀ agbábọ́ọ̀lù tó yẹ pé ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ lélẹ̀yìí tí ó mọ gbá láti inú oṣù kẹta nígbà tó ní ìfarapa fún ikọ̀ Arsenal kó tó di pé àwọn agbábọ́ọ̀lù lọ sójú orílẹ̀-èdè wọn nínú ìpele àwọn agbábọ̀ lọ sójú orílẹ̀-èdè wọn nínú oṣù kẹta láti gba ohun ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tó ń gbá lélẹ̀ ìfin ikọ̀ Arsenal.
2: So Arsenal sì lórí ọ̀fẹ́ láti yí ojú ayò padà torí pé Eberese ló ń pòyì pẹ̀lú bọ́ọ̀lù tó fi ń dá rárá o. Arsenal ti gba bọ́ọ̀lù padà lọ́wọ́ PSG o. Wọ́n ń darí kínní o. Ó dàbí pé wọ́n ti mọ̀ pé ibi tó dé kìí ṣayọ ẹnìkan mọ́. Arsenal sì yọ jálẹ̀kùn níbi tí bọ́ọ̀lù ń lọ nínú kúrò látẹ̀kọ̀. PSG rú jáde. Wọ́n rú jáde. Arsenal sì lórí ọ̀fẹ́. Bọ́ọ̀lù sì lè yíwọ́ o.
1: Victor Mikel Arteta ń pàtẹ́wọ́ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ó tún jọ bí ẹni wípé ó sọ pọ́wọ́ wà ń bẹ̀ ká máa wo nǹkan tó ṣẹlẹ̀ ní wípé adarí ayò ó ti fọwọ́ sétí láti wò bóyá wọ́n bá a sọ̀rọ̀ àtúwò fọ́rọ̀ọ́rùn rẹ̀ ó jọ bí ẹni wípé ọwọ́ wà ń bẹ̀ ọwọ́ pàkáò ṣùgbọ́n ara ẹ̀ ni pàkáò ló fọwọ́ sí kó tó di pé bọ́ọ̀ yẹn bà lọ́wọ́ á tún fọ́nrán kinní ọ̀hún wò bí kinní ọ̀hún bá ṣe ṣẹlẹ̀ ní àti bẹ̀ yẹn ṣùgbọ́n lásìkò tá a wà yìí àmì ayò kọ̀ọ̀kan òun náà ni Arsenal ti kọ Paris Saint-Germain gbà adarí ayò ní agbójúmọ̀ kò sí nǹkan kan àgbélẹ̀gbà ọ̀fẹ́ láti ibi àsíá wà fún ikọ̀ igi agbábọ́ọ̀lù Arsenal nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí pẹ̀lú bí kinní ṣe ń lọ yìí ikọ̀ igi agbábọ́ọ̀lù Arsenal wọ́n gba àgbélẹ̀gbà ọ̀fẹ́ ọ̀hún níbi tá ti dáa jù ní sáà tá a wà yìí tó wọ́n ti mi àwọn tó pọ̀ láti ibi àsíá wà nani madu eke ni ó gba kinní ọ̀hún ó gbé sínú kulu ṣùgbọ́n ikọ̀ igbọ́ọ̀lù Paris Saint-Germain wọ́n kàn sọ́nà òkè Safanov náà tún kàn Arsenal ń gbìyànjú àti wà nǹkan ṣe ṣùgbọ́n kinní ò dàbí kó fẹ́ ṣẹlẹ̀.
2: Ikọ̀ Arsenal wọn ò bá gbẹ̀rù PSG atakọ àtẹ́bó tó ń gbé wẹ nígbàgede ti watershed abala ìkọ̀kọ́ abala ìkejì àfikún ìṣẹ́jú ó ti wá sópin wò bí kígbà sí aṣọ́lé ni ó ṣe òdiwọ̀n rẹ̀ tá a bá rẹ̀ ní kákíyèsí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó jẹ́ pé ó jẹ́ àṣekẹ́pẹ́ ní UEFA Champions League tó ti wọ abala àfikún ìṣẹ́jú for penalty sáà 2026 èyí ni èyí tá a mú lọ́wọ́ yìí PSG àti lọ́dún tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea ti kọ́ gba ìdíje ọ̀hún tí a gbà bẹ́ẹ̀ ṣe gbà lọ náà nù 2014 láàrin ikọ̀ méjì tó wá láti ìlú madrid atletico madrid àti real madrid tí a jọ gbá àmì ayò kọ̀ọ̀kan lódìdí aago bákan náà 2016 real madrid atletico madrid náà ni láti ìlú kan náà ọmọ ayò kọ̀ọ̀kan náà jọ ta lónìí bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́rọ̀ tó rí ọmọ ayò kan fún psg ọmọ ayò kan fún arsenal penalty ni ó ṣòdiwọ̀n rẹ̀.
1: Ó ń jọ bí ẹni wípé wọ́n ti ń bá Safanov wọ́n ti ń bá akọ orúkọ ibi àwọn agbábọ́ọ̀lù Arsenal ó gbà bọ́ọ̀lù wọn sí lásìkò tá a wà yìí. Wọ́n ti fi hàn pẹ̀lú bí kinní ọ̀hún ṣe ń lọ torí ẹni tó jẹ́ olùkọ́ni fún àwọn aṣọ́lé fún ikọ̀ Paris Saint-Germain àtòun àti Safanov rèé ti ìfapá tí wọ́n sì jọ ń sọ̀rọ̀ lórí bí ibi tí àwọn Arsenal ó gbà penalty wọn sí. Ṣùgbọ́n nǹkan ayọ̀ kan tó lè jẹ́ nǹkan ayọ̀ tí mo lè sọ fún àwọn olólùfẹ́ Arsenal ni wípé láti ọdún 2014 ikọ̀ tó bá kọ́kọ́ mi àwọn nínú ìdíje UEFA Champions League òun náà ló máa ń gbé ìdíje ọ̀hún wọlé lẹ́yìn tí ikọ̀ Atletico Madrid tó kọ́kọ́ mi láti ìgbà tí ikọ̀ Atletico Madrid ti ṣáájú ikọ̀ Real Madrid mi àwọn ní 2014 tí ikọ̀ Madrid dé padà borí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn kò tí ì sí ikọ̀ kankan tó ṣáájú tó kọ́kọ́ mi àwọn tí ò gba ìdíje UEFA Champions League.
2: DJ Mascot.
1: Tẹ̀síwájú pẹ̀lú bí kinní ọ̀hún ṣe lọ lásìkò ilé ìtawà iná àwọn olólùfẹ́ ikọ̀ Paris Saint-Germain àti olólùfẹ́ ikọ̀ Arsenal wọ́n ti torí baṣọ lásìkò tàwà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ àwọn kan momi lẹ́kẹ́tì báwọn kan ṣe ń ronú làwọn kan ronú bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ olùkọ́ nílùú ìsẹ̀ríkèrè tó ń bá àwọn agbábọ́ọ̀lù rẹ̀ sọ̀rọ̀ láti mọ̀nà bí tí kinní ọ̀hún ó gbà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí a olùkọ́ ní Mikel Arteta náà òun náà ṣe nǹkan bẹ́ẹ̀ ká máa wo tí ó gba ìdíje UEFA Champions League ní sáà tàwà yìí ṣùgbọ́n bá a ṣe ti sọ fún yín tẹ́lẹ̀ kò tí ì sí ikọ̀ kankan tó wo àṣekágbà ìdíje UEFA Champions League lẹ́ẹ̀mejì léraléra lẹ́yìn tí olùkọ́ni Yọrin Klopp tó ṣe pẹ̀lú ikọ̀ Liverpool lọ́dún 2017 sọ́dún 2018 bákan náà ẹ̀wẹ̀ kò tí ì sí ikọ̀ kankan láti gbà tó ti gbà ìdíje UEFA Champions League lẹ́yìn ikọ̀ Madrid tí ó gba ìdíje UEFA Champions League lẹ́ẹ̀mejì léraléra ọdún 1992-93 ni irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ kò dẹ̀ tí ì sí ikọ̀ kankan tó ṣe irúfẹ́ nǹkan bẹ́ẹ̀.
2: Ẹnìkan sọ fún mi lẹ́ẹ̀kan ó ní ká lọ mú tẹ̀sùn bá lókù báyìí. Outgunners! Ẹ wọ́n fọ́.
4: Àbí ẹkúnkún gorí òkè lọ.
2: Àbí ká gorí òkè lọ. Ó
4: ta sí àbí kó gorí òkè lọ.
2: Obvious! Ọlọ́run, Ọlọ́run, máàcì, ó dùn. Ẹnìkan kò tí ì lose.
4: Ẹ máa bá ń yẹ dọlápọ̀ wò díẹ̀ díẹ̀ o.
5: e ba ndo mi lu lori
4: dada e ba nda mi si lori o
5: sa e je re ti nbe nkan ko le se all right abe wo a o le pele kan oga wa ipele wo goli ko
4: wo mi gba si o
5: mo ti caspot mo ti caspot pipe aye gba mu wa space fm mo ka die ele ara e je entertainment yes seri awa ta ba ti ni nkan ta mu lo waju wa
4: eyo
5: ma gba wa ni moran e je ka ni ta mu e jo teyin o ba mo ti mu e wo benin to se daada eyan gbadọ mo yan sun lale yi sa ki fun yin lomo e wa jo tori awa ta park moto sita a mo ti yo lale yi ni eran ti pa ma dele o tori olon intagbara ba gbe enika mo so iru emi ni isin bayi mo ti mo rega mo ti wa lori rega iyoku oyan ma lo fi pari e nle ana tun na o sa oyan ma bi ende all right e je ki n pada si won tin jutali o akimi iwo omo yi iwo omo yi ko si wahala bo na lo ko gogogo re fun ya re njo ni abi baba re ni
2: thank you so much o ti di abala wo bi ngbasi asole bayo mo lero pe akikun mi do lapo ti wa ni gbaradi lati karuko awon gbawalo ti an sha lati gba penalty fo yin kini ati gole keji se ni ti psd ni abi ni ti arsenal ni ka gbo won ti ona ora kama wo baba se gba lase mo kede baba se gba lase mo daku to ba gori for fire pelu ogbon ani kan ni mo ko re ni kankan o iko bi o se mo gba o ajo abi tori olodun ile atona wa o ni baje die die ntagbara ba kan ni kamu are ti ki won bere si gba kini on ni o to ba ti se wo yi ibi owu ba jasi ibi yo wu ba jasi
1: Paris Saint Germain ni o
2: e ba wo go yen Ewo go yen.
1: Paris,
2: magaji. Go yen neat. Go yen neat. Ekpe bo yen wa, ekpe bo yen wa.
1: Paris Saint-Germain ni o gba agbele gba afi okoko leyin ti declarize to padanu to si mejeji. PSG ni o gba pa agbele gba afi akoko ninu fese won se ile be kedere. Goncalo Ramos. Atamata se iko egbe agbabolu Paris Saint-Germain. Ele to se pe ni saata wai o ti mi awon meji ninu dije UEFA Champions League ohun ni o gba agbele gba afi akoko fun iko Paris Saint-Germain ninu fese won se ogba bolu ohun eni odun merin o le ni ogun ohun na ni omokunrin ohun David Raya ni o si koju ni asiko ile ita wai
2: a mo reti ko gba akoko re se yo wole ni abi yo gba lure abasoli emu igba akoko re e to wa ko gba ile ni oso bi fese won se yo se ri awo PSG ni idajo wa o olorun oro mo re bi awon yen fu abu le kai o awon yen fu abu e ke dani yo adura ko lai si yo ke ko be wude adura ti ko lai si yo ke ko be wude lo bi o le woju tele mo e ma gba 22 fm a ma kede e gba gbo eje sagbe o e si daju pe jesus o se mi ri ni
1: ifese won se o ran awon eyan le ti nkan to sele lodun 2007 2008 nigbati iko chelsea ati iko manchester united ti won jo koju ara won ni ipele asekagba idije UEFA Champions League
2: Moscow Russia
1: yes to pada di owo asole wole wo mi king gba si o nibi ti iko chelsea ti padanu leyin ti balogun won lojo na lohun Yon Terry to yo subu Goncalo Ramos lo fadi meyin ti o gba agbele gba ofin akoko yi omo orilede Portugal ni o ti nsenu o de se tan lati gba agbele gba ofin ohun Goncalo Ramos
2: alakoko ti wole fun PSG Ramos na lo si gba wole omo lede Portugal akeko mi darapo so aso tele kini o gbe yin ballu meta se yo kan ni marun si meji ni lero ti e so soki
1: mi ri aso tele kankan lati so
2: kilo de
1: ifese won se o lo tan a de gbadun ifese won se a de wo tan
2: se yo si jo se fere mo be
1: ko si nkan ti o sele Victor Gyokeres atamata se iko Arsenal to se wi pe agbele gbe ofe to lo si be abi meji odi ni ogun to gba seyin ko so kankan nu oju safanof ele to se wipe
2: penalty
1: o mo bi won se mu agbele gba ofe ohun ni o poju ara won lasiko ta wa yi jokeres sumo penalty ohun o senu o de se tan lati gba kini ohun vic tọ yóò kẹrẹ.
2: Charles Odison.
1: Àmì ayò kọ̀ọ̀kan òun náà ló dàn láàrin ikọ̀ Arsenal àti ikọ̀ Paris Saint-Germain àti Arsenal àti PSG wọ́n jọ mi àwọn ilé tí wọ́n rí ni. Arsenal mi tiẹ̀, Paris Saint-Germain náà mi tiẹ̀. Victor Yokeres ó ran Safanov ó ran lọ sọ́nà apá òsì ó sì gbà bọ́ọ̀lù ẹ̀ sapá ọ̀tún.
5: Tí wọ́n bá ti gba penalty tán ẹnìkan máa lọlé pẹ̀lú 50,000 ẹnìkan dẹ̀ máa lọlé pẹ̀lú 35,000 ẹ jẹ́ ká farabalẹ̀ ká má ti lọ.
1: Àgbélẹ̀gbẹ́ òfin ẹlẹ́ẹ̀kejì lélẹ̀yìí.
2: Ẹ máa ṣe lọ.
1: Desiree Duane òun náà ni ó sì gba àgbélẹ̀gbẹ́ òfin ẹlẹ́ẹ̀kejì fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Paris Saint-Germain. Ó ti mi àwọn ní àṣekágbá ìdíje UEFA Champions League rí lẹ́ni ọdún 21 àtọwọ́ àti David Raya ẹni 30 ni wọ́n jọ kojú ara wọn lásìkò tá a wà. Desiree Duane ó wọ aṣọ ọ̀wọ̀ agbábọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kan rìnlá fún ikọ̀ Paris Saint-Germain.
2: Desiree. Ẹyọ ọ̀kan wò bí kí n gbà sí aṣọ́lé.
1: Ó di méjì sẹ́yọ̀ kan nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ilé Desiree Duane òun ló sì mi àwọn ẹlẹ́ẹ̀kejì fún ikọ̀ Paris Saint-Germain. Ó tẹ David Raya fẹ́lẹ́fẹ́lẹ́ ni ó sì ràn bọ́ọ̀lù ọ̀hún lọ sí apá Bomi. David Raya ò rí mú ọ̀nà Bomi ló fòsì.
2: Ewé lẹni ọlọ́ṣẹ́ ẹgbẹ́ PSG àbá Arsenal.
1: Emperechi Eze agbábọ́ọ̀lù tí ikọ̀ Arsenal lọ gbé láti inú kọ Crystal Palace ni ó gba àgbélẹ̀gbẹ́ òfin ẹlẹ́ẹ̀kejì fún ikọ̀ Arsenal nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àtọwọn àti Safanov wọn jọ kojú ara wọn.
2: Jọlọ́gbọ̀n ṣé yìí ti bẹ̀rẹ̀ bíi ni ṣá ti tún yìí ti kiri báyìí.
1: Ó ń jọ bí ẹni wípé orí òkè watershed làwọn lásìkò rẹ̀ torí àwọn olólùfẹ́ ikọ̀ Arsenal àdúrà ni wọ́n ń gbà. Ebere chi
2: ẹsẹ̀. Odo.
1: Ebere chi ẹsẹ̀ ti dànù o. Eze ti dànù o. Emereji Eze ó ti gbá bọ́ọ̀lù ọ̀hún dànù. Ọ̀nà ta ni Emereji Eze gbà sí lásìkò ilé ìta àwárí.
2: Bọ́ọ̀lù ìyá wèrè.
1: Ọ̀nà ta léze gbà sí o. Ọ̀nà ta. Ẹgbẹ́ wọn lé o. Ẹgbẹ́ wọn lé fídíò kan yìí o. Ẹgbẹ́ wọn lé fídíò kan yìí o.
2: Omi.
1: Kálíbi o. Nuno Mendes ni ó gba àgbélẹ̀gbẹ́ ọ̀fẹ́ ẹlẹ́ẹ̀kẹta nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ilé Nuno Mendes ni ó gba àgbélẹ̀gbẹ́ ọ̀fẹ́ ẹlẹ́ẹ̀kẹta nínú ìfẹsẹ̀wọnsẹ̀ fún ikọ̀ Paris Saint-Germain lẹ́yìn tí Emereji Eze.
2: Ìrètí ò pin ẹgbẹ́ ilé ìfún aláṣẹ ìkànnì 32FM Ogbenas
1: Folan
2: OPSG
1: wọ́n wá. Nuno Mendes David Raya
2: Ododo
1: David Raya ó mú àgbélẹ̀gbẹ́ òfin Nuno Mendes ó tẹ̀lé tán ó mú àgbélẹ̀gbẹ́ òfin ó mú dáadáa ni ó mú àgbélẹ̀gbẹ́ òfin Nuno Mendes.
2: Kò sọ́nù kípa mo ni.
1: Ó tẹ̀lé tán ó dẹ̀ mú àgbélẹ̀gbẹ́ òfin ọ̀hún David Raya.
2: Ọmọkùnrin deserve award.
1: David Raya aṣọ́lé eléyìí tí ọ̀pọ̀ yẹn gbàgbọ́ wípé òun ló dáa jù láyé lásìkò táwọn ẹ̀. Ṣùgbọ́n nǹkan tí ó jẹ́ nǹkan tí ó yanilẹ́nu ni wípé kò ní jẹ́ aṣọ́lé àkọ́kọ́ fún orílẹ̀-èdè Spain nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé. David Raya ni ó gba àgbélẹ̀gbẹ́ ọ̀fẹ́ ẹlẹ́ẹ̀kẹta fún ikọ̀ Arsenal lẹ́yìn tí Emereji Eze sọ ti ẹnu lásìkò iná méjì sẹ́yọ̀ kan ṣìnà gbá lọ́wọ́.
2: PSG ti gbá mẹ́ta ó ti gbá méjì wọlé ó padà nù kan. Arsenal ti gbá ó gbá méjì ó gbá kan wọlé ó sọ kan nù ó fẹ́ gbélẹ̀ kẹta báyìí.
1: Declan Rice ó tàdímẹ́yìn ó gbá àgbélẹ̀gbẹ́ ọ̀fẹ́ ọ̀hún sínú àwọn
2: ó sórí rẹ̀
1: méjì
2: àwọn lóka
1: ikọ̀ Arsenal àti ikọ̀ Paris Saint-Germain gbá. Ó di méjì tí ikọ̀ Arsenal àti ikọ̀ PSG tí wọ́n ń gbá lásìkò ilé ìta àwárí. Àwọn olólùfẹ́ ikọ̀ Arsenal ní watershed wọ́n fòfayọ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí àwọn olólùfẹ́ ikọ̀ Paris Saint-Germain àwọn náà ń pàtẹ́wọ́ méjì sẹ́yọ̀ kan òun Arsenal ń gbá lọ́wọ́ méjì ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún dà ní ìpele aṣọ́lé wọlé òmìnir kí n gbàṣẹ penalty.
2: To ààrẹ tí ti PSG fẹ́ gba ààbò owó rẹ o ààbò owó ló fẹ́ gba tiẹ̀ Ashraf Hakimi ló fẹ́ gba penalty tiẹ̀ báyìí ẹ jẹ́ ká wọ̀ fẹ́ jáde rẹ̀.

0: bẹ̀mù tó dúró kìí ṣe dídún ara. Ó jiná dẹnu ni wọ́n ṣe pariwo ẹ̀ kiri. Ìkànnì adẹ́nipòṣónú Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
1: Tẹ̀mí báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Orúkọ mi ni Aisha Lawal. Mo fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́. 32 FM lórí ìkànnì 94.9.
2: Ẹ lè wá disappointed.
3: Ganiyu, Ganuwabi, Ganuwabi, Jajọ, Ganusita 32 FM. Ká mọ ohun tó ń lọ ní gbòòrò àti pé ká tún rẹ́rìn-ín àríṣàkìtì.
0: 32 FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.

láti ìkànnì 32FM 94.9 náà náà ti di gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ wa káàbọ̀ sórí ètò nìbàdàn láwà. Ìbàdàn láwà tá a ti ń jayé ìbàdàn láwà tá a ti ń fẹ̀lá ìbàdàn láwà tá a ti ń ṣe dáadáa. Ìlú olókìkí ìlú àwọn jagunjagun. Gẹ́gẹ́ bá a ti mọ̀ pé lórí ètò nìbàdàn láwà náà náà ti máa mú àwọn bàbá wa nílùú ìbàdàn wá sí etí gbọ̀ wa tó ń tojú òwòrán wa. Láti mọ̀ nípa wọn yálà àwọn nǹkan tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ àtàwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú wọn pẹ̀lú orí ọ̀fẹ́ olódùmarè láṣálẹ̀ yìí. Ọ̀kan lára àwọn bàbá wa tá à ń sọ̀rọ̀ nípa àwọn tá a wà lágbàlá wọn láṣálẹ̀ yìí, àwọn náà ni Sẹ́nítọ̀ Mohammed Kọ́lá Balógun.

0: jẹ́ ká wo ìdàgbà sókè ìbàdàn. Bàbá ní ká wo látẹ̀yìnwá tí àsìkò tá a wà yìí. Ṣé dàgbàsókè ṣó ń wà nílùú Ìbàdàn? Ó wà. Tó bá wá rí bẹ́ẹ̀ ṣe kó ti tó àbúyẹ ká tún
1: síwájú.
0: Kò ti tó. Kí wá nìkan tí ẹ lè sọ fún àwọn ọmọ bíbí ìlú Ìbàdàn tí wọ́n ń bẹ lókè òkun káàkiri? Ṣùgbọ́n tó jẹ́ pé wùn láti fẹ́ wá ṣe iṣẹ́ ìdàgbàsókè nílùú Ìbàdàn. Ṣùgbọ́n bóyá ọ̀rọ̀ òṣèlú tàbí ọ̀rọ̀ ètò ààbò èyí tó ń dẹrù bá wọn. Kí ni nǹkan tẹ́lẹ̀ sọ?
1: Àwọn tó bá ní àǹfààní nílùú kù, tí wọ́n bá ní investable funds, tẹ́ ẹ̀ ń pè ní owó okòwò, àwọn tó bá wà fẹ́ ṣokòkòwò, ká máa bá a pè wọ́n wálé kí wọ́n dáṣẹ́ lẹ̀. Nísìnyí, ìbá ń bọ̀ látọ̀nà ìkó yẹn, ẹ̀yẹ̀ máa ra wọn iléeṣẹ́ kankan, wọ́n máa ṣàánú survive. The whole cut off because mo close máa wà kan ní àwọn tó àwọn iléeṣẹ́ yẹn tí wọ́n mo máa ṣe ra wọn manager àwọn. So táwọn bá ráwọn ọmọ wa náà tí wọ́n bá rí ráwọn tó fẹ́ dárú iṣẹ́ bẹ̀yẹn lẹ̀ tí wọ́n bá gbé ọ̀pọ̀ padà.
0: Ìbàdàn fẹ̀, Ìbàdàn ń dàgbà sókè lọ́tọ̀ọ́ lọ́sẹ̀. Ó fẹ́ má sí orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tọ́wọ́ ìlú Ìbàdàn tí ìfẹ́ tán mọ́ níbi tó fẹ́ dé. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wo àwọn ohun àkọ́kọ́, àwọn ohun ìṣẹ̀mbáyé ta ní nílùú Ìbàdàn tó ti pẹ́ ta lè tọ́ka sí. Ẹ jẹ́ àwọn bá wa sá wa. Àti àwọn ibi tá a lè pè láwọn bí ìrìn àjò ìgbafẹ́ sí. Tó lè jẹ́ bí ohun tí ó lè jẹ́ ìpawówọlé fún ìjọba àti ohun ìwúrí fún ìlú Ìbàdàn. Mélòó nù wọn ó na lè rí tọ́ka sí? À ń sọ̀rọ̀ nípa báwá sáwà láyípo. Ìdàgbàsókè mélòó ó na lè sọ wípé ó wà ní àdúgbò yìí? Bó ti ẹ̀ jẹ́ pé láìpẹ́ ìròyìn gbé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Abiodun Ṣèyí Mákindé bí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé yóò di ibi ìgbafẹ́ àwòjánu fún gbogbo àwọn ènìyàn. Ojú wo
1: ṣe báwá sáwà lẹ́nu?
0: Bẹ́ẹ̀ sá, báwá sáwà.
1: Ìkan náà nú ẹ̀nìyẹn, irú agodi agodi gardener yẹn náà kan fúnra nìyẹn. Ó tẹ̀ jẹ́ pé UI ló ní sù pátá àkéré. Mo bó ṣe rí ń sìn bọ̀tù pátá àkéré tá a máa ń lọ bẹ́ẹ̀. Gbẹ̀lẹ̀ máa rí láìf oríṣiríṣi àwọn ẹranko tèmíọ̀hún ìjò gbogbo oríṣiríṣi gbà yẹn. Ìyẹn bó ṣe wà ń sìn o. Kódà wa gan ṣe kọ́ wa ní family crocodile aléwọ̀ tó ti over 200 years old. Wa kú wọ́n tún wá gbé mi síbẹ̀. Wàjẹ́ náà tún wá dàgbà kí wọ́n ṣe lọ donate fún UI. Wọ́n kọ́ àléwò sí ọ̀rọ̀. So gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, yes, I don't need my needs. Even àwọn ọmọ tẹ́ pé wọ́n wà lókè òkun yẹn gan, okun tí ó bá jẹ́ kí àwọn tourists táwọn ará òkè òde tí wọ́n máa wá, ó máa irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ó máa ń jẹ́ kí ọrọ̀ ajé náà tí wọ́n ra kan, okòwò wọn wá ra kan. Irú United Arab Emirates Dubai yẹn, yes, wọ́n lè pọ̀, yes, wọ́n tún ní.

0: wọ́n wọ́n gbà wọ́n rán gẹ̀gẹ̀ láyé.
1: Ọ̀rọ̀
0: ọmọ akíbọ́lá kí wọ́n mọ̀ fọwọ́ ẹ̀ ti bì kan.
2: Àpọ̀jí ò ní màmá òmi.
0: Wọ́n sì gbọ́dọ̀ gbà ṣẹ̀kẹ̀rẹ̀ lábàdà pa. Ọmọ akíbọ́lá kọ́ mọ̀ pọ̀tọ̀ fún ẹ lẹ̀. Bẹ́ẹ̀ má sì ju abẹ̀bẹ̀ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ báyìí ni ó fi mọ́ ẹ lélẹ̀. Ẹ káàlẹ́ mo dé o. Àkó àṣekú ọdún o. Ọdún sì ń bẹ́ ń ta náà. Ọdún ṣe ń bẹ́ ń ta òun ọ̀la tó tún jọjọ́ Sunday làwọn kan ó tún ta sí à. Kò ṣe jọ́la yẹn náà bó tún di Monday àwọn kan tún mú sí à lọ wẹ́rẹ́ dè wẹ́rẹ́ náà ni. Mo kí yẹn káàlẹ́ o. Mbẹ́ bá dojú ọ̀pọ̀ Facebook ẹ fi comment yín bẹ́ẹ̀. Mbẹ́ bá sì dojú ọ̀pọ̀ Facebook náà ẹ like ẹ share rẹ̀ mbẹ́ dáadáa.

ọ̀rọ̀ tí mo ń bá ń sọ lọ́sẹ̀ tó kọjá. Tí mo ní ọjọ́ lókù kò ku oṣù mọ́. Wípọ́nú ilé yá ti súnmọ́ wa àwa náà súnmọ́ mọ́dún. Ọba tó wá jẹ́ ṣe nínú ìdùnnú tó jẹ́ ṣe nínú ayọ̀. Mo ń sọ fún ọ pé bá a bá jọ pàdé lónìí. A kú ọdún tó bọ́ yẹn láàjọ mọ́ kíra wa. Ọmọ pé bá a bá yáwó rẹran bá ní ìsìn ó ti di gòbé mọ́ lọ́wọ́. Bọ́ bá sì yáwó ra sọ bá náà ó ti di gòbé mọ́ lọ́wọ́. Ìyẹn ni mo fi máa sọ fún kálukú wípé ṣe bó ṣe mọ ẹlẹ́wà àṣàpọ̀n. Gbogbo ètò pátá níbẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba. Bí ọba sí gbogbo ètò lọ́dọ̀ ọlọ́run ni bí mo ṣe jí kúrò nínú ilé láàárọ̀ yìí. Ọba Akíbọ́lá òjò ń bẹ̀rẹ̀ mo ní òjò yìí òjò tí máa sọ èèyàn dọ̀lẹ́ rè. Mo sì fẹ́ rí èèyàn mi kan. Ọba Akíbọ́lá mo tá pákó ńbẹ̀. Ó di wákájayé ní Amadu Bello Ajayi. Ẹlẹ́ bàbá wa Alhaji Bashir Adedeji. Tọ́lọ́wọ́n bá mi ní kó rere ó lé kan. Ọmọ ẹ̀ ti ń bẹ lókè òkun ìyẹn márùn-ún. Ọlọ́wọ́n bá mi ní kọ́kọ́ lu ìyàwó ẹ̀ gbági. Ọlẹ́ Ayọ̀ sọ nú ẹ̀. Nàìjíríà mi láti afọ́mọ ló kọ tọrẹ bí mi ni wọ́n ìran mi ni wọ́n. Ìyún ni mo fi wá ń wò ó wípé gbogbo ètò pátá ọ̀dọ̀ ọlọ́wọ́n bá mi lọ́wọ́. Àwọn ètò kan ń bẹ bá ọba rò pé o lè ṣe é. Mọ́dà ò tí o lè ṣe o bá ọba sọ pé ó ṣe ọ̀tẹ́bọ̀ láti bẹ̀. Ìdí tó bá jẹ́ sọ fún ọ wípé gbogbo ètò ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba. Ọmọ ṣẹ̀yà ṣẹ bàbá. Kò sí nǹkan kan tó o lè fi pọ́líṣì ẹ̀. Ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ́ ti wà lọ́kàn ìyá rẹ̀. Ẹ̀ṣẹ̀ tó sì ti ṣẹ́ ti ń bẹ lọ́kàn bàbá ẹ̀. Wọ́n pín bí bàbá rẹ̀ bá ń wí kinní kan ó náà wù í tẹ̀lé. Bí ìyá ẹ̀ bá ń wí kinní kan ó náà sọ tẹ̀lé. Àgàgà yìí tí ó tiẹ̀ dúró wájú bàbá rẹ̀ tí ó mọ nílé fùrù kọ̀ọ̀kan tí ó mọ ranjú fò. Irú ìyún bá ń bẹ̀sán bá dé lórí ẹ̀. Ẹ̀tọ́ náà fẹ́ lò fún tó fẹ́ fi ṣe pàṣán. Àfikọ́ náà sámọ wò sún. Ọ̀rẹ́ àti ẹfẹ́ jẹ́ bí ẹgbẹjọ́rò rẹ̀ àwọn náà mọ̀ wípé pa àwọn ọ̀ka. Mo sì máa wí fún ọ tipẹ́tipẹ́ o. Kéèyàn máa ní ojú òun wọn ti bí lágbájá. Ògbẹ́ntàn bá rí ti ń wí báyìí yóò kú sórí tí ò ní rí ni. Ìlọ́kan ọlọ́run nípa wípé nìkan lẹ́gbọ̀n. Ìlọ́kan nìkan wípé ọlọ́run làbúrò. Àmọ́ iye ẹni tó ṣe pọ́mọ tí ẹ gbé wá fẹ́ tó sì tọ́ ọmọ ní títọ́. Ọmọ ló mú ọ̀pọ̀lọpọ̀ inú ìdílé mi kúrò nínú òṣì. Ìyẹn ni mo fi máa ń sọ fún ọ pé pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ni kan ọmọ ṣe. Lórí gbogbo ń tọ́lọ́wọ́n bá mi gbé kalẹ̀ pẹ̀lẹ́ tó ẹ̀. Ẹ̀ka alẹ́ mò ń kí yín lẹ́ẹ̀kan sí ọmọ Akíbọ́lá o. Lórí ètò wa rèé o ètò yín. Tẹ́yìn náà ti mọ àpótí eléyìí lápò nítorí tirẹ̀. Mo sì ń jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé mò ń forúkọ gbogbo lọ́gàá lọ́gàá lọ́gàá pátá. Ọmọ Akíbọ́lá ni mo fi ń kí yín nìkan nìyí o. Ta làwọn lọ́gàá lọ́gàá wọ̀ ọ́n. Bá mú Màdíbà làwọn màláìkà. Lábala bí ni o ti bá ń wo ìlàṣẹ lórí omi yẹn ọ̀tanátán. Kí n fọ́n sáwọn tèmi la. Bá fọ́n sí ẹ̀ láwọn ó lè bá mọ̀ wípé tò lálẹ́ yìí kọjá abẹ́nì kọ̀ọ̀kan ṣe fọkàn sí. Ẹ̀yà sẹ́nà ẹ̀ máa rò ó. Ọbẹ̀ ẹja ni èèyàn rò ó. Èèyàn bá ti lọ rò ọbẹ̀ ẹja yóò rùn ni o. Pọ̀ ń bọ̀ lórí ọ̀rọ̀ yín mọ̀ ń jẹ mọ́sá.

ọba akibala ẹmọ ṣíà lójú òpó facebook kí n máa rọwọ yín mẹ bẹẹ bá ṣe ń ṣíà náà ni ẹ máa fi like bẹẹ o bẹẹ náà ni ẹ máa fi comment yín bẹẹ mọdé àwọn ẹdùn njọ ń tẹrì ní captain njọ náà ọba ń lọ rè fẹ gba penalty ọba kọkọ yẹ kíní captain band wò lápá báyìí òní tẹrì gba penalty báyìí à ń gbé kọpù ọlọlẹ ń jà àti kọmọlù ní blue. Àtún ti fi kíní lógo jẹ́sì sílá. Ẹyin kọ́ yé mi kọ́ yìí. Ẹni débi bọ́ọ̀lù báyìí tí ó gba bọ́ọ̀lù báyìí ó kàn yọ ṣubú lọ gbá pẹ́nátì lọ bárin. Ayàyàyàyàyà o. Àwọn ọmọ tí ẹ já ọmọ máa ń yùn yọ náà ẹlòmíì wá ń gbójú wíńdò bọ́ọ̀lẹ̀. Ẹyin náà tẹ̀ ẹ́ máa ni. Àmọ́ gbà tó lọ́wọ́ gbé fe lé jẹ́sì lọ. Ó dà yé pé 2012 ni àwa àti. Mbaya Monique ọlọ́run ọba mi ní iṣẹ́ ẹ mọ́ ríro ẹ má torí ìyẹn lọ jẹ́ kí pp ọ̀rá ìsí o ọbẹ̀ ẹja ni o ìyàwó rẹ bá jẹ́ tíìmù mi tí wọ́n á nà yín lálẹ́ yìí mọ́ fi dádì yín ṣe yẹ̀yẹ́ o yẹ̀yẹ́ a mọ́ dùn yẹn o ọba kí bọ́lá mọ̀ nkí yín káàbọ̀ ṣe yín pẹ̀lẹ́ púpọ̀ láre tẹ́ ń gbọ́ ilá láyé lúà madiba kibla. Kanu o nfuji nla yi te doki okun live lele yi oba akibola o si se lori omi o pe ni yi lase

ẹ ṣe àyè lójú òpó facebook kan lọ fà ẹ àlùjọ eléyìí yan yọ ń bá a tún kú ọ lórí ọwọ ọmọ láàyè ibà ìgbọ́ ń bá a tún kú ọ lórí ọwọ yìí tó bá ń wá lùjọ kan tí ó sì kí ń gbà kan kò rẹ yẹn ẹyà sẹ́nà ń fẹ́ kẹ́ ẹ ríro má sójú òpó lẹ ìdánrọ arsenal lẹ o kì í ṣe sport ni mò ń sọ o ọmọ pàmò olólùfẹ mi bẹ nínú wọn ni o kí kálukú lè rórun sùn dáadáa ni o yẹyẹ a sì máa dùn yẹn kí wọn máa fi ṣe yẹyẹ wípé wọn nà wọn rárá ìyẹn ṣe bẹẹ àbáwọ àlẹ bọọlù pákó bá a bá fira wá ta sí a ọmọ akébọlá ibẹ ní sí àmọ lọdọ tèmi o fa kan bẹ ní sáìdì ọ̀nà ẹ má jáwé lọ́n báyìí àfa yẹn ṣe ṣúmẹ́kà lọ́wọ́n bá mi jóró oorun sùn lálẹ́ yìí èyí sèmi o àfa yẹn lèmi wí o òyìnbó kankan ọ̀dẹ̀ mú fún bọ́ọ̀bẹ yẹn o ẹ ṣí àlọ́ lójú òpó facebook ẹ jọ́rìn jẹ̀nà ẹ bá bèèrè pé kéèyàn yọ nǹkan kì í ṣerú àlùjọ eléyìí o tẹ́bẹ̀yìn aago wa ti wà ní 6:11. Lórí ètò yín ètò wa tá a pè ní torí tìlú níkànnì rédíò ẹlẹ́rọ mi jẹjẹ 32 FM 94.9 ọmọ akíbọlá tá a wà lórí òkè téńté mọ́kọ́lá ní laughter house ní premier níbi ẹjẹ́ dọ̀rọ̀ papọ̀ lálẹ́ yìí ẹjẹ́ àfigi kangi ká gbòhùn rẹ̀ má kíbọ́lá ẹjẹ́ àjọ ta sí ààyè kórè jẹ̀nà mo mọ̀ pé yọ̀mọ̀ bà yín dáadáa mi bá ń bà yín ẹ mọ́ gbé rédíò kúrò mbẹ́ o ẹ pé dáadáa lójú òpó facebook ẹ ṣí à dáadáa níbẹ̀ lẹ́ni fún yín lálùjọ lálẹ́ yẹ gbàgbé ẹ̀ bọ́bá di ọwọ́ aláàgó mọ́kànlá bá kọjá ìṣẹ́jú márùn-ún ọmọ akíbọ́lá kí wọ́n á mú yín lọ inú ọ̀rọ̀ kan wòrán gbogbo ẹ̀yìn ọmọ kíláàsì yẹ̀ yẹn dà lẹ́rí ibi gbé gánà owó dà àǹtí àdùkẹ́ àǹtí bọ́sẹ̀ látàgbó kojó mọ́mí ìdẹ́kúnlé látàpẹ́tẹ́ ṣẹkẹrẹ mí èyàn mí nì gbogbo ẹ̀yàn ọmọ kíláàsì yẹ̀yìn dà ẹ sarajọ lálẹ́ yìí o àásù pẹ̀lú nǹkan láti wájú títí débi tọ́dẹ́ àánú ọlọ́run tí sì ń bẹ́nu ayé mi àti yín kò ní fi wálẹ̀ ẹ ṣí à dáadáa bẹ́ ẹ ṣe ń ṣe àyẹn náà ni ẹ fi kọ́mẹ̀ntì rẹ̀ ọlọ́run ọba mi oṣù méjì tó ń lọ wẹ́rẹ́ dè wẹ́rẹ́ onílọ́ọ̀dẹ tààtì sátọ̀dẹ tó gbẹ̀yìn rèé ọba akíbọ́lá nínú oṣù méjì ọba mi mọ́jọ gbẹ̀yìn nínú ìgbésí ayé wa o nlẹ̀ ń bàràn kí n bọ́ mọ́jọ gbẹ̀yìn nínú ìgbésí ayé wa o bàbá tí wọ́n kọ́nu oṣù júùnù ọlọ́run gbogbo ń tà ti lé nínú oṣù méjì tọ́wọ́ wa ò tó ọba mi máa fi lé àlọ́wọ́ ọ̀tá ní ọ̀tá òde amọ̀ wọn ṣe wọn àfàì mọ̀ wọn ṣe wọn àṣẹ wọn tọ́mọ̀ náà fìkì ẹ̀ níbí ọwọ́ àǹdílé ìyá ni ọwọ́ àǹdílé bàbá ni wọ́n ti ẹ̀túnjọ bí yín papọ̀ gan ni tí ọmọ rí ọ tí ọmọ wù ọ bẹ́lúbẹ́lú báyìí òpó gbogbo tí ọ̀kan ní ọmọ dá sí wọ́n sì ní bọ́ ọba mọ tó fẹnu ẹ̀ sọ mọ́ fẹnu ẹ gbó títì kọ́lọ̀ mọ́ fà wá lé wọn lọ àtàwọn afọjú fẹ́ wọn mọ́ fọkàn fẹ́ wọn ọba mi ó gbé mi àti yín jẹrí wọn ni à á kó nu may lọ́jọ́ monday on the one oore inú oṣù lọ́lọ́wọ́n bá mi ó taari sí a gbogbo aburú torí ó kó lọ yóò kó nu àgbàrá òjò yọ wàá mọ wọ lódò àṣejìrẹ bí ọwọ́ láṣejìrẹ yọ mọ wọ lódò ẹlẹyẹlẹ
bi owo lodo eleye eleye mo owo lodo ya laanu tin be loju odo agugu 3 minutes to 11 every limadiba imo npo gugu ara mo fi bo we ku kale

ẹ̀ṣájú méjì ti kúrò lára aago mọ́kànlá lálẹ́ yìí. Ẹ mò ń wí fún pé tó bá ti di 5:11. Àwọn akíbọ́lá kí mú iná inú ọ̀rọ̀ kan. Ẹ ní wá jẹ́ àmójú ẹ̀rọ mi tó ṣe pọ́n náà lólo ètò ètò Ava Hali. Oníjà yóò di bíi 10:10. Ẹ wípé àwọn èèyàn enjoy music yẹn wípé bí nǹkan kan bá ti tó bá dé bá olólùfẹ́ èèyàn èèyàn náà ló dé bá. Ipò orin náà lè yẹ lè fi pààrọ̀ inú rẹ lórí ti bẹ̀lẹ̀. Wọ́n ti ṣe díẹ̀ sí ní ìsìn wọ́n tẹ ọ̀gá ńlá onífújì sí yẹn la. Wọ́n ti wá dọwọ́ olóní 10:10 yẹn. Ẹ ọmọ akíbọ́lá wọn wà á mú yín lọ inú ọ̀rọ̀ yẹn kú kalẹ̀.

kọbẹlẹ si ayi awọn akibala n wo fi ile fun yin die en ti mo ni won ba yin so yin gbagbe mo n bo na ma akibala gbogbo ara mo fi n bo wa e ro lokan yen pa yo a le fa yo kankan afefe ni ko fe ko mo ba n gbo mi roku fufulele ko fe ko mo ba n gbo mi ro sa bẹ̀rẹ̀ àtafẹ́fẹ́ àti àfúfù ti ń fẹ́ iṣẹ́ ọwọ́ elédùnmarè ni ń dára pọ̀pọ̀ mọ́ mi rò papọ̀ mọ́ mi lórí ètò ìlẹ́lẹ̀ à á ṣojú òpó lẹ̀ kì í yá à á ta sí à á jẹ̀nà jẹ̀nà mọ́ ń bọ̀ ọmọ akíbọ́lá gbogbo ara mo fi ń bọ̀ wá o ẹ ní ń lulẹ̀ láyé ẹ tí ń wò ó pé bó o lẹ́ ṣe ṣe òun gangan lọ́wọ́ tó ṣe nírin

oba ki bola ye ja lo sinu number yi bo ba ye wo loju social media bi wo na ba nka iwe iroyin omo ri wi pe oselu ti data ara oselu to ti wa data ara e ko si nkan kan ti benbe ju wi pe o se dede mira o komo se wi pe iya ti prepare fene kan iwo lo je tomo wa loju opo Facebook social media to pe to ma fe nu re wi o ni bara won mu to pe to ma fe nu re wi o ni bara won mu o se pe wa ma ri egbe mi bi egbe onipanti o ma ri egbe mi bi egbe jakujaku ama nti mo mu wa fun gangan ti mo fe ko to leti ni wi pe opopopo kaluku to nwo lo leselu won awon e bara won jade ju tan yanyan o to ba se pe yin o loselu kan lo wa o ri toro ko bo nbe o kada ni won bara fun o ma manage o kada won re were ko ba mi o bo won na so aye ire dogo o ni ro loselu kankan ti o se gomina o le ro loselu kankan to fe se senator o le ro loselu kankan to fe sa re orile ede yi koko poster lo ma re lowo ko ni omo bonle o si ni ro loselu kankan to jade to fe dupo yes rep ni yes omo legbe ma sofin agba ni abo mo legbe ma sofin tipinle eh ko ni kada lawon omo re lowo pe e dabi kan ru e babi kan je ta ma ti o ba si loke okun wo bi ibi to ni tumo to lapere ni won wa won ti won wa lo gege bi irinse yi won ti lu ori kilo mu bon lati be won ti wa lu o won ti wa so fun pe ma wori awon bo wa wa ga awon ada to je aga jarimodi awon ada alam won ko le won lowo iwo mo ba nkan je abi jo bere lowo re o bere lowo e o ibi ti mo mu obo re o boko re ba nbe nu oselu boyo sese dara papo mo won abo ti wa nbe tele tele so fo wi pe mo ni kona suru si o to ba jo mo re na lo kawe ti orise to lo selu wa se tan ti won fe so dirin ise won so fun pe mo ni kona suru si o ora mo re won mo bi won ti pada jo pade ti won jo yanju gbogbo e mo si nwi fun lakoko imo ntenu mo olóṣèlú bí wọ́n bá ní ìdì nǹkan lọ́dọ̀ rẹ kò sáago tó ní wọ́n wá tí wọn ò ní wá kò sígbà tó ní wọ́n dé tí wọn ò ní dé o àmọ́ tí ń tí wọ́n wá ń bá ètè wọ́n lọ́wọ́ tán eyeyeyeye o mọ́kàn ní ìṣàlàyé fún ọ ni òrò bí mo ṣe sọ wọn wọ́n ti ń wá báyìí wọ́n ti ń láwọn fún ọ́n ráìsì wọ́n sì ti ń wá báyìí wọ́n ti ń sọ fún ọ wípé àṣefẹ́sì ilé yín tó wọ́rẹ̀ bàbá wọ́n báyìí ṣe torí wọ́n ti sọ fún wípé wọ́n ló lè mú gbogbo òbò àdúgbò ń wá fún tí wọ́n fi lè dìbò fún wọn fi ọ̀dà ààrẹ jẹ́ o olóṣèlú mọ ti ń ṣe òye yé wọn púpọ̀ o bẹ́ẹ̀ bá ti kọ́kọ́ dìbò fún tí ọba yọ símú rẹ̀ lẹ̀ tó bá wọlé àmọ́ torí wípé ti ń bẹ́ẹ̀ ni wípé ti ń wá ọwọ́ rẹ̀ ti tẹ̀ ẹ́ àbẹ́ẹ̀ tó bá ṣe wípé ọwọ́ rẹ̀ ò tí ń tẹ̀ tí wá yọ̀mọ̀ kàlẹ̀kùn lé yín nígbà àgbà ó rí mi bí wọn ọba fún tíkẹ́ẹ̀tì inú pátì kan ní tí ọmọ wà lọ́kàn rẹ̀ ni wípé ẹ̀wà tó já ta akọ́ṣọ́ ọmọ akínbọ́lá ká tó lọ inú pátì mi àmọ́ tí mo fẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wọ́n mọ̀ ni wípé ọ̀pá lámbá ń wájú kùmọ̀ lẹ́yìn ọ̀run ẹgbẹ́ ṣe bójú ṣe rí nù tí wọ́n fi jobi lọ́jà ẹ̀dẹ́ ọba ni wọ́n dìbò fún ọtí ọba dìbò fún ọtán tọ́ ọba wọlé gbogbo àdéhùn tó ṣe tọ́ ọba múṣẹ́ ńgbò lọ́dún mẹ́rin ó fi pé tó tún ti fi pa fìlà mọ́ rípọ́ òde o àti gbogbo ìwọ náà tó ṣe wípé ìdí mbẹ lẹ́mí rẹ ni pé wọ́n ń kówó bí òṣèlú jẹ́mi náà tètè lọ bẹ̀jẹ́ lọ kó tèmi ẹ̀rín rẹ ń pa mí ẹlòmíì ti ṣe politics tó ṣe pé politics ó fi bóko ara ẹ̀ jẹ́ ó sì tún fi bóko àwọn ọ̀ràn rẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tó fi bóko àwọn ọ̀ràn rẹ̀ jẹ́ gbọ́ mi dáadáa ó tún ti fi kó bá àwọn ọmọ rẹ̀ orí pé ẹlòmíì fẹ́ ṣòṣèlú ìpé ìṣàdépò ń dépò náà kò sẹ́nì kankan tí ọmọ tẹnu àbùkù lù gbàwọn ìránṣẹ́ ọlọ́lọ́ àwọn tí ó tún máa tẹnu àbùkù lù àwọn tọ́lọ́wọ́n bá mi pè ń bògì wọn lórí tó pè ń bògì rẹ̀ lórílẹ̀ mo wí tèmi fún ọ o òṣèlú ti dé o tó bá ṣe pé inú ẹgbẹ́ alápá lọ wà ló mẹ́rọra máa jẹ múrẹ́ múrẹ́ tó bá ṣe pé inú ẹgbẹ́ onígbàálẹ̀ lọ bá wà dúró mbẹ̀ kan máa jẹ rẹ múrẹ́ múrẹ́ tó bá sì ṣe pé ò sí inú ẹgbẹ́ kankan mọ́ garun káàkiri o ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó kú ní kó dé èèyàn láyé kọ̀ bá wọn ṣòṣèlú àmọ́ mo wí fún ọ ni o mo mú wá fún ọ gẹ́gẹ́ bí ìmọ̀ràn kọ́ má ṣe pé ìyà tí ń fi ilẹ̀
dogun lade to gun lade o je ko ma se pe si fa ni sapara ni olori je mo wi temi fun o gbe yewo

0: Hello.
1: Hello.
0: Eka leo.
1: Eka leo.
0: O kon yin ati bole tin ba mi soro.
1: O ti ti tele olori wa si ni kada ba lori ilu ni.
0: Oni baje.
1: Won gba ni to yi.
0: Oni baje, e seun.
1: Eh, ti ba ba ala se ni.
0: O ku eyan kan pere si omo Akibola mo fe le yi se lo were de were. Baba tun dojo Wednesday a jo pade. Ojo Wednesday yen ni ojo on the 1st. Ninu oju June. Ti oni ju wa lo lagbara Olorun ba.
2: Baba bu mala.
0: O wa foruko gbogbo awon ta jo meto eleyi wa se ti gbo yin lale ni mo fi nki yo. Olowo button mi fun sa yi o ni afaali. Wa awon ta wa jo wa nbi ise lale Ifani. Baba apostu ni omo mi. Ogo ninu ogo ni white bo won pata ni mo fi kiyin o foruko ara temi na kiyin atoruko Olorun ba mi to da wa to seda eni kokan wa o ba ta mo ko lo nje re debi pa so pe ru nje bayi lo nje re mo fi kiyin
2: eye samari o erora
0: layin asamu loruko temi nje Akimola ni baba to bi mi lomo e ba n soro lori 0705715 6164 gbọ lẹkan si 0705715 6164
2: awala
0: ti gbogbo lẹkun to wonu le pata
2: kari gbogbo nai
0: te ba ti gbogbo lẹkun to wonu le pata o tun wa be yin lẹkan si e lo ba nye gbogbo yara awon omo yen wo se won ti lẹkun esi dakun ibi ene kokan ba nlo lakoko eja mo so fa awon eyan bo lo nlo mo nlo bi bayi to ba tun ti debe ko pe mo ti debe o awa ta njo ni royin yi baba fe jo da nkan mi le eyan gbodo ni gbogbo n to n gbo loro atenu denu keyan dori radio komo na le o gbo nkan kan lana ngba mo wa lodo ogunran ti ni oluawo oke odo lagbegbe amuloko mo se ha edakun anira ni fese si o re yen lakoko yi ti gbogbon o oba ku o ni ojo to nlo mi so fun ara ale pe mo ti dojo mo nlo mi bayi o
3: bi o si da gbogbo
0: wona to je yawo le to mo po fe lo ni raja ni kiri apo mo o so foko re pade gba yi lo nlo o bi nkan kan ba sele yọmọ sọ fáwọn èèyàn ni pé àkọdá kọ adégbà alákíá fóun pé àkọdá kọ kiri fún alákíá adégbà yìí ló wí àfojúdi ìrìnsẹ obìnrin miín yọwọ pé àtọ wọn sáré lọ pa àtọ wọn dépa kì í rí bẹẹ o àwọn ọmọ tí wọn sì kó àwọn ọmọ iléèwé ọba mi dákun jọ ọ báni tú àwọn òbí wọn lójú o àwọn òbí wọn ti di jànnà báyìí ọmọ lápẹyẹ ọba mi tó ní èmi àti yín kọjọ ọkọmọ jàárí pa yín kéèké lórí ọrọ ọmọ àmọ fẹlẹ yìí dìde nílẹ ọmọ Akibola jọ pàdé tó bá dọjọ Wednesday lórí ètò wa èyí tá a pè ní yọgbàyọgbà àfáàní lọlọwọ bọtìnì yìí o ẹ pàdé bàbá àpòsù tó bá ti dọwọ aláàgọ mẹfà nídájí yányá lórí ètò ẹtẹyìn náà máa mọ wípé bàbá yẹn máa ṣàlàyé ti ń lọ fún yín nínú ti ń jẹ kristi sì máa wípé wọn ọ̀dá lè jọsìn ilé òun ò fi tẹ̀sí sí àmọ́ ọlọ́run gbọ́wọ́ bàbá yẹn ṣe àwọn kankan bá mi sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 0705715 6164 gbọ́ lẹ́ẹ̀kan sí 0705715 6164 láyìn àṣàmú lórúkọ mi òye tó kù ọdọjọ Wednesday padà nìkan nìyí ìmọ̀lẹ́ àlàyé láàjọ jí sí o àní tójú oòrùn dójú ikú ẹ wo bí bá a ṣe lálàá náà aláàṣẹ́gun lálàá ali yálò fi àlélẹ̀.

0: orúkọ mi tóyìn ọmọdùn mi láti àjùwọ̀n. Ọjọ́ tí máa kọ́kọ́ wá sí bí 500 ló bá mi wá. Ìgbà kan ní kan dáwó. Nígbà kan alẹ́gbẹ̀ẹ́ mo ní ó ṣẹ́ mi ní 500 yẹn kí lè dá 200 kí n fi 300 wọ mọ́tò padà. Mo ṣàwà dá owó yẹn. Bí mo ṣe délé tó di ní òru, àbúrò mi tó wà lamẹ́ríkà, bó ṣe ní àǹtí mi kò jẹ́ kí n pè mí. Tó bó ṣe pè mí pé àǹtí mi òun ti gba nọ́mbà mi lọ́wọ́ mọ́mì wa. Bóun ti sẹ́ndì 1,000,000 sí mi. Mo ní 1,000,000.
1: Ta ló fẹ́ mílíọ̀n sínú àkáǹṣe? Ó yá gbàgbà.
0: Bí mo ṣe wo àkáǹtì mi fún olówó yẹn, ó jọ mí lójú. Mo ṣàdúrà fún un. Mi mọ̀ pé kékeré ni mo yìí rí yẹn. Nígbà tó tún mọ ya bọ́mọ mi ṣe pè mí pé òun fura mọ́tò fún mi o. Mo fún ní ọlọ́run ọtọ́rìtì. Ọlọ́run ìyanu ni o. Kò tún pẹ́ náà, wọ́n tún ra lẹ̀ fún mi. Mo ti lè ti kọjá òye mi o.
1: Ẹnáwó sókè.
2: Lift up your hands.
1: Ó tó béèrè fún.
2: What you did not request
1: for. Aláàánú máa ṣe fún ẹ.
2: A benefactor will come and do it for you.
3: Gbàtí.

orúkọ mi ni Caleb Shodia láti Giwa Oke Aro. Ní last year July, a wà ń bí fún program. A wà lórí Lion fún wa ní òróró. Then mo dà bẹ̀rẹ̀ sí pray pé ike òróró yẹn Ọlọ́run jẹ́ kán gbé fún mi. Ṣùgbọ́n ibu díẹ̀ sí mi lọ́wọ́. Wọ́n sọ TJ kan gbójú sókè náà dẹ̀ jù sí mi lọ́wọ́. Mo délé, mo fi anoint ọmọ mi. Ní Thursday, la lọ sí embassy ní American Embassy. Wọ́n fún ní visa. Ó ti wà lọ́ America ń sìn.

0: Oluwawa. Ètò ìsúná àwọn kan fẹ́ ìwòsàn.
1: Sọ pé jà pé náà ṣe ti
0: di ni. Iṣẹ́ àwọn kan fẹ́
1: ìwòsàn. Sọ pé jà work dà ní
0: fi. Tó bá lọ ka Matthew.
1: Ìbílí dàbí kan Matthew.
0: Chapter 10.
1: Matthew oríkẹwà.
0: Láti verse 1.
1: From verse 1.
0: Ó rán mi.
1: He sent me.
0: Láti wá bá ọ.
1: Tòótọ́.
0: Ó sì fún mi ní agbára.
1: And he gave me mandate.
0: Lórí àìsàn.
1: Ó bẹ́ mi sí.
0: Kàbí bẹ́ẹ̀lì fún mi
1: o. Nígbà tí ó sì pe àwọn ọmọ ìmíléjì láti
0: ọ̀. Ó pè mí mọ́ wọn sá. Ó fún wa ní agbára. Ẹ̀mí àìmọ́ ní àìsàn. Ó ní ká lè jáde lára
1: rẹ̀.
0: Ìwòsàn. Gbogbo àrùn. Ayá gada bàbá sada. Ẹnẹ́nẹ́ mẹ́rúbà. Àgá balẹ̀ gada. Ayá bìnà nú ẹsẹ̀ fún
1: mi. Àti kòrónjọ́ mi láti ṣe
0: lọ. Ẹmọ sádàyà. Ó gbọ́ èyí tẹ́ ṣàìsàn. Ẹ dìde. Àìsàn jáde. Lára rẹ̀. Orú àìsàn.

0: Ẹ kalẹ̀ ọ̀dádì, orúkọ mi ni Ìyáàfin Ọdúnọlá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe fún mi o. Opó ni mí, ṣùgbọ́n Ọlọ́run kọjú oore sí mi, ó yà mí lẹ́nu. Mo ń ṣe POS, mo máa ń gbowó káàkiri ni tí màá fi máa ṣe, ṣùgbọ́n Ọlọ́run yà mí lẹ́nu. Ní àdúrà tẹ sọ pé ká gbà, pé ká ka Psalm 1, Psalm 24, ẹ ṣà ní ká ka Psalm 4, ẹ ká kọjú sí ìlà oòrùn, ìwọ oòrùn, gúúsù àti àríwá. Ìgbà tí mo ṣe, Ọlọ́run rán yà mí lẹ́nu, ó rán lóore sí mi, ó fún mi ní 200,000 tó ní máa fi ṣe POS. Dádì, ẹ ṣé o, ẹ ní ṣubú, ẹ ní ṣubú ẹ̀mí o. Ìpè yìí ò ní dira dáradára o. Ẹ ṣé, mo dúpẹ́ o, because kó tó fún mi àti ìjà tí mu, ó fẹ́ dogun fún mi, màá jí lóru báyìí. Màmá sunkún ni, màmá kígbe, Ọlọ́run ọtọ́rítì ṣàánú fún mi, ráàánú sí mi. Ọlọ́run dẹ̀ ṣe bí ó ráàánú sí mi, ó fún mi ní 200,000. Ọlọ́run ti láti ìgbà tí mo ti jọ́ ní ìpè yìí, ó pé mi o. Dádì, ẹ ṣé o, ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ní fàyà ṣe o. Ilé ológo tá à ń lé wà ládé bẹ́ o. Ẹ ní dèrò ẹ̀yìn pé yóò ní dira dáradára o. Lórúkọ
1: ó máa rí ṣe ẹgbàdú eléyìí, eléyìí lágbára, ìdájọ́ tí wọ́n ṣe nínú òkùnkùn tó lé aláàánú lálára mi. Olúwa tú ìdájọ́ náà ká, eléyìí ní ìdìgboyà, ìdájọ́ ibi níbi tí wọ́n ti gbọ́ tẹnu mi, tí wọ́n ṣe ìdájọ́ tí mo wá ń jẹ̀yà ẹ̀. Olúwa, ẹ fa ìwé ìdájọ́ yẹn oyè ọ̀rọ̀. Olúwa wa, ẹ ò gbé ọwọ́ ọ̀tún ẹ lé orí. Wọ́n ní sọ tẹ́lẹ̀ mẹ́ta, àṣẹ mẹ́ta sí orí ògo yìí. Ayayayayayayayabalẹ̀ abasada, orí ògo rẹ̀, àṣẹ mẹ́ta ni. Gbogbo ẹ̀yí tẹ́ ní orí ògo, mo gbàdúrà, orí ògo rẹ̀ yìí kò ní gbọ́ fawere. Ní abá yasa, tó bá ta orí èèyàn lọ́ fawere, tó bá ní kò mú gbàdẹ̀ máa má gbọ́. Tó bá ní kò ń lọ́wọ́ jáde máa padà sẹ́yìn. A máa take wrong step at the right time. Àwọn nǹkan tí ò yẹ kó ṣe ni ó mọ̀ ṣe. Gbogbo ọfà tó ti wọnú orí ẹ̀ tó fi ń ṣe àṣìṣe tí ò kọ́ mọ̀, ọfà yẹn jáde. Àṣẹ kejì rẹ̀ sí orí ìgbà ìwòsàn. Gbogbo tó ń pè ní bad luck nínú orí ó yà gbiná. Gbogbo tó ń pè ní bad luck nínú orí mi, nínú orí ẹ, gbogbo tó ń pè ní bad luck, kò sí impossibilities, kò ṣeé ṣe. Failure nínú orí kò mọ̀ gbiná. Orí gba ìwòsàn, gba ìwòsàn, gba ìwòsàn, gba ìwòsàn. Indanibọ̀ ṣe wọ́n gbé ẹlẹ́ẹ̀kẹta kó tó di ọ̀nì tààtì oṣù. Wọ́n á kí ẹ kú orí rẹ̀. Orí rẹ̀ gbàre, orí rẹ̀ gbàre, orí rẹ̀ gbàre, orí rẹ̀ gbàre, orí rẹ̀ gbàre, orí rẹ̀ gbàre. Orí rẹ̀ gbà, ó gba ìrànlọ́wọ́, ó gba ayọ̀, ó gba ìdìde. Orí yìí ó gba ire o, gba ìrànlọ́wọ́, gba ire o. Lórúkọ jẹ́
2: ìsúkọ mi ni ọ̀ṣọ́ fún mi lọ́lá. Mo wá ní àti alákò ní area Èrúwà ni mo ti wá. Ohun àkọ́kọ́ tí Ọlọ́run ṣe fún mi ni wípé èmi tẹ̀wé mo jẹ́ ẹni tó ti jìyà. Ilé tí mò ń gbé, wọ́n fi ara ni mí bẹ́ẹ̀. Mo dẹ̀ bí Ọlọ́run wípé kó kọ́ ilé fún mi, torí mo wá sí orí òkè ògo ní 2023 December. Mi ò wá síbí rí ju ọjọ́ yẹn lọ. Mo kàn mọ́ ń gbọ́ bàbà ní àràárọ̀ ni. Ọjọ́ yẹn bí mo ṣe wá gbọ́ pé prógráàmù máa wà níbí ní last 3 days tó kẹ́yìn ọdún, mo wá sọ fún Ọlọ́run orí òkè ògo pé kọ́lé fún mi kí wọ́n yé fi mí sẹ̀sìn. Mo tún bẹ Ọlọ́run orí òkè ògo pé kó ra mọ́tò fún mi kí ó tó di oṣù kẹfà ọdún 2024. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Sáàmù Òjò Ọtọ́rítì. Olorun ko ile fun mi o de tun ra moto bi daddy fun mi
1: lenu odun kan
2: be ni march lo ra fun mi june ni mo ni ko to di june but march 29 in lo ra big daddy ti a roba ni olorun ra fun mi
1: ele po o na wo try okay o second pray forever awon iyanu gba nko gbo lori are lori ama oya gba testimony permanent.